ẹ kojúmọ̀ rẹ tí mo wà láàárọ̀ ti tòní. Ojúmọ̀ ìdùnnú, ojúmọ̀ ayọ̀ ló ní máa jẹ́ fún wa. Òní ọjọ́bọ̀, orí àbọ̀ sọ́ọ̀dẹ wa lágbára Elédùmarè. Òní náà ni ọjọ́ kẹta oṣù kẹsàn-án ọdún 2026. Láti bí ọjọ́ mẹ́ta sẹ́yìn láti wọnú oṣù bàbàbà. Ire owó, ire ọmọ, ire àìkú parí wà yóò pa sọ́ọ̀dẹ wa. Ìbànújẹ́ ò ní bà sínú ilé wa o. Bàbá ń lọ wájú kò ní bá wa. Bó bá ń bọ̀ lẹ́yìn, kò ní bá wa lágbára Elédùmarè. Irú ayọ̀ báyìí náà la máa gbọ́ lágọ̀ àwa olódodo lágbára Ẹlẹ́dà. Abiodun Fọlọ́nṣọ́ lorúkọ tèmi. Iléeṣẹ́ Bond FM 92.9 ẹlẹ́rọ amóhùndúgbẹ̀mù náà lẹ ti ń gbọ́ wa o. Iléeṣẹ́ tó ń lọ wájú táwọn tó kù ń tẹ̀lé lẹ́yìn. Àdèyí ẹlẹ́wù àrà ẹlẹ́wù wọ̀nyí Edumare náà ló kúdi rẹwà fákòkò wa. Lẹ́ẹ̀kan sí yín akípé ẹ kojúmọ̀ rẹ tó mọ̀ wá láàárọ̀ sí yín. Lórúkọ ọ̀gá àgbà iléeṣẹ́ rédíò Nàìjíríà ọ̀mọ̀wé Muhammad Bulama làfin kìín. Lórúkọ ọ̀gá àgbà iléeṣẹ́ rédíò Nàìjíríà ẹkùn Tèkó ọmọbabìnrin Adenike Wuraola náà la pé ẹ kojúmọ̀ rẹ. Àti lórúkọ ọ̀gá àgbà iléeṣẹ́ Bond FM 92.9 alàgbà Gbenga Fatile náà la fi kí pé a kú ojúmọ̀ tòní o. Ojúmọ̀ ìdùnnú, ojúmọ̀ ìṣelógo, ojúmọ̀ àánú náà ló máa jẹ́ fún gbogbo lágbára Elédùmarè. Yàgbọ́ ìyànjú lẹ́dàgbà kò sọjọ́ tá a jí báyìí tí ò rẹra lágbára ọlọ́run lágbára lẹ́dà. Gbogbo làálàá wa, gbogbo ìfòsókè sódò, ìfòsíyìn, ìfòsọ́hùn, ìfòsíwájú, ìfòsẹ́yìn wa kò ní já sásán. A bá ń bi tó lérè lágbára Elédùmarè. Ọlọ́run ọba tí kì í jẹ́yàn gbé, ọlọ́run ọba ẹlẹ́sàn, ọlọ́run ọba òtítọ́, àdéwàládé. Ó kàn rí bẹ́ẹ̀ ni o. Ó máa dá fún wa lágbára Elédùmarè. Lẹ́ẹ̀kan sí iléeṣẹ́ Bond FM 92.9 náà lẹ ti gbọ́ wa. Àdéyí ẹlẹ́wù àrà ẹlẹ́wù wọ̀nyí tó wọ oríṣiríṣi ẹ̀wù torí pé oríṣiríṣi aṣọ kì í tán lọ́dọ̀ ọ̀gà. Bẹ́ẹ̀ni àwọn bàbá ló sọ bẹ́ẹ̀ lágbára lágbára ẹ̀dà ayé ò ní rí di wa. Lẹ́ẹ̀kan sí Abiodun Fọlọ́nṣọ́ iná rè é. Bàbá débi iṣẹ́ báyìí bàbá bá èèyàn lèèyàn kan jù. Ibà bàbá tèmi tẹ́ Bọ́lá Ìṣọ̀lá ọmọ Ṣọ̀run Ṣómòì ní Ìpòró, Ìpòró Lákísá, Ìpòró Mọ́kọ, Ìpòró Mọ́kọ lọ́rọ̀. Ọmọ bá kọ́ ni lọ́rọ̀, ọmọ bá kọ́ ni lẹ́jọ́ àwùjọ, ọmọ bá tẹ́níwíjọ́. Kí wọ́n òwúrọ̀ rẹ̀ má ba gbọ̀n lẹ̀. Ṣé ọmọ yóò bí kẹ̀tẹ́? Ó fi gbogbo ọmọ tiẹ̀ bá gbogbo ilẹ̀ rí sangan sangan. Ẹ̀dá lóko márààrún omi abodògùn láàrin oko. Aboríṣu tòǹbùlè lébè àbí iṣu bàràkàtà lébè. Ẹni fẹ́ jìjà du ẹwà. Ẹni kó má gbà forú kọjá. Torí ẹ̀yìn lọ́mọ bá gún lẹ́wà àbí òyìnbó. Ìgboro lọ́mọ bá pín ti pìtì ọlá. Ẹ̀yìn lọ́mọ bá pín ti pìtì ọlá. Ọmọ bá tó làlàlàlà. Ó ṣílẹ̀kùn ọlá lẹ̀. Pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ bí ẹni ṣílẹ̀kùn àgbẹ̀dẹ. Ó ní mélòó lọ́kọ́jú àfẹ́ kú lẹ́rù ọba o. Ìgboro lọ́mọ agẹ́ sí kàrà. Ìkàkà ìkùkù lójú ọ̀tá tọ́ orí ṣe sí. Tọ́ máa pe lóògùn ọfẹ́ o. Àwọn ẹ̀gbá moore ni. Wọ́n moore lọ́pọ̀lọpọ̀. Wọ́n máa yé ẹni wọ́n lọ̀fà. Wọ́n máa yé ẹni wọ́n lòje. Ayé bàbá tèmi Ọ̀ṣọ́run Ṣómòì lọ́fẹ́ tí àrùn wọlé gẹ́rẹ́gẹ́ lẹ́gbàálé ẹni ẹ bá rí ẹbí ìtọ̀ tí ò fara sí ni. Èmi lọmọ ọba sùn má tilẹ̀kùn torí èké àwọn ayaba. Bíbí eré ò ṣe fòórà. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ẹlẹ́dà. Bá mi o, ìbí ẹ bá wà ilẹ̀ rẹ ni o. Kó yẹ mí, òun náà ni mò ń bẹ̀bẹ̀ láàárọ̀ tòní. Tatiwere tèkúté lè. Abiamọ kì í gbẹ́kún ọmọ ẹ̀ kó má tatiwere. Ẹ wá darapọ̀ mọ́ mi. Bá mi ṣe o, Elédùmarè. Bá mi ṣe, n ò lè dáṣe. Bá mi ṣe o. Ẹ̀kẹ́ wá bá mi ṣe ni kẹ́ kọ́wọ́ tì mí ọ̀gẹ́gẹ́ bí igba ẹkẹ́ tí ń kọ́wọ́ tì lé. Òun náà ni mo ṣe ń pè yín. Abiamọ ò lè gbẹ́kún ọmọ ẹ̀ kó má tatiwere. Ẹ yẹ kì í fapá kan fò. Ìyá mi báyìí ló mú mọ bàbá mi báyìí. Iyé mi o, ọmọ ọba lógun lókè ẹ rí. Ìsokùn ọmọ ọba láàrẹ̀ gan
omo obe imure se togun ite imure ya dinu agege ko ja o ma felegele o ma pasa o mo orula seka bi o ba se loso ko ni farare lo eh ke wa ba mi se na ni mo nbebe n wo le da se e wa ba mi se o bi eyin na ba wa ile re ni ogun oja ni mugun omo epo pon roro omo ajaro tetetetete omo won tori ojaja gbe ki lo se lekule wa pon pipure na la oja e ba mi se o wo le da se e ba mi se o emi nikan ki mo wa o

àwọn ọba ó ń bẹ lẹ́yìn mi èmi nìkan kí mo wá o abiodun náà rèé àdìsá ìkọ ìkọ olóko ọlà wọn ń bá dìsá ṣe kò béèrè wọn ò bá dìsá ṣe kò béèrè àbàtì àlàpàmọ bá tì wọn bá rẹ lásán lè rẹ pọjú ewúrẹ ò ní pa fàjẹ lásán làgùtàn pọjú mọmọmọ kó lè bàrẹ lẹlẹrù lásán ni ṣìkìdírọgbọkú tó gbà ké dání tó gbọngàn dání tó mú dà dání èmi wọn ṣèbọn fún ọgọ tí ṣìkìdí bá gbé ìbọn tí ṣìkìdí bá gbé àdá tí ṣìkìdí bá gbé àgbétì náà ló ń gbé ẹ lágbára ọlọrun lágbára ẹlẹdàá a rí tí wàá ṣe bọkọ bá dúkọ a máa rí ṣe ni bàdà bá dúkọ owó máa rí ṣe ni a rí tajé ṣe a ràjé ná a ràjé lò a ràjé pè ránṣẹ a ràjé fi de nǹkan mọlẹ lágbára elédùmarè abiodun náà ni o ọmọ fọfọ ọlọrun ṣọ fine boy àdìsá handsome àdìsá ebony àdìsá àdìsá tó ń wẹ lódò tí gbogbo ọmọge ń yọwọ ọṣẹ tó ń pè tèmi ni ó gbà abiodun tèmi ni ó mú ọmọ fọlọ ṣọ tèmi ni ó gbà lágbára ọlọrun lágbára ẹlẹdàá ẹgbẹ wa tẹ ní òní kú o láṣẹ ti èdùmarè ìjáde ìwọlé wa lónìí kò ní mẹkún dání aṣòwò abóde pàdé àárọpọ àtọ wọn lágbára elédùmarè oníṣòwò a máa rí ṣe oníṣòwò wọn a máa rere ọjà òṣè ìjọba ọkọ ọba àdá ọba ò ní ṣá gbogbo wa lẹsẹ lágbára elédùmarè a ní lùfin ọràn a ní lùfin ìjọba lágbára elédùmarè ó ní ó máa sùn wá ní ìpadàbọ wá sílé lálẹ báyìí àlẹnu ọpẹ àlẹnu ẹyìn bó ṣe máa jẹ náà nìyẹn ọní bológun wógún bọlọgbọn wọgbọn bó nígbà ń wégbà bórí mi ò bá padà lẹyìn mi irọ ni wọn pa àtẹlẹ ní máyà orí mi má padà lẹyìn mi bológun wógún bọlọgbọn wọgbọn bó nígbà ń wégbà bórí bàbá mi ò bá padà lẹyìn mi irọ pin àtẹlẹ ní máyà orí bàbá mi má padà lẹyìn mi bológun wógún bọlọgbọn wọgbọn bó nígbà ń wígbà bórí yeye mi ò bá padà lẹyìn mi rọpin àtẹlẹ ní máyà orí yeye mi má padà lẹyìn mi bológun wógún bọlọgbọn wọgbọn bó nígbà ń wígbà bórí ọlọrun ọba ò bá padà lẹyìn mi rọpin àtẹlẹ ní máyà ọlọrun ọba má padà lẹyìn ọlọrun ò ní padà lẹyìn gbogbo wa orí mi má padà lẹyìn mi kó má gbàgbé ọ̀rọ̀ ta jọsọ bẹ́ẹ̀ ni orí wa ò ní padà lẹ́yìn wa bond fm náà lẹ ti ń gbọ́ wa 92.9 iléeṣẹ́ rédíò tó ń lọ.

0: ọ̀nẹ́fẹ̀ ètò kalẹ̀ sí ìlú Èkó orí àdúrà òwúrọ̀ láwà láàárọ̀ yìí wòlíì Solomon Adéoyè ọdún àyòlú ayíwíká bí ó yẹ ọ̀rẹ́ yín òun náà ni ó wà lórí ètò ní àdúrà òwúrọ̀ iléeṣẹ́ bọ́ọ̀nẹ́fẹ̀ tí a jẹ́ ìjọ gbàdúrà láàárọ̀ yìí ilé ìjọsìn wa wà ní nọmba 2 Ajébọ̀ Lane Power Line Center 1 SAC Under Bridge Agege bí a ti ń bá wa kà lọ́nà àdúrà òwúrọ̀ láàárọ̀ yìí ẹ máa rí ìyanu Ọlọ́run gbogbo ohun tí ó ṣe déédéé nínú ayé yìí ó máa ṣe déédéé àṣẹ ìrọ̀rùn ó máa wọnú ayé yìí ọkàn yín á balẹ̀ lórúkọ Jésù lọ wa àmì àmì àmì ibi tá a fẹ́ kà láàárọ̀ yìí ìwé òwe orí kìíní ẹsẹ̀ 30:1 Proverbs 1:28 ó nígbà náà ni ẹ̀yin ó ké pè mí ṣùgbọ́n èmi kì yóò dáhùn wọn ó ṣàfẹ́rí mi ní kùtùkùtù ṣùgbọ́n wọn kì yóò rí mi wá olúwa kí ìṣòro tó dé ní kókó tí mo ń bá yín sọ̀rọ̀ ààrẹ ọ̀pọ̀ èèyàn ló jẹ́ pé nígbà tí ohun tó máa ń ṣe ni ohun tó lóyìnbó pè ní medicine after death ìyẹn ni pé ó nílò oògùn lẹ́yìn ìgbà tí ẹni yẹn bá ti kú tán nígbà tí wàhálà bá ti ṣẹlẹ̀ tán ń wá ṣe máa wá ìyanjú sí ìṣòro yẹn ṣùgbọ́n ọlọ́run sọ fún ní bíbí tá a kà láàárọ̀ yìí ó ní àwọn tó bá ń ṣerú nǹkan yẹn ó ní wọ́n máa ké pé wọ́n lò ní dáhùn wọ́n máa ṣàfẹ́rí òní kùtùkùtù nídàjí ṣùgbọ́n wọn ò ní ríhun wọn ò ní yọjú sí wọn nítorí pé ngbà tó yẹ kán wá olúwa wọn ò wá olúwa ṣùgbọ́n ngbà tí ìṣòro bá dé la mọ̀ wípé aṣọ ti sọ nǹkan nù ẹ mọ̀ wàá jẹ́ kó dìgbà yẹn gbogbo ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ rédíò bọ́ọ̀n fm rédíò nílùú Èkó ọlọ́run fẹ́ràn yín ẹ̀yin náà tètè mọ wá ọlọ́run kí àkókò ìdààmú tó dé lórúkọ Jésù ìdààmú ò ní bá yín wàhálà ò ní bá yín Yorùbá gan máa ń sọ wọ́n á ní ayé ò tọrọ bí ọ̀pá ìbọn ohunkóhun ló lè ṣẹlẹ̀ síyàn ní ìgbàkúgbà ẹ ní rí wàhálà ẹ ní rí ṣòro lórúkọ Jésù ohun ayé ò ní dìde sí yín lórúkọ Jésù ọ̀nà yín ò ní dàrú lórúkọ Jésù bẹ́ẹ̀ tí wọ́n ń wọ Olúwa ọ̀nà àlà ọkàn yín abalẹ̀ ìrànlọ́wọ́ á dìde fún yín agbára láti wọ Olúwa agbára láti ṣàfẹ́rí Olúwa lórúkọ Jésù kò wọ inú gbogbo ènìyàn tó ń gbò mí láàárọ̀ yìí kẹ́ ẹ sì ṣe rere kọ́nà yín ó là sí rere kó dára fún yín lórúkọ Jésù lọ àwa àmì àmì àmì lórúkọ Jésù àyà ó dàbọ̀.
1: Band FM
2: 92.9 Band FM 92.9
3: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh adupe fun Olorun oba oba to ji wa laaro yi pelu dunu pelu ayo oruko mi ni Alhaj Imam Abdulgani Adebayo Igiganga the Grand Chief Missioner Ayatullah Ummatul Islam Society of Nigeria arawa si agba fun imamu agba gbogbo olujesa tedo Olorun awa bi o gbore eyi ti n ba oju emi sokale Olorun sa pe kan wa gbogbo aburu tin tele oju emi Olorun mo je to seni kan kan wa Olorun nabi lodo Olorun adawole adokale wa Olorun je yori sibi ti omo dun mo wa Olorun la ilaha illallah Muhammad Rasulullah sallallahu alaihi wasallam atoro fun gbogbo awon asiwaju awon olori wa pelatori baba wa Ahmed Bola Tinubu to je president orilede yi ka gbogbo awon governors awon ministers awon senate awon rep awon chairman local government ati councilor to fi dori gbogbo awon protocol Olorun o sa ko won mo se o nitori pe ton ba da awon na lori wa lori bare ti dara yo ko da Olorun mo jori wa buru o Olorun sa sanu gbogbo wa ojo eni ojo re ni ojo je fun wa gbogbo awon alase ile ise gbon fm 92.9 atoro lodo Olorun fani ko kan won aseyori dunu ti ma bi aseje Olorun sa ba se fun won Olorun nabi lodo Olorun oruko temi ni Alhaj Imam Abdulgani Adebayo Igiganga Grand Chief Missioner Ayatullah Ummatul Islam arawa si agba fun imam agba ugbo oluje satedo assalamu alaikum wa rahmatullahi wa barakatuh
1: FM 92.9

lọ́nà ìyanu mo wá pàṣẹ lórúkọ Jésù Kristì ti Násárẹ́tì gbọ́ o èròǹgbà rẹ yẹn lórúkọ Jésù Ọlọ́run kò mo ṣe fún ẹ mo pàṣẹ bẹ́ẹ̀ ni mo gbàdúrà mo lo Psalm gbọ́ mo lo Psalm 27 mo fi gbàdúrà èròǹgbà rẹ Ọlọ́run Olódùmarè nínú àánú rẹ kò mo ṣe fún ẹ ẹgbẹ́ ẹ̀yẹ ènìyàn lóòótọ́ ni kò sí tó burú bẹ́ẹ̀ kéèyàn máa wá àti dá àti jẹ àti mu kì í bá nìyàn lójú kan èèyàn máa wá kiri náà ni àwọn tó jókòó sínú ilé tí wọ́n ń gbowó tó ń receive tí ẹ pé kíní wọ́n ti ṣe wàhálà ẹ̀ bóyá ẹni tó ní ilé iṣẹ́ tó ní company nkankan bẹ́ẹ̀ yẹn ó ti ṣiṣẹ́ ẹ̀ sílẹ̀ àwọn náà ti sáré kiri ngbà kan yes àwọn náà wọ́n ti ṣe kókó jẹjẹ kiri ngbà kan mo wá gbàdúrà lórúkọ Jésù gbogbo ìwọ tó sì ń sáré kiri pé kójú má tiẹ̀ pé kọ́ lè mọ̀ ẹ́ léyọ̀ pàtàkì láwùjọ Psalm 27 yẹn náà ni mo lò tí mo fi gbàdúrà ní orúkọ Jésù Kristì ti Násárẹ́tì ọba àwọn ọba ọlọ́run àwọn ọlọ́run ní orúkọ Jésù ó yá o kó gbà fún ẹ bó ti fẹ́ bó ti wọ̀n ẹ́ lórí ọ̀rọ̀ ọmọ rẹ ní dáradára ni o mo ní ọlọ́run kó gbà fún ẹ bẹ́ẹ̀ ẹ̀mí mímọ́ kó gbà fún ẹ bẹ́ẹ̀ gbogbo ènìyàn tó ń gbọ́ mi bó ti jí lónìí mo pàṣẹ tó múra láti jáde lọ bá àánú pàdé lọ bá ojú rere pàdé lọ bá ìyanu pàdé àwọn áńgẹ́lì àánú lórúkọ Jésù kí wọ́n ṣáájú rẹ débi ọjà rẹ kí wọ́n sì pẹ̀lú ẹ títí tó fi palẹ̀ mọ́ bí áńgẹ́lì bá ti pẹ̀lú ènìyàn níbi iṣẹ́ níbi ọjà kò ní jẹ gbèsè aláàánú máa wá kọ́sọ́mà dáadáa máa wá ìwọ tó ń ṣiṣẹ́ náà àwọn áńgẹ́lì aláàánú lórúkọ Jésù kí wọ́n ṣáájú ẹ lọ bí iṣẹ́ o ẹ̀yin oníṣẹ́ ọwọ́ oníṣẹ́ oṣù lórúkọ Jésù áńgẹ́lì Ọlọ́run kó ṣáájú yín lọ síbi iṣẹ́ yín kó la ọ̀nà kó la ọ̀nà kó la ọ̀nà kó la ọ̀nà ọ̀nà ńlá fún yín o nínú oṣù tuntun tẹ́ ẹ wọ̀ yìí mo pàṣẹ mo gbàdúrà ní orúkọ Jésù Kristì ti Násárẹ́tì jẹ́ kí igun àkọ́kọ́ ayé kó mú ire wá fún ẹ àmì fáyà mo pàṣẹ jẹ́ kí igun kejì ayé kó mú ire wá fún ẹ tọmọtọmọ àmì fáyà jẹ́ kí igun kẹta ayé nínú oṣù kẹsàn-án nínú oṣù tuntun yìí kó mú ire wá fún ẹ àmì fáyà igun kẹrin ayé lórúkọ Jésù àtiwá tọmọ kó mú ire ayọ̀ àlàáfíà ìdùnnú aláàánú ògo tuntun kó mú wá fún yín o àmì fáyà orí bẹ́ẹ̀ kò yí padà gbọ́dúà Jésù olúwa wa àmì alámẹ́lùfẹ́ lónìí mo ń bọ̀ ní ìlógbò ẹlẹ́gbà àdúrà yẹn máa ní agbára mìmì ó mì gbẹ̀gẹ̀dẹ̀ ó sì gbiná gbogbo ẹ̀yẹ ènìyàn ọlọ́run nílùú Lùsádà agbára gbogbo yín pátápátá láti MTN ẹ wọ mọ́tò tó lọ sí ìyànára ẹ bọ́lẹ̀ ní ìyànára ẹ máa ṣe bẹ́ẹ̀ tẹ́ ń lọ sí ọ̀nà mile 2 tẹ bá dé ìyànára ẹ lẹ́ lọ sí ìlógbò ẹlẹ́gbà town hall aago mẹ́jọ láàárọ̀ yìí sí aago mọ́kànlá ni ẹ mọ̀ pé bí bá kú ń bẹ̀ mo padà sí àdúgbò wa lọ́nà dìrókònó níbi tí ìsọ̀jí ti ń lọ ibẹ̀ náà a máa bẹ̀rẹ̀ yẹn ní ọjọ́ Sátidé ní dìrókò níwájú ilé ọba oníkọ́ dìrókò bọ́dà lẹ́gbẹ̀ẹ́ títì yẹn ọjọ́ karùn-ún nínú oṣù kẹsàn-án ni ó bẹ̀rẹ̀ gbẹ̀gẹ̀dẹ̀ gbiná iṣẹ́ oríran ni ni orúkọ Jésù àṣeyẹ ní gbogbo ẹ ṣe now ẹ̀yin tí ẹ ń bọ̀ láti òkòkò mile 2 ẹ wọ mọ́tò tó lọ àgbárá ẹ bọ́lẹ̀ ní ìyànà ẹ̀rà tẹ bá ti bọ́lẹ̀ yẹn kò sọ fáwọn ènìyàn pé ẹ ń lọ síbo nìyẹn ẹ lẹ́ lọ sí ìlú gbẹ̀lẹ́gba town hall ẹ wá gbọ́ ẹ̀yin ènìyàn mi ǹjẹ́ mọ̀ pé kò sí nǹkan tó dàbí àdúrà ẹ máa gbàdúrà bíbélì sọ pé ẹ máa gbàdúrà láì ṣemi àti láì káàárẹ̀ ogun kì í borí aládùúà ogun kì í borí ẹni tí bá ń gbàdúrà bẹ́ẹ̀ ni now mo tún wá fẹ́ ṣe nǹkan kan fún gbogbo ẹ̀yin ènìyàn mi ará mi olùfẹ́ ẹ gbọ́rọ̀ yìí kíní kan wà tí a pè ní ọkàn aṣoore òun ni mo máa fi sọ̀rọ̀ lọ́la gbogbo ìwọ ṣoore ṣoore má dáwọ́ ẹ̀dúró máa ṣe lọ torí pé èrè wà ń bẹ́ o lóòótọ́ ọkàn aṣoore tó pọ̀ ọ wà nú ayé ṣùgbọ́n mo rí pé ó ti sún ọkàn wọn láti máa ṣoore don't stop it aláàánú lọ́lọ́run wàá ṣoore fáwọn kan wọ́n á fi ibi sán wàá ṣoore fáwọn kan wọ́n á mọ̀ ṣùgbọ́n àwọn afibi ṣólóore àwọn ló wá pọ̀ jù ìrẹ́ má wàá wo tìyẹn n tí oríran ẹ kò ṣe fáwọn àwọn èèyàn òun ni kò kọ̀ntínù eré ẹ̀ ń bẹ fún ọ lórúkọ Jésù yóò dára fún ẹ ẹ jẹ́ ká gbọ́ ìkéde yìí

ayé àlàáfíà ìfẹ́ iná rere sí ènìyàn ọmọdé àti àgbà àgbà tún gbọrí ojú máa tòní mo kí ọlọ́run kú iṣẹ́ nínú ayé yín mo kí ọba mo kí ìjòyè mo kí gbogbo ọ̀tọ̀kùlúùlù ẹ̀kú ojúmọ́ o ẹ̀kú ojúmọ́ ẹ̀kú ojúmọ́ mọ́ mo gbàdúà lórúkọ olúwa ẹ ò ní gbèrè ìtìjú lórúkọ olúwa ẹ ò ní sẹ̀sẹ̀ mo kí gbogbo ẹni tó ń gbọ́ mi níbi gbogbo tẹ́ ẹ bá wà mo kí ènìyàn gbogbo mo kí oyún inú mo kí àṣẹ mo gbàdúà gbogbo yín pátá a ò ní pàdánù rí gbogbo wàhálà wa láyé yìí lórúkọ jésù kò ní já sásán ẹ tó ń sàmí mo béèrè ojúrere àánú àti ìrànlọ́wọ́ tó ò lè jẹ tán ó yá kó jáde sí o mo béèrè ọwọ́ olúwa ó yá kó kan ayé rẹ ọwọ́ ìrànlọ́wọ́ ó yá kó kan ọ ọwọ́ ìgbéga ó yá kó kan ọ gbogbo ẹni tó bá lépa rẹ lọ́nà kan àbọ́nà mìíràn irú ẹni bẹ́ẹ̀ yóò ṣe ra rẹ ẹ ń bá bẹ́ẹ̀ pa ọ́ lára lọ́nà kan àbọ́nà mìíràn irú ẹni bẹ́ẹ̀ yóò ṣe ra rẹ ojú ò ní tí ọ àìsàn kò ní dé ọwọ́ rẹ bẹ́ẹ̀ ló máa rí Matthew sọ pé èmi ò bá ìsàn àìsàn ò ní dè mí mọ́lẹ̀ àtẹ̀mí àtọmọ èmi ò bá ìsàn lóṣù tí mo wà yìí àìsàn máa sá fún mi àìsàn fi ara mi sílẹ̀ lóṣù yìí èmi ò bá ìsàn lórúkọ bàbá èmi ò bá ìsàn lórúkọ tọmọ èmi ò bá ìsàn lórúkọ tẹ̀mọ́ lọ́wọ́ ọlọ́run. Wo mi san agbara olorun wo mi san eje jesu wo mi san losu yi ibi wahala idamu ati eku bi se temi losu yi emi o ra anu gba be lo ma ri enikan wa to ti nwoyun ti pe oluwa losu yi la da olorun oluwa losu yi la da olorun oluwa losu yi la da olorun wọ́n ní tó bá se tó ọ̀ka sa 126 kò ká sínú omi ọ̀ka 127 kò ká sínú omi 128 wọ́n láwọn ó sì dáhùn rẹ̀ ọlọ́run sọ pé ó ti ṣe wọ́n kà ní kí n sọ fún ọ pé kó o má bínú orí pé ìbínú ń ba oyún jẹ́ lára rẹ̀ mo gbàdúà ó máa lọ́jọ́ ayé

0: pẹ̀lú ìkọrọ̀dù pẹ̀lú ìfàmì òróró yẹn ọ̀tún ìṣó wà lágbára rẹ̀ láti máa gbàgbà fún gbogbo nípojúpo ènìyàn. Aago méjìlá òru dòru gẹjọ́ ìṣó wà lágbára náà yóò máa wáyé. Ẹni gbogbo èèyàn máa láǹfààní láti máa gba ìjọ òróró kọ̀ọ̀kan lọ́fẹ̀ẹ́. Táwọn ẹgbẹ̀rún kan ogun tó bá wọ́n tún máa gba oúnjẹ lọ́fẹ̀ẹ́. Táwọn ọmọ iléèwé tún máa gba báárọ̀ méjì méjì tí bàbá àdúrà yìí ké pọ̀ tí sẹ́kù ti gbàdúrà sí lọ́fẹ̀ẹ́. Ọ̀pọ̀lọpọ̀ lórí ẹ̀mí ló ń bọ̀. Láti Ìkòròdú garage. Ẹ̀wọ̀n mẹ́rù wa tàbí máìkrà tó ń lọ sí ẹ̀rọ ẹlẹ́gbẹ́. Ẹ sọ kalẹ̀ ní Bẹ́gà bus stop. Ẹ sọ dẹ́sùn ní kejì títì. Ẹgbẹ́ ọ̀kadà kẹ́ ẹ sọ fún wípé chọ́ọ̀chì bàbá àdúrà yìí ké pọ̀ tí sẹ́kù lẹ̀ lọ. A gbé yín bíbẹ̀. Ẹ tún lè gbé tẹlifọ́n nọmba yìí 08066481455. Owó ọjọ́ Friday yìí ni o. Jẹ́ kájọ pàdé.
1: Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run pátá ní àárọ̀ yìí mo fi Ọlọ́run bẹ̀ yín. Ẹgbẹ́ ìgòrò kan ẹ pàdé mi lórí Facebook. Mo máa wà lórí Facebook ní agogo mẹ́ta àbọ̀ lóru. Ẹ gbọ́ dáadáa o, ní ọ̀gànjọ́ o, agogo mẹ́ta àbọ̀ lórí No More War Prayer Mountain. Ní ọ̀gànjọ́ o, agogo mẹ́ta àbọ̀ sí agogo márùn-ún àbọ̀ ní ìdajì. Mo pè ní òru àwọn áńgẹ́lì. Bẹ́ẹ̀ náà ni lórí TikTok. Ẹ máa pàdé mi lórí TikTok, lórí YouTube àti lórí Instagram ní Bàbá Àdúrà AK47 Prayer Mountain. Ẹ jọ sà, àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́. Lẹ́yìn tí n bá súre fún yín tán, ẹ ó fi òróró yẹn àná ìtì ara yín àti àwọn ọmọ yín. Ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́, ẹni tí ọ̀nà dí mọ́, tàbí ẹni tí ń wá eré kan, ó fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan, àbí ó fẹ́ promotion, pàdé mi. Òróró yẹn ni kò fi àná ìtì ara rẹ̀. Ó dẹ̀ mọ̀ pé nípa ìgbàgbọ́ àánú tẹ̀lé ọ̀rọ̀ mi lẹ́yìn yóò dára fún mi. Matthew, láti bí ọjọ́ mẹ́ta à ń sọ nípa orí àbí bẹ́ẹ̀ kọ́. Òní láàárọ̀ Thursday, bàbá ti pọ́n studio, a máa bọ́ síta lẹ́yìn, a wà máa ṣiṣẹ́ lórí orí wa. Wọ́n wá máa gbọ́ o, orí tí mò ń sọ nípa rẹ̀, Isaiah 1:5, ó ní gbogbo orí ló ń ṣàìsàn, gbogbo ọkàn sì dákun. Sọ wá rí ìwé Jeremiah chapter 17:14, ó wá sọ pé wò mí sàn. Olúwa èmi ó sàn, gbà mí là, èmi ó là. Ìyẹn ni pé nítòótọ́ ni gbogbo orí ń ṣàìsàn o, ṣùgbọ́n wá wo èmi sàn. Wá ló sàn mí, ayérayé wù ọ́ sàn báyìí. Láàárọ̀ ìbàbá mi wù ọ́ sàn. Matthew, tí orí èèyàn bá ń ṣàìsàn, máa wo nǹkan sàn, gbogbo nǹkan ó máa ṣe ní òfin. Matthew, bí orí bá ń ṣàìsàn, gbogbo nǹkan ló máa ṣe lóòfin. Wọ́n kì í kírú ẹni bẹ́ẹ̀ kú oríire. Wọ́n lè congratulate why orí ẹ̀ ń ṣàìsàn. O máa rí torí bá ń ṣàìsàn, wedding ó máa ṣe ní òfin. Kàkà kó ṣe wedding, ọ̀ orí ń ṣe lọ́wọ́. Number 2, orí bá ń ṣàìsàn, tó bá fẹ́ travel out, ẹ̀sà ìwọ owó ọjọ́ tí orí adé ó travel. Passport tó lò wá láti UK, ó náà ló ń lò padà lọ. Ó dẹ̀ dé yàpọ̀ tí wọ́n sọ fún wọn lórí ìrẹ́kọ̀ yìí. Láti yàpọ̀ wọ́n wá ń pariwo, ó ń pè mí bàbá, wàhálà wà o, ó ní wàhálà kí lọ wà. Ṣé bí mo ti ní kó o dúró ká parí ìbádé mi kó o tó máa lọ? Wọ́n wá lórí ìrẹ́kọ̀ dání, orí ẹ̀ ló wà mẹ́. Orí ẹ ló wà mẹ́, ó dẹ̀ padà síbẹ̀. The same counter tí a ti sọ pórí rẹ̀ kọ́, kí wọ́n tún sọ, wọ́n lórí ẹ̀ náà. Nítorí pé má jẹ̀ mọ́ Ọlọ́run ò ń bẹ pẹ̀lú. Mo gbàdúrà ibi tó ní ti ń yọ ẹ lẹ́nu. Orí ẹ gbà wò sàn báyìí. Orí ẹ gbà wò sàn. Olórí ẹ gbà wò sàn. Number 3, success máa dẹ̀tì. Àṣeyọrí máa dẹ̀tì. Bẹ́ẹ̀ni tó ní yọ lẹ́nu. Matthew, oh my God, kò ní lè ṣe graduation, ó máa lọ síléèwé, ṣùgbọ́n kò ní ṣàṣeyọrí. Ẹni orí bá ń yọ lẹ́nu, bó bá gbọ́jà kalẹ̀, ẹ̀sìtìsà, ayé ò ní bára. Àní mo rá àwọn kan tí a fẹ́ rẹ̀ yìí, wọ́n tún ń béèrè lọ́wọ́ ẹlẹ́yin pé ẹjọ́ ẹ̀yìn ti yìn ẹsẹ̀ ní dúró fún wa. Ibi a ti ń ta òrìjì náà yìí, ṣé fẹ́ẹ̀kì ẹni wá? Èmi ò tí ì rí yẹn, èmi ò tí ì rí wọn. Mo gbàdúrà orí ò ní takò ọ́, orí ò ní takò ọ́. Sọ pé orí ò ní takò
2: mi.
1: Mo ní sọ pé orí ò ní takò
2: mi.
1: Ó lè mọ pàtàkì orí máa gbọ́ àwọn ọ̀rọ̀ tí a sọ nípa orí. Orí la fi ń mẹ́ran láàmú. Ó lè mọ bó ṣe ṣe pàtàkì tó. Téèyàn bá mọ egun, sani nítorí tí ẹsẹ̀ kíni ohun tó múnú. Ẹlẹ́ẹ̀kejì, wọ́n ní orí làpapọ̀ àbáfọ́ ṣàsílẹ̀. Ẹ̀sìtìsà, orí ṣe pàtàkì nínú ayé rẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta, wọ́n ní a kì í bínú orí káwá fìfìlà ká fi dé bàdé. Ìyẹn ni pé orí ṣe pàtàkì ju ìbàdí lọ. Ẹlẹ́ẹ̀kẹrin, wọ́n ní orí ẹni ni máa ń gbé aláwo orí kò ní. pade ko ni ori eni ni ma je keyan pade eyan ni loruko Jesu o pade eyan ni elekarun won ni olori ogun ogun ma ndoju ko elekefa oni ori la fi da omo mati baba mi ta ba ti ori ko nu eyan a le ta mama mo gbadura ori o ne ba ojo ori o ne ba ojo ori o ne ba ojo tori re ba wa wa important number 1 o gbogbo ma gbe ori re si Matthew baba ma gbe ori re si abi adua
2: yes sir
1: ori re si kini mo pe
2: abi adua
1: o wa bi bo se ngbe sabi adua
2: yes sir
1: ke se gbogbo eyan lo lanfani ati fowo kan ori
2: re yes sir
1: e baba kan gbowo njo kan o lo fe gbadua fun o fe gbowo ni owo wo ni data ori owo temi ori temi te fe gbowo le se ti bere lowo emi olori mo ti ni kan se kini o emi mo ni nkan mi o eyin le de lowo
2: yin
1: e ma impact kan buruku sinu aye mi tori paye ti ga o ni bi adua e wa fe gbele lori baba o ma gbele lori Matthew
2: baba mi
1: wo lo le decide lati gbe ori re si bi to ba wo mo gbadua ori o ne ba ojo o sa mi ni ori o ne ba ojo ori o ne ba ojo ori o ne ba ojo to ni gbadua meta yi adua la koko e pariwo I must so pe iwe eleda mi eh o gbodo da won lohun nibi ti an ti nba oja o ya so da to wa emenuma iwe eleda mi o gbodo ba won ja o gbodo da won lohun nibi ti won ti nba oja o gbodo da won lohun iwo ori mi o gbodo da won lohun nibi ti an ti nba oja Jesu Oluwa wa Jesu Oluwa wa wa ri to ba ka numbers 22
2: yes sir
1: wa ka iwo ja Balamu ati Balaki
2: yes sir
1: bi bi ti pe ori omo Israeli abi be ko bi owo ni ori re e pe uruko Jesu gbogbo bi o ba ti pe ori mi e pe Oluwa ma da won lohun bi ti bi ti o ba se kini o ma ti pe pe Oluwa ma da won lohun je n gbon adua re gbogbo bi ti o ba ti pe ori mi laye pepe oluwa ma da won lohun gbogbo bi o ma ti ori mi laye pepe oluwa ma da won lohun gbogbo bi o ma ti ori mi laye pepe oluwa ma da won lohun Jesu Oluwa wa egbe leketa iwe eleda mi lana fun mi nibi ti o so na se gidi mo ko je ngun adua re in the name of Jesus iwe eleda mi lana fun mi nibi ti o so na lo mu fun Jesu Oluwa wa lana fun mi in the name of Jesus lana fun mi nibi ti o so na iwe eleda mi lana fun mi in the truth is son la ona fun mi in the truth Jesus Oluwa wa egba elekerin
2: yes sir
1: e so fun Oluwa wa ba ori re so wa ni ori mi lo gbe nkan re se ori mi lo se kini mo o ya je ngun adua re aye kan ti mo wa iwo ori mi lo gbe nkan re se lo gbe nkan re se lo gbe nkan re se lo gbe nkan re se la ye to wa ni iwo eleda mi lo gbe nkan re se o ya loruko Jesu lo gbe nkan re se Jesu Oluwa wa Jesu Oluwa wa e wa gbe owo lori o wa so pe iwe eleda mi
3: iwe eleda mi
1: ki le to mi o
3: ki le to mi
1: o gbodo mi le
3: o gbodo mi le
1: o ke se mi iwe
3: eleda mi
1: eleda kele olade ran olulade ki le to mi o o gbodo mi le e ngo ma dua re so eleyi
2: yes sir
1: oluwa je kori temi no da pe se
3: oluwa je
1: kori temi no da pe se je ngun adua re mama o kunu da adua re
3: Je
1: kori ni o da pe se
3: oluwa
1: je kori ni o da pe se
3: ori
1: mi di a pe se Jesu Oluwa wa
3: amen
1: o si ma pe o
3: amen
1: ora anu gba ori o ni ta ku ori o ni ba ode ori e da pese oruko baba omo atemo ori e da pese lowo oluwa ori e da pese aye e da pese iseda re o di apese oruko baba omo atemo ori e da pese o ma se o ti ri be jesu oluwa wa so ni aro la mo ma wa ni egbeda ni church wa to wa ni egbeda ni ilu eku ni a water bus stop nilu eku ni ago meje si ago mewa gbogbo yin patapata mo ba suru fun eyin te wa wa ni korodu lagbara olohun first friday mo ma wa nibe iso oru ni o awon opo egberun meji nla tun fun lo nje eni kan ni sib eso po mo de need lo nje po ni efun gbogbo en ba wa sibe atopo ateyan rere o gbogbo won pata egberun meji lot of money indomie spaghetti at rice what do you say for like barrel long would you need tea and you tell my address there but today you could do in the masala see a woman to no see a lepe eso kale nick back that post talk there was phone and study kg as of all local appeal no see AK-47 don't know my bad what that for all the tension Jesus Oluwa.

pẹ̀lú ìkọrọdù pẹ̀lú ìfàmì òróró yẹn ọ̀tún ìṣòwò alágbára ńlá láti máa gbàgbà fún gbogbo onípojúpo ènìyàn. Agun méjìlá òróró òru gàjọ́ ìṣòwò alágbára ńlá yóò máa wáyé. Bẹ́ẹ̀ni gbogbo èèyàn máa láǹfààní láti máa gba ìjọ òróró kọ̀ọ̀kan lọ́fẹ̀ẹ́. Táwọn ẹgbẹ̀rún kan ogun tó bá wà tún máa gba oúnjẹ lọ́fẹ̀ẹ́. Àwọn ọmọ ilé ìwé a tún máa gba báírọ̀ méjì méjì tí bàbá àdúrà yẹn kí kò ti sẹ́gun ti gbàdúrà sí lọ́fẹ̀ẹ́. Ọ̀pọ̀lọpọ̀ olórí ẹ̀mí ló ń bọ̀. Láti Ìkòròdú garage. Ẹ̀wọ̀n mẹ́rùwá tàbí máìkà tó ń lọ sí ẹ̀rọ ẹlẹ́gbẹ̀ẹ́. Ẹ̀sọ̀kalẹ̀ ní Bẹ́gà bus stop. Ẹ̀sọ̀dá sódì kejì

0: bẹ́ẹ̀ni ayọ̀ ìgbàlà ó ń gbénu wa ayọ̀ náà a sì bá wa kalẹ̀ láṣẹ ti Edumàrè a ń bẹ gbogbo ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ bond fm pé kẹ má bínú pé ètò àìtó yín bójú ọjọ́ ṣe rí àti ọ̀rọ̀ àgbà kò lè wá sí etí ìgbọ́ yín lónìí fún ìdí kan àbí èkejì lágbára ọlọ́run lágbára ẹlẹ́dà tuntun la máa mú wá fún yín ní ọ̀la lágbára Edumàrè ní báyìí ti aago mẹ́fà ti ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n a ń kọjá lọ sí orí ètò wa ètò yín etí a mọ̀ sí ìrìn òwúrọ̀ ẹ wà kan fìdílé láti gbádùn àkọ́tún ìtùnú.
1: ogun orí afẹ́fẹ́ lórí ìkànnì yìí wòlíì adẹniyí olópọ̀ òkú ni yóò máa fi ọ̀rọ̀ ọlọ́run bọ́ wa bàbá ẹ káàárọ̀ sà.
2: ogun máa ní fún ọlọ́run ní òkè ọ̀run.
3: hallelujah.
2: Adáwọ̀ ogun padà sọ́dọ̀ ẹni tó ni.
3: O ṣe Jésù.
2: Gba ọpẹ wa.
3: Mi.
2: Ọjọ́ bọ̀ mìíràn ni o.
3: O ṣe Jésù.
2: Adúpẹ́ fún àná.
3: O ṣe Jésù.
2: Adúpẹ́ fún ohun tó ń ṣe.
3: O ṣe bàbá.
2: Ààbò rẹ.
3: O ṣe.
2: Ìpamọ́ rẹ.
3: O ṣe.
2: Àtìlẹyìn rẹ.
3: O ṣeun.
2: Ìwòsàn rẹ.
3: O ṣe.
2: Ìdáláre.
3: O ṣe Jésù.
2: Ìṣẹ́gun.
3: O ṣe Jésù.
2: Ọrùn ṣíṣí.
3: O ṣe Olúwa.
2: Ìdáríjì.
3: O ṣe Olúwa.
2: Jáde lọ ìwọlé.
3: O ṣe Ọlọ́run wa.
2: Sísun jíjí.
3: O ṣe Jésù.
2: Èlò la fẹ́ san fún àwọn orin láwọn yìí.
3: O ṣe Ọlọ́run wa.
2: O ga.
3: O ṣe Jésù.
2: O pọ̀.
3: O ṣe.
2: Ẹja dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
3: O ṣe Jésù.
4: Ọkàn.

0: ẹkún.
1: Sọ pé èmi kì yóò kú.
0: Èmi kì yóò kú.
1: Èmi yóò jẹ.
0: Èmi yóò yẹ.
1: Àwọn ọmọ mi kì yóò kú.
0: Àwọn ọmọ mi kì yóò kú.
1: Àwọn ọmọ mi yóò jẹ.
0: Àwọn ọmọ mi yóò yẹ.
1: Láti ròyìn iṣẹ́ Olúwa.
0: Láti ròyìn iṣẹ́ Olúwa.
1: Èmi yóò rí iṣẹ́ ara Olúwa.
0: Èmi yóò rí iṣẹ́ ara Olúwa.
1: Ní ilẹ̀ alààyè.
0: Ní ilẹ̀ alààyè.
1: Mo ń sin Ọlọ́run iṣẹ́ ara.
0: Mo ń sin Ọlọ́run iṣẹ́ ara.
1: Oníṣẹ́ ara lọ́lọ́run.
0: Oníṣẹ́ ara lọ́lọ́run.
1: Yóò fi ayé mi dára rere.
0: Yóò fi ayé mi dára rere.
1: Yóò fi ayé àwọn ọmọ mi dára rere.
0: Yóò fi ayé àwọn ọmọ mi dára rere.
1: Mo wà lábẹ́ òjìji alágbára jùlọ.
0: Mo wà lábẹ́ òjìji alágbára jùlọ.
1: Mo wà lábẹ́ orí ọ̀fẹ́.
0: Mo wà lábẹ́ orí ọ̀fẹ́.
1: A rú àwọn ọmọ mi lágbára láti ṣàṣeyọrí.
0: A rú àwọn ọmọ mi lágbára láti ṣàṣeyọrí.
1: Ọmọ ẹbí Ọlọ́run ni èmi ń ṣe.
0: Ọmọ ẹbí Ọlọ́run ni èmi ń ṣe.
1: Orúkọ mi wà ní ìwé yìí.
0: Orúkọ mi wà nínú ìwé yìí.
1: Ọmọ ẹgbẹ́ ara Kristi ni mí.
0: Ọmọ ẹgbẹ́ ara Kristi ni mí.
1: Èmi ò sí láàrin àwọn òkú.
0: Èmi ò sí láàrin àwọn òkú.
1: Gbogbo àlá ikú.
0: Gbogbo àlá ikú.
1: Gbogbo májẹ̀mú ikú.
0: Gbogbo májẹ̀mú ikú.
1: Gbogbo ogun ikú.
0: Gbogbo ogun ikú.
1: Ẹ ṣílọ kúrò lórí mi.
0: Ẹ ṣílọ kúrò lórí mi.
1: Nípa ẹ̀jẹ̀ Jésù.
0: Nípa ẹ̀jẹ̀ Jésù.
1: Èmi borí.
0: Èmi borí.
1: Àwọn ọmọ mi borí.
0: Àwọn ọmọ mi borí.
1: Èmi borí.
0: Èmi borí.
1: Àwọn ọmọ mi borí.
0: Àwọn ọmọ mi borí.
1: Àmì.
0: Àmì.
1: Gbàrọ̀ Ọlọ́run ẹnà ọ̀nà tí wọ́n ń kú sí nìyàrá yín. Agbẹ́nifọ̀ ó gbé wọ̀.
0: Àmì.
1: Yóò gbé wọ̀ fún
0: mi.
1: Àmì. Wá chapter 16 verse 9. Ó ní ìran kan sì yọ sí Paul ní òru. Ọkùnrin kan ará Makedonia sì dúró lọ́jọ́ ẹ̀rọ wípé máa bọ̀ ní Makedonia kó wá ràn wá lọ́wọ́. Wá ràn wá lọ́wọ́. Ẹ̀sà ìrànwọ́ ẹ̀mí ni o. Ìrànwọ́ májẹ̀mú ni o. Ìrànwọ́ ètò Ọlọ́run ni o. Ẹni tí ó jẹyàn láyé ìrànwọ́ ni ó fi jẹyàn o. Afárá tó so ìwọ àti ibi tó ń lọ pọ̀ òun ni afárá ìrànwọ́. Afárá ìrànwọ́ ni o. Afárá ìrànwọ́ ni o. Nínú Rómù orí kẹjọ ẹsẹ̀ kẹrìndínlọ́gbọ̀n ó ní ẹ̀mí sì ń ran àìlera wa lọ́wọ́. Ó ń ràn wá lọ́wọ́ aláìlera. Bí Ọlọ́run bá fẹ́ ràn lọ́wọ́ yóò gbé àìlera rẹ̀ pamọ́ ni o. Gbogbo ayé ló ní àìlera o. Sí èèyàn tí ó jajú ọ̀nà o bí ohun ìrànlọ́wọ́ bá fọ́ sí o. Èmi fọ́ ìrànlọ́wọ́ sí ọ lónìí o. Òní dáyé gbé.
0: Mi.
1: Ẹni dáyé gbé yóò dáyà jẹ́ o. Ẹni dáyé gbé yóò dáyà jẹ́ o. Ẹ wo sá, ẹ wo ìdí méje yìí o. Tí àwọn èèyàn fi ń wá ìrànwọ́ tí wọ́n fi rí. Gbogbo ayé ni a dá kó ní kó wá ìrànwọ́. Genesis 2:18. Ó ní kò dá kí èèyàn dá wà. Èmi ò ṣe ìrànwọ́ bíi tiẹ̀ fún. Kò dá kí èèyàn dá wà. Lúwa ló sọ bẹ́ẹ̀ o. Dá kí èèyàn dá wà. Nígbà tó adé sa 121 verse 1 and 2 ní ìlú ògbójú mi sórí òkè wọn ni. Níbo ni ó ní ìrànwọ́ mi yóò ti ọ̀dọ̀ Ọlọ́run wá. Nígbà tó adé sa 20 verse 2. Ó ní ìrànlọ́wọ́ yóò ti ibi mímọ́ jáde sí mi. Ibi mímọ́ in the sanctuary. Òkèlè táwọn èèyàn fi ń tí wọ́n fi ń wá ìrànwọ́ tí wọ́n dẹ̀ rí. Ìdí méje ni. Ìdí àkọ́kọ́ òun ló lágbára jù. Wọ́n wá wọn rí. Àwa ń bi wọn pé kí ló tí wọn rí. Àwa rí wípé nǹkan kan sí wọn. Mo bá ayé tiẹ̀ náà sọ̀rọ̀. Wà á rí ìrànwọ́.
0: Mi.
1: Mo ní wà á rí ìrànwọ́.
0: Mi.
1: Ìkín nínú rẹ̀ ni wípé wọ́n wá ìrànwọ́ lọ sí ibi tó lòdì. They go to wrong place. Wọ́n wá ìrànlọ́wọ́ lọ sí ọ̀dọ̀ èèyàn. Wọ́n wá lọ sọ́dọ̀ Sàtánì. Ègbé ni fún tó fẹ́ lẹ́ran àti ìgbẹ́kẹ̀lé rẹ̀. Nínú 2 Corinthians 16:12. Ẹ̀jẹ̀ ní Mark chapter 5:26 ó sì tiná gbogbo ohun tó ní fún oníṣègùn ó lára rẹ̀ kò sì yá. Ṣáàzọ pé oníṣègùn àwọn ọ́fíìsì iṣẹ́ àwọn dókítà òkè tíráì ni. Wọ́n ń tà ẹ̀. Ṣùgbọ́n àwọn fúnra wọn sọ wípé àwọn ń gbìyànjú ni Ọlọ́run ni máa ń wo nìsàn. Bẹ́ẹ̀ bá ti wá ìrànlọ́wọ́ lọ sí ibi tí ó lòdì kò ní rí ìrànwọ́ o kò ní rí ìrànwọ́. Ẹ wo Sọ́ọ̀lù ó wá ìrànlọ́wọ́ lọ sílé àwọn àjẹ ní Endo. Àwọn àjẹ Endo. Òun náà ló lé wọn kúrò ń gbòòrò ìgbà tó jagun lọ tí ò gbóhùn Olúwa ló bá bọ́ sọ́dọ̀ àwọn àjẹ. Wọ́n wá ìrànlọ́wọ́ lọ sí ilẹ̀ tí ò sí ìrànwọ́. Wọ́n máa ń wá ìrànlọ́wọ́ lọ síbi tó lòdì. Àwọn pásítọ̀ mi, àwọn ìránṣẹ́ Ọlọ́run wòlíì mi, wọ́n ti wá ìrànlọ́wọ́ sílẹ̀ òdì. Níbi tí wọ́n ti rí kán máa rí nǹkan mọ́lẹ̀, wọ́n tún rí iṣẹ́ Ọlọ́run ṣe. Òun táwọn kan jù sómi lọ́dún náà làwọn kan lọ ń kó báyìí. Torí aṣáàbẹ̀ ṣiṣẹ́ yìí. Ibi tá a gbọ́dọ̀ bọ́mọ ọjọ́ láti ń bá àwọn àlùfáà. Ilẹ̀ ń wà iṣẹ́ Ọlọ́run. Tẹ gbọ́dọ̀ ló gbọ́dọ̀ fún yín ní ìgbésẹ̀ tẹ gbọ́dọ̀ gbé. Lẹ tún wá lọ síbi ẹ ń wá lọ yìí. Nǹkan dé o. Ẹgbà mi o. Ẹgbà mi o. Mo bá ayé rẹ sọ. Ohun tí ó ti ọ débi pé ẹ máa gbé mi lọ ibi ẹ bá rí. Ọlọ́run tilẹ̀kùn.
0: Mi.
1: Dèyàn dẹ̀ jáde lẹ́nu. A ní ẹ máa gbé mi lọ bí ẹ bá rí. Wá ní àwọn ní àtúntà ń gbé yín lọ náà. A ní ẹ máa ìṣẹ̀lẹ̀ burúkú ni. Ó ti jẹ mí rẹ lọ. Agbára Ọlọ́run. Irú ìṣẹ̀lẹ̀ báwọn ò ní já.
0: Mi.
1: Ẹ máa wá Ọlọ́run lọ sí ilẹ̀ tí ò sí o. Mọ̀ wọ Ọlọ́run lọ sílẹ̀ tí ò sí o kò sí láwọn ibì kan o kò sí lọ́dọ̀ àwọn kan o ọ̀dọ̀ adá ni wáyé nìrànwọ́ wa o aṣọ ọlọ́run ni kò fi pásítọ̀ ṣe ìgbẹ́kẹ̀lé ọlọ́run pásítọ̀ ló ní kò fi ṣe ìgbẹ́kẹ̀lé pásítọ̀ tó bá ń sọ fún pé òní yà ń lọ́wọ́ mọ́ bọ̀ lọ́dọ̀ òun ta tó bá ti dọ́dọ̀ wa ọ̀dà mọ̀ wọ́n ń tàn yín ni o ò sí aráyé rọrùn kankan o ẹni tó ń ríran jù gan nu bíbélì yẹn samuel oníran abàmì tó yẹ pé tó bá yọ báyìí wọn wọn ní síà ni aríran yẹn rí àbí bẹ́ẹ̀ kọ́ ló sọ òní òní aríran ìṣe síà ó tún délé jésì ó tún ṣìmú pẹ̀lú gbogbo bó ti ríran tó ó tún délé jésì ó tún lọ mú abinadab ó tún mú eliab ọba rè olúwa ní ṣe nǹkan sí ó yìí ṣe wòlíì mọ́ ni ẹni tí mo ti kọ̀ láti ìjọ wò ó ní wọ́n lọ́nà ó lóun ní fìrì gbọ́n rẹ̀ ni ó ṣe dúró gan bí ọba ni olúwa ní ó ní ìwọ̀ ń wò bí ènìyàn ó ní ènìyàn ń wò ó wojú èmi ọlọ́run wò ọkàn so samuel déèyàn lásán lọ́dún náà kò sì ṣe wòlíì mọ́ bẹ́ẹ̀ ni gbogbo àwọn tó kọjá lónìí ó ti lé ìgbà tí ìwà rẹ̀ nìkan ló gan wá ké pé ṣé ẹ ti tánu lé ni wọ́n ló kù kan jébélé báyìí ń bẹnu gbó ó láàánú ìjókòó tí ó fi dé ìrànwọ́ ọlọ́run ni wọ́n bá mú ọmọ jébélé dé olúwa ní ọba tó ń sọnù dá oró lé lórí eléyìí bẹ́ẹ̀ ni ògbón tí ìwòlíì elisha nígbà tí ọmọ ṣúnémù ó ní eléyìí sì ṣẹlẹ̀ ó ní ọlọ́run sì sọ fún mi ọlọ́run sọ gbogbo nǹkan fún yín olú tó bá ti rí gbogbo nǹkan ọyẹ àṣà fún ẹ ṣá pé gbogbo nǹkan ni ó rí kò sí tí ọjọ́ mo gbàdúrà fún ẹnìkan tán ló bá tún kúnlẹ̀ mo ní kí ló dé ó ní kí ló lúwa gbèsà mo ló lúwa ti wí rere ṣe ẹ ń fowó rà hàn ibi tọ́lọ́ bá fún wa láàṣọ bí ò bá sì fún wa pànù mọ́ etí ò sọ yẹn gan ló ti ṣe bá a ti sọ pé báyìí ni ó rí ẹ bọ́ ọmọ ìjọ náà ló ń ti àwọn yẹn sógun lẹ́sẹ̀ ṣọ́ọ̀ṣì ẹ mú ọ̀sán wa lónìí ẹ mú mọ́ngò wa lọ́la ní sọ ó ní òyìn já wa kì í ṣe nípa ti ara mo ní olùlágbára ni olúwa láti òbí ga ọ̀tá pẹ̀lẹ́ mo bá ayé rẹ sọ̀rọ̀ ó ní bọ́ ha pé báyìí ni ó rí ẹ bọ́ ọmọ ń ti àwọn yẹn sógun lẹ́sẹ̀ ṣọ́ọ̀ṣì ẹ mú ọ̀sán wa lónìí ẹ mú mọ́ngò wa lọ́la ní sọ ó ní òyìn já wa kì í ṣe nípa ti ara mo ní olúwa láti òbí ga ọ̀tá pẹ̀lẹ́ mo bá ayé rẹ sọ̀rọ̀ ó ní bọ́ ha
2: mi
1: bá ayé rẹ sọ̀rọ̀ kò ní ṣe wọ ni
2: mi
1: kò ní ṣe wọ ni
2: ojú
1: ẹ̀mí rẹ̀ ò ní
2: fa mi
1: tí ẹ̀mí rẹ̀ ò ní
2: fa mi
1: kàn ń mọ iye rẹ̀ ò ní ṣe
2: mi
1: ṣe bẹ́ẹ̀ fún wa
2: mi
1: gbogbo ìpátá ìsìn ìfàlóyàn ò ní jọ Thursday ẹ múra ẹ̀yìn abiyamọ ẹ̀yìn àkọ́bí ẹ̀yìn oníṣòwò ọwọ́ olúwa yóò nà jáde a ó fún yín ní ẹ̀rí a ó fún yín lẹ́rìí ìlú ọ̀rẹ́ ní iwájú bank ní ẹgbẹ́ daystar níbi 7 up ní otogate yẹn aago jì sí aago márùn-ún ní ìlú ọ̀rẹ́ gbọ́n wákàtí mẹ́ta.

0: bá wá di àárọ̀ Sunday ní aago àárọ̀ sí méjìlá. Òru wá dà lé ọ̀nà kò darapọ̀ mọ́. Bẹ́ẹ̀ni, ọ̀rẹ́ gbóhùn àwaláwa níbi ètò gẹ̀ẹ́tì níbi 7 up níbi mọ́tò yẹn. Àwaláwa níwájú Access Bank ní ẹ̀ta. Májèmú fẹ́ fọ̀. A ó ṣe ìwọ̀ ọ̀rọ̀.
1: Ẹ̀yin èèyàn tí ẹ ti ń bá wa lọ kàti kọ̀ọ̀kan lálẹ́ lẹ́hùn, tí ẹ ti ń rí ọwọ́ Ọlọ́run, ó tún máa wà lálẹ́ báyìí. 11 sí 12 lórí Facebook, Aseomo jáde sí ọ lórí Facebook, Adeniyi Peter Olóporọ̀kú on Facebook. Báyẹn kò jẹ́ Hanla, Peter yẹn kò jẹ́ Pinla, Olóporọ̀kú kò jẹ́ Hola on Facebook, Adeniyi Peter Olóporọ̀kú on Facebook, àti Mercy Man TV on YouTube, lórí TikTok, Prophet Olóporọ̀kú. Instagram P Olóporọ̀kú ló gbà wọlé. Ẹyin tí ẹ wà lọ spiritu yìí, agbẹ̀yìn dìde.
2: Mi.
1: Agbẹ̀yìn dìde.
2: Ah mi.
1: Agbẹ̀yìn dìde.
2: Ah mi.
1: Jésù Olúwa.
2: Ah mi.
1: Ẹ mọ̀ pé fún àdúrà bá ti ń parí ètò.
0: 07-49-12-35-72.
3: Ètò eré òwúrọ̀ ni ẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán yẹn láti ilé iṣẹ́ ìránṣẹ́ Love of Christ Chapel National. Bàbá wa Adeniyi Olóporọ̀kú ni wọ́n fi oúnjẹ mi rán wa. Àánú Ọlọ́run kò ní fi gbogbo wa sílẹ̀. Kí Ọlọ́run kí ó bùkún yín. Jésù Lolúwa.
4: Band FM.

lẹ́tà kọ lórúkọ rẹ afàyà lónìí lórúkọ jésù bábísẹ àmì o mo ní lẹ́tà ikú tá a kọ lórúkọ rẹ onílàfàyà o lẹ́tà ìbànújẹ lẹ́tà ọ̀fọ̀ tí ọ̀tá pàdé àpòkẹ́ níbi tí wọ́n lọ pinlẹ̀ kọ lórúkọ rẹ ó yá mú orúkọ ọ̀tá rẹ akọ gàdàgàdà sórí lẹ́tà ọ̀hún torí pé ọ̀tá rẹ ni ó ṣọ̀fọ̀ lónìí lórúkọ jésù ìbànújẹ yẹn tọ̀tá rẹ ni kò ní àti ẹ lórúkọ jésù ẹ mọ̀ káàárọ̀ sáré káàárọ̀ máa o ẹ kú ìdájí sáré jí máa o ẹ kú ìdájí gbogbo ẹ̀yìn ẹ̀gbọ́n wa lọ́kùnrin àti lóbìnrin tẹ́ ẹ jẹ́ ọ̀dọ́ ọ̀lù ìdọ̀bálẹ̀ la fi kí n pé ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín bọ́nà ṣírí apá kìíní ilé iṣẹ́ bond 92.9 ọjọ́ kẹta nínú oṣù kẹsàn-án ẹgbàá ọdún mẹ́rìndínlọ́gbọ̀n ọjọ́bọ Thursday ló já sí tó túmọ̀ sí a ò gbọ́dọ̀ fi ẹyin mọ̀mọ́ wa ṣeré ẹyin ìyálájé ìyálọ́jẹ́ agbègbè ẹyin bàbá wa tí ìṣòwò ti yín náà jọ mọ́nú ọjà àti àwọn ẹ̀ṣọ́ káàkiri àdúgbò ṣọ́ọ̀bù ní jẹ́bẹ̀ agbègbè ńlá kí o ẹ̀mí àárọ̀ yìí àbí bó o ní ẹnura ẹnura ẹyí ọ̀tún ẹyí ó sí o bẹ́ẹ̀ ni ẹyá kẹ́ ẹ tó rún yẹn sùn ẹsùn dáadé bí ọwọ́ aago mẹ́jọ àbọ̀ aago mẹ́sàn kò sí tí ó padà ṣe yín ọlọ́run bá mi lójú ajé ọlọ́run bá mi á sì fajì yẹn léyìn lọ́wọ́ ẹ̀ nírìnnìra ládùúrà ọlọ́run ọlọ́run ọjọ́ ìsinmi nìkan ní òjòjọ́ ọjọ́ kú nìkan ní òjòjọ́ ìsinmi fún yín ládùúrà ọlọ́run ẹ ní ìsinmi ẹ gbà yín gbádùn ẹ gbádùn ayé yín tó gbọ́ ẹjẹ́ ìyá lọ́jà pátá akinyin o ẹ kú ìsinmi àárọ̀ yìí tó ni ẹ kú èso gbálẹ̀ gbàtà ilé ó mọ̀ fẹ́yìn náà ládùúrà ọlọ́run ẹ sì rere lọ́jà yẹn àtàjìnlẹ̀ lẹ́mọ̀ta àpamọ́ owó ni o owó tẹ bá pa láwọn ẹ fi kọ́lé ẹ fi rọkọ̀ ẹ fi rán ọmọ lọ lóyìnbó ẹ fi ṣe fọmọ ẹ wà ní dáwójọ sìnkú ọmọ lágbára ọlọ́run ọba mi èdèmárì káàbọ̀ sí ọjọ́bọ̀ ọtún gbogbo oníṣẹ́ ọwọ́ akẹ́yìn náà gbogbo òṣìṣẹ́ ìjọba tìjọba àjọba ìpínlẹ̀ níjọba ìjọba ìbílẹ̀ àbí taládàáni ni pátá àkìgbé ẹkú ìtiraka o lágbára ọlọ́run ẹ ní ṣe dànù ẹ ní ṣe lásán o ayé òní pé kò tán ń díẹ̀ o gbogbo kìràkìtà rẹ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ọdún mẹ́ẹ̀ẹ́dógún ogún ọdún ọgbọ̀n ọdún tó ti ń ṣiṣẹ́ kí ló mú bọ̀ ń bẹ́ ọlọ́run jẹ́ kọ́rọ̀ yìí kó fọ̀ jáde sí ìwọ tó ń gbọ́ mi láàárọ̀ wàá rí bá ti ṣe wàá rọ́nà gbígbà wàá dẹ̀ lẹ́nu ọ̀rọ̀ lórí àwọn ọ̀tá rẹ káàbọ̀ tó bọ́nà ṣerí pẹ̀lú ọmọyin adé olúwa adéfọlárin òkàdé mr pilot ìjọba worldwide lagos ìbàdàn express road ni mo kọ́kọ́ fẹ́ lọ láàárọ̀ yìí tá a bá rẹni tí ó fẹ́ lọ ọ̀nà ìbàdàn láàárọ̀ yìí kó rúre o tó o bá fẹ́ ọ̀nà ìbàdàn láàárọ̀ yìí kó rúre o tó mo tó jẹ́ sọ bẹ́ẹ̀ jákẹ́tì kíkẹ́tì mú wọn bí ọlọ́run sáà ní tí n bá ti rí ẹni ẹ tó ń mú ìmúra yẹn tí ò wọ́pọ̀ tẹ́lẹ̀ ẹ̀rú máa ń bà mí ni kí n ti ẹ̀ kí n fẹ́ jókòó súnmọ́ ń tọ̀hún ó ní búra dání ṣe bó ti gbé nǹkan sára ó dá o èmi ò ní dárúkọ ń tọ̀hún.

pé ọmọbìnrin tí mo ilé iṣẹ́ bọ́ fm nàìjíríà náà ìlú tí iṣẹ́ ìkòrò ló sì ń gbé ga lórúkọ ẹ̀ sì tibẹ̀ ẹjẹ́ àtẹ̀síwájú láàárọ̀ yìí lórí ètò bọ́nà ṣe ilé iṣẹ́ bọ́n nàìjíríà tó bá lọ̀nà ìbàdàn láàárọ̀ yìí ó dẹrùn ká má sọ mí o ẹ ṣàlàyé ohun tó ń ṣẹlẹ̀ àti ohun tó lè padà ṣẹlẹ̀ lọ́nà yẹn bóyá ẹ mọ̀ kéde ẹ̀ fún yín pé ní olówó tẹ̀dó láàrin lótòsí olówó tẹ̀dó mo nígbà pé mo gba ìbùsọ̀ ìròyìn níwájú ṣọ́ọ̀sì dípàlà ọ̀gángán ṣọ́ọ̀sì yẹn gan ni wọ́n ń gbé afárá ẹlẹ́sẹ̀ sí ta ké tọ̀tọ̀ ta pé kò tọ́ ayé má kọ̀ láti mọ̀ bóyá ń gbọ́ mi sà àmọ́ nìkan òṣèlú àtàwọn ọ̀rọ̀ tí ò ṣe sọ lórí afẹ́fẹ́ wọ́n ṣàpè ibẹ̀ làwọn ó gbé sí o wọ́n wá gbé síbẹ̀ afárá yẹn ni wọ́n wá ti wá gbé òpó rẹ̀ sọ́tún àtòsí ẹsẹ̀ rẹ̀ tí yóò parapọ̀ tí ó fi di afárá táwọn yóò fi kún òun ni wọ́n wá ń gbé láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn tí ọ̀sẹ̀ tó kọjá gbogbo alamo tó ju àwọn èèyàn rí yàtọ̀ sí ọkọ̀ tí agolo rẹ̀ jábọ́ lórí ìṣàgámuta chenjo tó dínà pa fódìdí bí wákàtí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n 24/5 hours léyìí tí wọ́n bá ti fẹ́ gbé kinní yẹn rọ̀ wọ́n máa sí ọ̀nà kan pa wọ́n á mú ọkọ̀ wọ́n á taari ọkọ̀ sí ẹ̀gbẹ́ kejì pé ẹ kọjú sí àwọn tẹ́ ẹ jọ ń rìnrìn àjò lójú pópó lásìkò kan náà ta túmọ̀ sí pé contract ìyẹn náà ni wọ́n tún wá bẹ̀rẹ̀ láti bí ìjẹta àmọ́ lánàá àti lọ lé nira ju ti ìjẹta lọ torí mo gbọ́ pójú àwọn èèyàn máa bó gan láti délé lọ́nà ìbàdàn gbogbo talẹ́talẹ́ mo fi ń bá àwọn èèyàn wa sọ̀rọ̀ wọ́n ní ọ̀nà yóò ṣe tẹ́rí sí lásìkò yìí ìgbà tó wá di àárọ̀ yìí àwọn tí wọ́n wá ń lọ tó yẹ kọ́ kọjú sí ra wọn tí wọ́n jọ ń bọ̀ níbi tí wọ́n ti sílẹ̀ pé wọ́n á ti pàdé ara wọn a gbọ́ pé ọkọ̀ afàfà méjì ṣé kí ni wọ́n ti hára wọn sí àárín bí ẹyẹ ẹ mọ̀ àìní sùúrù láàrin àwọn méjì lọ́rọ̀ kan wọ́n hára wọn bóyá wọ́n bá nǹkan jẹ́ láàrin ara wọn ni o bóyá wọ́n bá ara wọn ni o bóyá wọ́n gbá ara wọn ni o mo ta ṣáà mọ̀ ni pé àwọn tó ń lọ ọ̀nà báyìí mo ta gbọ́ ni pé ó ti dé ìbàfọ̀ bá a ṣe gbọ́ o mi mọ̀ bóyá ìyá bẹ́ o bóyá ó ti dínkù o bóyá ó ti kùn jù bẹ́ẹ̀ lọ o mo ta ṣáà gbọ́ ni pé ó ti dé fún àwọn tó ń lọ sí ọ̀nà ìbàdàn àmọ́ àwọn tó ń bọ̀ gẹ́gẹ́ ni ẹ̀rù tó kàn ń bà wá ta sọ pé ohun tó lè padà ṣẹlẹ̀ ńbẹ̀ tá a lè sọ ni pé àwọn tó wá ń bọ̀ tí wọ́n ti gbọ́ pé wọ́n ṣẹlẹ̀ níwájú gẹ́gẹ́ bí alàgbà Táyọ̀ Ọmọlàdé sọ wọ́n ní láti ibi wọ́n sílẹ̀ NASFAS yẹn kò lè gba ọkọ̀ àfàfà àmọ́ lè gba ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ti wá ń mórí lé àárín yẹn wọ́n wá ń kọjú sí àwọn tó ń bọ̀ látọ̀nà Ìbàdàn mi mọ̀ bóyá àwọn tí mo sọ yẹ yín àwọn tó fẹ́ lọ sọ́nà Èkó tó ń lọ sọ́nà Ìbàdàn tí wọ́n dí pa báyìí tí ọ̀nà ti dí pa mọ́ láì sá wọn àwọn ọkọ̀ kan ti wá ń wọlé láti NASFAS wọ́n kọjú sí àwọn tó ń bọ̀ láti ọ̀nà Ìbàdàn wá sọ́nà Èkó tó túmọ̀ sí pé ó ṣe é ṣe kí ọkọ̀ pọ̀ níbi ojúṣe wọn náà ẹ̀ kó wá padà dá nǹkan míì sílẹ̀ dá nǹkan míì tí mo sọ ní pé kó sàgbà kúrò kò sílẹ̀ àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí gẹ́gẹ́ mo yé gbọ́ gbẹ̀yìn tó bá ń bọ̀ lẹ́kọ̀ọ́ kò sí wàhálà mi àmọ́ tó ń lọ sọ́nà Ìbàdàn ẹ dákun ẹrù orí o ẹ má ṣe mi gbọ́ o ní àlàálẹ̀ mi àti àlàyé mi wọn ò bu ọlú wọn wé o ó léwu o gbogbo àwa kọ̀ọ̀kan ló ríran o ṣe ni tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ nípa wọn wèrè tí wọ́n tó ń gbà tó bá rò kó ṣọ́ra tó bá rò kó sáré ìwọ́n tó ń gbà tó bá rò kó ríran ẹni tó ń bọ̀ tí ò ríran ńkọ ẹni tó ń bọ̀ tó ń sáré ńkọ ẹni tó ń bọ̀ tí ò lérò wípé ọkọ̀ ó lè máa gbọ̀ tó dẹ̀ tẹ́hẹ́n tíjanu ẹ̀ dẹ̀ daṣẹ́lẹ̀ àbílẹ̀ gan abípo tó là á mọ́ ẹ àkọ́kọ́ ọlọ́mọdé arógun ikú òjijì ó jẹ̀bi ikú òjijì ẹlẹ́ẹ̀kejì rèé ọkọ̀ rẹ ti lọ bẹ́ẹ̀ bá ti àlàyé sọ̀rọ̀ ọkọ̀ ọlọ́mọdé arí láburú ìjàmbá kọ èmi ò kì í fẹ́ ẹ dára ló jẹ́ kí n máa bẹ ọ̀pọ̀lọpọ̀ wa ṣe ni wọ́n wẹ̀ yẹn ní lára ohun tó léwu jù láyé yìí òun ni wọ́n wẹ̀ òun ló léwu jù torí pé ó ṣeéṣe kó fi tiẹ̀ kó bọ́mọ làkejì ẹ ẹlòmíì dẹ̀ kẹrẹ ó kọjú sọ́kọ̀ gan-an kò rí ó fẹ́ fònà ó kọjú ọkọ̀ kò rí ó fẹ́ fònà tó túmọ̀ sí pé irú ẹni bẹ́ẹ̀ bó bá kó sẹ́nu ẹni ibi tó ti gba ohun ìkọ́ ẹbí di mẹ́ta o wọ́n á lo fọkọ̀ ẹlẹ́ẹ̀kejì ẹ̀sùn ìpànìyàn wájú ọlọ́run bá ń kọ́ ẹlẹ́ẹ̀kẹ́rin kò tún wá lọ gba ohun ìwé ọlọ́run yóò yóò bọ́nú ẹ̀ o lẹ́ẹ̀kan sẹ káàbọ̀ sórí ètò fọ́nà ṣeré iléeṣẹ́ bond 92.9 kódà ẹ jẹ́ kí n gba ẹ̀gbọ́n gbà mí pẹ̀lú nǹkan tí mò ń ka yìí látọ̀dọ̀ ọ̀gá mi tí wọ́n jẹ́ akọ̀wé àgbà ní ẹ̀ka tó rí sí iṣẹ́ àtúnṣe ìlú permanent secretary ministry of works and infrastructure engineer olútòkùnbọ̀ ọláyọdé oyènúgà iṣẹ́ mọ irin tá à ń sọ ní orí odò yaláró lánàá lánàá tá a ti sọ pé ó dá o kí ọ̀gá kan bá gbé ìgbésẹ̀ lórí ẹ̀yìn engineer Fẹ́mi Dáramọ́lá lánàá lẹ́sẹ̀kẹsẹ̀ ní ọ̀gá wa engineer olútòkùnbọ̀ ọláyọdé oyènúgà ni wọ́n ti ní kí fọkànbalẹ̀ àwọn máa débẹ̀ táwọn máa gbé ìgbésẹ̀ wọ́n tẹ̀lé òótọ́ àmọ́ ìyàlẹ́nu ló jẹ́ nígbà tí ọ̀gá mi sọ fún mi láàárọ̀ pé ìjẹ́ ojú ẹ̀ mọ̀ pé wọ́n ti lọ yọ ìkan nínú irin yẹn lórí afárá odò yaláró yẹn

0: yọ ẹ̀kan nínú orin yẹn lórí afárá alárò yẹn tó túmọ̀ sí pé bí ìjọba ṣe ń fi rin yẹn sí bí ìjọba ṣe ń fi ṣe àwọn ojú náà wa bí ìjọba ṣe ń ṣe nǹkan mèremère fún wa inú ọ̀ bàjẹ́ bí wọ́n bá lè yọ lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́gán tí ìjọba fi síbẹ̀ kódà bó bá ṣe ń ṣe fún wọn ni wọ́n bá yọ ọlọ́run aṣáájú nàìjíríà lagos abeokuta express road ó wà lálàáfíà ìjà yìí nìkan ní mi ò lè alàgbà ṣẹ́gun ìkòròdú ilẹ̀ ti kúrò mi ìmọ̀ bí tẹ́ dé ẹ bá mú láti ìkòròdú àti ibi tẹ́ dé yẹn sà.
1: ìkòròdú wa ni láti ìkòròdú wá kù sí ẹrù ẹ láta àárò náà ni mo ti wọlé kò sí wàhálà wa kan wà ní owó délé dé báyìí ó kò jẹ́ pé ọ̀nà ibi owó dé olérí yẹn owó délé dé yẹn rí pé ọmọ ayé ti bàjẹ́ díẹ̀ àmì ìjọba ó ti tó bí ọdún mẹ́rin tó bá ti jù bẹ́ẹ̀ lọ nígbà tó ṣe ojú ọ̀nà yìí lóru mo rò pé lóru nítorí mo ń lọ ibiṣẹ́ ń jọ yẹn mo rí pé katakatapila tó máa ń wọ orí omi yẹn lọ gbé gba ojú ọ̀nà yìí ìyá ẹ̀ láyé yìí.
0: ẹ dúró pé katapila yẹn ló gba ọ̀nà ẹ dé.
1: ọyẹ àwọn katapila tó yẹ kó pé ó yẹ kó pé wọn sẹyìn mọtò mi ó yẹ kó pé wọn sẹyìn tẹlá ńlá tó lọ fi ẹsẹ ẹ ní
0: kò dáka máa ṣe báyìí pé kò sẹ́ni tí ó mú
1: un. ìwọ burúkú nìyẹn ọ̀rọ̀ ni wọ́n fẹ́ gbà ọ̀rọ̀ ni wọ́n fẹ́ gbà ojú ọ̀nà yìí
0: àti àyè lọ́wọ́ tí
1: ó ti
0: wú
1: ilẹ̀ yẹn sílẹ̀
0: ó
1: ti
0: mú
1: sílẹ̀
0: ìyá òun lọ́sẹ̀ ẹni
1: báyìí àwọn èèyàn lè sọ pé òun rí ṣùgbọ́n òun ló ti kọjá òun lórí ìyá ẹsẹ̀ ní iyì tó pọ̀ lẹ́yìn ọ̀rọ̀ orí
0: àwọn public works ní sí lọ́wọ́ gẹ́gẹ́ gbà ní aṣe sọ fún wa báyìí nígbà tó ń kọjá bẹ́ẹ̀ o babaláwo ni kí ló gbé o.
2: salama aleku aleluya o gbére o.
0: oya salama aleku wa aleku salam
2: wàhálà ìtara
0: wa kàtó aleluya o aleluya jàre ẹlẹ́kẹta ńkọ.
2: oṣogun wà ní ku ẹran oṣogun
0: o. oṣogun o.
2: ikú ẹran wà ní ku ẹran.
0: ikú ẹran.
2: o ti kí ni gbére rẹ.
0: babaláwo ni kékeré lẹ ti ń jẹ sàrà. ó ṣògbó o.
2: ẹran ikú ẹran pilot tó rí gbogbo aló ní ìdí ìgbà wí òṣèré wa ṣe bọ́ rí bọ́ ṣẹ̀ṣẹ̀ ṣì kíní yẹn ni kọ́ máa gbé fúru ó kọ́ ọ̀hún ṣe kọ́ ṣe bọ́ rí mọ́tò ìṣẹ̀ṣẹ̀ kúló wá yọ kíní ẹ̀bí ojò ló wá yọ ni.
0: èṣè kúló wá yọ èṣè kúló wá yọ èèyàn ló ṣá yọ. babaláwo rí aago márùn kó ogún ìṣẹ́jú mo ti pàdé ọjọ́ olè ló fẹ́ jà ní àbó fẹ́ ṣalẹ̀ lásìkò yìí nínú òkùnkùn
2: nínú òkùnkùn
0: 20 minutes to 5 ni wọ́n ní 20 after 4 gbà mí àní tí bá rìnrìn àjò oru 2 o'clock aago méjì àbò oru bàbá lagos ìbàdàn express yìí tí wọ́n ti bẹ̀ tó ṣẹ̀ dání iná tí wọ́n ṣe ìbànújẹ́ ni fáwọn torí wọn ọ̀rọ̀ lè jàmọ́ bẹ́ẹ̀ káàkiri tó pa ọmọ tó ń jalè ní airport ọlọ́run òjá olè lójú lórí ìjàmọ́ ìjọba ìpínlẹ̀ èkó ṣe.
2: a rí gbogbo ọ̀hún ti wà lókè lọ́hún yẹ bí náà wá wá kẹ́míkù olórí burúkú àpò káàkiri èmi ti ìtúrọ̀ kí yọmọ
0: wọn. ó ti ẹ̀ tó àpò yẹn bàbá ẹ̀mọ tó wá yà mí lẹ́nu bàbá mi ò tí ì rí àwọn tó máa dá ọ dúró pé ó yá dúró jẹ́ ayé inú àpò yìí wò ṣé wò fi hàn sí bẹ̀.
2: ẹ bá wa
0: cross examine nkan ẹ cross nkan lọnà kẹjá mọ tó bá ṣe
2: lọ. lo ọlẹ ọdẹ líkọ pé lọwọ kíní sílẹ ti kíní pé táàkì táàkì náà ọmọ ti ṣàpò yẹ tọmọdé òun yẹ omi mú wo wọn jọba gbé sójú fò nìyàn. bẹ̀tọ̀ lórí iṣẹ́ náà kábàá ṣe lò pẹ̀lú lórí iṣẹ́ náà lò pẹ̀lú
0: àwọn ọjà sójú fò nìyàn.
2: ojú rẹ mi ru kéènì.
0: èdè àwọn orí ọlọ́run kéde yẹn jù ó dá o ọjọ́ lọ díẹ̀díẹ̀ lórí ètò mo ṣàmọ̀ pé nàìjíríà yìí pàjẹ́ ìpínlẹ̀ èkó dẹ̀kẹ̀rẹ́ gbogbo àjọ máa gbádùn ẹ̀ ní lágbọ́n ọlọ́run kò sí àpò mọ́ ìpín yìí nìkan ní kẹjẹ́ kí n gbà kí n fi kí ọlọ́jọ́ mi ká kúrò lórí ètò ẹ ló sá
1: ẹ káàárọ̀
0: yẹ sá
1: ẹ káàárọ̀ mo fẹ́ pé ìpàdé àwọn

0: dúró de olúwa olúwo tún agbára de a ó fi ìyẹ́gòkè bí ìdì a sáré kì yóò rẹ̀ wá láàrin àárẹ̀ kì yóò mú wa olúwo tún agbára wa ṣe o ìkẹ́ ọlá ìkòwò kan lè jẹ́ àyànjọ fún ọlọ́run wa ọba lánà ọba lẹ́ni ọba títí ayé ọlọ́run ọba tó dé ní ọba tó ń pa ọmọ ọba tó ń tẹ̀ wá síwájú ọba tó fún wa láǹfààní àti orí ọ̀gá ládùúlé wa lórí ètò òkòkò onúwe ìròyìn lónìí iléeṣẹ́ bond fm 92.9 tó wà ní onígbòǹgbò gr níkẹjà lẹ́ni tí í ṣe ọjọ́ ọjọ́bọ thursday ọ̀dà nínú oṣù kẹsàn-án ọdún 2027 a máa yan ọlọ́run wa lógo bàbá ológo tí ó máa gbogbo lọ tún jí ọlálékan ló kọ mi ẹ kú ojú.
1: a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bàbá tó pẹ́ yẹ ọba tí ìyẹn ní gbogbo ọjọ́ ní gbogbo àsìkò ní gbogbo wákàtí ọba tó pa alálẹ̀ àná pẹ̀lú bísímìlì rahman rahim mo ti jíwa sí mọ̀lẹ́ àlàyé láàárọ̀ tòní pẹ̀lú alhamdulilayi rabbil alamin pẹ́ ni fún ọlọ́run ọba tó ń fòṣùpá ṣe wáàsí fún ìràwọ̀ torí pé ọjọ́ òní jáde fún ìmọ́lẹ̀ lọ́wọ́ ìmọ́lẹ̀ ayé wo ní wọ̀kùn lágbára ọlọ́run ọba ojú kì í ti jọ́ kó máa yọ ojú kì í ti òrùn kó máa ràn ojú kì í ti ọmọ ní oyún kó máa yọ lágbára ọlọ́run ọba ojú òní tì wá lẹ́nu òkò wa lẹ́nu iṣẹ́ wa lágbára ọlọ́run ọba nílọ oṣù kẹsàn-án ọdún 2026 ọjọ́ ọjọ́bọ̀ thursday lẹ́ni oore lábọ̀ sílé oníkálukú gbogbo wa ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ ẹ̀yàn rẹ iléeṣẹ́ bond fm 92.9 tó fi kalẹ̀ sí gr ní onígbòhùn nílùú ìkẹjà láti kí n pé ẹ kú ojúmọ́ ganiyat bello àti olórúkọ tèmi.
0: wọ́n ti ní tíra lọ́yẹ mùsùlùmí bẹ́ẹ̀bùlù yọ nígbàgbọ́ ìpínlẹ̀ yà wọn adélébọ̀ ìbòrùn yẹ múndíá bẹ́ẹ̀rẹ̀ ló yẹlé gba ayọ̀ dẹ̀dẹ̀ akọ̀dìkọ̀ gbàràgàdà yẹmi ó yẹ ràn mí kílò ayé wa lórí ètò òkókó ní ìròyìn ìrì owó yẹ wa ìrì ọmọ yẹ wa ìrì ẹ̀parí wa yẹ wa kí lóòrò ọlọ́jọ́ ènìkọ̀ rí gbogbo wa. ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé wọ́n ní ẹni tó burú mọ́ ẹni tó náà ló ń wá ẹni tó jẹ́ alákòóso ilé àbújá alàgbẹ̀rẹ̀ sọ̀wé ó ní ẹ wo ṣe rí mo burú gan wọ́n sì ń bá àwọn ìjọba ìpínlẹ̀ Imo àti ìjọba ìpínlẹ̀ Kwara ń bá wọn torí pé wọn ò

0: wa Nigeria tin so di me pe be se nso la won gbo o nje lori kini lori bi eto ilera bi iron lagura se gboro wa fu eto ilera won ni bayi ijoba apapo ti bere ni pin awon oko are akerara to ma fi pin awon alaare jake jado awon lewo san lori lede yi
1: oro te ro pokure reke kuregbo lori ayederu lese eleto e pe o nja ro iran ni nje je mo pe awon legun aso so bi won ni won tele ye be lori alagba fe gbaja bi amila won ni won je bi o won ni koda won o ni nkan kan se pelu ilese yi be ni won si ni inu to pinpin won ri pe ilese yi o ni apo kowo si 82.58 ito je pe oludari agba ilese na lo apo kowo si 2 la ototo lo ninu re
0: won ni iku to npoju gba ni owe lo npa fun ni o nje je mo pe awon egbe kan to je ti eka eto ilera lo ilede wa Nigeria won ma tin kominu nje ki lo nkan lo minu laaro to ni won ni isowo bi awon mo ilede yi se ma tabuku ba awon osise eleto ilera won ni ko da to
1: Bale le tenu e batole ni matasa etenu e batole etenu e batole bale le tenu o batole ni matasa etenu e batole ba dale sibe mo na ni o so ya je mo pe gomna ipule ebo yi o ma nso di mo fun awon alaga jaba bile wo to benbe pe labi akata yin te ba yi lajo le ti tabo yi wo ti e gbo selu APC oja wo olubori e ti lo
0: alabuja ti ilu abuja alagbaye son wike omo ati nso di me pe digbi bayi la won wa leyin sejoba are bola met ni bupa ni seyan won wole ekan si obako na ni won benu atelu awon egbe agbejo olorede wa Nigeria won ni e se kuseye o alabuja ti ilu abuja alagbaye son wike ti nso di me pe digbi bayi la won wa leyin sejoba are bola met ni bupa ni seyan won wole ekan si obako na ni won benu atelu awon egbe ojo olorede wa Nigeria won ni e se kuseye o
1: ba ba wi won oni gbo Bẹ́ẹ̀sì rẹ̀ ń ta bá gbọ́n náà láwọn torí pé a kì í dàgbà ju nǹkan tá a bá mọ̀ lọ. Bẹ́ẹ̀ lanu bọ̀rọ̀ àwọn iṣẹ́ àkànṣe tá a ṣe káyé lè gbọ́ o. Ìyẹn jẹ́ mọ̀ pé àwọn ìbò tó ń lọ bí 384 sí 176 òun náà jẹ́ pé a ti gbà lọ́wọ́ àwọn èèyàn. Ọ̀tá àbọ̀ ńkọ́ 1,930,000 330,000 òun náà lọ jẹ́ pé a rí gbà lọ́wọ́ àwọn èèyàn. Àwọn àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS olúwa rẹ̀ ló sọ bẹ́ẹ̀ láàárọ̀ yìí.
0: Ọlọ́pàá ó ṣe dèrò ẹ̀wọ̀n wọn láṣẹ ju òpọ̀ jẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ti fọ̀nà táwọn àwọn agbófinró mẹ́ta kan jẹ́ kí ni ọpọ́ wọn ṣe kí wọ́n kàn nírin ẹ̀ má yí kúrò nílé iṣẹ́ Bond FM.
1: Kọ́lọ́run má fi ṣe ni àìsàn tó gbọ́ọ̀gùn àti etí ògbọ́n kọ́lọ́run bá má fi kàn wá torí ẹni àìsàn bá kọlù tóun yóò ju pásítọ̀ sílẹ̀ bí ọ̀pẹ ti nàmú ni. Àìsàn eléyìí ló burú tó ń gbẹ̀mí tó yẹ pé ọ̀nà fún ni máa bájà tó pè ní fítẹ́ríà ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé wọ́n ni wọ́n ti rí 15 ní ìpínlẹ̀ Nasarawa yìí nígbà tí ilé Kano sọ nímọ̀ pé àwọn ti kó àwọn abẹ́rẹ́ àjẹsára jọ fáwọn ọmọ kéékèèké o àti àwọn ìmọ̀ àgbà dènà àìsàn yìí.
0: Àjọ tó ń ṣe ètò ìdìbò lórílẹ̀ Nàìjíríà yẹn àjọ INEC wọ́n ní kójú máa rí ibi gbogbo ara lóògùn ẹ̀ wọ́n ṣọwọ́ bí àwọn èèyàn ṣe ń gbé ìròyìn òfegè àti ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé AI ló máa ń dúnkokò mọ́ ètò ààbò ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà ní ọdún 27.
1: Bá a ti ṣe láwí ẹnì kan yíyànnà rẹ̀ lódì àwọn máa jẹ́ àgbààgbà ẹ̀yà ìgbò wọ́n sọ dímọ̀ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé ẹ̀ ń gbàdì lóòótọ́ àwọn náà sì ń gbáradì ọmọ Nàìjíríà ń gbáradì fún ètò ìdìbò tí ó wáyé lọ́dún 2027 àmọ́ ẹgbẹ́ o nǹkan gbọ́dọ̀ dàbí ẹni pé yóò bọ́ síbi tá a fẹ́ lọ́dún 2027 tá a bá ilé rí ségesège fún ètò ìdìbò ọdún 2027 àwa ìgbò nígbà o ó sì dá lóyún pàdé náà wọn ò ní faramọ.
0: Àwọn ẹgbẹ́ Ẹlẹ́sìn Kristi jákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà Christian Association of Nigeria CAN ọmọ àti ń sọ nínú gbogbo àwọn olóṣèlú wọn ní tẹ bá polongo ìbò yín wọn ní ẹ fi ọ̀rọ̀ Jésù Kristi lẹ̀ o lẹ́nu ìpolongo yẹ́ ìṣèlérí asán tẹ bá ń polongo ìbò yín o.
1: Ẹ jẹ́ mọ̀ pé àwọn ẹgbẹ́ òṣèlú Labour Party wọ́n sọ kíní àárọ̀ yìí wọ́n ní ẹ wo sáà bá nífẹ̀ẹ́ kọ́ tọ́nà fúnra wa etí lobìnrin fi gbóhùn oro ìró lásán là ń gba àfojúkọ olókòóso nípa ètò ọrọ̀ ajé tí wọ́n sọ nímọ̀ pé ó ti léwura wọ́n ní kọ̀ lára ọmọ Nàìjíríà.
0: Wọ́n ní ẹ fura o ìfura lògùn àgbà ẹ fura o ìfura làgbà ògùn jẹ́ ẹjẹ́ púpọ̀ ti ṣe ìkìlọ̀ fún àwọn olùjákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní àwọn ìkànnì tí ń jẹ lórí ẹ̀rọ ayélujára o tí wọ́n sọ pé wọ́n bá yín wáṣẹ olùkọ́ lábẹ́ ìjọba àpapọ̀ wọ́n ní òfegè ni o ẹ má rọ̀ọ́lù.
1: Lórí ọ̀rọ̀ nípa iléeṣẹ́ eléyìí tí wọ́n ní wọ́n rí tí wọ́n ti ń ṣe ayédèrú oògùn ní owó iléeṣẹ́ náà lọ bí bílíọ̀nù lọ́nà òrìnlénírínwó náírà fún àyè tí bílíọ̀nù náírà. Yàjẹ́ wọn pé ilé ẹjọ́ máa kọ láti gbo onídùúró àwọn orílẹ̀-èdè mẹ́síkò mẹ́ta àtàwọn nàìjíríà méje tí wọ́n mú wọn ní ilé ẹjọ́ ní láyé àwọn onígbàdúró.
0: Orílẹ̀-èdè Amẹ́ríkà wọn ò máa dẹ̀yìn bọ ǹjẹ́ lórí kí ni wọ́n ní gbogbo àwọn ń wọ̀lú àwọn lọ́nà tí kò bófin mu ààrẹ Donald Trump ní àwọn ò máa fọ̀nà pàápàá jùlọ àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà tó yẹ pé wọ́n ń wọ ìlú wọn lọ́nà tí kò bófin.
1: Lórí àwọn àgbàlagbà tí wọ́n ṣe fẹ̀yìntì lórílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n ní fi ẹ̀hónú lọ sílé ìjọba ìpínlẹ̀ Èkó lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí wọ́n fi ẹ̀sùn kan ìròyìn tajútajú lù wọ́n àwọn àjọ ẹgbẹ́

0: tẹ̀síwájú bọ́ọ̀nù fm lánà ìṣú dọ̀tún náà rídìó fẹ̀síwá pọ̀ tó kárí ayé tá a bá dé abala àgbẹ̀ wò láàárọ̀ ìkìlàvẹ́kẹ́ mọ̀mọ́ ọlọ́dẹ kájọ forí korí fi kùlùkù lórí ẹ̀ nílẹ̀.
1: Nǹkan tá a jọ fẹ́ forí korí fi kùlùkù láàárọ̀ tó ní ó ní egbògi olóró bí ẹni tó jẹ́ àjọ ndla alàgbà bàbá máa rúra bọ́ ṣe sọ láàárọ̀ tó ní. Ta bá mú àwọn tó ń gbé egbògi olóró bí wọ́n ṣe dàrú kẹ́ wọ́n ní pé kò yára jẹ́ pé a máa gbé wọn lọ sílé ẹjọ́ nìkan. Gbogbo àwọn dúkìá tí wọ́n kójọ àpòkówó sí wọn ó yẹ kí a máa gbẹ́sẹ̀ lé nítorí pé wàhálà tí egbògi olóró tó ń fa àwọn ọ̀dọ́ lára lásìkò tá a wà yìí wọ́n ní kọjá bẹ́ẹ̀ o bí àpẹẹrẹ. Wọ́n ní kò pẹ́ kò pẹ́ ìyá kan tó jẹ́ ọmọ ọgọ́rùn-ún ọdún ló lé wọ́n ní ọba màmá ń ta egbògi olóró kó fún àwọn èèyàn tó yẹ pé ọwọ́ pálábá màmá segi. Báwo la ṣe fẹ́ ṣé bí alàgbà bàbá Amadu ṣe sọ yìí ṣé kán máa gbẹ́sẹ̀ lé gbogbo àkówó sí nígbà tó wò mọ́ bóyá wọn ó dẹkùn.
0: Wọ́n ní bí ọba sì ṣòkú sí nǹkan tá a máa pè ní bí ò sí àgbàdo kò sí nǹkan tá a máa pè lẹ́kọ̀ọ́ bí ò sí olùbọ́kù ní sí nǹkan tá a máa pè ní ọkà tí ò bá sí àwọn tí ń ta egbògi olóró fáwọn tó ń lo egbògi dájú òun ní rílò ṣùgbọ́n àwọn nǹkan tó yẹ pé wọ́n ń ṣe dàrúkọ egbògi wọ́n ti lówó. Ọ̀gá olóhùn wa sọ
1: pé wọ́n ní àwọn kìíní kì í ṣe owó kékeré.
0: Wọ́n ní gbogbo àpò kówó sí àwọn èèyàn kì í ṣe ká mú wọn lọ́sọ́ ká gbé wọn lọ ilé-ẹjọ́ gbogbo tó bá jẹ mú àlámọ̀rí àpò kówó sí wọn ká gbẹ́sẹ̀ lé kọ́má rówó ṣòwò náà bá rówó ṣòwò wọn wọ́n ṣe máa
1: tẹ̀síwájú lórí ẹ̀.
0: Ọ̀nà wo lẹ̀yìn tún pa lè gbà
1: o. Ọ̀nà wo la lè gbé gbà torí ní òtútù wa wọ́pọ̀ báyìí.
0: O ti ẹni tó jẹ́ ìgà àwọn tí mú àwọn tí wọ́n ń ṣe dàrú gbogbo lórí tó mọ egbògi tó fi wá sọ pé mímú wọn lásán
1: ní olóko kò tó.
0: Ọ̀nà wo tún wò pé a tó lè gbé gbà tó fi jẹ́ pé a wà wọ́ ìwọ̀ lókù ìbò lọ. Torí ẹni bá ti lo ògbó lọ àní mo sá kàn yọ ọmọ kan ló máa ń da àpò àbò gbàgbà pẹ̀lú àti nígbà kí ló ṣe ní wọn ni kò ṣe nǹkan pé táwọn bá lù
1: Ọ̀nà àwọn tó ṣẹ̀ wá wọ́pọ̀ tó tún mú.
0: Bẹ́ẹ̀ ló tún ṣe. Wọ́n ní àwọn tẹ bá róbìnrin
1: kan tó bá ti rẹwà tẹ́lẹ̀ tẹ́wà rí tó dédé ń gbẹ tí gbogbo ẹ̀ tó lùkù bá kan kẹ́ ẹ ti mọ̀ pé òun náà ti ń gbé.
0: Bí wọ́n ṣe ń dakiní ìbò kan máa jí.
1: Bí wọ́n ṣe ń gbé ọjọ́.

0: bed is and she by the one so be I say. She by me. Ah, what then that ah. Ah.
1: 0708-749-2118
0: I think I feel that you also 0809-844-4710 nkan to se pati pari gbogbo ise re de bi pe ohun wo pe ohun ni baba n gbejo lo fi wa n toka si agbo ibaja bi amira o da won ninu igba tan wo won ni o es to fi ko baba na ni pe oro beyin yo o na ni pe o ni alagba fe igbaja bi amira agbo kan to lo bi on lona ni 400 million naira lowo won leye yi o ni won tun bere ida 250 nu da 100 owo kan to je pe won ni o ma jade ti o won lo bi billion meta di logbon abo o le de o die ni 27.3 billion naira won gbogbo ile ilu abi pe won so di mo pe o fe ri back o so lo di oku sugbon ewe aja lo gbagbo re won sa pe alagba fe gbaja bi amila won mo kokon pa awon nkan won yi o bi igba to pe wo eni to le mu oro ti won fi ko lorun abi eni to pe o ni fo le nkan lo fe pe baba fi oro pe fe aba so mo le yo ni kuro lo fe fi oro na oro korokoro lo fe ko alagba fe gbaja bi amila je pe o fi re meta ototo o na lo fi ko iroyin la re te ba lo gbo iwe iroyin di eleto e ba ru
1: Koko nu wero yin te siwaju laaro Bond FM 192.9 nu wero yin the Guardian laaro ijoba apapo won ni eyan Nigeria ni ke lo fokan bale se won ni be se nso lawon kukun gbo gbogbo eto to ye ka won se lati le je ki mudumudu ijoba tiwa ko kale ka pa won yishimate siwaju lori e nje lori kini lori e ka eto ile won ni ijoba apapo won ni won ti papo won ni eyan mo ilede wa Nigeria ni ke lo fokan bale se won ni be se nso lawon kukun gbo gbogbo eto to ye ka won se lati le je ki mudumudu ijoba tiwa ko kale ka àwọn yíṣìmàtẹ̀ síwájú lórí ẹ̀ ǹjẹ́ lórí kíni lórí ẹ̀ka ètò ìlera ni o wọ́n ní ìjọba àpapọ̀ wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ pínpín àwọn ọkọ̀ tó fi ń gbé àwọn aláìsàn tí wọ́n pè ní advanced life support ALS wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pín jákèjádò orílẹ̀-èdè wa nàìjíríà ẹni tó jẹ́ akọ̀wé àgbà fún ẹ̀ka ètò ìlera lórílẹ̀-èdè wa nàìjíríà ìyẹn Daju Kakolom àwọn ni wọ́n máa ń sọ di mímọ̀ níbi ìpàdé kan tó yẹ pé wáyé ní ìpínlẹ̀ Plateau tí wọ́n sì ń sọ di mímọ̀ pé àwọn fẹ́rẹ̀ sí ní ṣíde ètò yìí ní ìpínlẹ̀ Plateau báwọn ó sì ṣe bẹ̀rẹ̀ náà nìyẹn láti máa pín àwọn ọkọ̀ tó fi ń gbé àwọn aláìsàn tí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì bá ti ṣẹlẹ̀ báyìí àwọn ọkọ̀ yìí òun ni ó máa ṣèrànwọ́ fún àwọn aláìsàn láti lọ máa gbé wọn káàkiri níbi ìpàdé ọ̀hún ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Plateau alàgbà Caleb Mutuan tó yẹ pé igbákejì wọn Josephine Piyo ló lọ délé fún wọn ó máa gbóríyìn fún ìjọba àpapọ̀ wọ́n ní báwọn ṣe pé ìjọba àpapọ̀ kó ṣe rí àwọn ilé ìwòsàn tó wà ní ìpínlẹ̀ Plateau wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ló yẹ kó ti dẹgẹrẹ mìtì àwọn irinṣẹ́ tó lákakì tí wọ́n nílò àwọn nílò ẹ̀ wọ́n ní ìjọba àpapọ̀ wọ́n sì dá wọn lóhun á lo àǹfààní náà

0: láti ri pé gbogbo àwọn ọkọ̀ akérara àti kẹ̀kẹ́ lẹ́sẹ̀ mẹ́ta láti máa fi gbé àwọn aláàárẹ̀ tó jẹ́ tí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì bá ti ṣẹlẹ̀ wọ́n ni wọ́n ti taari ẹ̀ sí ìpínlẹ̀ ọ̀hún bí ó ṣe ṣe lọ jákèjádò orílẹ̀-èdè wa nàìjíríà náà nìyẹn tó wú tẹ́nu ẹ̀ ìjọba àpapọ̀ wọn tún wá ń sọ nínú ẹ̀ pé ogun bílẹ̀ ń fúnni níwòsàn ewé ń jẹ́ ogun jẹ o wọ́n ní báyìí àwọn fẹ́ ṣe ètò pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ ìpàdé pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ kí wọ́n mọ́gbọ́n wa kẹ́lòmíì náà mọ́gbọ́n wa lórí àti jẹ́ kí ìwòsàn ìbílẹ̀ lórílẹ̀-èdè wa nàìjíríà kó lè máa fò lókè lálá ẹni tó jẹ́ alákòóso lábẹ́lé fún ètò ìlera lórílẹ̀-èdè yìí ìyẹn dókítà Adékúnlé Sàlàkọ́ àwọn náà sọ̀rọ̀ ẹ di mímọ̀ níbi àpérò kan tí wọ́n pè ní 2026 Africa Traditional Medicine Day ètò wáyé nílùú Àbújá òun ni wọ́n ti ń sọ di mímọ̀ wọ́n ní àwọn wò pé àtiwantiwa náà àwọn ogun ìbílẹ̀ wa ó ń ṣiṣẹ́ fún ìdí èyí àwọn ètò tó lákaakẹ́ àwọn fẹ́ fi ṣe àgbélárugẹ fún ogun ìbílẹ̀ kí ètò ìlera tó kálé kako lè máa bọ̀ sọ́dọ̀ orílẹ̀-èdè àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà nínú ìwé ìròyìn The Guardian ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún ó wà níbẹ̀ láàárọ̀.
1: Inú ìwé ìròyìn Daily Trust náà mo ṣì wà láàárọ̀ ilé ojú ewé kíní ìwé ìròyìn náà ni mo rọ kọ́kọ́ gun ẹsẹ̀ mi sí o. Wọ́n ní ẹni bá pogun ẹjẹ́ orógun ẹni bá pọ̀tẹ́ ẹjọ́ nìkan fojú ní ọ̀tẹ́ nígbà fún bọ́lọ̀bọ́lọ̀ ẹjẹ́ ọkà ojú ààyè ẹ̀ fún tàlẹ́ǹtì tó sọ̀rọ̀ ìdímọ̀ ẹni tó jẹ́ olùdarí àgbà fún àwọn àjọ ọ̀tẹlẹ̀múyẹ Department of State Services DSS orílẹ̀-èdè wa Nàìjíríà Olúwa Tósìn Ajayi náà ló máa ń pè wípé ẹ má jẹ́ ká fi ọwọ́ dẹgbẹrẹ mú àwọn tó yẹ pé wọ́n ń bàlú jẹ́ tí wọ́n ń dàlúrú tó yẹ pé wọ́n ń ṣẹ̀rú bàlú lórílẹ̀-èdè wa Nàìjíríà oníṣẹ́ rí iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ ká máa mọ́ ẹ̀ lásán ó ní kò tó tó bá yẹ pé lóòótọ́ la fẹ́ wa gbódẹ́kun fún àwọn tó yẹ pé wọ́n ń ba ni láyé jẹ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà yìí ó ní ẹ wò ó ẹ má já wulẹ̀ fẹ́ kọ́tọ́ná fúnra wa pátápátá là á fọ́jú mọ̀gbọ́n là á dẹ́tẹ̀ ojú àfọ́fọ́ tán ìjà ni máa dálẹ̀ wípé ẹ jẹ́ ká gbìn òtá fẹ́ ṣe nǹkan ká ṣe é lọ́nà tí ó jẹ́ pé a fi gorí lórí ẹ̀ wípé àwọn tí wọ́n jẹ́ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ àbí tó ń wá fìdí kókò wọ́n láwọn nìkan ò tó o àjọṣepọ̀ náà ló gbọ́dọ̀ wáyé tó sì jẹ́ pé a máa pèsè àwọn ìyà tó dópin àti àwọn òfin tó yẹ pé ó máa rinlẹ̀ tó yẹ pé ó máa fi ìyà ńlá jẹ àwọn tó yẹ pé wọ́n jẹ àṣẹrùbàlú ọ̀nà àbáyọ rèé tó fi jẹ́ pé gbogbo orúkọ ìrúdò lẹ́ni lọ́rọ̀ nípa ètò ààbò tí ó fi di àbísẹ́ǹtì egun fìṣọ Ajayi ẹni tó sọ̀rọ̀ lásìkò tó yẹ pé ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ láti sàmì sí ayẹyẹ ọdún méjì tó ti di orí àlééfà gẹ́gẹ́ bí olùdarí àgbà fún àwọn àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ orílẹ̀ wa Nàìjíríà ó ní ẹ wò ó ẹ má jẹ́ ká máa fi ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà àbí olóṣèlú àbí ẹlẹ́sìn jẹ̀sìn ká máa fi bọ ọ̀rọ̀ ìwà ọ̀daràn ìwà ọ̀daràn ní ìwà ọ̀daràn jẹ́ ẹ̀yin ọmọ ni pé bí wọ́n tà ń jẹ́ bá tẹ̀ ìta ìjẹ́ náà ló tẹ́ bá wọ pé ọmọ yín òun ni ọ̀daràn tẹ́ wá ń ṣẹ́wé bò ó tẹ́ ń daṣọ́ bò ó nígbà tí ọba rí ìwà ọ̀daràn fún tamọ́ yóò gbé ìwà ọ̀daràn wá sínú ilé tẹ́ pé yóò sì yọ ẹlẹ́nu tẹ́ pé yóò hu ọ̀daràn fún yín torí ìdí èyí ẹ má wulẹ̀ jẹ́ ká máa fi ọ́ bo àwọn ọ̀daràn lójú ẹ jẹ́ ká fẹ́ kan ká jìn lójú ní tààrà sòsé ká lè mọ ibi tá à ń lọ bí bẹ́ẹ̀ kọ́ wọn kàn máa yọ wá lẹ́nu ni wọn ní tẹ̀ bá gbàgbé wọn ní inú oṣù kẹjọ ọdún 2024 òun náà ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọn yan alàgbà Olúwatọ́sìn Ajayi gẹ́gẹ́ bí olùdarí àgbà fún àwọn àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS orílẹ̀ wa Nàìjíríà àti gbani wọn sì ti ń ṣe iṣẹ́ bọ̀ bàbá náà tó wá tẹ̀síwájú wá ń sọ nímọ̀ wípé ẹ wọ ọ̀rọ̀ àjọ DSS orílẹ̀ wa Nàìjíríà dàbí alágbàni òye tó já lórí ọ̀pẹ tó ga tó balẹ̀ pọ̀ ọwọ́ tó wò sí ó ní bẹ́ẹ̀ yòyìn mí mùyìnrà mi ó ní bẹ́ẹ̀ lọ̀rọ̀ àwọn jẹ́ o ó ní àwọn tí àwọn táwọn ti gbé tó yẹ pé àwọn ti palẹ̀ wọn táwọn sì ti pè lẹ́jọ́ lórílẹ̀-èdè wa Nàìjíríà ó ní wòlò ká o ó wá ní ṣe wá rí àwọn ohun ìjà olóró táwọn rí gbà ó láwọn rí àwọn ìbọn ọlọ́kọ̀ gbọgbọrọ tó yẹ pé ìbọn tó burú jù ó láwọn rí bíi ẹgbẹ̀ta ọ̀tàlélẹ́gbẹ̀ta àti mẹ́rìndínlógún 76 làwọn rí gbà nígbà tí àwọn rí àwọn táàbọn tó yẹ pé iye wọn ń lọ bíi ẹgbẹ̀rún lọ́nà okòólélọ́ọ̀ọ́dún àti méjìlá ó lé ọ̀rìnlérúgba àti mẹ́rìnlá ìyẹn 332,874 ló jẹ́ pé àwọn rí gbà láti ìgbà tí iṣẹ́ ti bẹ̀rẹ̀ láti ìgbà tí ààrẹ tí lórí ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún 2023 sí inú oṣù kẹjọ ọdún 2026 ta wà yìí ó wá sọ nímọ̀ pé agbájọ wọn la fi sọ̀yà o àjẹjẹ ọkàn gbẹ́rù dórí àjọṣepọ̀ wa ká sì máa ká má fi òlòlò fọhùn lọ́rọ̀ nípa ìwà ọ̀daràn ìwà ọ̀daràn ni ìwà ọ̀daràn ń jẹ́ ẹ má wulẹ̀ jẹ́ ká máa dàbí pé à ń ṣẹ́wó ìbò pé ta bá lè ṣe eléyìí dájúdájú ààrẹ yan àwọn tó yẹ kí wọ́n dà wá láàmú lórílẹ̀-èdè wa Nàìjíríà ẹ nọ́gbọ́n ìwé ìròyìn Daily Trust láàárọ̀ yìí ẹ bá ròyìn
0: yìí. Inú ìwé ìròyìn The Guardian láàárọ̀ tó ni mo ṣì wà lọ́dọ̀ àwọn ẹ̀ka ètò ìlera ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé wọ́n ní ikú tó ń pojú gbà ẹni òwe ló ń pa fún ni o àwọn tó jẹ́ ẹgbẹ́ elétò ìlera ìyẹn Nigeria Medical Association NMA wọ́n máa ti ń sọ fún gbogbo ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní gbogbo ẹ̀yin abẹnufẹ́lẹ́ bí abẹ tó yẹ pé tẹ bá ti délé ìwòsàn ẹ máa kọlu àwọn dókítà àwọn nọ́ọ̀sì agbẹ̀bí ẹ máa sọ̀rọ̀ sí wọn bí èyí tí ò bófin mu wọn ní báyìí ìkéde òfin yóò máa gbẹ̀yìn o ẹni tó jẹ́ adarí wọn ọ̀jọ̀gbọ́n Afẹ́kide Ernest Omori àwọn ni wọ́n sọ̀rọ̀ ẹ̀dùn mímọ̀ fún àwọn àjọ oníròyìn nílùú Àbújá wọn ní gbogbo ìjábọ̀ lórí ẹ̀ ló yẹ pé àwọn ti kó jọba yìí táwọn ti sáré ẹ̀ sí ìjọba àpapọ̀ torí pé ìjọba àpapọ̀ náà ti gbọ́ lórí ọ̀rọ̀ náà pé rí àwọn aláìsàn tó bá ti gbé wọn lọ sílé ìwòsàn àwọn mọ̀lẹ́bí wọn wọn ni wọ́n máa ń kọlu àwọn dókítà lọ́nà àìtọ́ wọn máa sọ̀rọ̀ sí àwọn òṣìṣẹ́ ètò ìlera lọ́nà àìtọ́ wọn ní báyìí àwọn ò ní fààyè gba irú ẹ̀ mọ́ o nítorí pé àwọn ti fẹ́ sọ di òfin báyìí pé ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá kọlu àwọn dókítà lọ́nà Prophet Sabao to nsise nile ewosan ijoba lona eto won ni kele ofin yo gbe bi ojogbon afekide NS Omotirepe Adari Association of Medical Association of Nigeria Medical Association bo se so di mimo la ro to ni
1: boko nu wero na le ngbadu bonde fm lawa 92.9 radio fe so wa po to kari aye inu wero in daily trust na mo se ro kokon sm si la ro yi o nje je mo pe won ni ta ba se wadi adaju daju a ri on to nsele abe fe iho wadi e ma hande nigbati awon oluwadi to pe won bere ise wadi won lori kini won ni office awon to je aye o wa gbo le wa nigeria ta si ro agbo asiro wa gbo le wa nigeria na wa gbe ise le lo pe kon lo wo awon kudi e pe to nsele lawon le ise ijoba ati e ka ijoba ka kiro le wa nigeria kora to ikun awon le ego fafiti won nigbati won to ikun re lo won ri pe awon kudi e kan to waye won si siro owo awon kudekude lawon le ise ijoba to lo bi 25 ototo ati awon le ego fafiti won ni owo to ye pe o da bi eni pe o bi office le lo ko ye won bi won se se bi won se na gbogbo e sa lo si bi trillion kan abo didi e naira se 1.34 trillion naira won ni lododun ona ni awon ajo to je ayewo agbo le wa nigeria lo pe won ma nse ayewo si gbogbo awon nkan ti o se sugbon won so ni mo pe di ogbo ojo kokolopo osu keje lodun 2024 won ni be onu won ti ri aworopo asiri bi pe awon kan be to pe owo ti won so jade sugbon to pe ko si ati leyin pe won se so jade owo to pe won fi se awon nkan sugbon to pe won o se alaye lori e to npe ni remit won o gbe oju lati se alaye bi won se na owo na ati awon owo mi to pe won o si e so nipa pe ibi ni anasi won bi won so jade pe ko si ati leyin pe won se so jade owo to pe won fi se awon nkan sugbon to pe won o se alaye lori e to npe ni remit won o gbe oju lati se alaye bi owo na ati awon owo mi to pe won o si e so nipa pe ibi ni anasi won o gbe kini won yi na lo ni won ku gbo pa won ri pe awon owo to pe o ti ba iru isele bayi lo o lo si bi ti abodi de naira won ni we apply for pe to ko do ojo keta lo ko shiri odun 20 won ni won tare si legun asofin wa nigeria won tare si odo en to je wa gbori wa nigeria ngba si asiro wa gbori wa nigeria to no ma so yen shaka kan yi to chira won so di mo pe won se iwadi ni koko lori awon ilan ti awon ile ise ijoba 25 to pe atun nawo won ni awon kudiekude 29 ototo o na ni won ri awon kudiekude 29 ti won ri won ri pe opolopo owo na lo ti ba ko da won ni awon be to pe owo oko na won lo lo bi million 17 million won ni o pora ni ile ise ko to ye ti ijoba to ye ti ise agbe nigeria e kun re royin be nu we royin daily trust la royin e lo kan be
0: koko lu royin te si waju la re bond fm la wa 92.9 won ni o awon la de de sugbon ni bayi oju la ma tete mu to en to je adare leto edibo lorilede wa nigeria yen ojogbon Joash Amukwitan SAN o ma tin so di mo won ni isowo bi awiyan se n gbe royin inu mo lu eroyin sakati royin eleje bo se n gbe kaakire won lo mo koko mo eto edibo to n bo lona 2027 bakan na ni me pe ero asorodo to iyen AI won ni yen na to to di ero aye oja abayi ti won gbe eyan sibe wo pe se ni ni abeko won ni gbogbo eleyi won lo n du koko mo eto abo to eto edibo to n bo lona 2027 ojogbon Amukwitan won so re di mo ni bi ipade kan eye ni ilu Abuja oni won tin so di mo nipa ti won be sin ba won ti na ti won gbe eto na kale so be sin ba won soro won ni se ri bi awon yan se ma bi awon foran ati awon ohun to ma o ma jo te tari e ka ki ori ero ayejara forward and share won ni pa to won ni eyan mo ile de wa Nigeria e je ka jo fowo so po tori pe agba soya ajeje owo ko ko gbe ido ka ma gbe awon royin eleje ka kiri eto e pe o le du koko mo eto edibo to n bo lodun 2027 won ni ka go fun won ni opolopo awon egbe kan abi awon egbe alatako awon na tun wa lati pe won gbe abude eyan bayi won gbe sori ero video won ma sopo won lo nsoro won ni gbogbo eleyi o n du koko mo eto edibo eto bo lona ki awon ile de wa Nigeria ki won dekun ki awon oniroyin won si bi so fun ni lori e inu wero new telegraph ni alaga eto edibo ojogbon Joash Amukwitan SAN ti n so di mimo laaro yi
2: Bond FM 92.9
3: Multivitamin yẹn béèrè lọ́wọ́ ara rẹ̀ ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ̀ ní aṣara tó pépé kó tó ra multivitamin yẹn béèrè lọ́wọ́ ara rẹ̀ ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ̀ aṣara lóore tó pépé.

0: pe Navac fun temu Afrabite je oja Abkem Limited ti won se Panda Paracetamol.
1: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹ̀kọ́ níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́ jágun, ohun kò gbọ́. Ṣùgbọ́n bí ẹ bá fetí sílẹ̀ dáadáa, ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó wà lẹ́yìn ìṣèyọrí náà. Àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan, ìfẹ́ àti ìtọ́sọ́nà nílé bàbá àti wa láìsùn tí akẹ́kọ̀ọ́ lápá fi kẹ́kọ̀ọ́ nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìn.

ìròyìn tẹ́ síwájú bọ́ndẹ fẹ́m láwà náà ètò ìdọ́jú fẹsọ̀ wápọ̀ ọ̀dọ̀ kárí ayé. Nínú ìwé ìròyìn Vangard láàárọ̀ yìí, àwọn àgbà ẹgbẹ́ òṣìṣẹ́ orílẹ̀ èdè Nàìjíríà tá a mọ̀ sí Association of Civil Servants of Nigeria (ASCSN) lánàá ni wọ́n máa ń sọ dímọ̀. Wọ́n ní tó bá jẹ́ pé lóòótọ́ òun náà là bá ń gbọ́ eégún tí ń jó tí ń ṣe àwọn ẹṣẹ wẹ́lu wẹ́lẹ̀ lọ́yẹ́ pé à ń gbọ́ lóòótọ́ wípé alágbà ó ń sọ̀díwù kẹ̀ dájúdájú ọmọ eléégún ó yẹ kó jẹ àjẹyọ àti àjẹṣẹ́kù ṣùgbọ́n ọ̀rọ̀ nàìjíríà ò rí bẹ́ẹ̀ o à ń gbọ́ wípé ètò ọrọ̀ ó ti léwura dáadáa àmọ́ kàkà kí ètò ọrọ̀ ajé epo sí ẹ̀rẹ̀kẹ́ wa ń ṣe là á tún gbẹ tá ń rùn hàn gbogbo ẹ̀tọ́ jẹ́ ààrẹ fún gbàgbọ́ ìṣẹ́ wọ̀nyí ní orí ìwà nàìjíríà sheu muhammed ló sọ̀rọ̀ nímọ̀ lánàá yìí nígbà tí wọ́n ní ìròyìn sọ̀rọ̀ níbi tí àwọn àjọ ẹgbẹ́ náà tọ́jẹ́ ti ẹkùn ìwọ̀ oòrùn gúúsù nàìjíríà tàbí sí ilẹ̀ yorùbá pé wọ́n ti ṣe ètò ìdánilẹ́kọ̀ọ́ kan èyí tí wọ́n pè ní ìgbìyànjú láti a kúrò nínú ìdojúkọra ẹni àti bọ́ sí àjọṣepọ̀ a shift from confrontation to collaboration wọ́n ní ìlú Èkó náà ni ètò àpérò yìí àti ìdánilẹ́kọ̀ọ́ ẹni ti wáyé ibà náà ti wá bẹ̀rẹ̀ sí ṣàlàyé pé omi inú máa kọ àwọn jọjọ o lórọ̀ nípa owó epo tí ń fẹ̀ ní kútí fọ̀rọ̀ àti kàn ti ń lọ sókè pé ń ta pè pé a bá ní òun kọ́ lápadà bá òun ta lérò wípé wọ́n yáyọ́ òun kọ́ ló ṣẹlẹ̀ o èròǹgbà náà ni pé ńgbà tí wọ́n ìjọba bá yọwọ́ kí la ń kó ẹ̀ kúrò láwọn onípẹ́ tí iléeṣẹ́ ìfọpo tí wọ́n á ní nàìjíríà tó bá dé ohun yọ́ padà dọ̀rọ̀ ó dà á rọ̀ pé owó epo yọ́ wálẹ̀ ju nǹkan tí àárín tẹ́lẹ̀ ṣùgbọ́n lásìkò yìí ni pé kò rí bẹ́ẹ̀ rárá o

0: ìwé ìròyìn tẹ̀ síwájú Bond FM náà lẹ́ ń gbádùn sọ wápọ̀ tó kárí ayé. Nínú ìwé ìròyìn Vangard láàárọ̀ yìí, wọ́n ti ní àgbájọ Ọlábísọ́ àjíjọwọ́pọ̀ gbẹ́rù dórí o. Ǹjẹ́ jẹ́ wọ́n pé orílẹ̀-èdè Poland wọ́n máa ti ṣe ìlérí àtìlẹ́yìn tó gbọ̀n fún ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Wàdíà pẹ̀lú tírílíọ̀nù kan dọ́là $1 trillion tí ètò ọrọ̀ ajé náà yóò gbé sókè sí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìdálẹ́sẹ̀lẹ̀ ohun ìlànà kan eléyìí tó ní àjọṣepọ̀ pẹ̀lú ìgbìtẹ̀kọ̀ ojú omi ní ìpínlẹ̀ Èkó àti ọ̀rọ̀ ní ètò àbò orí ẹ̀rọ ayélujára àti àwọn nǹkan amáyédẹrùn eléyìí tó yẹ kí Nàìjíríà fọ́bálùyàn àbí ní orí adẹ́tẹ̀ ẹ̀tọ́ jẹ́ aṣojú orílẹ̀-èdè Poland sí Nàìjíríà ọ̀gbẹ́ni Singan òun náà ló ń sọ̀rọ̀ lérí yìí níbi ètò kan eléyìí tí àwọn àjọ elétò okòwò àti ìdálẹ́sẹ̀lẹ̀ Èkó tó ń pè Lagos Chamber of Commerce and Industry tó yẹ kí wọ́n kalẹ̀ èyí tí wọ́n pe àkórí ẹ̀ ní ìdálẹ́sẹ̀lẹ̀ o àti àwọn ọ̀nà kan tó jẹ́ ọ̀nà ìfojúhàn ní ìpínlẹ̀ Èkó Singan sọ pé Poland èyí tó yẹ pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí náà ló yẹ pé wọ́n ṣe àwọn ètò kan lórí bí wọ́n ṣe fẹ́ ná owó tó lọ bí tírílíọ̀nù kan dọ́là nípa àjọṣepọ̀ pẹ̀lú àwọn orílẹ̀-èdè ètò yẹ pé yóò mú kí ètò okòwò wọn náà kọ́ jẹ́ kó fẹjú kíkẹ́ lọ́dọ̀ tó náà àwọn ní Nàìjíríà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kan tó yẹ pé àwọn lè jọ ṣe àjọṣepọ̀ tí yóò mú kí
1: inú ìwé ìròyìn New Telegraph láàárọ̀ yìí wọ́n ní ọlọ́pàá ó ṣe dèrò ẹ̀wọ̀n wọn láṣẹ ju òpọ̀ ǹjẹ́ jẹ́ mọ̀ pé lórí ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ kan tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Rift tó yẹ pé àwọn ọlọ́pàá mẹ́ta kan wọ́n sì lọ́wọ́ nú ẹ̀ wọ́n ní níbà iléeṣẹ́ ọlọ́ṣẹ́ o kí wọ́n fi ọ̀nà tàwọn àwọn ọlọ́pàá mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún ǹjẹ́ kí ló ṣẹlẹ̀ gan wọ́n ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n

0: àwọn èèyàn méjèèjì wọ̀nyí gómìnà rifas ọ̀hún sọ nímọ̀ pé òun àti àwọn táwọn jẹ́ àwọn ẹlẹgbẹ́ òun pé àwọn rí dájú pé bọ́lá ahmed tinubu wípé àwọn rí pé lọ́dún 2027 wọn ó fi ẹ̀yìn gbọ́n tó bá jẹ́ alátakò wọn ó fi jọlẹ̀ pàápàá jùlọ eré àtìkù abáka òun òbí òun wọn náà rí pé wọn ò ní rọpọlá tó lọ́dún 2023 àwọn gangan làwọn dúró táwọn sọ pé abáka àti peter obi wọn ò ní rọpọlá làwọn sì dúró sẹ́yìn ààrẹ bọ́lá ahmed tinubu wọn ní tó bá jẹ́ táwọn máa ṣe náà nu torí pé àwọn òye o tí kíní wọn bá fi lè ṣe lẹ́yìn ààrẹ bọ́lá tó fi jẹ́ pé àtìkù abáka àbí peter obi tó bá wọlé àwọn ẹni àkọ́kọ́ tó máa lépa káàkiri torí ìdí èyí àwọn ò rí dájú pé àníṣe 2027 ààrẹ bọ́lá ahmed tinubu sì tẹ̀síwájú gẹ́gẹ́ bí ààrẹ olóyè wa nàìjíríà ṣùgbọ́n ṣe ara àwọn gómìnà méjì wọ̀nyí ẹ bá ń bà wọ́n wọ̀ ọmọ gbẹ́ngbà wọn o alàgbà ni sọ wípé ló sọ bẹ́ẹ̀ ẹ náà gbọ́ ìwé ìròyìn vangard lárọ̀ yìí ẹ bá ròyìn yìí ń bẹ̀.
1: Band FM.

ọjọ́ bọ̀ tọ́sí ọjọ́ kẹta nínú oṣù kẹsàn-án ẹgbà ọdún ó lé mi lọ́gbọ́n ẹ̀ka àrọ́sà ẹ̀ka àrọ́ máa ń ẹ̀ka àrọ́ gbogbo ẹ̀yàn ẹ̀gbọ́n wa lọ́kùnrin tẹ́ ẹjọ́dọ̀ lò ìdọ̀bálẹ̀ ńlá wa o ti ọjọ́ bọ̀ tọ́sí tòní lórí ètò bọ́yá apá kejì iléeṣẹ́ bond 92.9 ẹ̀ka àrọ́sà ẹ̀ka àrọ́ máa lẹ́ẹ̀kan sí ẹ kú gbìyànjú ẹ ní dààmú ẹ ní ṣe lásán ẹ kú iṣẹ́ sà ẹ kú iṣẹ́ máa o àájọ rere ńbẹ ẹsùkú gbálé ńgbàtà àwọn ọjà wa àtilẹ àtọjú náà yóò mọ fún gbogbo yín o ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká lẹ́yìn ní gbogbo ọ̀nà tá a bá lórí ọ̀fẹ́ àti àǹfààní ẹ jẹ́ àgbà òkùtì bíjọba bá ń ṣe ẹ jẹ́ a máa tún ṣe bíjọba bá ń ṣe tá a bá lẹ́ni tó ń bà á jẹ́ ẹ jẹ́ a wí tiwa ká lè kóra wa jọ tá a bó ń tọ̀ wí kò sí tó burú mẹ́ ẹ jọ ọlọ́run bí nàìjíríà bá máa dàbí amẹ́ríkà tó máa dájú kánà lọ èmi àti ẹ ní o gbà bí mo ṣe sọ fún ẹ ó kú ọwọ́ àti ẹ a ní ipa tó pọ̀ láti kó ọlọ́run á sì wọ ayé tèmi àti ẹ náà máa da ẹ káàbọ̀ sórí ètò ìṣeré iléeṣẹ́ bond 92.9 pẹ̀lọ́mọyé adé olúwo ní okùn adé mr pilot ìjọba worldwide latifat ọ̀rẹ́ òkèkè lólóòtú ètò yìí tó àgbà pátápátá fún ètò yìí màmá wa ọmọbìnrin adénìkẹ́ wúrà ọ̀la adégòkè aka golden wúrà tí wọ́n jẹ́ kó káfàtà fún iléeṣẹ́ rédíò mẹ́tẹ̀ẹ̀ta tó ń bẹ ní ìpínlẹ̀ èkó rédíò nàìjíríà ẹni tó wá jẹ́ olóòtú àgbà fún ètò yìí ọ̀gá wa gbẹ̀ngà fátìlẹ̀ the young gbẹ̀ngà fátìlẹ̀ the popular gbẹ̀ngà fátìlẹ̀ the strong gbẹ̀ngà fátìlẹ̀ tí wọ́n jẹ́ general manager bond 92.9 àwọn ni wọ́n àgbà fún ètò bọ́nà ṣeré iléeṣẹ́ bond 92.9 ká àrọ́sà ká àrọ́ máa o ẹ dákun ẹ jẹ́ kí n gbàdúrà fún yín mo sì máa gbà á fúnra mi náà ẹ dákun torí ọlọ́run ẹ mọ́ bínú o wo àdúrà mi fún ọ láàárọ̀ tòní rèé àwọn tó lọ́ mọjọ́ ikú rẹ lẹ́yìn rẹ àwọn tí wọ́n lọ kọ́ tàbí wọ́n lọ tẹ lẹ́tà ikú rẹ lẹ́yìn rẹ mo gbà aládùúrà fún ẹ láàárọ̀ yìí o gbọ́mi sàmí o lórúkọ jésù ayé ikú náà sórí wọn in the mighty name of Jesus. ẹ jẹ́ kí n yí àdúrà yẹn padà síra mi àti aya àtàwọn ọmọ mi ẹfẹ̀nu ara yín sọ̀tọ̀rọ̀ tí náà mo gbà aládùúrà láàárọ̀ tòní ọjọ́ kẹta oṣù kẹsàn-án.

0: ọdún 2026 àwọn ẹni bí tí wọ́n kóra àwọn ọjọ́ gbogbo àwọn ẹni òkùnkùn àwọn ẹ̀ka tí wọ́n kó tí wọ́n lọ mú ọjọ́ ikú èmi adéolúwa adéfọlárí okùn adé mú ọjọ́ ikú aya mi méjì tó gun okùn adé tí wọ́n lọ mú ọjọ́ ikú èyíkéyìí nínú àwọn ọmọ mi okùn adé tàbí eré lórí okùn adé tàbí wọ́n lọ ń kọ́ tàbí wọ́n tẹ lẹ́tà lórí wa mo gbà ládùúrà ikú yìí yí padà sórí wọn lórúkọ jù ẹ káàbọ̀ sórí ètò wọ́n ṣìṣe kòtò ní ọ̀nà agége èmi kí mo sọ bẹ́ẹ̀ o mi ò rí mi ò dẹ̀ ẹni tó jẹ́ ká gbọ́ rèé ẹ jẹ́ ká gbóhùn wọn ọ̀kan nínú àwọn ọ̀gá wa di alága ikọ̀ traffic ambassador ni.
1: mo ní kí n update lórí òkè kòtò ni òkè kòtò yẹn kò ṣeé gbà àtẹ̀yàn bá ń bọ̀ láti ridge tó fẹ́ yà sọ́nà ìpajà road ọ̀nà yẹn wọ́n ń ṣe láti ìrìn mọ́tò tó bá ń bọ̀ kó tó dé ibi ìjọ yẹn gangan ló ti máa yà sí ibìdó àwọn àlọ́ jáde lẹ́yìn bọ́n ṣe lè gbé nìyẹn o mọ̀tò bá lọ street kò sí mọ́ yẹn máa gbà lọ ọ̀nà yẹn ò dún ní kí n ṣàlàyé fún yẹn.
0: ẹ ṣeun sá tẹ́ ẹ bá gbọ́ bọ́nà ṣe rí apá mẹ́fà kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kò tí ì burú jù bẹ́ẹ̀ ṣe bá pàdé láago méje ààbọ̀ sí aago mẹ́jọ yìí náà ó pọ̀ jẹ́ pé mò ń láti tún pé àkíyèsí ẹsẹ̀ ni ní lagos ibadan express road ẹnikẹ́ni tó bá ń lọ sọ́nà ìbàdàn lásìkò tá a wà kò jágere rárá ẹ má ṣì mí gbọ́ o kò jágere ń bá pé ò jágere kì í túmọ̀ sí pé gbogbo lagos ibadan express road kò jágere ẹ jẹ́nu ba ibi tó jágere látọ̀dọ̀ arábìnrin bí sísónúsì ọ̀kan nínú àwọn àgbà ọ̀jẹ̀ ojú safety ní ìpínlẹ̀ èkó àwọn ọjọ́ ká mọ̀ pé láti opic kára lọ sí bega àti tollgate gbogbo bẹ̀ẹ́ ló da motorway alápẹ̀rẹ̀ ogudu car wash wáṣíyànúrò gbúdà àmọ́ ẹnikẹ́ni tó bá ń lọ láti ìbàfò lẹ́ẹ̀tì fura bí ò bá tí ì gùnjú bẹ́ẹ̀ lọ láti ìbàfò lẹ́ẹ̀tì máa kan sọ́rọ́kọ̀ tó wá láti olówó tẹ̀dó mọ́ lótò látàrí iṣẹ́ àtúnṣe tí wọ́n ń ṣe iṣẹ́ àtúnṣe kọ́ ẹ má ṣe gbọ́ o iṣẹ́ àtúnṣe kọ́ afárá ẹlẹ́sẹ̀ tí wọ́n ń gbìyànjú àti gbérò sókè láti deeper life bí bẹ́ẹ̀ ṣe rí làárọ̀ ènìyàn ẹni tó bá lọ ọ̀nà ìbàdàn kò dẹrùn ó ń gba owó láti máa kọjú sáwọn tó wá ń bọ̀ lọ́nà èkó tọ́nà wọn já gerege mi mọ̀ bóyá wọn ti padà ojúnà ẹrú tó bá dàrú ẹ gbọ́ látẹnu àwọn mọ̀lẹ́bí wa ní kíákíá ẹ jẹ́ kí n jábọ̀ lórúkọ ìjọba ìpínlẹ̀ èkó lórúkọ bàbá wa aṣíwájú bọ́lá ahmed tinubu mo lè sọ bẹ́ẹ̀ náà àwọn ọlọ́run fi ìpínlẹ̀ èkó sí ọwọ́ wọn lórúkọ gómìnà babájídé olúṣọlá sanwóolu lórúkọ ẹni tó jẹ́ olùbánidámọ̀ràn sí gómìnà ìpínlẹ̀ èkó ipò tí wọ́n dì mú ni access to the governor infrastructure àmọ́ pé wọ́n ní commissioner for works and infrastructure mo sọ nípa amojú ẹ̀rọ engineer fẹmi daramola mi mọ bóyá ẹ mọ wọn engineer fẹmi daramola àkàndá ẹ̀dá ni wọn ọlọ́run wa ta wọn lọ́rẹ̀ fún wa lẹ́kọ̀ọ́ bí ẹ̀bùn ni wọ́n jẹ́ iṣẹ́ àti ojú náà kí ìlú dàgbàsókè kí ìdàgbàsókè kó bá lù ọlọ́run kí arákùnrin pẹ̀lú ọpọlọ ọgbọ́n ìmọ̀ ti àwọn àtòwọn wọ́n dẹ̀ ti ń lò fún ìjọba ìpínlẹ̀ èkó ó ti lé ní ọdún mẹ́ẹ̀ẹ́dógún sí ogbó mo máa ń wọ bí kọmíṣọ́nà fún ètò iṣẹ́ òde àti ìdàsókè àmúyẹ ìlú àmọ́ sa to the governor on infrastructure ni àkọsílẹ̀ nínú ìwé wọn tẹ́ ẹ bá wọn dáadáa ẹ mọ̀ pé àwọn àti ẹni tó jẹ́ igbákejì gómìnà ìpínlẹ̀ èkó dr kadri ọbáfẹ́mi amsaf 5 and 6 ni wọ́n tó ní wọ́n dúró bí kọmíṣọ́nà fún iṣẹ́ òde àwọn ni amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn gbogbo ọ̀nà tá a bá fẹ́ ṣe lẹ́kọ̀ọ́ gbogbo afárá tá a bá fẹ́ ṣe lẹ́kọ̀ọ́ àwọn méjèèjì tí wọ́n jọ lù kí ọlọ́lá lọ gómìnà sọ ohun tó fi òtẹ̀ lónìí yẹn ìhun tí mo gbé ọ̀ ni pé wọ́n ní akọ̀wé àgbà tọ́lọ́ dẹ̀ kẹ́ wọn táwọn náà mọṣẹ́ ó dẹ̀ pé mo lè pè wọ́n ní ọ̀ṣàrà àwọn ti ń lo ọdún kan lọ gẹ́gẹ́ bíi permanent secretary minister of works and infrastructure ẹ̀ka ti infrastructure kẹlẹ̀ wọ́n tí mò ń sọ torí ps works wà ps infrastructure wà ṣe works wà ẹ ṣe infrastructure wà o ẹlòmíràn máa pé kàn ń sọ̀sọ̀kúsọ kò mọ tó ń sọ bó ṣe rí mo ṣe ń sọ yìí o àmọ́ ps infrastructure engineer okunbo ọláyọdé oyè enuga àná tá a ti ṣètò nípa bí irin kan tí ó fẹ́ yọ tó fẹ́ yọ ní odò yàráró ni wọ́n ti ní àwọn ìbẹ̀ àmọ́ jẹ́ ìyàlẹ́nu tí ọ̀gá mi sọ mí pé wọ́n ti padà yọ nínú ẹ̀ o àtẹ̀jẹ́ tí ọ̀gá mi tẹ̀sí mi rèé engineer olútòkunbọ̀ ọ̀dẹ́ oyè enuga wọ́n ṣe tẹ́lẹ̀ wọ́n ní good morning mr pilot it's unfortunate one of the unit fingers of that metal is removed we engage explain it. Explain it must have been picked in the early hours of yesterday morning during the rain. Tó túmọ̀ sí pé ìgbà tó dùn ẹ̀ lánàá yẹn làwọn lo àǹfààní yẹn lọ sáré lọ jí. Káwa tó sípa ẹ̀ wọ́n sáré lọ jí. Ká tó fi ohun yẹn alẹ́ ìjẹta wọ́n sọ fún mi. Àárọ̀ àwọn olóòfẹ́ ìgbòjò rọ̀ lánàá làwọn kan ti lọ jí irin yẹn yọ. Àwòrán ẹ̀ lọ́gá mi yà ránṣẹ́ sí. Wọ́n ní the contractor has been contacted to confirm spare has been stocked.

0: ojúmọ́ àkó ojúmọ́ àkó ojúmọ́ rẹ láàárọ̀ tòní tó mọ́ wa lọ́pọ̀lọpọ̀ ọlọ́run bójúmọ́ ṣe mọ́ tí olówó ń gbowó àtẹ̀mí àtẹ̀yìn àti wọ́n tẹ̀mí gbogbo tí àjókòó ti gẹ̀gẹ́ bí okòwò wa a ní gbèrè ìtìjú a lè nílé pẹ̀lú bísíní láì a wọlé pẹ̀lú alẹ́ hamdulillah láì nígbà tó bá dalẹ̀ àwa ní dúpẹ́ wọ́n ní dúpẹ́ mo dúpẹ́ a máa dúpẹ́ orí ayọ̀ oore ìdùnnú eléyìí tọ́lọ́run ó ti ṣe fún wa lọ́jọ́ èyí àti ní gbogbo wa Bond FM 92.9 kókó olúwe ìròyìn tẹ̀síwájú ọ̀gbìn láìkè lórúkọ tèmi
1: wọ́n ládùúrà ó jẹ́ pé lọ obì kékeré kì í ṣẹ́gbẹ́ òkúta gbogbo eré tá a ti fetí wá gbọ́dọ̀ tòní á mọ́ wa lórí tímọ́tímọ́tí wo àgbòmọ́rí láṣẹ ti Èdùmàrè Abiodun Fọlọ́ṣọ́ lorúkọ mi o kó wéèrè ìletò láti iléeṣẹ́ Bond FM 92.9.
0: àwọn ogún ìròyìn ti wà níwájú ìwà bìbà tá a máa mú lọ́kàn èjèèjì ìwé ìròyìn daily trust òun náà ni mo kọ́ náwó bí ó ṣe jẹ́ pé àwọn àjọ elétò ìdìbò orílẹ̀-èdè wa nàìjíríà ti sọ̀rọ̀ kọjú mọ́ láàárọ̀ tó ní wípé ó ṣe é ṣe wò ó ṣe é ṣe wò pé àwọn gbé ìgbésẹ̀ láti ṣe ìdọ́rawò ètò ìdìbò fún ti ètò ìdìbò ààrẹ eléyìí tó ń bọ̀ ní ọdún 2027 káwọn fi lè wo bí ètò ìdìbò náà bí yóò ṣe lọ àwọn olùdìbò bí wọ́n ṣe forúkọ sílẹ̀ o bí wọ́n ṣe

0: ètò ìdìbò bí wọ́n ṣe taari èsì ìdìbò bí wọ́n ṣe taari ẹ̀ síta lábẹ́ bí ó ṣe yẹ kó rí nígbà tí wọ́n bá ń ṣe ètò ìdìbò gbọngàn ẹni tí àjọ INEC ìyẹn professor Amukwitan àwọn ni wọ́n pe ìpè yìí o ní àná òde ní ìlú Abuja ìyẹn pé wọ́n wà ní ibì kan tí wọ́n ń sọ̀rọ̀ ní ibẹ̀ tí wọ́n sì ń sọ fún àwọn èèyàn ìgbésẹ̀ yìí ó ti di dandan o láti rí i pé gbogbo ìdìbò eléyìí tí yóò lọ ní ọdún 2027 ò lọ bí ó ti tọ́ àti bí ó ṣe yẹ wọ́n sọ di mímọ̀ pé ètò ìdìbò kíkẹsẹ̀ rí ẹ̀ kì í ṣe lórí pé a ṣe ètò ìdìbò nìkan ṣùgbọ́n àwọn olùdìbò wọ́n gbọ́dọ̀ gbọ́ àgbọ́yé nípa nǹkan tí àwọn fi ń ṣe ìdìbò ìyẹn Bivas machine wọ́n gbọ́dọ̀ gbọ́ àgbọ́yé wọ́n ní bí àwọn ṣe ń taari èsì ìdìbò àwọn olùdìbò wọ́n gbọ́dọ̀ gbọ́ àgbọ́yé ẹ̀ o bákan náà ni wọ́n sọ pé bí àwọn ṣe ń ta àwọn nǹkan síta àwọn èèyàn wọ́n gbọ́dọ̀ mọ wọ́n gbọ́dọ̀ ní ìyẹ̀ kí ó tó di pé wọ́n lè ṣe ètò ìdìbò eléyìí tó kẹsẹ̀ ní orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n wá pẹ̀ fún gbogbo àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ni lẹ́kọ̀ọ́ ní abẹ́ ilé-iṣẹ́ INEC ìpè gbogbo wọn kí wọ́n tún jáde kí yáyá kí wọ́n tún yàyà o kí wọ́n ṣàánilẹ́kọ̀ọ́ fún àwọn olùdìbò débi pé nígbà tí ó bá máa fi di ọdún 2027 ètò ìdìbò tí wọ́n ṣe yóò yẹ gbogbo àwọn tó fẹ́ dìbò wípé láti ìgbésẹ̀ báyìí sí ìgbésẹ̀ báyìí sí ìtẹ̀ eléyìí tó kẹ́yìn gẹ́gẹ́ bí wọ́n ṣe làálẹ̀ nínú ìwé ìròyìn Daily Trust láàárọ̀.
1: Nínú ìwé ìròyìn ti New Telegraph tó jáde láàárọ̀ tòní, Joe bá ń pàkọ́ ọ̀rẹ́ gbogbo wa lè jí ń pa o.

0: àwọn ilé-iṣẹ́ tó ń bẹ lókè òkun bọ́ ṣe rí tí ó gbà kúrò wọ́n mọ̀ pé òjòjò ń ṣògún ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà àti pé àyíká nàìjẹ́ ò bára rẹ ló mú uber kúrò wọn nítorí náà wọ́n gbọ́dọ̀ gbégbèsẹ̀ tó yá kí wọn jẹ́ bí àwọn àgbáríjọ ẹgbẹ́ tó jẹ́ ti ilé-iṣẹ́ aládàáni níbi tí a ti rí manufacturer association of nigeria bákan náà ni association chambers of commerce and industry mines and agriculture nasima bákan náà ni nigeria employer consultative association àti oríṣiríṣi àwọn ilé-iṣẹ́ tó lọ bí mẹ́ẹ̀dọ́gbọ̀n tó máa kóra wọn jọ o tí wọ́n ń ṣàlàyé pé tá a bá fẹ́ sọ ní tòótọ́ àti lódodo gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ agbẹnusọ wọn ìyẹn ọ̀mọ̀wé obiora madu bó ṣe sọ mo ní ìkó bara rẹ owó epo wọn ó ní bákan náà owó àti sanwó òṣìṣẹ́ lásìkò táwọn wà yìí kò rọgbọ ó ní ìjọba ẹgbẹ́gbẹ́sẹ̀ ẹ má wò wá ràn ó ní tá a bá wòye tí uber tó ń pa wọlé fún orílẹ̀-èdè wa nàìjíríà kò ṣe é dúró wò níran ni o afọ́jú tó ń nọmọ ẹ̀ láàrin ọjà ìpè láàrin ọdún 2023 owó tó pa wọlé fún orílẹ̀-èdè wa nàìjíríà ó lọ bí bílíọ̀nù mẹ́rin ní ogún náírà 24 bílíọ̀nù náírà ó ní bákan náà àwọn dẹ́rẹ́bà tí wọ́n ṣiṣẹ́ láfẹ́ pé à ń fi mọ́tò uber kérò ipa náà rí bílíọ̀nù mẹ́fà láàrin ọdún 2023 ó ní bọ́ ṣe wá kúrò yìí ọ̀pọ̀lọpọ̀ máa tún di aláìníṣẹ́ ipe ilé-iṣẹ́ wọn gangan àwọn òṣìṣẹ́ tí wọ́n tún gbà ṣiṣẹ́ tó jẹ́ ọ́fíìsì làwọn náà tún ṣiṣẹ́ ó láwọn náà pọ̀ ìyá mòra o ó ní kí ni wọ́n fẹ́ máa lọ sọ lókè òkun ṣé ó rọgbọ láfikún nàìjíríà ni torí náà a jẹ́ ká gbìyànjú pé lóòótọ́ làárẹ̀ ń gbìyànjú ààrẹ ti wà lókè òkun báyìí tí wọ́n lọ ń wá àwọn tó máa wá dókòwò ṣùgbọ́n rí tó ṣẹlẹ̀ báyìí sí wa nísìnyí ṣé àwọn tó fẹ́ dókòwò ṣé wọ́n máa gbà wá gbọ́ gẹ́ bí àgbáríjọ àwọn tó jẹ́ oníléeṣẹ́ aládàáni organized private sector bọ́n ṣe sọ fún ìjọba lẹ́ka mẹ́tẹ̀ẹ̀ta pé ẹgbẹ́gbẹ́sẹ̀ lórí ọrọ̀ ajé o.
1: ó kọ inú ìwé ìròyìn tẹ̀síwájú nínú ìwé ìròyìn daily trust tó jáde láàárọ̀ yìí òun náà ni bàbá kan tó ti fi ìgbà kan jẹ́ gómìnà ní ìpínlẹ̀ kánò tí wọ́n tún jẹ́ igbákejì olùtakọ̀ǹgbọ̀ fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú nigeria democratic congress ìyẹn ndc rabiu musa kwakwanso bàbá náà orin mà ló mú sẹ́nu láàárọ̀ tó ní tó sọ wípé nàìjíríà yìí ṣì máa dùn ó dá mi lójú.
0: lọ́lá olúwa adùn.
1: bàbá yìí ń sọ di mímọ̀ ìpè ó ṣọmọ olókùú bẹ́ẹ̀ ni ìwà ní símọ́pọ̀ ẹ̀ ìpè gbogbo ṣùgbọ́n aláṣìbọ́lú eléyìí tó jẹ́ ìpè ó ń jàràn pa ní orílẹ̀-èdè wa nàìjíríà yìí pé gbogbo ẹ̀ yóò sì rodò lọ mú mi ó ní nàìjíríà will be okay gẹ́gẹ́ bí ó ṣe sọ ní èdè òyìnbó kọ́kánṣó ó náà ló sọ eléyìí mímọ̀ lórí ẹ̀rọ ayélujára facebook wọn ní àsìkò tó jẹ́ pé wọ́n ní wọ́n ṣe ìpàdé kan ní ìlú àbújá láàrin gbogbo àwọn olùtakọ̀ǹgbọ̀n ní abẹ́ sí ẹgbẹ́ òṣèlú ndc eléyìí tó ṣe àkópọ̀ àwọn tó ń jà tí wọ́n ń díje fún gómìnà tí wọ́n ń díje fún sẹ́nítọ̀ àtàwọn míì káàkiri òun náà ni wọ́n tún sọ di mímọ̀ pé kódà ẹni tó ń takọ̀ǹgbọ̀n fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú náà ìyẹn peter obi ó wà níbi ìpàdé náà níbi tí wọ́n pè ní obedient headquarter ní ìlú àbújá bàbá náà wòye pé ìpàdé náà ó wáyé o lórí àwọn ọ̀nà táwọn ó gbà láti rí jẹ́ pé àwọn pèrò sọ́kọ̀ nínú ẹgbẹ́ òṣèlú náà àti pé gbogbo àwọn nǹkan táwọn fẹ́ ṣe eléyìí tó yẹ pé wọ́n ṣàlàyé ẹ̀ lọ́lọ́kan òjọ̀kan wọn tó bẹrẹbẹ nínú ìwé ìròyìn láàárọ̀ tó ní ṣùgbọ́n kókó là ń kà wípé láti jẹ́ kí orílẹ̀-èdè nàìjíríà kò dúró déédé kẹbí má pa àwọn èèyàn kí yà má jẹ wọn mọ́ kódà wọ́n sọ wípé gbogbo àwọn ìgbèríko òun náà làwọn òde o àti àwọn ibi tó jẹ́ pé ẹsẹ̀ pẹ̀pẹ̀ ni wọ́n kwakwanso ó sọ di mímọ̀ wípé kókó là ń kà wípé láti jẹ́ èdè nàìjíríà kò dúró déédé kẹbí má pa àwọn èèyàn kí yà má jẹ wọn mọ́ kódà wọ́n sọ wípé gbogbo àwọn ìgbèríko òun náà làwọn òde o àti àwọn ibi tó jẹ́ pé ẹsẹ̀ pẹ̀pẹ̀ ni wọ́n kwakwanso ó sọ mímọ̀ wípé òun gbé ìgbésẹ̀ yìí òun sì darapọ̀ mọ́ peter obi pé àwọn ṣe àyípadà ojú orílẹ̀-èdè nàìjíríà gbogbo àwọn tó jẹ́ pé wọn ò rí kàmùkọ kí wọ́n lè máa rí jẹ kí wọ́n lè máa rí mu àwọn ọmọ tí wọ́n wà ní ìta tí wọ́n lọ iléèwé tọkàn fẹsẹ̀ gbá kí àwọn lè dá wọn padà sí iléèwé kí orílẹ̀-èdè nàìjíríà lè fẹsẹ̀ múlẹ̀ wàmọ̀.
0: kókó inú ìwé rẹ̀ náà ló ń tẹ̀ síwájú ìwé ìròyìn new telegram tó jáde láàárọ̀ tòní àti ìwé ìròyìn the guardian ló gbé pátápátá là á fọ́jú kúnákúná là á dẹ́tẹ̀ ojú àfọ́ ìjà ló dálẹ̀ ó máa ló ń ṣẹlẹ̀ sí gómìnà adémọlá adélèkè tìpínlẹ̀ ọ̀ṣun ti ẹgbẹ́ òṣèlú accord party látàrí pé bàbá náà fẹ́ dá lójú àwọn kan lójú àwọn òṣèlú kan bá a bá ti dìbò bá a ṣe dìbò fún accord yìí a gbọ́dọ̀ ṣe fún àwọn kan nínú ẹgbẹ́ òṣèlú mi ò wọn lórí bó ti dágbó méjì báyìí pé àwọn.

jẹ́ àti òṣì PIMS Academy jẹ́ ilé iṣẹ́ tó wà káàkiri àgbáyé tó ń fi ọ̀nà han gbogbo ènìyàn láti kúrò nínú ìṣẹ́ òṣì àti àìní láti máa pawó wọlé ní sí àpò ara ẹni ìlú sùúrù ní ọ̀nà tí ó bá òfin mu PIMS Arcade Forest Academy yí ìgbé ayé ènìyàn padà sí dáadáa tí ìwọ náà sì máa di pàtàkì láwùjọ tí wàá máa rí ọwọ́ mu lọ sẹ́nu ọ̀pọ̀ ènìyàn ó ń sọ wípé ó ṣe ògo owó tàbí ó dá ọgbọ́n sí i tàbí ó tẹ nídìí kò ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n di ọlọ́rọ̀ lọ́nà wípé wọn kò wágbára ṣùgbọ́n wọ́n ní ìmọ̀ bí ènìyàn bá sì ní ọgbọ́n ìmọ̀ àti òye ó ṣọ̀gá fún alágbára o nítorí wípé ọgbọ́n ó ju agbára ipò tí orílẹ̀-èdè wa yìí wà lọ́wọ́ yìí kódà ipò àgbáyé wà bí ènìyàn bá ní iṣẹ́ kan tí kò ní iṣẹ́ míì tí ò pa wọlé fún un lórí ẹ̀rọ ayélujára a jẹ́ wípé ipò sí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ máa wà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà PIMS Forex Academy wọ́n ń dáni lẹ́kọ̀ọ́ bí a ò ṣe máa pa wọlé rọrùn ní ọ̀nà tó bá òfin mu bákan náà ìwọ náà mọ̀ wípé ó pọn dandan láti má jápa kó lórílẹ̀-èdè nàìjíríà ìyẹn ni wípé o ò nílò láti sá kúrò lórílẹ̀-èdè nàìjíríà kó o tó ṣeríire ní ìgbà tó jẹ́ wípé ibi tí oyin bá wà ni èrà máa sàtọ̀ ọ lọ Arcade Forex Academy ti wà ní nàìjíríà wọ́n wà ní london wọ́n wà káàkiri àgbáyé lásìkò yìí mo fẹ́ sáré gba yín sí ọ̀nà tuntun tí a lè máa gbà pa owó wọlé sí àpò ara ẹni ní ìrọ̀rùn pẹ̀lú ipò ọ̀wọ́ngógó tí orílẹ̀-èdè wa yìí wà lọ́wọ́ yìí bí a bá ń gbé nínú ìwé tá ń sebẹ̀ nínú èpo ẹ̀pà ẹni máa yọ ayé o bẹ́ẹ̀ ẹlòmíràn yóò sì sùn lébi pẹ̀lú yorùbá bọ̀ wọn ni ẹni máa daṣọ fúnni tọrọ rẹ̀ làákọ́ o ọ̀pọ̀ àwọn ènìyàn tí wọ́n ti gba ẹ̀kọ́ ní ọ̀dọ̀ PIMS Academy ni wọ́n ti ń ju sàdáńkátà sí ọba adédá ṣẹ̀dá nítorí ìgbé ayé wọn ti yí padà sí dáradára bí ọ̀nà púpọ̀ tí owó ń gbà wọlé ìṣẹ́ àti òṣì kò ní yálé nítorí wípé bí ebi bá ti kúrò nínú ìṣẹ́ ìṣẹ́ bù ṣe technology and internet ní ọ̀nà tuntun tí o fi máa gbélé pawó owó yóò máa wọlé fún ọ ní ìgbà tí o bá ń sùn àbí ṣeré lọ́wọ́ ìyẹn ni wípé ní ìgbà tó bá ti ṣe okòwò rẹ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ sígboro sí àwọn tó nílò rẹ̀ owó yóò máa wọlé pẹ̀lú ìrọ̀rùn fún ọ ilẹ̀ tí ń sàn fún wàrà tí oyin orílẹ̀-èdè wa nàìjíríà àbálájọ tí bill gates ṣe ń gbèrò láti okòwò sílẹ̀ lórílẹ̀-èdè nàìjíríà tí ó máa pawó wọlé fún bí iṣẹ́ rẹ kò bá sí lórí internet a jẹ́ wípé ní àsìkò díẹ̀ sí iṣẹ́ náà ó lè má bá ìgbà mú mọ́ rárá ọ̀pọ̀ ni kò mọ̀ wípé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká tóun ń lò fi ń play géèmù tóun fi ń ṣeré yìí ó lè máa pawó wọlé fóun ó lè sọ òun di ọlọ́rọ̀ ní ọ̀nà tó tọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wà lọ́wọ́ rẹ yẹn ìyẹn smartphone òun náà ni ọ̀nà àbáyọ òun ló lè lò láti máa pawó wọlé tí ìrọ̀rùn yóò sì dé bá ìwọ náà dropshipping business tàbí e-trading tẹ ọ̀nà káràkátà lórí internet òun lè máa mú owó tara wọlé fún ọ yálà o mọ bí a ti ń lo kọ̀m̀pútà tàbí o kò mọ́ o ka ìwé púpọ̀ tàbí o kò kà púpọ̀ rárá PIMS Forex Academy yóò ràn ọ́ lọ́wọ́ láti di ọlọ́rọ̀ pẹ̀lú àǹsẹ́ wà lọ́wọ́ rẹ yẹn bí oko kò bá jìn ilá kì í kò iléeṣẹ́ PIMS Arcade Forex Academy ti ṣe àgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ náà ní ìpínlẹ̀ Èkó tó jẹ́ wípé lórí forex trading ni níbi tí ọ̀gá àgbà iléeṣẹ́ PIMS Arcade Forex Academy fún ara rẹ̀ àpọ̀ àwọn olùdánilẹ́kọ̀ọ́ mìíràn yóò máa fi ìrírí wọn bá gbogbo ènìyàn tí ọ̀pọ̀ ènìyàn yóò sì máa bọ́ nínú ogun àìní kódà tí ọ̀nà yóò mọ ọ̀nà àbáyọ kúrò nínú ipò tí ó wà yìí níbi ìdánilẹ́kọ̀ọ́ yìí ni a ti máa kọ́ yín bí ẹ ti lo fóònù tó wà lọ́wọ́ yín gangan yẹn láti máa pawó pẹ̀lú ìrọ̀rùn bí ẹ ti ṣe lè ṣe káràkátà lórí íńtánẹ́ẹ̀tì yín kó kí ẹ jẹ́ oníṣẹ́ ọwọ́ tàbí oníṣẹ́ oṣù kò dí iṣẹ́ yín lọ́wọ́ rárá o oníṣẹ́ ọwọ́ bíi ìyá ẹlẹ́ja ìyá aláta ilépo bíkìlà mẹkáníìkì fọgànáìzà kódà wúlò fún àwọn àgbẹ̀ tó jẹ́ wípé wọ́n ń ṣiṣẹ́ àgbẹ̀ tí wọ́n máa wò wọ́n máa ta èrè oko wọn tó sì jẹ́ pé yóò máa mú owó sábà wọ́n wọn fóònù tí ó wà lọ́wọ́ yíyẹn náà lè máa lò ọ̀rẹ́ ni ìdánilẹ́kọ̀ọ́ yìí tí ó súnmọ̀ sí wípé kò nílò wípé ẹ̀ ń wọlé rárá àbí ẹ̀ ń sanwó fún ìdánilẹ́kọ̀ọ́ yìí a kì í dàgbà ohun tí a kò mọ̀ bí o bá ti mọ ọ̀nà láti lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ láti máa pawó wọlé ó ti di olówó tabua nìyẹn o PIMS Arcade Forex Academy kì í ṣe yahoo nítorí èrò ọ̀pọ̀ ẹlòmíràn ni wípé gbogbo iṣẹ́ lórí íńtánẹ́ẹ̀tì ní jìbìtì bí òkú ẹni bá dánilójú àfi gbárí ni ìwọ náà máa bọ̀

0: 9434. Bí àyípadà sílẹ̀ yàn ọjọ́ méjì, kàn sí dókítà rẹ o.
1: Egbògi míì ni Morphe Capsule. Mọ̀ṣẹ̀mọ̀ṣẹ̀ ẹ̀dá mọ́ṣẹ́mọ́ṣẹ́. Bí egungun bá ń sán ni tàbí oró ni, kí n tó ń fani so, àìlèrìn dáadáa, tàbí oríkèéríkèé ara tó ni. Morphe Capsule náà, ó wà ní àwọn pharmacy àti chemist ládùúgbò yín.
2: A gbé ọfọ̀ pàyájọ́, àárẹ̀ ò lọ. Àbílú kí tiẹ̀ ní gbà, ẹni gbogbo wá ń di ọ̀rọ̀ mi. Orí ara rẹ̀ ni ó fi gbọ́.
0: Ọ̀ ni ẹnìkan ò ṣe yín, àárẹ̀ ara ló ń bá yín jà. Ẹ ṣe ń ṣe yín ká gbọ́.
2: Ẹ̀gbọ́n ọ̀rọ̀ mọ̀ sán mi, ìṣòro ń fà mí so. Kìkìríkì ara ń dùn mí, ìbàdí tòun ìgbàrúgbó jẹ́ tèmi. Ẹ̀gbọ́n náà kan ṣe kejì mọ́.
0: Àárẹ̀ ara ni.

0: Limited lórí capsule jáde láti mú pharmacy tó súnmọ́ yín ẹ̀pẹ́ 08103369434 ẹ̀yin olùgbọ́ mi egbògi brun herbal capsule tó ń jẹ́ kára ọkùnrin kó pọ́nkí pọ́nkí dáadáa tọ̀lẹ́ ọkùnrin di alágbára kódà àwọn ìyàwó ilé wọ́n máa ń rà kọ́ wọn peratrum herbal capsule ó wà káàkiri àwọn pharmacy àti chemist ládùúgbò yín.
1: Peratrum herbal capsule. Ibi ìbílẹ̀ ta fi ọjọ́ pípẹ́ ṣe ìwádìí ẹ̀. Lórí kí ló ń fà á dára ọkùnrin kì í kópa ó ṣe yẹ. Àṣe Peratrum herbal capsule jáde kí àyà ọkùnrin lè fi gbàgbà. Peratrum herbal capsule. A ní láti lẹ́yìn akọ tó bá fẹ́ ṣe bí akíkúgbàdà. Ọkùnrin alókúnnú dáadáa á lè ṣàkíntì bá pàṣẹ bí alágbára. Peratrum herbal capsule. Ọkùnrin nìkan ló wà fún o.
0: Bí àyípadà kò bá séjì, kàn sí dókítà rẹ o. Egbògi BNC capsule tí mo sọ ṣáájú. Ó wà ní Chris and Chris Pharmacy ìdúmọ̀ ó wà ní gbogbo pharmacy bẹ́ẹ̀ ó wà ní Mycosin pharmacy Sango Thermox pharmacy Atan Chidex Idumota Roma pharmacy Ikorodu ó wà ní gbogbo pharmacy Ramsgate àti Juta pharmacy Ìṣẹ̀rí roundabout BNC wà ní ọ̀rọ̀ pharmacy àti chemist tó wà ní Oshodi Mose ojú ẹlẹ́gba Ikorodu Ojota Ketu Ikọ̀ẹ̀pẹ́ Gbagà Ìpájà Ayọ̀bọ BNC capsule wà ní Ìṣẹ̀rí Àpápá Fágbà Ìjú Ìṣàgá Tak Agbojo Lekki Aja Ojo Iyana Abule Egba Agbado Igando Tariga Iya Capsule wa ni fo Ijoko Atan Owode Diroko Ijebu Ode Ijebu Igbo Abeokuta Ilaro Saga Bafo BNC Capsule wa ni Ipokia Suru Lere Ejigbo Maryland Amuru Odofin Mafoluku Maitu Ose wa ni Ile Eko lo wa ni number 119 Ipaja Road Chufunmi Bus Stop Opposite Union Bank Agege Ile Eko ero ọ̀rọ̀ wa ni 08103369434 lẹ́ẹ̀kan sí 08103369434 ibikíni tẹ́ bá ti rí bí ìṣura ẹ lè rí Mustive Capsule àti Peratrum Herbal Capsule bẹ́ẹ̀ iléeṣẹ́ Tèmítayọ Tradiomedical Nigeria Limited ló ń ṣe BC Capsule Mustive Capsule àti egbògi Peratrum Herbal Capsule ó wà káàkiri àwọn pharmacy àti chemist ládùúyìn àjíǹde ara yóò máa jẹ́ ò.

0: meta won tun ra lowo e mu pabo lo pada tun ja si o tun wa
1: o ba nbe
0: o se ma bere ya o se ma bere ya lokin ose yi se gugu e olulugo e ko jesi e mura ya le lokin ose yi e je
1: iya ball na so
0: gugu ya ko ba get ball ton tari won lorun a fun abi ajan ni a ma to se ni
1: ala ja ni ba ni ya bere ko se lo lale ana pa pa julo ose Champions League tori pe o ti bere na niyan ni ti tawon be won ti gba to se pe a ti ri awon ti won se asika gberegede si ipele to kan pa pa julo iko Inter Milan ko se fi ya je wo bakan na Paris Saint Germain lawon obirin won na won se dara bokun se se marun se kan na fi lu Frankfurt ni ale ana se ba ti tesu waju pelu Saint-Étienne to won na lu ni meta sodo iko Chelsea tuntun Real Sociedad lu o ma ne lo tutu lu ni ile lana e kan sodo won na gberegede si ipele to kan bakan na iko to tun pegede na la ti Real Madrid to na tesuraju ani wa gbe jukuju to na para pegede ngba so di pe won gba pele on gbe ni ogba omi ni ori ojori ta mo si aggregate na ni Juventus fi tesuraju to fi iko yen sile leni gangan Real Madrid la liga to gaga ba yo ma tesuraju la bala yen na la na ni iko Bayern Munich na teni ti DFB Cup te pe o na tesuraju lu ala sakure mo na VfB Osbrock na lu la na ti Champions League o san be te pe o se dara ju be lo ni yoja pase paaro agbabolu ko ta mo ninu iko Aston Villa to tesuwaju ko nbe da po won ni orile Saudi Arabia o ti foro bale be lo so kilo wi oni pe ta ba wo dada mo bayi to n ti gba ni Saudi Arabia yin ran ya o n ti ni pe iyato to wa ninu Premier League ati Saudi Pro League bin ti ni bayi ni pe koda awon ololufe won na won feran ball bi ka si nkan te pe inu ohun du pe ah ohun o si kodan league don tun wa yi na bi ba to wa ni iko England na inu ije ife so se England na ta mo si EPF na ni ṣugbọn bayo ko n so toro fun yin Saudi Pro League òun náà dáa ní pralé ìṣẹ̀dá ìṣẹ̀rọ̀mbẹ̀.
0: lórí pápá bọ́ọ̀ 92.9 ilé báyìí láti ń kẹsàn-án òròdì ẹ̀dá fún torí ọlọ́run ó dé nàìjíríà sílẹ̀ kí n máa tú orílẹ̀-èdè amẹ́ríkà canada àbí àwọn orílẹ̀-èdè ọ̀bẹ ní europe bí united kingdom kí n máa tú rárá o orílẹ̀-èdè nàìjíríà ní tẹ́lẹ̀ ní ẹ̀kíṣàbáyìí látorí léde nàìjíríà kí n faransé sílẹ̀ o kọ́ máa rán ìṣòro ara wọn níbẹ̀ torí àwọn agbábọ́ọ̀lù tó ń bẹ́ẹ̀ tó jọ nàìjíríà náà ló kúkàn mí tẹ́lẹ̀ rí bóhun yẹn jí kílíà mbappe gbé kò kọ́ àmọ́ ẹ ṣàmáyé
1: ó kàn wá o
0: kò yẹ yín ti madrid
1: olú ẹ̀mọ ni wọ́n fi sápò lọ.
0: ó dàbí o ẹ má jí gbé mọ́ o ó dá ó ṣe pàtàkì kí n bẹ̀rẹ̀ látorí léde nàìjíríà ikọ̀ tó ń ṣe ìṣàkóso gbogbo eré ìdárayá lórílẹ̀‐èdè nàìjíríà mọ̀ sí national sports commission nsa tí ẹni tó jẹ́ olórí wọn ọ̀gbẹ́ni malam shehu diko tó ṣáájú àwọn ikọ̀ orílẹ̀-èdè láti lọ kéde fún ẹni tó jẹ́ ààrẹ ikọ̀ agbábọ́ tó ń ṣe ìṣàkóso bọ́ọ̀lù kiri àgbáláyé tá a mọ̀ sí federation international football association fifa ẹni sọ nípa gianni infantino àtàwọn ikọ̀ rẹ̀ làwọn méjì kọ̀ méjì ló bá ṣàlàyé fún ààrẹ ẹgbẹ́ ikọ̀ tó ń ṣe ìṣàkóso bọ́ọ̀lù tó wà wípé báyìí kàsá àwòdì ohun tó ṣẹlẹ̀ ni wípé nígbà ṣe déédéé rí àwọn ikọ̀ tó ń ṣe ìṣàkóso bọ́ọ̀lù gbígbá lórílẹ̀‐èdè nàìjíríà football federation nff tí ọ̀gbẹ́ni ibrahim kùsùn tó ṣáájú wọn níṣẹ́ ni wọ́n máa bẹ̀rẹ̀ sí ní kọ ìwé fiṣẹ́ sí bíbíẹ̀ fún níṣẹ́ ló jọ méjì o níṣẹ́ ló jọ bí àfiṣe gbogbo wọn ṣe à ń kọ ìwé fiṣẹ́ ní àdúgbò bàbá ni ẹ wo ṣẹ́gbẹ́ òtọ̀rọ̀ ó dà bẹ́ẹ̀ pé àwọn kan ṣàkíyèsí pé ọ̀rọ̀ bọ́ọ̀lù ní orílẹ̀-èdè nàìjíríà kàn ṣáà ń ṣubú níkan ṣáà ń wálẹ̀ ó kù díẹ̀ káàtó lẹ́jọ́ mẹ́ta yìí ó yóò túmọ̀ sí pé àwọn tẹ́ fi sípò wọn mọṣẹ́ wọn níṣẹ́ nìyẹn ni ẹ̀jẹ̀ kan fi ìkọ̀ ìfiṣẹ́ sílẹ̀ àmọ́ wá o ibi pẹlẹbẹ báyìí láti mọ́ ẹ̀jẹ̀ kọ ọ̀rọ̀ bọ́ọ̀lù orílẹ̀-èdè nàìjíríà báyìí ó ti rúbi pẹlẹbẹ ohun tá a máa ṣeré a máa rán ikọ̀ àwọn tí wọ́n sì lóye nípa ìṣàkóso bọ́ọ̀lù a máa rán wá sórílẹ̀-èdè nàìjíríà wọ́n wá ṣe ìpàdé pẹ̀lú yín wọ́n wá ṣe ìpàdé pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ wọ́n á ṣe ètò bẹ́ẹ̀ ṣe yan àwọn ẹlòmíì sípò kí ẹ má tọwọ́ tilé àbọ̀wọ́ òṣèlú àbọ̀wọ́ tìbílẹ̀ kí ẹ má bàa tì í bọ̀ kó lè bá jẹ́ pé àwọn padà fi sípò á jẹ́ àwọn alálùbáríkà tí wọ́n gbé bọ́ọ̀lù ga lórílẹ̀-èdè nàìjíríà. wọ́n bá gbàgbé àwa kọ́ la sọ àwa kọ́ la ṣe kí ni àwa kọ́ la pété pèwé ọkà níléeṣẹ́ bọ́ọ̀ 92.9 ni wípé kí ni àjọ fifa wọn làwọn ń ran àwọn ikọ̀ wá sí orílẹ̀-èdè nàìjíríà látàrí bọ́ọ̀lù nàìjíríà tó ń ṣubú bí ẹni tó ní magun.
1: Tó bá jọun náà ni ká máa fi wéra wọn kémi náà pàápàá tó tún padà wá sílé torí pé báyìí ilé lábọ̀ sinmi oko ni o ní tí ìfẹ́ sọ wáyé lánàá òde yìí wọ́pù bí káfù women's champion náà ni mo tún máa mú sọ.

ẹri pé mo ń tẹnu mọ́ nípa ọ̀rọ̀ àwọn obìnrin bẹ́ẹ̀ ni torí pé tiwọn náà ṣe kó kéré bí tiwọn mọ́ ọ̀rọ̀ níyàwá àsìbọ̀dọ̀ yóò bàjẹ́ bí tiwọn mọ́ tọkùnrin ṣe náà ń ṣe pàápàá jùlọ lábala bọ́ọ̀lù àfẹsẹ̀gbá níta àwọn obìnrin náà ni o ìpele àṣágbádá mọ̀ sí ti wá fún bíi náà léléyìí o ẹ̀ẹ́dó queens náà ló fi àjẹ uspa àwọn ni orí ti orílẹ̀-èdè kínílọ́hún ẹ̀ẹ́dó tí wọ́n gbà ìfẹsọ̀sẹ̀ champions gbà tí wọ́n kojú alátakò wọn lórílẹ̀-èdè ghana lọ́hún bí ejò àlùwọ̀n márùn-ún sẹ́yọ kan ni wọ́n fi lù wọ́n lọ́bí já wọ́n tàn mọ́ ní báyìí wọ́n ti já wọ́n ti pèrègede sí ìpele tó kàn tá a mọ̀ sí final ní ti fúbi caf women champions league bí wọ́n ṣe jẹ́ nìyẹn labalábẹ́ ṣùgbọ́n pàápàá ọ̀rọ̀ yìí náà tún kàn mìíràn nítorí pé mi gbọ́dọ̀ bá mu látàrí pé leon yìí sòkò sínú ìtàn mọ́ pé ó ti fi búùtù rọ̀ ní ti orílẹ̀-èdè gangan argentina pé òun ṣetán láti da ọdún báyìí kò sí tóun ti gbà nínú ọ̀rọ̀ bọ́ọ̀lù ṣùgbọ́n bẹ́ẹ̀ bá kọ́ tó wá tún jùmọ̀ tó jẹun náà ni pé agbábọ́ọ̀lù kan wà tó yẹ pé lásìkò yìí náà ni wọ́n tún sọ tó yẹ pé wọ́n ti ní wò pé àfojúsùn ni pé bá ṣe bó ṣe ń bá lọ yìí gbangba sùn lọ́yẹ́ láti lè wọ aṣọ tó láàmìlaka tí wọ́n sì bá bọ́lẹ̀ tá a mọ̀

0: Ọlá ni Tọlá ma bẹrẹ bákan náà ni ti Saturday laago mẹjọ kọjá ìṣẹ́jú mẹ́wàá ni ti Saturday bákan náà fún ti Tobi Amusan yẹn ti Ezekiel Nathaniel 400 meters aago mẹ́sàn kú ìṣẹ́jú mẹ́jọ péré náà ni ó bẹ̀rẹ̀ tẹ bá láǹfààní àti wo ẹ̀jẹ̀ ká gbárùkù tí wọ́n ká sì fi àdúrà tí wọ́n lẹ́yìn wọ́n lè bá ṣe dáadáa
1: legit òyìnbó ní òfin ṣá bí Tiger Woods bó ṣe jẹ́ gbajúgbajà eléré ìdárayá tó múnú ọ̀pọ̀lọpọ̀ wọn dùn tó wọn ò máa ránṣẹ́ gbogbo yín lẹ ti gbàgbé bẹ́ẹ̀ bá sì gbàgbé iṣẹ́ tiwa ni lórí ètò olórí pápá iléeṣẹ́ bond 92.9 láti ran ilé tí pé bí oṣù mélòó kan sẹ́yìn lọ́gbẹ́ni ọ̀hún ló mú mọ́tò ló ṣàdédé wá fi ló lọ kọlu igi ló lọ kọlu ọ̀pẹ òyìnbó ni fojú rẹ wúrú ẹ̀ láyéláyé ǹjẹ́ jẹ́ wọn pé lórí ọ̀rọ̀ yìí wọ́n máa gbé délé ẹjọ́ o Tiger Woods ni wọ́n gbé lọ sí ilé ẹjọ́ tó pè ní Martin County Courthouse ní àná ọjọ́rùú Wednesday tó sì ka ẹ̀sùn yẹn sí lọ́wọ́ pé ẹ̀sùn ti rọ́nù pé kílẹ̀ tó wa ọkọ̀ bí ẹni ti mu ọtí yó kílẹ̀ tó wa ọkọ̀ níwàkuwà kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bá a ṣe sọ̀rọ̀ yìí odidi ọdún márùn-ún gbáko lọ ni ẹ̀wọ́ Tiger Woods ó nílò ẹ̀wọ̀n mọ́ torí pé o bẹ̀bẹ̀ pé o jẹ̀bi láìsí àlàyé torí o bẹ̀bẹ̀ bẹ́ẹ̀ á fojú àánú wẹ̀ àmọ́ fún odidi ọdún márùn-ún 5 years gbáko Tiger Woods ó gbọ́dọ̀ nídìí ọkọ̀ ó gbọ́dọ̀ wa ọkọ̀ wọ́n lè máa wà ó ìyàwó ẹ̀ lè wà ọmọ ẹ̀ lè wà ọkọ̀ lè wà ó àmọ́ a gbọ́dọ̀ rí ẹ̀ lóṣù pópó kó wakọ̀ fún ọdún márùn-ún ọlọ́ọ̀gá olóyún ẹ̀ ó bá padà lọ ẹ̀wọ̀n ìjọjọ́ nǹkan ọ̀dọ̀ ẹ̀ nìkan kan ló ti dúró Asensio ní orílẹ̀-èdè Madrid ní ìlú Spain ìjọjọ́ nǹkan odidi oṣù mẹ́sàn-án gbáko ni òun náà nílé wakọ̀ òní kí ló ṣe ó mu ti nígbà tó wakọ̀ Nàìjíríà Morocco wọ́n á mú Colorado wọ́n á máa wakọ̀ wọ́n á mú kó wọ́n á tẹ̀ tún máa mú wọ́n á tún gbégbé òtítà ni wọ́n á yọjú ẹ̀ síta
0: báyìí
1: wọ́n á lè lọ́wọ́ pa Nàìjíríà ọlọ́ọ̀ṣàánú ó dá legit jẹ́ kí n jẹ́ kí àwọn èèyàn á mọ̀ pé kò síbi tí ọwọ́ jà lórí pápá bọ́ọ̀n 92.9 tí ò dé káàkiri àgbáláyé mo ń bá yín sọ̀rọ̀ yìí Saudi Arabia ni mo wà mo lọ kí Ronaldo ni ó wá ń sọ fún mi àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó máa wáyé ní òní ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé lónìí ó lónìí ikọ̀ tá a mọ̀ sí Al-Fatiha wọ́n máa kojú sí wọ́n máa bá Al-Kahud kò yá àjà laago márùn-ún ìrọ̀lẹ́ nígbà tí Nakom SC àwọn àti Al-Kaji wọ́n máa wọ̀ yá àjà laago márùn-ún àbọ̀ ní ìrọ̀lẹ́ òní aago méje ni Adria àti Akasia ló máa gbòkojú ara wọn ní ìta mọ̀ sí Saudi Pro League Coppa Italia lónìí Palermo àti Mantova laago márùn-ún Cagliari àti Hellas laago mẹ́jọ alẹ́ ẹ má gbàgbé lórí èdè faransé ìdíje tó ń pè ní Ligue 1 Toulouse àti Lille FC laago mẹ́jọ alẹ́ òní ni La Liga ni mo wà báyìí lórílẹ̀‐èdè Spain Real Madrid àti Celta Figo laago mẹ́jọ alẹ́ àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó máa wáyé lónìí àwọn èyí tí wọ́n ti gbá lánàá Coppa Italia lánàá Sassuolo ayò kan ni wọ́n gbá sínú àwọn nígbà tí Frosinone àwọn náà dé ayò kan padà Udinese wọ́n gbá méjì sínú àwọn fún Venezia nígbà tí wọ́n Venezia dé ayò kan padà ẹ̀pà ò boro mọ́ ẹ má gbàgbé pé Bayern Munich ṣàwẹ̀ mẹ́rin ni wọ́n na Castel Rock ní àná bákan náà Championship ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́rin ló wá bíyẹ́ àmọ́ kò sí àsìkò fún mi láti kà ẹkùn jẹ́ kí wọ́n ti Rexham tí wọ́n na Millwall ní ayò mẹ́ta sí odò èyí kò tẹ́ túmọ̀ dáadáa tá a mọ̀ sí Burnley wọ́n gba ayò kan sínú àwọn nígbà tí Middlesbrough wọ́n dá ayò padà fún wọn sínú àwọn lánàá ó yà.
0: bẹ́ẹ̀ ni bó ṣe jẹ́ nìyẹn torí àkókò tí ò sí náà láti máa fi lè ṣe lọ báyìí báyìí kí n tó á ṣe lọ jẹ́ mẹ́lẹ̀ pé ó lè dé Nàìjíríà ọmọ wa yìí gangan náà ni Onatua ló ṣe mí láàánú fún torí pé ikọ̀ tó wà Transport ó ṣe ṣe kókó ńbẹ o tí ò wá sí kó ńbẹ èmi gbó bàjẹ́ torí pé wọ́n ti ra gbá bọ́ọ̀lù mi nínú kọ́ Tottenham tá a mọ̀ sí Richarlison yóò sì máa gbowó rọ̀gbọ̀n tó ju tiẹ̀ lọ €290 lọ́sẹ̀ ọ̀sẹ̀ kí wà lẹ́gẹ̀ẹ́ tiẹ̀ jẹ́
1: wọ́n ti gbọ́ pé lórí kejì mo
0: lọ́rọ̀
1: ọmọ náà ti ó fi gbogbo aṣẹ́ mú
0: o ṣiṣẹ́ gidi ló ń jà bọ̀ fún wọn dáadáa
1: ó túmọ̀ sí pé àwọn ikọ̀ tó wà lóde èrè tọ́kì náà àwọn náà ń wo àwọ̀
0: láti
1: ṣàkóso ọ̀ nígbà tí wọn jámọ̀ kankan ọmọkùnrin ló
0: dúró tí wọn
1: ló bá wọlé ní tó ṣe legit wọn padà sórí ọ̀rọ̀ chelsea lọ́la chelsea àti arsenal dandan ni ká sọ nípa ẹ̀ àmọ́ kò sí àsìkò mọ́ lórí ètò ẹ jẹ́ ká kí ọlọ́jọ́ òbí òní alhaji ṣe isiaka àti kalẹ̀ aka alhaji sọ̀kú tí wọ́n jẹ́ alhaji sọ̀kú of somodu baliga agbègbè sàgámù mọ́ ìjẹ̀bú náà ọpẹ́ pàtàkì lọ sọ́dọ̀ olóòtú túnjí ìfakoride ọ̀làlẹ́kan ìjú mẹ́sọ̀ o baba mayowa ẹ̀ṣẹ̀ ẹ̀kú iṣẹ́ takuntakun tọ́pẹ́ àgùnà ló ń bẹ lórí àga tó ń jẹ́ tẹ̀síwájú adéolúwa adé fọlárin oògùn adé lórúkọ tèmi.
0: èmi náà lọmọ yín ọ̀rẹ́ olólùfẹ́ yín nurudeen salawudeen legit ni gẹ́gẹ́ bí àṣà mi.
2: Front FM 92.9

0: ètò méjì omi òwò bo lẹ́mọ̀nì sórí ìdúkọ àti iyọ̀.
1: Kí ló pọ̀ pọ̀? Kí ló dé tí ètò ṣe kú gbogbo ilé báyìí?
0: Àpòpọ̀ tí mo fẹ́ fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
1: Dàbí àpòpọ̀ yìí. Obsidian Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Obsidian Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó jẹ́ kí eyín rẹ funfun àti omi òwú òbó lẹ́mọ́nì tí ó fọyín rẹ jinlẹ̀. Obsidian Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
2: Ọ̀gá mọ́kẹ́tà, Madam Univili Station, ṣé ẹ rántí Dangote Free Petrol Delivery?
3: Bẹ́ẹ̀ni o, àrántí.
2: Dangote Petrol mú pèsè epo petrol sí Fili Station yín. Ẹ̀ra 250,000 litres ó kéré jù. Kẹ̀sì gbádùn ìfiránṣẹ́ ọ̀fẹ́ àti kírẹ́dìtì ọlọ́jọ́ mẹ́wàá.
3: Delivery ọ̀fẹ́ àti kírẹ́dìtì ọjọ́ mẹ́wàá. Èyí dára gan ni o.
2: Tó bá dé pọ̀ wípé láti fi kú sí Fili Station rẹ, láti pín epo petrol tàbí tí business rẹ nílò epo púpọ̀. Ìpínlẹ̀ yìí wà fún ọ. Ìpínlẹ̀ ọ̀bẹ dé ọ̀dọ̀ rẹ tààrà wà ní Lagos, Ogun, Delta, Rivers, Kano, Imo, Abuja, Kaduna, Anambra àti Nasarawa. Àwọn ìpínlẹ̀ mìíràn bọ̀ láìpẹ́. Láti ọ̀dà pé 0707-470-2099 tàbí 0707-470-2100 tàbí ká ìpínlẹ̀ lè ránṣẹ́ sí sales.inquiry@dangote.com. Dangote Petroleum, àǹfààní yìí wà fún gbogbo ènìyàn.

0: touch paint ó dá fún gbogbo kúlékulé àwọn èròjà tó dáa ni wọ́n fi pò pọ̀ industrial paint decorative paint special coatings lóríṣiríṣi àwọ̀ ló wà kilometer 2 àjẹgúnlẹ̀ road prestige bus stop àti ọ̀tá emeka ẹ lọ tààrà tàbí bá fẹ́ ra ọ̀dà tàbí tẹ́ fẹ́ jẹ́ ojúlówó alágbàtà prestige paint
1: 0025625333
0: prestige paint ọ̀bànìyàn láàrin àwọn ọ̀dà.
2: Básìkò bá tó tó fẹ́ ra ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ àwọn èròjà ìkẹ́kọ̀ọ́ tàbí èyí tí ń ṣe ti ìdárayá ilé ìtajà Bay Lord Limited wà fún ọ láti yàn láàyò èyíkéyìí fóònù bíi Samsung, Infinix, Itel, Oppo, Huawei, Technophones àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà ló tún láǹfààní àti ra router MTN 5G pẹ̀lú 4G, router Airtel 5G and 4G pẹ̀lú Wi-Fi lówó tí ò gani lára. Educational tab, laptops, Bluetooth speaker, DSTV, Go TV, àwọn gadget ọlọ́kan òjọ̀kan ilé ìtajà Bay Lord Limited ni wọ́n wà. Ẹni sanwó díẹ̀ díẹ̀. 2 Ìjẹ́gun Road, Ìkọ̀tún Roundabout, Ìkọ̀tún Lagos ni Bay Lord kalẹ̀ sí 08032037218 WhatsApp number 08098043099 Instagram àti Facebook Bay Lord wà ń bẹ̀. A shop online Bay Lord Limited, bringing phone and phone accessory to your doorstep.
3: Kẹ́wò yìí ṣe yé bí yé òótọ́ ṣe ná bí owó ọmọlúàbí lo nínú re àwọn tó mọ báyé ṣe ń lọ ló ń wáyé já ìbéèrè ń fàdàmú ìgbọ́ràn ń dáàbòbò ni ẹ̀mejì ni ó gbàwòsàn ẹni tó kẹ́gẹ́ ìṣẹ̀dá ó léwu láti tì gbọ̀ngbọ̀n ayé ń yí bí ṣẹ̀dá ti gbé kalẹ̀ ẹkùn ẹ pariwo ara ẹ o ẹni tó bá tó wojú ẹkùn kó bọ́ sóde ìwọ náà jẹ́ káyé aláyọ̀ tí ṣẹ̀dá dámọ́ jẹ jáde pẹ̀lú yóyó bitters ayé ìdùnnú tí ń tọ́ka sí ìlera tó péye sọ yóyó bitters di ààyò rẹ lójoojúmọ́ kí mọ́lẹ̀ ara tó dá ṣáká farahàn nínú ayé ẹbí rẹ yóyó bitters wà lólómi jẹ́ẹ̀lì oníkápsùlù àtààpọ̀ pẹlẹbẹ sachet lọ́jà àti ilé ìtajà oògùn káàkiri orílẹ̀-èdè yóyó bitters ẹ̀bùn ìṣẹ̀dá fún ìlera tó péye.
4: Àlàyé bàbá ọ̀rọ̀ ń tẹ̀síwájú mọ́dẹ̀ FM láwà 92.9 bó bẹ́ẹ̀ ṣe ń pè mí náà mò ń pé tí mi ò dí o 07088100154 ẹ kú ojúmọ́ o.
5: Orúkọ tèmi ni ẹ̀mí lójú láti orúgbó àṣírí
4: àṣírí ni
5: o ṣe wà ní fa
4: ọ̀dà
5: bóyá
4: gbogbo ìbéèrè kí ló ní fún yín àṣírí
5: fún mi ní kékeje
4: wọ́n ti mú béèrè kéje
5: ìkẹjọ ń bọ́
4: ìkẹjọ wà ńlẹ̀
5: fún mi kí bóyá jẹ don't waste my time
4: ọ̀dà ẹ má bínú wọ́n ní búlù jẹ́ yíyá wọnú èdè Yorùbá nípasẹ̀ ọ̀nàwó búlù ọjẹ́ yíyá wọnú èdè Yorùbá nípasẹ̀ ọ̀nà ètò òṣèlú b àṣà àti ọ̀làjú d àjọṣe òwò a ẹ̀sìn.
5: A ní
4: ètò òṣèlú kò rí bẹ́ẹ̀ sà tó bá di ọjọ́ mi ọjọ́ rẹ àjọṣe òwò ni nípasẹ̀ ọ̀nà àjọṣe òwò ó ní búlù ẹ rí bó jẹ o ẹ̀mí lójú 07088100154 ẹ kú ojúmọ́ o. Ẹ káàárọ̀ ojú ò pọ̀ ọ̀dọ̀ yẹn ọ̀dà yẹn kò fẹ́ ṣe dáadáa ẹ má bínú ẹ pè padà 07088100154 ẹ lè fẹ́ polówó ọjà lórí ètò àlàyé bàbá ọ̀rọ̀ àbí ní àwọn nǹkan kan tí ẹ fẹ́ bá mi sọ tó máa mú ìlọsíwájú bá ètò yìí tó máa mú ìlọsíwájú bá èdè ìwà èdè Yorùbá ẹ lè pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 07088100154 àbí kẹ́ ẹ lo 08098444710 ẹ sì lè lo ilé ìtafi ń ṣètò gangan tí kò wá délé ní ìyẹn 08132377749 ẹ kú ojúmọ́ o. Ẹ káàárọ̀
6: ẹjọ́ mo fẹ́ dá sétò
4: yín. Orúkọ yẹn ọ̀tẹ̀ tí ń pè wá.
6: This is Brahimon láti Ẹgbẹ́dá.
4: Aya Brahimon láti Ẹgbẹ́dá. Ẹ dákun ó kọ yín àkọ́kọ́ kẹ tó dé Aya Brahimon.
6: Fúnkẹ́.
4: Fúnkẹ́ Aya Brahimon láti Ẹgbẹ́dá. Ìbéèrè kí ló mọ̀?
6: Ìbéèrè karùn-ún.
4: Ìkarùn-ún ṣe wọ̀n tí mo báyìí. Ení èjì ẹ̀ta ẹ̀rin àrùn-ún. won ti mu
6: okay fun mi ni kejo
4: kejo won ti mu kejo na kejo le n to pe gbeyin mu
6: ikeji nko
4: ikeji ikeji wa nle ona meji ti a le pin awon eya ara ti a lo fun irede pipe si ni ona meji ti a le pin awon eya ara ti a lo irede pipe si oni a ka imu ati ka enu bi ipo afasi ati ipo tono di eya ara ti imi ati eya ara eya ara ti inu ati eya ara ti ita e afipe asusi ati afipe akomole
6: eya ara ti inu ati ti ita
4: so ba di ojo mi ojo re mama afipe asusi ati afipe akomole ni nlona meji ta le pin awon eya ara ti an lo fun irede pipe si awon eya kan be to pe won a duro gbare loju kan won o ni sikuro ngba ta ba n pe irede oni won pe ni afipe akomole awon eya ara to pe gbo gba ti a ba n pe irede awon ma n gbera lati bi kan lo sibo mi ni won pe ni afipe baba wa ojogun olugbe ra ni afipe ni ki se afipe afipe asunsi e ti gbo sa e gbo ma
6: okay o mo ti gbo
4: e se ma yes ma zero e ma je agba mi kokomo ojo tin lo ojo tin lo e ma binu en to wa lori oda Emma binu agbawo won ti ni won gboro bawo je agbaja won gboro bawo je omode aja ni ma fa awoya awo gboro ya mo wa lowo adupe lodo lorun ba lori eto alaye baba oro leni adupe lo gbo awon ti won ti wa leyin pata ile ise sustainable solution e se o baba agba to je pe gan ni e di ile ise na mu olorun ba ko ni para leyin ko ni pin pa o lagbara olorun ba e ti nruju re olorun ba e ma ruju re awon yin na adupe po lowo yin ori ise te nse ise ido la emi igbo omo e daada irun la olorun ba loju eni joba wa duro ti yin ile ise Prestige Paints labe akoso dokita olabayo yadi ogbumoso ogbumoju gbogbo afuja adupe lowo yin o ogbumoso nse o nbo so mo pe oro majire ti okan to sa ogbumoso wa ogbumoso re adupe po lowo yin bakan na ladupe lowo alagba asina fani famsin ti won je oga e ka se ni ise Prestige Paints e se o Abla Company Nigeria Limited e se o yo bi ta se se o adupe lowo be lo limited e se gbagbe pe yato si pe be lo dun ta phone won tun ni ero ti won ta to je pe I ma tan itanson orun ti ma gbagba lati inu itanson orun lati ma fun yan ni inu omorun won nu le e ti en pe ni solar bi owo eku ba se mo na ni fi boju ba gbare ba se to iru solar yo te ba fe e ba lodo be lord ni number 2 Ijegun Road Ikoto roundabout be lord e se o alo le ni a para lo so mo la se ma lori eto alaye baba oro mo dupe lowo olootu mi ganiatu belo ashiro eyan akeko e mo we yin o lagbara olorun ba e mo ri dile lagbara olorun ba e dagba tunji olalekan lo ko mi ipade de ose to mo lori eto alaye baba oro la se mari ire o
7: alaye baba oro re eto fun ogbon ati oye alaye baba
8: Front FM

0: bóyá kí la fẹ́ ṣe o.
1: Lẹ́yìn kí la fẹ́ ṣe, kí la fẹ́ ṣe, lónìí láàárọ̀ tó ní gbogbo ẹ̀yọ́ lólùfẹ́ wa, ó yẹ sún mọ́ wa níbí. Òní ọjọ́ ayọ̀ ní ọjọ́ ọ̀tọ̀ ni Ọlọ́run tún ṣe wá lórí àtúnrọ́jọ́ ọ̀tọ̀ ní láyọ̀ àtàláfẹ́ òní ọjọ́ kẹta oṣù kẹsàn-án ọdún 2026 ọpẹ́ ní Fọlọ́run. Tó tẹ bá wojú aago yín báyìí ní kété tẹ̀ ti gbọ́ròyìn ní ṣókí, ó yẹ jẹ́ ká lọ sórí ètò ọ̀dọ̀bẹ̀ ó ta sánsán pẹ̀lú Ambassador Fẹmi Abanimọ̀lẹ̀ àti gbogbo àwa tí a jọ ń ṣe ètò náà. Màmá ṣe kó dùn lórúkọ tèmi, Ọláyinka Nígboyà, Aísáyà Ìsọ̀zọ̀ wà níbí, bàbá ọ̀rọ̀ àgbà àwọn náà gbogbo náà wà níbí. Ó yá ẹ jẹ́ ká lọ gbádùn, ká tún lọ ẹ sún mọ́ wa, kẹ tún gbádùn wa lónìí bí a ṣe jọ máa ń gbádùn ara wa.
2: Wà fún sísè àwọn oúnjẹ aládùn
3: ṣé lóòótọ́?
2: Bẹ́ẹ̀ni, Tasty Cube Chicken Flavour ni o, tí wọ́n ṣe pẹ̀lú àwọn èròjà àbáláyé láti sọ gbogbo oúnjẹ tá a sè dàjẹpọ̀nù lá. Bẹ́ẹ̀ni, Tasty Cube Chicken Flavour á fàdù ara máa ń dà sóúnjẹ. Mo ti gba ti Tasty Cube Chicken Flavour lẹ́sẹ̀kẹsẹ̀. Tó bá jẹ bẹ́ẹ̀, má já fara o, sáré lọ ra Tasty Cube Chicken Flavour tiẹ̀ lónìí láti máa jẹ̀gbádùn oúnjẹ àjẹpọ̀nù lá. Tasty Cube Chicken Flavour, ó ń fún wa lóúnjẹ tó gbádùn. Tasty Cube Chicken Flavour, ó wà lọ́lọ́gọ́rùn-ún gíráàmù, ọlọ́gọ́rùn-ún mẹ́rin gíráàmù, àti ọlọ́gọ́rùn-ún mẹ́fà gíráàmù. Ó tún wà níyẹn fún.
4: New season don land o. Spade dey kick off with payday every day from day one of the season. 1 million naira shared every day plus a smartphone. Stake 5,000 naira on your account slot. Collect your tickets. Weekend, everything doubles.

àdìdì ìṣẹ́pọ̀ àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bọ́ ṣe ń dàgbà ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé nafdac fún ìtẹ̀lú afrabite jẹ́ ọjà afrabchem limited tí wọ́n ṣe panda paracetamol.

0: zero. Five, five, one, seven, three, four, two, zero. Just so you know where it got there. Àwọn òṣìṣẹ́ wọn dúró sẹ́pẹ́ ọ dúró dédé Grandjoy dára púpọ̀ jù wọ́n kalẹ̀ sí 16/18 Akinwowo Street Àdìmọ̀ṣọ́ Lagos tí a bá fẹ́ pe Grandjoy fún booking àbí for anything ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 081-380-23722 lẹ́ẹ̀kan sí 081-380-23722 Grandjoy Hotel ilé ìtura tó gbà yìí
1: bẹ́ẹ̀ ni ògbẹ́njọ́ tẹ ilé ìtura tó gba yìí nìyẹn ká máa fi lè dàgbẹ́ lórúkọ wọn bá yọ ṣètò láàárọ̀ àṣàyàṣàrẹ́ dá orúkọ ẹ̀ ká máa lọ.
0: Orúkọ tẹ̀mí òyí padà àgbẹ̀nìkẹ́ àìsàdọ́kọ̀ tẹ̀mí MC Ayọ̀tọ̀ títí ọjọ́ mẹ́jọ káfíre pàdé.
1: Bàbá ọ̀rọ̀ àgbà Adémọlá bá ń kọ́lé lórúkọ tẹ̀mí bàbá ọ̀rọ̀ àgbà. Bẹ́ẹ̀ ni Abasalọ Fẹ́mi lèmi ń jẹ́ abánimọ̀lẹ̀ Ọlọ́run ju orúkọ lẹ́yìn Ọlọ́run Ọlọ́run lẹ́yìn Ọlọ́run Ọlọ́run ni ire àti àánú yóò máa tọ èmi lẹ́yìn lọ́jọ́ ayé èmi gbogbo èmi yóò sì máa gbélé olúwa láyà àti láyà mi mi mọ́ta nígboyà
2: káyọ̀sí ìfọ̀ gbòǹgbò
1: àkínyìn
2: o bàbá
1: mi dada olùdókòwò àjàṣá àkínyìn o
2: ọdọ̀bẹ̀
1: ojọjọ mẹjọ láṣẹjù rẹ.
2: Àmì
3: báwo ni ṣé o ṣì ń gbé power bank gbàngbà yìí káàkiri ṣé wo ti gbọ́ nípa redmi 17. Redmi 17 èyí tó ń ṣiṣẹ́ bí ọwọ́ aago láti òwúrọ̀ títí di ọjọ́ kejì ẹ̀ẹ̀kan péré sì ni wàá fi iná sí ara rẹ̀. Redmi 17 èyí tó ń ṣiṣẹ́ bí ọwọ́ aago láti òwúrọ̀ títí di ọjọ́ kejì ẹ̀ẹ̀kan péré ni wàá chaaji rẹ̀. 7500 mAh ni bátìrì rẹ̀. Redmi 17 ẹ̀ẹ̀kan péré ni wàá gba iná sí ara rẹ̀. Odidi ọjọ́ méjì gbáko ni wàá fi lò ó. Kò tó síbẹ̀ o, pabambari rẹ̀ ni wípé pẹ̀lú 22.5W ó tún lè gba iná lára Redmi 17 rẹ̀ sórí ẹ̀rọ mìíràn tí ó sì tún ṣiṣẹ́ yípo ọjọ́ kejì. Tí ó bá tó àkókò láti chaaji rẹ̀ pẹ̀lú 45W, ìṣẹ́jú 15 péré ni yóò fi gba iná sára. Má ṣe jẹ́ kí o kọjá rẹ ní Redmi 17 láyò lónìí kí o sì jẹ ìgbádùn 7500 mAh battery èyí tí yóò gbé ọ fún odidi ọjọ́ méjì gbáko. Kàn sí èyíkéyìí ilé ìtajà Xiaomi store tó bá wà ní àyíká rẹ tàbí ilé ìtajà àwọn alábàáṣepọ̀ wa kó ra tiẹ̀ lónìí. Redmi 17 ó ń ṣiṣẹ́ takuntakun.

0: Band FM
1: 92.9.
2: báwo ni iṣẹ́ òṣìngbé power bank gbangba yìí káàkiri ṣé wò tí gbọ́ nípa Redmi 17 Redmi 17, èyí tó ń ṣiṣẹ́ bí ọwọ́ aago láti òwúrọ̀ títí di ọjọ́ kejì, ẹ̀ẹ̀kan péré sì ni wàá fi iná sí ara rẹ̀. Redmi 17, èyí tó ń ṣiṣẹ́ bí ọwọ́ aago láti òwúrọ̀ títí di ọjọ́ kejì, ẹ̀ẹ̀kan péré ni wàá chaaji rẹ̀. 7500 mAh ni bátìrì rẹ̀. Redmi 17, ẹ̀ẹ̀kan péré ni wàá gba iná sí ara rẹ̀. Odidi ọjọ́ méjì gbáko ni wàá fi lò ó. Kò tó síbẹ̀ o, pabambari rẹ̀ ni wípé pẹ̀lú 22.5W, ó tún lè gba iná lára Redmi 17 rẹ̀ sórí ẹ̀rọ mìíràn, tí ó sì tún ṣiṣẹ́ yípo ọjọ́ kejì. Tí ó bá tó àkókò láti chaaji rẹ̀ pẹ̀lú 45W, ìṣẹ́jú 15 péré ni yóò fi gba iná sára. Má ṣe jẹ́ kí o kọjá rẹ ní Redmi 17 láyò lónìí kí o sì jẹ ìgbádùn 7500 mAh battery èyí tí yóò gbé ọ fún odidi ọjọ́ méjì gbáko. Kàn sí èyíkéyìí ilé ìtajà Xiaomi store tó bá wà ní àyíká rẹ tàbí ilé ìtajà àwọn alábàáṣepọ̀ wa kó ra tiẹ̀ lónìí. Redmi 17 ó ń ṣiṣẹ́ takuntakun.

0: ọ̀rọ̀ takura wa bá sì sọ lẹ̀kẹ̀rí òde ọ̀run ló ti wá àgbọ̀rọ̀ jàníyàn mama wa mrs ọjẹdokun olúwa ṣayọ mo ma kí yín ẹ kú ìyálẹ̀ ta ma o orúkọ yín ni mo mọ̀ gẹ́gẹ́ bí arábìnrin ọjẹdokun olúwa ṣayọ àmọ́ iṣẹ́ tẹ̀ ń ṣe ibi ẹ ti wá àwọn tẹ́ ẹ wá ṣojú ohun tẹ́ ẹ wá ṣe torí ìtèmi nìkan kọ́ torí àwọn olólùfẹ́ wa àtàwọn tó gbọ́ wa káàkiri àgbáyé ẹ dákun ṣáà lè mọ̀ yín mà.
1: Orúkọ mi ni ìyá àfin ọ̀jẹ̀dòfin olúwa ṣayọ̀. Mo jẹ́ olùdánilẹ́kọ̀ọ́ nípa ètò ìlera. Mo ń ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ka ìlera ní ìpínlẹ̀ Èkó lábẹ́ ẹ̀ka tó ń gbógun ti àbójútó ààrùn ní ìpínlẹ̀ Èkó. Ẹ ṣe.
0: Ẹ káàbọ̀. Ma mama wa o nje e le da wa leko nipa ti ka pe larun ni abi ka pe ni aisan iba se aisan ni abarun iba se le da wa leko nipa e papa julo lori ose tin se
1: ose ona so awon iba o je arun ti agbodo to le fere mu ni awujo wa wa ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn máa ń rò wípé àwọn ibà tuntun ni ó jámọ́ kò tó nǹkan ṣùgbọ́n wípé ẹja bá lo oògùn tó máa lọ ó yàtọ̀ sáwọn ohun àwọn àǹtí tó lórúkọ tẹ́tà àwọn míì tí ò gbóògùn láwọn ẹ̀ máa fọwọ́ yẹpẹrẹ mu pé kò sí nǹkan kan tó máa ṣe fún wọn ṣùgbọ́n ó tó bẹ̀rù jù bẹ́ẹ̀ lọ. Kí ni à ń pè ní àrùn ibà? Àrùn ibà jẹ́ àrùn tá à ń kó láti ara abo ẹ̀fọn. Ìwà kí ń ṣe pé gbogbo abo ẹ̀fọn tó bá ti jẹun náà ni ó máa ń fún wa ní àrùn ibà o. Ṣùgbọ́n ó jẹ́ èyí tó bá ti ní àrùn ibà yẹn lára. Tó bá ti jẹ wá tó á pọ parasite ní tamsiflazole á pò sí wa lára. Nípa ìdí èyí nínú abẹ́rẹ́ sí ní àrùn ibà nínú ara. Àwọn tí ẹ̀ máa ń ṣe tí àrùn ibà yẹn máa ń kó bá jù òun ni àwọn ọmọ ọdún márùn-ún sísàlẹ̀ díẹ̀ àti aláboyún. Àwọn àrùn máa ń ṣe àkóbá fún jù lọ.
0: Ẹ má bínú máa o torí ìbéèrè ó máa gbé àwọn èèyàn lọ́kàn ìwọ̀nba tèmi bá wá lórí ọ̀fẹ́ àti ìbéèrè káwọn aráalé tó béèrè ìbéèrè ẹ jẹ́ kémi máa béèrè kó lè bá yé gbogbo ayé ké nínú àlàálẹ̀ yín àti àlàyé tẹ́ ẹ ṣe ẹ pé àrùn ibà máa ń wá látara ẹ̀fọn pàtàkì jùlọ abo ẹ̀fọn ṣé mo gbà. Abo ẹ̀fọn ẹ wá túmọ̀ sí wípé tí akọ ẹ̀fọn bá jẹ̀yàn kò lè fáibà. Àmọ́ tí abo tó bá ní àrùn burúkú yẹn lára ìyẹn ló máa jẹyàn.
1: Abo ẹ̀fọn ìwà pé oríṣiríṣi àrùn táwọn tí ó fa ibà yìí jẹ́ anopheles mosquito oríṣi ẹ̀yà tí a mọ̀ sí ẹ̀ta orí ìbò pè ní anopheles mosquito.
0: Anopheles mosquito.
1: Anopheles mosquito.
0: Anopheles mosquito. Òun gan ló máa ń fa ibà yẹn. Tí ó bá ti pọ ẹyin ẹ̀sẹ̀ ní tí èèyàn yẹn lára fẹ́ni tó bá gẹ́gẹ́ lára àbí.
1: Ẹ̀tọ́ ti pọ parasite tó yàn lára àdúgbò nínú abẹ́rẹ́ sí nínú àwọn àpẹẹrẹ ní èdè nínú ara.
0: Ó jà máa. Mọ́mi wa o màmá wa ọ̀jẹ́ dòkun ṣé ọ̀nà kan ṣoṣo tí bá lè fi wo ẹ̀dá lára nu látara ẹ̀fọn nìkan ni.
1: Ọ̀nà mìíràn náà wà yàtọ̀ sí pé tí ẹ̀fọn bá jẹ́ èèyàn. Ọ̀nà mìíràn tí a lè fi gbà fún àrùn ibà ó ní bí àwọn tó bá ní bí organ tó bá gba bí organ transplant tàbí ẹ̀jẹ̀ àwọn tó ṣe bí blood transfusion. Àwọn tí wọ́n sick tó nídìí láti gba ẹ̀jẹ̀ láti ara ẹlòmíì. Tí ẹni tí ó bá fún wọn níjẹ̀ ìbá ní àrùn ibà ó ṣeé ṣe kí ẹni tí ó gba ẹ̀jẹ̀ náà tara ní recipient tó gbà kó náà ó ní àrùn ibà. Àti àwọn ọgbọ́n àbí àwọn tó ń ṣe bí kidney transplant àwọn kan bẹ́ẹ̀ ni tó bá fún ẹni tó náà kó fún ẹ̀jẹ̀ tó bá tó ní àrùn ibà lára ó ṣeé ṣe kí ẹni tó gbà fẹ́ recipient yẹn náà tó ní àrùn ibà.
0: Ó dàmà ẹ ṣe àdúpẹ́ màmá wa ọ̀jẹ̀dòkun olúwa ṣayọ̀ ọ̀kan nínú àwọn olùkọ́ nípa gbígbógun ti àrùn àti àìsàn ẹ jẹ́ kí n tẹ̀síwájú pẹ̀lú àwọn ìbéèrè mi mà ìbéèrè tí ọpọ́n súnkàn báyìí òun ló bèrè wípé ǹjẹ́ a ní ẹ̀dá alàyè tó ń bẹ lórí èpè tí ò tí kú tí ibà ò lè mú.
1: Kò sí ẹ̀jẹ̀ tó àrẹ ẹ̀láyìí tí àrùn ibà ò lè mú òun yóò bá ìgbà sí ìròyìn tí ẹ̀fọ́ tí ó ní àrùn ibà yìí tó ní tó bá ti jẹ èèyàn. Kò sí ẹ̀jẹ̀ àrùn ibà ò lè mú ọmọdé ó lè mú àgbà ó lè mú ọkùnrin ó dẹ̀ lè mú obìnrin.
0: Ẹ bá mẹ́nu bá lẹ́ǹkan ẹ ní

0: àwọn aláboyún ń bẹ nínú ewu ṣe àtàwọn àtọmọ inú wọn ni àti pé ibà ṣe mọ pé wọn ma ní àbú ọlọrun lórí màálù tí ò ní ru ọlọrun ní balẹ ṣe ṣe ìtọ ìhun tágbàlagbà ṣe tó hun bọmọdé bá ṣe àbú ọlọrun á wà lórí ẹ ẹfun tó jẹ àgbàlagbà tó gbé sùúrù lẹ pẹlú àìsàn ibà bó bá jẹ ọmọdé ó lè má nípa nínú lára ẹ ǹjẹ àwọn ọmọdé ní orí ọfẹ pé ibà yìí sábà mú wọn bí àgbàlagbà ṣé ohun tó jọ wọn bẹ wà mà.
1: ìbá máa ń mú ọmọdé náà sí ẹ̀fọ́ tó ní àwọn ìlà bá ti jẹ ọmọdé ó máa mú ọmọdé ṣùgbọ́n àwọn abẹ́rẹ́ àjẹsára wà tí wọ́n ti gbé wá sí orí èdè nàìjíríà náà ṣùgbọ́n kò sí ìtàn yíká gbogbo ìpínlẹ̀ ní ìlú nàìjíríà ni so àwọn abẹ́rẹ́ àjẹsára yìí tó wà fún ọmọdé ó wà fún láti fi dènà àwọn àrùn ibà àwọn abẹ́rẹ́ àjẹsára yìí náà wà fẹ́ ọmọdé máa ń gbà nígbà tó bá ti wà láti bí ọmọ ọdún tó fi bí wọn sí ayé ṣùgbọ́n kò kàn ní jẹ́ tó máa ní ìpalára lọ nítorí a ní oríṣi ìpele àrùn bí àwọn èèyàn pè sí moderate severe and uncomplicated malaria yẹ ni pé àwọn ìgbà tó pẹ́pẹ́rẹ́ ju àti tó gara lọ àwọn ọmọdé tí wọ́n ti gbàgbé àjẹsára yìí kò ní lè jẹ́ kí wọ́n ní àrùn ìgbà tó máa ní ìpalára ju bó ṣe yẹ lọ fún wọn.
0: ó dàmà mọ́mi wa ibi mo lọ gan lẹ sílẹ̀kùn ẹ̀ fún mi yìí àrùn bá pé mélòó lórí ní gbogbo àgbáyé
1: oríṣi méjì ni àrùn ibà jẹ́.
0: ó yẹ tẹ̀síwájú mọ́.
1: báwo ni ìbò ń pè ní ìgbẹ́ anacomplicated ìgbẹ́ ó túmọ̀ sí ní èdè ìbò ní ìgbẹ́ ó gbọ̀n sí àrùn ibà tó ní ìpalára.
0: tó ní kí tó lágbára gan.
1: tó lágbára gan. ìyẹn uncomplicated yẹn ni pé ìjọ tó rajẹ fẹ́ẹ́rẹ́fẹ́.
0: ìyẹn ni uncomplicated àbí.
1: uncomplicated bẹ́ẹ̀
0: ni. àwọn ibà pọ́njú bọ́tàn ipa ibà ọgbẹ́rẹ̀ ibà gbígbẹ́ ibà kíní kan táwa yorùbá máa ń sọ yẹn pé akọ̀ ń sọ tiwa ni àbí nínú àkọọ́lẹ̀ òyìnbó ọ̀nà ibà méjì péré ló wà. ó dà má ẹ wá jẹ́ kí n padà sórí ọ̀rọ̀ yín ẹ̀ẹ́mejì lẹ́tí mẹ́nuba ẹni àwọn apa ẹ̀fọn tí wọ́n ti yan treated net. ẹ dákun mà ṣé ẹni tí ò bá ti wá sùn sábẹ́ àwọn apá ẹ̀fọn yìí ó léwu fún ẹni bẹ́ẹ̀ láti ní ibà ni àbí àwọn ọ̀nà míì wà tá a lè fi dẹ́kun ibà ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ láti òye níwọ̀nba tẹ̀mí gan ni wọ́n pe oògùn ní anti malaria pé agbógun ti ibà ṣé tí mo bá ń lò ó láti dènà ibà ló ń ṣiṣẹ́ fún ni àbí bí bàbá ti dé ni mo gbọ́dọ̀ lò ó àbí dandan ni kí n sùn sábẹ́ àwọn apẹ̀fọn láti dẹ́kun ibà.
1: oríṣi ọ̀nà ló wà láti dènà àrùn ibà.
0: ẹ kọ́ wa mà.
1: àkọ́tẹ yẹn pé ìtọ́jú yọ sọ̀rọ̀ pé láti máa ṣiṣẹ́ abẹ́rẹ́ àwọn apẹ̀fọn tá a mọ̀ sí insecticide treatment nínú mi jẹ́ kí ẹ̀fọn lè jẹ wá àwọn míì sì nífẹ̀ẹ́ sí pé kọ́ máa lo àwọn insecticide tó máa ń fín sínú ilé láti fi pa ẹ̀fọn. àwọn míì yẹn ni alátìgbò fi àwọn obìnrin fídíọ̀t ìyẹn ni pé àmì ní àrùn ibà ìgbà tó bá ní ṣe pé gbogbo ayé ṣe tó nà pé a sì ní pé ẹ̀fọ́ wọlé ìyẹn ni pé aláṣẹ máa sùn sí àwọn àrùn papọ̀ ẹ̀fọ́ ní dáàmú sí ọjọ́ treated net ẹ bá lè ṣe lè díẹ̀ fún àrùn ibà ó wà lóríṣiríṣi ìfọ́ ike mu prophylaxis ó dẹ̀ wà fún àwọn aláboyún ó wà fún àwọn travelers lórí àwọn tó bá fẹ́ lọ sí ìlú ibòmíì tí wọn mọ bí wọ́n ṣe ń ṣe sí ní ìlú yẹn bí ìmọ́tótó wọ́n ṣe sọ pé àwọn ẹbí ẹ̀fọ́ máa wà níbẹ̀ oògùn wà tó láti dènà kí ẹ má bàa ní àrùn ibà ó wà fún àwọn aláboyún ó dẹ̀ wà fún ènìyàn náà bí àwọn travelers àti ó wà ní àwọn fún àwọn ọmọdé náà wọn pè é tó ń pè é láti láti dènà àrùn ibà kí wọn bàa ní àrùn.
0: ṣé oògùn ẹ wà lè fìdí ẹ múlẹ láti dènà àrùn ibà.
1: ìyẹn pé tẹ́kọ̀ọ́ bá jẹ́ èèyàn kò ní ní ìpalára láti lè jẹ́ kí èèyàn ní àrùn ibà ní àrùn ibà ńlá.
0: ó wà fún aláboyún àti ọmọdé kò sí fàgbàlagbà fún ọkùnrin.
1: ó wà fún àgbàlagbà nípa àwọn travelers àwọn tó máa ń lọ sí ìlú ibòmíì tí tó máa ń lọ káàkiri káàkiri travelers ó wà fún ọ náà.
0: ọ̀dàmà ẹ ṣe mà ẹ̀yin ará ilé ètò tẹ̀ ń gbọ́ lọ́wọ́ ni ibà gbọ́dọ̀ iba agboro lati ile ise bond 92.9 alejo wa pataki ti won je oluko nipa gbigbogun ti arun ati aisan ni mama wa Mrs. Ojedokun Oluwa Sayo awon ni won fi oro da wa leko latoni adupe gidi kan lowo ye o mama wa Mrs. Ojedokun Oluwa Sayo ma se ese ma o pe e fi asko yi sile fun wa o mo mi wa ara nkan ti a le pe ni awari asan tabi ka pe ni ife onu han ti awon eyan ma nsaba menuba ni wipe Olorun lo da ifun ona kan le fun na si ma gba jeun ba ba ko ke fun je wa bo le fun se gbele aye opolopo awon eyan won korira ka ma susinu awon apefun ta mo si net won to le se korira ni wipe won nigbagbo pe o ma ndo oru mu awon awon kan nigbagbo wipe kini ti won re tun won re sinu e awon apefun won ti re sinu awon chemical kan to lewu to ma ndi emi awon eyan kuru mo mi wa nje aye so oro yi se le fi di e mule ma
1: ese won lo o to ni afolo kon yo ma so pe ta ba so sinu awon apo ton ko ma ndo mu won ala yi ta se ma se fun ni pe ton ma se fesu sinu awon apo ton ko ma ri ni pe won si awon pele se won sile ni bi ta te gun ta ma gba wole sinu ile ti o bi ni ma mu won de ki ara to lo awon apo fun o ni awon igbese ti akoko gbodo gbe ki en to ta awon apo fun sinu ile ye so ma ti wa ni ti fun ye ni pe ja ma ti ja won gbodo kokko sta si abe oru le ko nse si abe oru ibi ta fe fe ati ma fe si fun 24 hours o wa ni sa won se ni abe oru ti gbogbo chemical won ton fi won ko le di gbogbo o ma lo sile leyin won ni won wa ka wole won wa gba ti ilu ile lati sun to so ba ipe leyin bi ojo kokko ti sa pe won se ri pe o se mu
0: ipe bi ara mi mo na ra nta won ko la won lo so mi le agbara mi won ni ta ba su sinu yin ma nta yan loju
1: e ko to ba ko ba si nta won be yen won ma si ja ko ma si ki won no ibo so won won si ko ko ko si wa lori ibo ko ga bo ko ma si bo ni ibo bo se fe sun ko ma si ga sile lati bo isan o si wa be so won fun bi obi ose kan leyin ose kan idan loju wa pe gbogbo ara tita nkan kan yi ti be ma lo bo ta fe sun fun ti o yen o ibo won si awon pele sile ka te go ma so ta ko ba ti to wole ti yo ni
0: mami wa o mo fe je ka lo fi ese radio die ka tu pada sori afefe amon ka to lo ki bere ma ba di wolu wopo ko ma de mi jo je pe a wa ya won awon ape fun ta n soro e net insecticide treated net abi ki la ma pe lele ke si ma
1: bene
0: a le pe ni medicated no abi medicated net abi
1: insecticide treated net
0: mami wa o se nkan ta le fo ka tu na pada ni abi jo ba ti fo lo fo agbara to n pa e fun to n be lare enu
1: kò ṣe inú ọ̀gá ara ní tuntun la máa bẹ̀rẹ̀ sí ní ìfọ̀ àṣì kọ́kọ́ lò ó sí lára lọ lẹ́yìn bí a ti oṣù mẹ́fà tábà fi pé wá sí ń dọ̀tí ṣùgbọ́n tí ò bá dọ̀tí kò nílò ká fọ̀ tábà ikú bá sí ń dọ̀tí gẹ́gẹ́ lẹ́yìn oṣù mẹ́fà tá a ti ń lò ní tuntun yẹn a lè fọ̀ sálẹ̀ máa fọ̀ kò ń ṣe bí ọṣẹ bí àwọn dísájẹ̀ ọṣẹ tó le àwọn
0: ara ta se abe oru pe ko se abe oru ya be ji o ba ta se won ni o wa ka won ni pada o da ma mo ta ba pada de lagbon olohun fe ke igbaradi lati da mi lohun kini awon ape fun yi se un ta le lo ja lo ra ni abi ojuse ijoba ni lati afun abi en ba fe to ti ni sofe ni sha le lo gba nbo lati le lo gba lofe nbo lati le rora tefe ni mara ninu mo lebi kan eleni merin to ba pe meji lo wa nbe ti won gbo abaye bo ni won se ri meji toku amo mo e je ka lo oke lohun ta ba ma padade in pada sodo yin laipe lajinu ma e se ma
1: o so lo
0: yes ma

0: e ma je agbagbe pe alaafia wa se pataki eni nbe laye ni nkole eni nbe laye ni ra oko mun ta ndu gangan niyan o la se so pe eja toju ara wa o ah alejo mi ti wa nbi le nkan si e ka para sori eto wa eto yin iba gbodo lati le ise bond 92.9 mama wa arabere ojedokun oluwa sayo ni won be pelu wa oluko ni won nipa oro egbogun ti arun ati aisan e ka kiri agbala ni won de ti ni iri to po lara ri ni won la nje anfani e loni to ninu gbogbo awa ara le ali ma la anfani ati pe lati bere bere amo mo mo pe bo pe boya mama ma ni le agbara pelu wa ti won wa joku pelu wa te van lamp na bere bere kon tabi meji lowo won mami e ka bo pada ma o yes ma eh ibere ti mo ni won bere lowo yin en soro awon apefun awon apefun eh kin je ta he ni bu so eru ah ni do so di ka he nle baba de mo se ari ki won da sile ma be de kere ati rin ajo lo Lagos Ibadan express road ko da de sagam boya he lona ari nbe eh imo lati ri se o won ju
1: ashe mo lo to awon epo so wa kaakiri awon ile itaja oogun o si wa pelu awon to n ta awon nkan omo naa ṣugbọn awon ijọba ipinlẹ eko won fun awon alaboyun ni ofe lawon ile iwosan wa tamotipa medical center won si tun fun awon ọmọ ọwọ naa to n gba abẹrẹ ajẹsara awon ọdun ọmọ oṣu mẹsan to ba ti gba abẹrẹ ajẹsara to fẹ gba measles one ni ọmọ oṣu mẹsan won fun won ni àwọn apẹ̀sán yìí lọ́sẹ̀ tí ìyàn fún ọmọ ọ̀wọ́ ọgbà so àwọn aláboyún àti àwọn ọmọ 9 months ló ni wọ́n fún ní àwọn ilé ìwòsàn wa ṣùgbọ́n fún àwọn tó bá fẹ́ wọ́n lè kàn sáwọn ilé ìtajà oògùn tàbí àwọn tó ń ta nǹkan ọmọ wọn lè rírà ń bẹ̀ gbọ́dọ̀ wọn mọ iye tí wọ́n ń tà tó bá débẹ̀ wọn ni wọ́n sọ ìjọ kà fún wọn ṣùgbọ́n ìpolongo ń lọ lọ́wọ́ lórí ìṣàkóso ibi tí ẹ̀fọn ń bímọ sí lọ́wọ́ báyìí èyí tí àwọn ìjọba àpapọ̀ tàwọn ti federal government tí wọ́n ṣe agbátẹrẹ pẹ̀lú àtìlẹyìn world bank so ìpolongo lórí ló ń ṣàkóso nípa ibi tí ẹ̀fọn bímọ sí àwọn ilé ìwòsàn pè ní larval source management sọ pé ẹ̀fọn bẹ̀rẹ̀ ibi tí omi bá pọ̀ sí púpọ̀
0: bẹ́ẹ̀ni ma
1: so ibi tí ẹ̀fọn tí ó bá ti pomi fún mi ẹ̀fọn tó jẹ́ kéré de wa ìbọn wọn yí ẹyin síbẹ̀ so ìpolongo yìí wà fún ohun tó máa tó bẹ̀rẹ̀ wọ́n ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn tó máa fi oko yẹn táwọn mọ̀ sí wọléwọlé àtàwọn tó nímọ̀ tó lóye wọ́n ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọ́n sì ti wà láàrin àwọn ìlú káàkiri wọ́n ti wà láwọn ojúlé sójúlé tó ti lọ́ ṣe ìdánimọ̀ ibi tí àwọn omi ń dá ogún sí ó máa tó bẹ̀rẹ̀ ní inú oṣù yìí wọ́n tó bẹ̀rẹ̀ sí ní fín àwọn àdúgbò àwọn ibi tí omi wà àwọn ibi tí omi ń dá ogún sí àwọn ibi tí wọ́n gbé àwọn ìbọn lè pamọ́ sí wọ́n tó bẹ̀rẹ̀ sí ní fín wọn ní inú oṣù tá a wà yìí tó a fẹ́ àtìlẹyìn àwọn èèyàn wa tó bá ti rí àwọn èèyàn tó wọ́n ń lọ káàkiri ìlú sílùú ojúlé sójúlé láti máa wọ́n fẹ́ fín àdúgbò kan fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba àwọn ìjọba lórí àwọn oníṣẹ́
0: kí wọ́n má lè wọn o kì í ṣe pé àwọn fẹ́ gba ẹ̀sì kí wọ́n o.
1: wọn ò bá sì fi wọn wọn ìwọ nílé wọn àwọn ibi tó mi ń dá ogún sí ládùúgbò nínú ìlú òun ni wọn fẹ́ fín ọ̀fẹ́ tí ni wọ́n máa ṣe wọn ní gbowó lọ́wọ́ ẹnikẹ́ni ọ̀fẹ́ ló bá dé.
0: ẹ ṣe mà
1: láti rí pé agbógun ti àrùn ibà náà ní àyíká wa ni tàbí ti wà ní àlàáfíà.
0: ẹ ṣe mà máa wa Mrs. Ojedokun Oluwa Sayo lẹ́ẹ̀kan sí ìjọba àpapọ̀ pẹ̀lú àtìlẹyìn ilé ìfowópamọ́ àgbáyé world bank wọ́n gùnlé ètò kan kílẹ̀ korúkọ ètò náà ẹ tún ṣàlàyé
1: ìfọwọ́ lẹ́ẹ̀kan sí. larva source management lédè òyìnbó ètò ìṣàkóso ibi tí ẹ̀fọn pamọ́ sí.
0: láti pa àtẹ fún àtẹyìn ẹ kọjọ pa wọn pọ lẹ́ẹ̀kan náà.
1: kó tó di ẹ̀fọn tó máa máa kò tó máa máa jẹ yẹn.
0: torí kékeré láti ń pẹ̀ka àrókò tó bá dàgbà tán yóò máa gbẹ bọ ẹ ṣe wọ́n máa lọ káàkiri etílé sí etílé ìletò sí ìletò ní ìpínlẹ̀ èkó ní ìpínlẹ̀ ọ̀yọ́ ní ìpínlẹ̀ ọ̀ṣun èkìtì ondo kwara káàkiri nàìjíríà gbogbo bí omi ń darogún sí wọ́n máa fọ́n kẹ́míkà síbẹ̀ láti pa ẹ̀fọn àtẹyìn àtọmọ ẹ̀ àbí.
1: ṣùgbọ́n bẹ́ẹ̀ ìbọn ní ìpínlẹ̀ èkó ìjọba ìbílẹ̀ méjì péré ni àsìkò kan fẹ́ ṣe ná fún ìpele ìdánwò.
0: láti yẹ̀ ẹ́ wò bó ṣe máa rí. ìjọba ìbílẹ̀ mélòó lẹ pè mà méjì.
1: ìbílẹ̀ méjì nílùú èkó.
0: níbo àti bó lẹ pè.
1: ìjọba ìbílẹ̀ ti ìkòròdú àti ti ìkẹjà.
0: ìkòròdú àti ìkẹjà ni yóò jẹ bí ibi tí ẹ kọkọ dọgbọn fi tẹ sọọnu ẹ.
1: bẹ́ẹ̀ni
0: sà bẹ́ẹ̀ni. ẹ gbogbo ọgbà tí àwọn aráalé tí wọ́n gbọ́ wá bá fẹ́ bèèrè nípa ọ̀rọ̀ ibà ìjẹ́ lè fún wọn ní ọ̀nà tí wọ́n lè fi lè gbà kàn sí iléeṣẹ́ yín àbẹ́yìn fúnra yín gbogbo àtàwọn bá fẹ́ bèèrè nípa ọ̀rọ̀ ibà lọ́wọ́ yín jẹ́ bí ẹni tó mọ̀ nípa ẹ̀ dáadáa.
1: Instagram,
0: Facebook, Lagos State
1: Malaria
0: Elimination Program. I'm on Instagram,
1: LSMEP.
0: Oda. Oda.
1: Malaria 2026.
0: Oda. Eshima. Eshi Adukoma. Eshi. Eshi. To ba tu di ose to mo akpadi. Bo si je lojo abameta. You know la tu ba soro dodo ni. Abazo. Eshima o. Eshi o mama. Eshi. Eshi. E je akpadi lo se to mo lori eto wa eto yin ba agbodo. Ah pelu okan ninu awon onimo nipa ilera papa julo bibugun ti aisan. Je gbo ba yen. Ijoba ipinle Eko duro Lagos State Malaria Elimination Program. Eja agbaruku ti o Olorun wa si fun Asade Oluwa Ade Folani Opande loruko temi pe patako sodo giwa ile ise wa oga wa Gbenga Fatile fun atile to pe ti won se fun eto yi House Board of Ade Mama na mo baba ni Ade ni Kewura Ade Goke o dabo sa o dabo ma eja sa fun aisan ba o ani sa aisan e se.

102.9 tẹ bá wojú aago yẹn rí pé aago mọ́kànlá àbọ̀ ti kọjá bí ìṣẹ́jú bí ní mìíní nígbà jẹ́ ká wà nǹkan fìdílé nílé iṣẹ́ wa ń bí ṣe mọ̀ pé ọ̀tunọ̀tun náà ni bẹ́ ṣe ń gbọ́ ètò lọ́tún lọ́sẹ̀ àwọn nǹkan tó lè ṣe wá láǹfààní tá a lè ráǹfààní ń bẹ̀ nípa tara àti nípa tẹ̀mí náà lẹ máa gbọ́ nílé iṣẹ́ wa nígbà ká máa lọ sórí ètò tí ọpọ́n sókọ̀ náà ni ètò èkó onígbọ̀wọ́ mi ilé ti ilé iṣẹ́ lagos state fund empowerment tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ ẹwọ́n nǹkan fìdílé ká lọ gbádùn ètò ká tún gbọ́ nǹkan tí wọ́n ní fún wa pẹ̀lú adéolú nísìnyí.

0: táwọn fi ń ṣe ìkìlọ̀ yìí ẹni tó jẹ́ commander ní ẹgbẹ́ nílé iṣẹ́ ológun ọ̀hún ẹtọ́ koríko rẹ̀ ní major general adébáyò babalọlá níbi ìdánilẹ́kọ̀ọ́ kan tí wọ́n gbé kalẹ̀ ní nigeria army school of finance and administration nasfa arakan barracks ní àpápá ni wọ́n ti ṣàlàyé wípé àwọn ṣàgbékalẹ̀ ìlanilẹ́yẹ̀ àti ìdánilẹ́kọ̀ọ́ náà láti lè jẹ́ kí àwọn òṣìṣẹ́ àwọn túbọ̀ lékún sí nínú òye bí wọ́n ṣe máa ṣiṣẹ́ àti wípé wọ́n láǹfààní láti bèèrè àwọn ìbéèrè kọ̀ọ̀kan lọ́wọ́ àwọn olùdánilẹ́kọ̀ọ́ ńbẹ̀ eléyìí tó rọ̀ mọ́ ètò ìdìbò wọ́n wá ní gbígbé ètò ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún kalẹ̀ òun náà ni ní ìpalẹ̀mọ́ fún ètò ìdìbò ọdún 2027 eléyìí tó kù bíi oṣù mẹ́fà wọ́n ní ìdí táwọn dẹ̀ fi gbé kalẹ̀ lọ́wọ́ ṣe sọ òun náà ni wípé àwọn ìṣẹ̀lẹ̀ kan tí ó máa ń ṣẹlẹ̀ àwọn ò fẹ́ kírú ẹ̀ tún ṣẹlẹ̀ mọ́ làwọn ṣe fẹ́ kí àwọn ọmọ iṣẹ́ iléeṣẹ́ ológun ọ̀hún kí wọ́n láǹfààní láti tún yẹra wọn wò kí wọ́n sì palẹ̀mọ́ ní digbí fún ètò ọ̀hún ẹ̀wẹ̀ commander ní ẹ̀ka tó ń rí sí electrical and mechanical engineers ìyẹn major general adeyinka adereti wọ́n rán àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ológun náà létí pé iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè yìí gan-an ni àjọ tó ní í ṣe pẹ̀lú iṣẹ́ ètò ìdìbò iléeṣẹ́ ológun kọ̀ wá tuntun wọn ní okun wọn ní ọwọ́ ni. Ìròyìn ilẹ̀ òkèèrè ó lé ní ẹgbẹ̀rún kan àti igba tó dín lọ́gbọ̀n ìyẹn 1270 àwọn èèyàn ni wọ́n ti pàdánù ẹ̀mí wọn nígbà tí ẹgbẹ̀rún mẹ́rin àti ọgọ́rùn-ún méje 4700 ni wọ́n sì ń wá lórílẹ̀-èdè Nepal bí àwọn aláṣẹ orílẹ̀-èdè ọ̀hún ṣe taari ẹ̀ síta. Àjọ Nepal National Disaster Risk Reduction and Management Authority NDRRMA ṣàlàyé síwájú sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ làwọn sì ń wá táwọn sì ní ìgbàgbọ́ pé ó ṣeé ṣe kí wọ́n ti há sínú àwọn ihò kòtò ìdaminù kan eléyìí tó súnmọ́ bodè orílẹ̀-èdè China tí wọ́n jọ pààlà látàrí ìṣẹ̀lẹ̀ àgbàrá òjò eléyìí tó jẹ́ akọ tó yà wọ orílẹ̀-èdè Nepal lọ́sẹ̀ tó kọjá tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún sì wọ́ ọ̀pọ̀lọpọ̀ ilé lọ táwọn ilé míì sì wó lulẹ̀ tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí làwọn sì ń wá báyìí wọ́n ní gádà pàápàá tó wà ní orílẹ̀-èdè Nepal tó súnmọ́ Tibet eléyìí tó súnmọ́ orílẹ̀-èdè ọ̀hún ni ìṣẹ̀lẹ̀ náà gbé gbogbo rẹ̀ lọ wọ́n wá ní àwọn aláṣẹ orílẹ̀-èdè Chinese tí wọ́n súnmọ́ wọn ṣàlàyé pé nínú àkọsílẹ̀ táwọn ní ẹ̀mí àwọn èèyàn 111 ni àwọn sì ń wá lọ́dọ̀ ti tàwọn táwọn tó dẹ̀ tó ní 500 làwọn kò tí ì rí náà táwọn yẹn sì ti jàbí pé wọn ti gbẹ̀mí mì wọ́n ní àwọn ẹbí àti ará àwọn tí wọ́n ń wá èèyàn wọn ni wọ́n máa ń wà lóòrèkóòrè lójoojúmọ́ láàárọ̀ ló máa ń wá síbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún láti máa wò ó bí àwọn tiẹ̀ lè pàdé òkú àwọn ẹni àwọn. Ìròyìn àpapọ̀ ọ̀tọ̀ sọ́yìn kò níjú báyìí láti iléeṣẹ́ Bond FM 92.9 àmọ́ kí a tó máa lọ àwọn kókó tó jẹ́ nínú ìròyìn ọ̀hún lẹ́ẹ̀kan sí àmọ́ àṣẹ tí ìgbọ́ yín pé ìpínlẹ̀ Èkó pè fún àtìlẹyìn fún àwọn opó iléeṣẹ́ ológun orílẹ̀-èdè yìí kìlọ̀ fún àwọn òṣìṣẹ́ rẹ̀ lórí jíjìnà sí ìwàkiwà ní ìpalẹ̀mọ́ fún ètò ìdìbò gbogbogbò ọdún 2027 ìgbìmọ̀ tẹ̀kótó ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin orílẹ̀-èdè yìí ni ọ̀gá tó ló wà lẹ́ka tó ń rí sí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ lórílẹ̀-èdè yìí Fẹ́mi Gbàjàbí Àmílà wọ ẹ̀yán kọ̀ọ̀kan kò ní nǹkan kan ṣe pẹ̀lú àjọ òfegè tí wọ́n ṣe àgbékalẹ̀ ó lé ní 1,000+ ẹ̀mí ló ti sọnù lórílẹ̀-èdè Nepal. Ọ̀pọ̀lọwọ́ olótú ìròyìn yìí Wahidat Fagbọ́ pẹ̀lú àtìlẹyìn Sherifat Oyedìran tí wọ́n ṣàkórúkọ ìròyìn náà lédè Gẹ̀ẹ́sì Fauzia Salakọ sọ ní lórúkọ tèmi tí mo tún sí etí ìgbọ̀nyìn tí mo wá ti wà pé àkùṣẹ́ Ọlọ́run yóò pin wa lérè.
1: Ìdí màrẹ lójú rí ẹwà fàkùkọ.
2: Ọba òkè lójú rí ẹwà fàkùkọ o.
1: Ìdí màrẹ lójú rí ẹwà fàkùkọ. Níbi kápẹ́dẹ̀.
3: Ewé ilẹ̀ kílíọ̀nù lẹ́jọ́ àyímátẹ̀ ẹ̀sán rádìó ọ̀ Bond FM 92.9 ìkẹjà àlà rédíò Nàìjíríà tán ìyẹn náà mi tọrọ Francis sínú. Àwọ̀nlẹ̀ yìí máa tẹ̀wọ́ olùdókòbá sí àyìrọ́ náà òwẹ̀ hóhe sí ẹ̀pọ̀ àìlọ́gbọ́ná àjọwò tán pó náà náwó ehe àsúyè tán kó bá sí Martin tọ́lẹ̀ pohó pódọ̀ kú hó àsútan nọdìkè náà nùhánú àpẹ́wò tán ní pẹ́kọ́ náà náwó lẹ́ẹ̀pọ̀ tukúláyé tán àti tó pọ̀ wọ̀n ìdóyè tán lẹ́ẹ̀gbò pó gọ́nà Martin tó mẹ̀gbọ́ tọ́ nùkúpẹ̀ nùgbò tọ́ náwó lẹ́ẹ̀tọ́ sí hó tán gọ́nà ọ̀hẹ́dẹ̀pọ̀ sí hó bọ́lájí dàda bá sí àyọ̀rọ̀ lọ́tò níwá tó pọ́ dé mẹ́kú tó àwọn ni nádó bá sí dóhíà òkú 2026 sí àgànú zágbè yánsí lẹ́ẹ̀tàn fún òkúta ìrọ́dọ̀ justice dignity and economic power for widows pó dadado dadado home a holdu ton do na se inu kon ze debla nu hogo edo ye ni do hogbon nu ha nu he no pe he me mon kole dali do su de yi na mu alogo we ko ton po ajo wo ton podo o jaji na to aga yi yi ma te holdu olorun da ton merci folashade kumayon ko notana na we olorun da ton le to fui 2026 ton sinto na me dogbon me de didopo hunya hunya ho yon siton sinsupo to frin we me we merci ayaji jelo merci kumayon ayaji jelo je fi agrik le to gi maten le nu lo so iworo aradagun ibereko gona ahi moton po fi da ho epole epo doze doze gbe yaga na dopa na wa wa jagolo ko to hunna me di basi na to menu le ko do ye ni ko hunya hunya ho we gbe ton lo de pepe ko e ko nda fara ni ke lo ko je mi to radio ho bond fm 92.9 ke ala radio nigeria ton francis sinu eyan no yin a je na lo de re bo ni pe do je je wa yon ho
4: 92.9 Awon egbogi wa ti a fi eroja Indian Ayurvedic se akoko ninu awon egbogi wa ti a pe oruko re ni Royal Rest. Royal Rest ti a fi eroja Ashwagandha extract se ton sise fun iporuru okan ti a mo si stress abi aibale aya. O sise fun palpitation. O ma fun eniyan lagbara ati okun lati koju ise. O pese oje fun omo okunrin ko le se ise akoni ninu ile. Onje ki ole ayo so ninu omo obirin ikeji ninu egbogi wa ta tun ni la npe ni Royal Guard. Royal Guard ti a fi eroja neem extract se o ma nfo idoti inu eje ti a npe ni blood purifier. O ma nfo rore isaka ati italara kuro. Onje ki ara jolo ti a npe ni skin rejuvenator. O ma nso agba dewe ti a npe ni anti aging. O ma nje ki eyan rewa si. O ma nje ki eyan odun wo loju. Te ba fe pe wa lori ile ise wa e le pe wa si ori 0806 655 5103. E je kin tesi waju. Iketa ninu egbe ige ta tun ni fun yin ni Royal Intact. Royal Intact ti a fi eroja maca root ati chilajet ati ashwagandha se o nje ki okunrin fakoyo ninu ile. O nje ki okunrin se ise bi omo okunrin. O n pese oje fun omo okunrin ko le se ise ako ninu ile. Ikerin ninu egbogi wa ta ni la npe ni Royal Insucap. Royal Insucap ti a fi eroja Genemas Investor se. O ma n fo atogbe kuro lara. O si ma n je ki ara bo sipo lowo ailera. Nafdac ti fi ontelu gbogbo awon egbogi wa ta ni. Awon egbogi wa eleri won ra nile itaja ogun kaakiri. Eleri ra ni BC Lola Pharmacy. Won wa legbeda ati Okunola. Eleri ra ni Ojes Pharmacy egbeda bakan na. Eleri ra ni Juta Pharmacy. Won wa ni Sherry. Won wa ni Council. Won wa Layobo. Eleri ra ni Ramsgate Pharmacy ni Sango. Ni Idi Iroko Road. Won wa ni Abule Egba. Won wa ni Ijaye. Won wa ni Kola ati Iyana Iyesi. Eleri ra ni B Emmanuel Pharmacy ni Alasalatu Road ni Mushin. Eleri ra ni Zin Pharmacy ni Mushin. Eleri ra ni Vinpo Pharmacy. Vinpo Pharmacy wa ni Mushin. Eleri ra ni Uzo B Pharmacy ni Mushin. Eleri ra ni M&J and Son Pharmacy ni Mushin. Eleri ra ni Wellness Pharmacy ni Jakonde Gate Isolo Road. Eleri ra ni Yankee Pharmacy ni Badagry. Eleri ra ni Satchmore Pharmacy won wa ni Badagry. Eleri ra ni STB Pharmacy won wa ni Badagry. Eleri ra ni Great Lord Pharmacy Ajayi Road Ogba. Eleri ra ni Esteem Pharmacy Ogba Bus Stop. Eleri ra ni Neb Pharmacy ni opposite NNPC filling station ni Bank Road Agege, Eleri Rani Bruno and Matt Pharmacy, Nepa Bus Stop Ejibo, Eleri Rani Ben Eze Pharmacy, Number 1 Demoni Street Ketu, Owani Nesco Pharmacy Niketu, Eleri Rani Promino Healthcare, Jumafak Bus Stop Ikorodu, Eleri Rani Lux Pharmacy Ni Ikorodu opposite UBA and Ikorodu Garage, Eleri Rani Gabi's Pharmacy Idugoro Idumota, Eleri Rani Pharma Care Pharmacy Wawani Festac at a Satellite Town, Eleri Rani Ox Pharmacy Wawani Festac at a Satellite, Eleri Rani Omega Pharmacy Wawani Church Street Ake Ogun Nipaja Legbe Post Office Nipaja Wawani Command No Awe Roy Bani Soro Wani 0806-655-5103 0703-039-8601 or 01-45082. Address Office Vital Royal Health, 7 Awolowo Way, Ikeja, Lagos, opposite Ikeja Local Government. Olorun o ni faison se wa o.
5: Odi giri giri, odi

92.9 One FM Igligindo.

92.9 Bond FM. 여보. 오겐디 보본 FM 92.9 아칸차와. 여보.

Abuni genti na akwụkwọ ọfụma. Ị ga-anụ ifu onye ruo taba na afọ.

0: ṣeun bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ìtayọ obìnrin láti ilé iṣẹ́ bond fm 92.9 ibi tá a lọ jìnnà rárá ibi tá a yàwó náà ni ó pọ̀ àtọ̀rọ̀ gáfárà èmi ní kọ́kọ́ mọ́ wa lórí ètò.
1: ẹ kú déédé àsìkò gbogbo etí tó ń gbọ wá lágbára ọlọ́run etí tẹ fi ń gbọ wá kò ní í di a dúpẹ́ fún ọlọ́run fún orí ọ̀fẹ́ àti àánú tá a rí gbà tó ṣọ́ wa ní ọ̀sẹ̀ tó lọ tó tún ṣọ́ wa títí di àkókò yìí orí ọ̀fẹ́ ńlá ni torí ọ̀pọ̀ òjò báyìí ló ti rọ̀ tí ilẹ̀ ti fi mú a dúpẹ́ fún ọlọ́run fún àánú àtòrí ọ̀fẹ́ tí kò jẹ́ kó ká kúrò ní orí wa a kí yín káàbọ̀ sórí ètò ayé obìnrin àwọn obìnrin ọláwàlá nílé báwọn ọkùnrin ṣe jẹ́ olórí inú ilé bẹ́ẹ̀ náà làwọn obìnrin náà a tún jẹ́ aláṣẹ náà nínú ilé grace tèmitọ́pẹ́ fákúnlé ló ń kí yín pé ẹ káàbọ̀ sí orí ètò ayé obìnrin
0: kí ni kọ́kọ́ tá à ń gbéyàwó lónìí ẹ gbọ́ ṣùgbọ́n ẹgbẹ́ adélé ní lágbára wa lọ́hùn à ń bọ̀

0: Sit-Up Supreme Noodles with real chicken essence.
1: Supreme Noodles, boom, boom.
2: Sit-Up Supreme Noodles.
3: Ẹjẹ fún mi ní láti go.
4: Arábìnrin, ẹ ṣe ń ra àbúrò òróró ni. Ohun tí ò mọ ohun tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró power oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
5: Àpò pélébé òróró 90 ml power oil tuntun, 300 naira kiri ni. Owó rẹ̀ ò sì fani lápò ìyá.

0: ìtẹ̀ méjì omi òrùnbó lẹ́mọ̀nì sírìlẹ̀dù kan àti iyọ̀.
1: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ètò ṣe kú gbogbo ilé báyìí?
0: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
1: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrùnbó lẹ́mọ̀nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
2: Ọ̀gá mọ́kẹ́tà, Madam Onivili Station, ṣé ẹ rántí Dangote Free Petrol Delivery?
0: Bẹ́ẹ̀ni o, a rántí.
2: Dangote Petrol mú pèsè epo petrol sí Vili Station yín. Ẹ ra 250,000 liters ó kéré jù. Kí ẹ sì gbádùn ìfiránṣẹ́ ọ̀fẹ́ àti kírẹ́dìtì ọlọ́jọ́ mẹ́wàá.
0: Delivery ọ̀fẹ́ àti kírẹ́dìtì ọjọ́ mẹ́wàá. Èyí dára gan ni o.
2: Tí bá dé pọ̀ òwúrọ̀ láti fi kú ti Vili Station rẹ, láti pín epo petrol tàbí tí business rẹ nílò epo púpọ̀. Ìfilọ́lẹ̀ yìí wà fún ọ. Ìfijíṣẹ́ ọ̀fẹ́ dé ọ̀dọ̀ rẹ tààrà wà ní Lagos, Ogun, Delta, Rivers, Kano, Imo, Abuja, Kaduna, Anambra àti Nasarawa. Àwọn ìpínlẹ̀ mìíràn bọ̀ láìpẹ́. Láti ọ̀dà pé 0707-470-2099 tàbí 0707-470-2100 tàbí kẹ́ fi méèlì ránṣẹ́ sí sales.inquiry@dangote.com. Dangote Petroleum, àǹfààní yìí wà fún gbogbo ènìyàn.

0: ọwọ́ ọlọ́run lórí ètò ayé obìnrin lọ́sọ̀ọ̀sẹ̀ tó bẹ̀ jù bẹ́ẹ̀ lọ àtọkùnrin àtobìnrin ẹ yẹ ká
1: nífẹ̀ẹ́ ara
0: torí ìfẹ́ owó kì í ṣe nǹkan tó kò ní ìyẹn ò lè láti láṣà àwọn eléde ìgbẹ̀ẹ́sì bí ọkọ ṣe fẹ́ràn ìyàwó yẹ kí ìyàwó náà ó fẹ́ràn
1: bẹ́ẹ̀ ni àti rí pé ibi tí ìfẹ́ bá wà ibẹ̀ lọ́lọ́run máa ń gbé ọlọ́run ò kí ń sí níbi rojorojo tí ọkùnrin bá fẹ́ràn obìnrin kì í ṣẹ̀ṣẹ̀ tóbìnrin bá fẹ́ràn ọkùnrin kì í ṣẹ̀ṣẹ̀
0: ìfẹ́ kì í ṣe fẹ́ràn ni mò ń sọ
1: ìfẹ́ ni torí pé ìfẹ́ ni àkọjá
0: òfin
1: gbogbo nǹkan tá a bá ń ṣe láyè tá a bá fi ìfẹ́ ṣe láàrin ara wa kò ní sí wàhálà kò ní sí dààmú ọlọ́run ò dẹ̀ kí n gbé bí rojorojo ibi tí ìfẹ́ bá wà náà lọ́lọ́ máa ń gbé jẹ́ ká ló fẹ́
0: owó kọ́ ní ìfẹ́ ọkọ mi bá lè ní wàrà kò sí lónìí wàrà ń bọ̀ wá ṣùgbọ́n dọ́là ọkọ̀ mi dákun
1: bẹ́ẹ̀ ni ijó gidi wọn kó ijó àbí tírélà náà fi rojó tí wọn gan wá ó kọjá bẹ́ẹ̀
0: torí
1: bẹ́ẹ̀ ṣe kọ́ báyìí iṣẹ́ náà kíjó mọ́lẹ̀ bẹ́ẹ̀ ni ó tẹ̀ jáde
0: kò yẹ́ gbà tún rí mọ lónìí lórí ètò ayé obìnrin ọpẹ́ pàtàkì lọ́wọ́ ọlọ́run ọba àdúpẹ́ ogun ẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa àtẹ̀yìn tẹ̀ ń fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa àdúpẹ́ lọ́wọ́ yìí
1: àdúpẹ́ o
0: kò ní dàrú iléeṣẹ́ bs media tó kíkalẹ̀ sí nọmba 6 aláṣà ṣógúnlẹ̀ tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ ètò ayé obìnrin òkèkè ní ẹyẹ ń fọhùn òkèkè ní iléeṣẹ́ yín
1: yóò
0: mọ̀ ọ̀rọ̀ kò ní rẹ̀ láṣẹ ìdùmarè
1: bí
0: ọdún olúgbájú
1: àbí
0: àgbàlagbà oyè òun náà ti yín olóòótọ́
1: ayé obìnrin brother mi ti wá bó ṣe máa dá lọ
0: bẹ́ẹ̀ ni ó lọ wá gbogbo nǹkan tá a ṣe lọ́sẹ̀ tó ń
1: bọ̀ bẹ́ẹ̀ ni
0: ọlọ́run ò fòṣe
1: lágbára ọlọ́run mo ní inú oṣù september ní àwà báyìí ohun rere ó mọ máa bà sí àyíká gbogbo wa lágbára ọlọ́run ohun ibi báyìí kò ní fọ́ sí mi àti yín lágbára ọlọ́run grace tèmi tọpẹ fákúnlé ló kí yín pé ó tún dìgbà kan náà ká tún fèrè ìpàdé o
0: orí tó ká dé níjì mo dúpẹ púpọ akéde tòfúnsá yìí producer mi blessing aluko mo dúpẹ o títí dọ̀sẹ̀ tó ń bọ̀ láṣẹ ìgbìmọ̀ àlẹ́ fọláṣadé kájúmọ̀ lórí
1: pọ̀ ọmọ kò parí ti táyà mọ́tò.
2: Asalaamu alaikum. Innotly Jannotly Islamiyat Islamic Society of Nigeria ti won wa ni number 1 David Afuape Crescent off Ije Street Ilepa Akokan bus stop Ifogun State won pe gbogbo eyan si bi 10 years anniversary won Mawlid Nabi Merit Award ati Tobani eyi ti o waye ni ojo Sunday 20th September 2026 ni Powerland Ade Block Igbosi Road Ilepa Akokan Ifogun State be lasago mewa awuro olugbalejo ojo na ni Ustaz Ali Imam Alhaji Abdulhamid Muhammad Raji Agarawu Ali Lori fun alaye lekunrere e ma po won sori 08028392074 Masalam
3: Jikiri boss soro soke di

0: nítorí pé àbájọwọ́ báyìí la fi ń sọ̀yà àyípadà ọ̀tún ti dé.
1: Ní ìpínlẹ̀ Èkó, ọ̀pọ̀ àwọn obìnrin àti àwọn ọmọdébìnrin ló ń dojúkọ àwọn ìlàkọjá kọ̀ọ̀kan bíi ìwà ipá láàrin takọtabo, àìní àǹfààní sí ìtọ́jú ètò ìlera tó péye àti àwọn ìdènà kọ̀ọ̀kan sí dídáni owó ara ẹni lọ́wọ́. Àmọ́ṣá lápapọ̀ báyìí àyí ìtàn náà padà.
2: Bí ìwọ bá ń dojúkọ ìwà ipá kan tàbí o nílò ìrànlọ́wọ́ lọ́nà kan, mo fẹ́ kó mọ̀ wípé òòrá wà, a ti pèsè àwọn ibi ààbò, ìrànwọ́ tó rọ̀ mọ́ òfin àti àwọn èèyàn lọ́lọ́kan ọ̀jọ̀kan tó ṣetán àti ràn ọ́ lọ́wọ́ láti túbọ̀ sọ̀rọ̀ sókè.
1: Fún ọdún mẹ́ta, iléeṣẹ́ RAP lábẹ́ ètò iṣẹ́ àkànṣe RWVL, ìyẹn Renewed Women's Voice Leadership, yóò máa pèsè ìrànwọ́ ètò ààbò tó péye, ìtọ́jú àtàwọn àǹfààní mìíràn lọ́lọ́kan ọ̀jọ̀kan fáwọn obìnrin àti àwọn ọmọdébìnrin. Látorí ìdánilẹ́kọ̀ọ́ nípa ètò ìlera ara àti ìlera ọpọlọ sí ríronú lágbára pẹ̀lú onírúurú iṣẹ́ ọwọ́ sáwọn àǹfààní ìdánilókòwò, àwọn obìnrin tí ń kúrò lẹ́ni tí ò lè dá pawó wọlé mọ̀ sẹ́ni tó ń pawó wọlé tó sì ní ìgboyà tí wọ́n sì mú àyípadà rere bá àwùjọ.
0: Àwùjọ tóbìnrin bá ti dẹni ìrú lágbára, irú àwùjọ bẹ́ẹ̀ máa ń gbòòrò sí ni.
1: Ilé-iṣẹ́ RAP pẹ̀lú àtìlẹyìn ActionAid Nigeria àti ìrànwọ́ owó láti Global Affairs Canada ló mú ọ̀rọ̀ yìí wá sétí gan-an yìí.

0: akọ le nti mi ile ise bodo kan la siwa 92.9 loye to gba ball sawon run le ti se ojo keta nu osu kesan odun 2026 salafia na mo ba yin ri pe dada na lawa labala bi o o ba ki lo ile ise bi s media ti won sagba se re to yi won wa number 6 e ba retwe ala sa bus stop la dipo leku okay okay na le ma lo la se number mi okay awon kan so se ko wa je pe ba se so lowo yi awon yen te so aju ba kan na ṣùgbọ́n gbogbo ẹ lọ ìròyìn tí mo fẹ́ mú wá fún yín náà ni nípa ikọ̀ arsenal látàrí pé wọ́n ti ta agbábọ́ọ̀lù ní ìtọ́ pé ó wà nínú ikọ̀ wọn gabriel martinelli náà ni ó ti lọ sí saudi arabia báyìí láti lọ máa tẹ̀síwájú fún ìgbábọ́ọ̀lù tiẹ̀ pẹ̀lú owó rọ̀gùrọ̀gùn tó ń lọ bí £60 million owó ìyá aṣàlẹ̀ náà nìyẹn ó sì jẹ́ pé òun náà ni agbábọ́ọ̀lù ẹlẹ́ẹ̀kejì tó fi tàn balẹ̀ ṣùgbọ́n a tún lè pè ní agbábọ́ọ̀lù àkọ́kọ́ tó fi tàn balẹ̀ torí pé àgbàdo asan ti wà wọn ta agbábọ́ọ̀lù tí owó rẹ̀ làmìlaka tó bẹ̀rẹ̀ rí ìtàn tà gbẹ̀yìn náà ni chamberlain ní £40 million tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sí ikọ̀ liverpool ṣùgbọ́n ní báyìí wọ́n ti ta agbábọ́ọ̀lù yìí sínú ikọ̀ al hilal lórílẹ̀ saudi arabia lọ́hùn pẹ̀lú àfikún pẹ́sẹ̀ nígbà tó bá dọjọ́ iwájú tó bá di pé wọ́n fẹ́ ra agbábọ́ọ̀lù náà àǹfààní máa wà fún ikọ̀ al hilal àti arsenal pé wọ́n ó gba àfikún tá a mọ̀ sí sell on lórí player náà lọ́jọ́ iwájú gẹ́gẹ́ bí ikọ̀ arsenal ṣe sọ ọ̀rọ̀ àdéhùn papọ̀ láàrin wọn ń bẹ̀ wọ́n jẹ́ nìyẹn lábalábẹ́ ẹran iléeṣẹ́ bọ́ọ̀lù fẹ̀mí láṣùwà náàtú dọ́tí náà kí n máa sọ wípé lásìkò tá a wà yìí lórí saudi arabia lọ́hùn ìfẹsẹ̀sẹ̀ ń lọ lọ́wọ́ báyìí jẹ́ pé alfaale àti alkhudud wọ́n ń ta ọ̀mì kọ̀ọ̀kan lọ́wọ́ lábalá àkọ́kọ́ tá a mọ̀ sí half time bákan náà alkhalij àti nom fc àwọn náà wà ní ìṣẹ́jú méjìlá síra wọn bẹ́ẹ̀ ni wọ́n sì wà ní ọ̀ǹta ọ̀mì òdo bẹ́ẹ̀ ni láago méje gérégé aldeiria àti alkhalij wọ́n máa bẹ̀rẹ̀ ìfẹsẹ̀sẹ̀ tí wọ́n níṣàlẹ̀ tò ní náà rẹ́sọ̀ sídà ló lè la liga náà ní sáré ní spain lọ́hùn àwọn àti south africa máa wà kó láago mẹ́jọ láṣàlẹ̀ yìí ìfẹsẹ̀sẹ̀ máa làmìlaka tó kọjá bẹ́ẹ̀ lille nílẹ̀ france lọ́hùn toulouse yóò máa gbàlejò lille bẹ́ẹ̀ ni lórílẹ̀-èdè france ní ligon ní french ligon bí ẹ̀ ṣe ní labalábẹ̀ yẹn kí n máa sọ fún yín pé o aláǹfààní láti lè béèrè ìbéèrè ṣùgbọ́n máa fọ́nrán tó jóró tómi torí ọ̀rọ̀ láìpẹ́ láì jìnà ọjọ́ friday ní ẹ pàdé mi pẹ̀lú àṣẹ ọlọ́run ká lè bá gbádùn ara pẹ̀lú àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn àti ìfọ̀rọ̀wọ́rọ̀ lórí ọ̀rọ̀ bọ́ọ̀lù nílẹ̀ yìí àti lókè òkun bẹ́ẹ̀ ni torí pé ìfẹsẹ̀sẹ̀ npfl lóde nàìjíríà a máa ṣàgbéyẹ̀wò rẹ̀ ńbẹ̀ ẹ sì láǹfààní láti máa dáhùn sí ìbéèrè ẹ sì máa fi ẹ̀bùn ṣèbàjẹ́ lọ́pọ̀ yanturu pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ owó láti lè ṣe tí wọ́n ṣe nígbà wẹ̀ tó yìí bí s media broadcast tí wọ́n wà number 6 ẹ̀bárẹ́tì aláṣẹ abọ́stọ́pù ládìpọ̀ lẹ́kọ̀ọ́ ìtẹ̀síwájú báyìí náà lọ́pọ̀ àṣẹgun aago mẹ́jọ àṣálẹ́ sáago mẹ́jọ àbọ̀ náà ni mo wáyé láṣọ lọ́hùn sport paparazzi náà ni ẹ láǹfààní láti gbádùn rẹ̀ jọba ẹ jẹ́ ẹ̀ńdẹ́ka kúrò ọjà lè ṣe tó ṣe nígbà wẹ̀ tó yìí bí s media tí n bá pàràdé ká máa tẹ̀ wájú lọ́kọ̀ọ̀kan ìjèjì èmi náà lọ́mọ yín ọ̀rẹ́ olùfẹ́ yín nurudeen salawudeen lẹ́jìtì ni gẹ́gẹ́ bí àṣà mi mò ń padà bọ̀ o.
1: New season don land o. Spend dey kick off with 10 day every day from day one of the season. 1 million naira shared every day plus a smartphone. Stake 5,000 on your account slot. Collect your tickets. Weekend, everything doubles. 2 million and iPhone 17 Pro Max. They wait. Draw every morning 10 a.m. The season don't start. Your birthday don't start.
2: Back yourself on speed.ng. You can use my promo code BigColor.
1: 18 plus. Play responsibly. Terms and conditions apply. Supreme Lotus.

0: káàbọ̀ padà gbábọ́ọ̀lù sáwọn ṣíń tẹ̀síwájú iléeṣẹ́ bon fm 92.9 pẹ̀lú ìrànlọ́wọ́ láti iléeṣẹ́ bs media broadcast ní ti saudi pro league mo sọ pé ìwọ̀n wáyé lẹ́ẹ̀kan pé láago méje gẹ́gẹ́ náà al-iraq àti al-khadij máa mú nǹkan lè láago méje gẹ́gẹ́ bákan náà belgium pro league láṣàlẹ̀ láago méje àbọ̀ anderlecht àti ikọ̀ cottage fc bákan náà láago méje àbọ̀ yẹn náà gent àti haven loven máa mú nǹkan lè láago méje àbọ̀ bí wọn bá ṣe ibi yẹn ṣe rí nìyẹn oní abala bẹẹ fún ti fẹsàn tó wáyé lé torí pé ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n àlànfààní láti lè mú gbẹ̀ wá fún etí gbọ́yìn ju gbogbo ẹ lọ ẹ̀jẹ̀ tó sáyé mọ́lẹ̀ pàápàá torí pé lọ́jà pàṣípààrọ̀ ikọ̀ chelsea the blues àti orílẹ̀-èdè nílẹ̀ england níbí àwọn àti man city wọ́n ń ṣe ọ́ sí agbábọ́ọ̀lù orílẹ̀-èdè nàìjíríà lóbìnrin tó jẹ́ pé ó wà ní ikọ̀ psg lòún wà ṣùgbọ́n ps ó yarí pátá pé sáyẹn àwọn láǹfààní ti ta agbábọ́ọ̀lù náà látàrí pé ó dáa jù bẹ́ẹ̀ lọ fún àwọn àwọn sì ní ìfilẹ̀ àárín gbùngbùn náà ló ti ń gbá bọ́ọ̀lù tamo sí mifida jennifer echeji náà ló ń jẹ́ bó ṣe wáá jẹ́ lábala bẹ̀yẹn jennifer yóò ṣe dáadáa jù bẹ́ẹ̀ lọ nínú kọ ps ọ̀nà àwọn ta lásìkò yìí o pé kó máa tẹ̀síwájú ní sáà yìí kó sì máa bá bẹ́ẹ̀ lọ tá sáà tó ń bọ̀ kò ṣe fọwọ́bọ̀ àdéhùn pẹ̀lú ikọ̀ psg láti máa tẹ̀síwájú nínú ikọ̀ náà bákan náà gabriel martinelli mo sọ nílẹ̀ pé ó ti dàpọ̀ mọ́ ikọ̀ míì al hilal pẹ̀lú owó ọ̀gbọ̀gún £60 million owó ìyá ṣàlì ó kọjá bẹ́ẹ̀ ní ti chelsea the blues àwọn ní ikọ̀ àkọ́kọ́ tí ó náwó ọ̀gbọ̀gún láti break record jùlọ láti pa wọlé fún yín ikọ̀ wọn wọ́n ta agbábọ́ọ̀lù bíi ó lọ bíi mẹ́sàn-án síra wọn jamie j morgan £4 million ó sì àdára bí ọyọ £10 million mark gui £14.6 million bákan náà tariq george £24 million sebastian chalobam náà kó ń bẹ £30.8 million andrew santos £50 million liam delap náà £50 million ni ó mark kurela £51.8 million nicholas jackson £65 million nígbàgbé enzo fernandez £125 million owó rọgbọrọgbọ sínú ikọ manchester city àpapọ̀ rẹ̀ lápapọ̀ ń lọ sí £410 million ní owó tẹ́ kó lè ra ìdí ikọ̀ míì ní chelsea pa wọlé ẹ̀ẹ́tàdí àwọn ọmọ tí wọ́n kójọ tí wọ́n fi ṣòwò ṣùgbọ́n ọ̀rọ̀ tó wà ń bẹ̀ ni pé bí wọ́n ṣe ń ṣe yìí ǹjẹ́ wọ́n túmọ̀ àti gba ife ẹ̀yẹ ṣá ṣé kìí ṣe pé chelsea ń gbìyànjú àti máa ṣe business nìkan ni owó ni wọ́n ń ṣe o tá a bá ní tanra wa jẹ torí pé àbò lówó yẹn náà ti fowó ṣòwò wọ́n sì ń gbìyànjú àti pa owó wọlé padà bẹ́mi ṣe fojú wo nìyẹn tó bá wò dáadáa wọn ò fi bẹ́ẹ̀ jà fún fi ẹ̀yẹ wọ́n ní ká máa wà tọ́ pọ̀ jù bẹ́ẹ̀ lọ làwọn tún lé mú bí ò ṣe bẹ́ẹ̀ ni ó yẹ kó wọ́n ra agbábọ́ọ̀lù tó làmì laka tó lóko ẹ̀ níyì àwọn ọ̀dọ́ langba nìkan ni wọ́n ń kówó lè tó sì yẹ pé wọ́n ṣe ń gba lọ yìí tó wọ́n fi wá bẹ́ẹ̀ wọ january wọ february ó ṣe kán wà number 5 àti number 6 lórí àkàsọ̀ torí pé tíyàn bá ní agbábọ́ọ̀lù tó là tó yanrantí tó fún ìfẹsẹ̀wọnsẹ̀ premier league yóò bá rẹ̀ ń bò míì ní ẹ̀ ṣe wà nìyẹn o Kylian Mbappe náà ni madrid pè gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù jẹ́ pé ó yanrantí jùlọ ní ikọ̀ real madrid ṣùgbọ́n player of the month òun náà ni wọ́n fún player of the month ní la liga Kylian Mbappe náà ni wọ́n gbé e fún ní ẹ̀ ṣe wà nìyẹn o agbábọ́ọ̀lù tó pọ̀ náà ni wọ́n wà mẹ́ ṣùgbọ́n òun ni wọ́n mú gẹ́gẹ́ bí ẹni tó yanrantí jùlọ nínú ohun ìfẹsẹ̀wọnsẹ̀ tó wà wáyé láàyè òpin ọ̀sẹ̀ yìí arsenal chelsea the blues ìgbà bíi mọ́kànlá ọ̀tọ̀ọ̀tọ̀ tí arsenal chelsea pàdé èkúté ilé wọn wọn ò ráwò sádọ́mọ́ sí o níyẹn arsenal àti chelsea torí pé london derby tí wọ́n à ń sọ yìí tí wọ́n pàdé ara wọn arsenal ń fojú chelsea rí máa bo ọ̀pọ̀lọpọ̀ ìdójútì náà ló ń jẹ́ fún wọn látàrí pé chelsea ò tí ì rí wọn lù níbi ìfẹsọ̀sẹ̀ bíi mọ́kànlá sẹ́yìn ní gbogbo tó ti ń pàdé bóyá wọ́n pàdé lẹ́fẹ̀ẹ́ ni o kálí ni o líìgì ni o àbí ọlọ́rọ̀ sẹ́yìn tó ń pẹ́ àpè ní friendly gan arsenal sábà lu chelsea ni láì mọ ìgbà bẹ́ẹ̀ ṣùgbọ́n jogbo ẹ̀ lọ tó bá pàdé yọ sunday kí la lérò pé ó ṣẹlẹ̀ torí pé lásìkò ta wà yìí chelsea tuntun wọ́n ti tún létò bẹ́ẹ̀ ni wọ́n ti tún gbá wọn fọ̀ iṣẹ́ asun wọn ti mọ́ báyìí ṣé à ń lérò pé chelsea lè dá arsenal lẹ́kun lóòjọ sunday mú àwọn pàdé ara wọn ní ti fẹsọ̀tẹ́ pé ti london derby èmi wò pé bó ṣe wà yẹn arsenal yìí ẹ̀yìn wọn dúró re ju chelsea lọ ṣùgbọ́n tí wọ́n ní káwọ́ dáadáa chelsea náà dà wọ́n dà torí pé àwọn tí wọ́n kó síwájú yẹn prp premier league ruling party pedro rogers palmer àwọn yìí náà kọjá bẹ́ẹ̀ nípa bọ́ọ̀lù lásìkò yìí wọ́n sì ń fa àwọn ìyá kọjá tá a lérò ju gbogbo ẹ̀ lọ ọjọ́ sunday ló máa wáyé bọ́ọ̀lù yẹn máa lágbára mọ́ alábẹ́rẹ́ ká ẹni tí ò rà máa san chelsea ń jẹ góòlù jù wọ́n ti ń gbá bọ̀ sí wọn ń jẹ góòlù sí asan fi be je go lasiko ta wa yi iyato to won na meji na niye a ma fi le se lo o da ki lo ile se bs media number 6 evaletri alasia bus stop la di ko leku okay na le mo lo bijayi rasulullah baka na olorun bo ti ni blessing aluko ibi giga na le o di pe ba shara ba be lawura bi emi na olomo yin ore yin lo lu fe yin nuruddin sallallahu din legit ni gege bi asha mi bon fe my
1: I have met a lot of people in Lagos. People chasing dreams. People trying to build a life. I have realized that every life has a moment that changes everything. Take Bukola, for example. She had just completed a full tech training under the Digital Leap program at the Yaba Public Library Hub. What started as an opportunity became a future she never imagined.
2: Look at me now. I'm recording tech suit. It was the possibility of becoming something else, and thanks to Lagos State for making that possible.
1: Then I met Tunde. Traffic was always his problem, but one day he stopped complaining.
3: Since the Lagos Rail Mass Transit launched the Blue Line and the Red Line, movement has been easy for me.
1: This story was different. After years of waiting to become a mother, she feared the cost of pregnancy would be too much. But hope found her when she needed it most.
4: It was supposed to be too much, but in Lira Eco, standard Jara plan helped us cover our bills heavily. I don't know how we would have paid for this otherwise. Omonura.
1: Kunle's greatest fear became reality the day his landlord asked him to leave. But through the rent-to-own initiative, he found a place to call home.
5: I secured a spot in Badagry.
1: All it took was a 5% down payment, and I got the key. Stories like these remind us that the true measure of progress isn't just what we build, but in the lives we change. Living a lasting legacy.

gbàdúrà fún pátápátá àti ẹ̀yìn ènìyàn lọ́rùn tẹ́ nífẹ̀ẹ́ láti máa gbàdúrà ọ́ ti yá o. Níbi àgbàyanu ìsọjí ọlọ́jọ́ méjì gbáko tọ́lọ́run tọwọ́ ìránṣẹ́ rẹ̀ pásítọ̀ Táyọ̀ Ayọ̀dẹ́lẹ̀ gbé kalẹ̀ àkòrí ìsọjí divine visitation ìbẹ̀wò látòkè wá ọ̀jẹ̀ àti fúrẹ́ẹ̀dẹ̀ ọ̀sẹ̀ yìí ló máa wáyé o. Lábẹ́ olùgbàlejò àgbà pásítọ̀ Táyọ̀ Ayọ̀dẹ́lẹ̀ ibi ìsọjí number 4 Adékọlá street lẹ́fẹ̀ ìkẹjà lọ́kẹ́jọ́ méjì kẹjà lọ́kẹ́ nílùú Èkó ni o. Àgbo márùn-ún àbọ̀ ìrọ̀lẹ́ ni ìsọjí máa bẹ̀rẹ̀ lójoojúmọ́ àbí kẹ́ ẹ darapọ̀ mọ́ wọn lórí ẹ̀rọ ayélujára Facebook at Ayọ̀dẹ́lẹ̀ Tayọ̀ àbí CSC Zion Family fún àlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ ẹgbẹ́ pásítọ̀ Táyọ̀ Ayọ̀dẹ́lẹ̀ sórí nọ́mbà wọ̀nyí 070-36-91-7505 àbí 080-55-07-24-20 Jésù Kristì ni Olúwa ẹgbàá bẹ́ẹ̀.

0: Travel Santos. Ilese alalaji to gbonje fe gbagbawo bo. Nibi ka ba ni seto rin ajo. Lo si aja ti humura. Olorun lo fi ran won. Awon alasile atetu olokan ojokan lo ni fun gbogbo eni to ba fe ba won rin ajo. Ti won si sise ase pe balu ti se re pe ile itura to gbagba mu. Bus ati gbadegba. Fun ziara gbogbo awon ayowo ni Makka ati Madina. Awon afa ti mo won jido ninu esin. Ti won gbo sunna Nabi wa Muhammad sallallahu alaihi wasallam ye. Ni won ma to yin sona. Bakan na ni won ba ni gba ticket. Local and international hotel reservation. Ajan Umura Fisa ati bebe lo anfani sunday die fun Hajj 2026 ti bere ni le ise won bakan na ni awon eto umura olosoosu dawo duro eyin na ba won do po leni e oni kabamo suite 337 ikeja plaza mubolaji bank antony way ikeja ipinle eko ni assembly travels and tours sikale si ero bani soro won ni 0913895-6599 tabi 0802303-2696 assembly travels and tours lo so pe think travel think assembly
1: أعوذ بالله من الشيطان الرجيم
2: ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا
0: السلام عليكم gbogbo muslimi ta ba ferin rajo aja ti umra to lalafia o se pataki ka mo ile ise alalaji to ni iberu olohun to se fokatan ta ba lo assembly travels and tours limited bonje fe gbegba wo bo ninu ka ba ni seto irin ajo lo si ile mimo only land iwo to ba le rungba lati lo si aj odun 2027 assembly travels and tours limited ti seto leje won leje won Hajj visa, flight ticket. Ile itura to sumo aramu peki peki to fini loko bale. Onja ati gbadigba. Oko boku oloye. Awon ebun. Loloko ojoko. Ziara lo sibi awon aye ami. Awon afa to dato. Mu ma se wa ati fun wa ri gbogbo gba. Baba n bari e. Oni ti afani san die die. Hajj 2027. Bakan na ni edinwo discount wa. Feni to ba tete sanwo. O ye kan si ile ise Assembly Travels and Tours Limited. Ni suite 337. Ikeja Plaza. Mubolaji Bank Antony Way. Ikeja Ipinle Eko. Hello book me down. 080-2303-2496 tabi 070-8885-2341 www.assemblytravels.com lori takun agbaye Assembly Travels and Tours Limited your ultimate travel partner
3: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على سيدنا محمد وعلى آله محمد وسلم أكرا أكابو سيريو تو أكبوية سيني كوني بوند فم 92.9 يتو يي o ti mu apolopo agboye bawo lokan ojokan idile yala ti a ba nso nipa isemi omo eniyan bawo lati se nbara wa lo awon kilo je ojuse wa lokunrin lobirin lomode pelu agbalagba bawo lolorun ti se fe ka to bawo lolorun nabi muhammad sallallahu alaihi wasallam ti se lasile fun wa lati rin ka le ba asori laye ati jo gbedale ke awoma ile ise assembly travel and tours ti won ma ko rin ajo hajj ati umura na ni won se onigbowo eto yi nigba ki gba ti ba fe se hajj tabi umra wa pe hajj 2027 o kere pe september o shuta wa yi or the 26 ki owo yin ko ti pe pere pere ina waju si assembly ni ikeja plaza ni mubolaji bank antony way ni ilu ikeja mi ba ibe ni assembly travel and tours ni won kare si 080-2303-2496 ile assembly awon na ni e darapo mo e Abdul Wasin Salahuddin na lo ko ti mi njo mo ndile fun ustaz wa mutaun la oyodokun ba fadila sheik al imam ali muhammad saleh won tun ti wa bi gege bi ise won lori oro ti a nba bo ko ti fi to bi ose melo kan bayi nipa ogun pinpin ninu islam onawo ni islam la sile fun wa bo lu se ka se ti a oni je bi olohun ti a o si tun ni ba ijomo eniyan ta oni ba je inshallah awon sheku awon ma teswaju lojo titiri bismillah sheik
4: naam a'udhu billahi minashaitanir rajim bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa man tabi'ahu bi ihsanin ila yawmiddin summa amma ba'd assalamu alaikum wa rahmatullahi wa barakatuh
3: wa alaikum salam wa rahmatullahi wa barakatuh
4: ke olohun ati yola olohun kuma ba kalkuwa nibi ta bawa insha allah bolu golohun atun tesiwaju nibi tani leko wa ta mba bola ti yose meta seyin tan soro nipa bawo ni olohun ba subhanahu wa ta'ala to shi yenana orogun ninu tirala lapon le báwo ni kíni Ọlọ́run sọ nípa àsọ̀rọ̀ tó lé àsọ̀rọ̀ lórí ẹ̀ tó pọ̀ gan-an ó jẹ́ pé ibi tá a bá débẹ̀ ọ̀rọ̀ pàtàkì ohun obìnrin ní àbá débẹ̀ ta fi wo pé inú ọlá tọ́lọ́run fún obìnrin pé òun náà máa jogún tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun jogún ní ìsìlámù tó dé ọmọbìnrin òun jogún àmọ́ nígbà tó yá ìsìlámù wa ni wá àwọn náà máa jẹun máyé èèyàn làwọn náà a wá sọ̀rọ̀ lórí ẹ̀ tó pọ̀ olóògùn ọlọ́run ọ̀sẹ̀ yìí ni a fi lá parí ìdánilẹ́kọ̀ọ́ yìí nípa tí a ń pè lórí bájọ́ ọ̀sẹ̀ tí wọ́n pẹ̀lú ògùn ọlọ́run a tún mú topic mìíràn ògùn ọlọ́run náà kí wọ́n fẹ́ sọ kí lọ́ fẹ́ sọ pa ẹ̀ lẹ́nìí a fẹ́ sọ nǹkan méjì lábẹ́ ọ̀rọ̀ ogun yìí náà a fẹ́ sọ pa ẹ̀ a fẹ́ sọ nǹkan méjì lábẹ́ ẹ̀ àkọ́kọ́ òun ni àdáàbò ìwìràtà òun ni ìdánilẹ́kọ̀ọ́ wo ló ń bẹ ní ara àwọn ìdánilẹ́kọ̀ọ́ ló ń bẹ níbi àwọn tó fẹ́ jogún kí ló pẹ́ wà láwọn gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ìdánilẹ́kọ̀ọ́ látọ́bájú àwọn ilé ẹ̀kọ́
3: pé ilé ní ádá
4: ojúláyọ ní ádá nǹkan báyìí ọmọ ọmọ máa ń ṣe báyọ kí ni ẹni tó fẹ́ jogún kan fúnra rẹ̀ kí ni ẹkú wọ̀lá rẹ̀ gẹ́gẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́
3: kì í ṣe pé ẹ kà sáà máa jogún ṣá pé àwùfù
4: kọ ogún ṣá kálógún máa ń já wúfù ni ọlọ́run sọ pé ẹni tó lògún pé kó ṣe wíìlì nǹkan ẹlẹ̀ fún ẹni tó bá wù ni wọ́n wá ṣe wíìlì ẹ ọlọ́run ní kọ́ ṣe wíìlì ẹ lẹ̀ yóò ẹ pin gẹ́gẹ́ bí ẹ ṣe kẹ́ ẹ pin ni.
3: a jẹ́ pé ọba tó lètò
4: ó fètò sí
3: ọlọ́run àpẹẹrẹ
4: tó gbọ́dọ̀ fẹ́ jogún fúnra rẹ kí ni ìdánilẹ́kọ̀ọ́ tó yẹ kó kankan fúnra rẹ kó kọ́kọ́ ní ó ní nǹkan tó yẹ kó o ní lára ẹ ká tó wò pé eléyìí ó lẹ́tọ̀ ká
3: ó tọ́ ká fi nǹkan lẹ̀
4: fún lóòótọ́
3: ó tó fẹ̀yìn lẹ̀ fún
4: ṣé kìíní àkọ́kọ́ àrídọ̀ bí hukumila ṣé kìíní ẹni tí ó jogún ó gbọ́dọ̀ gba ìdájọ́ lọ́wọ́ bá gbọ́
3: pé gbogbo ohun tí wọ́n bá pín fún mi mú gbà kádàrá pépé tèmi
4: nìyẹn tó bá ní mi ò lógún bẹ̀ mi gbà mí mi lọ́kọ́ tún pé dandan lọ́wọ́ fún mi bẹ́ẹ̀ àrídọ̀ bí hukumila pé ìdájọ́ ọlọ́run náà fi pín fún mi ntọ́ndókàn mi nì ń gbà bẹ́ẹ̀
3: ilé oṣòdì ní tiẹ̀
4: kò
3: ní lọ máa jà pé àti vi àyíwá bẹ̀
4: àmì tilẹ̀ kí àmì tibí dà á tó ṣòdì nù kódà pé dágége ló kàn gbà bẹ́ẹ̀ ntọ́nà ní kọ́ fún ẹni gbà bẹ́ẹ̀ má ní pé àti lẹ́kí ìyẹn gangan mo fẹ́ àbí kò ti máa há ìtajà yẹn kọ́ àrídọ́ bí hukumila èyí ó gba ìdájọ́ ọlọ́run ọba gbọ́ gbogbo tó bá pín fún yàn yóò gbà bẹ́ẹ̀.
3: kì í ṣe pé àtọ́jú ayé bàbá mo ti ń gun mọ́tò
4: igi mọ́tò igi ara kọ́ ìgbà tí dáàdi mi èmi mo ṣe wa èmi mo ṣe kọ́mpìnì èmi mo jìyà jù bẹ́ẹ̀ náà ojoojúmọ́ ni máa ń jìyà jù bẹ́ẹ̀ ìbátan lajú bá tó tí ọ́fíìsì gbogbo gbà.
3: àpájá àlùdí oko òwò yẹn
4: wọ́n mi ló wà yẹn kọ́ lọ́bí ń ṣe
3: allahu akbar
4: àrídọ̀ bí hukumila ntọ́ bá pín gbà bẹ́ẹ̀ ọlọ́run bá aláṣọ bá ń sọ bá fàlẹ́ bíi pé
3: sallallahu alayhi wa
4: sallam ọlọ́run ni ya muhammad fara wa rabbuka ọlọ́run ni wo muhammad mo fi ọlọ́run tó dáa mo fi búra fara wa rabbuka la yu'minun wọn lójó ní gbàgbọ́ hata yu hakimu ka fi ma ṣẹjara bẹyìnà hun ó dìgbà tọ́ba ní láàrin wọn gẹ́gẹ́ bí awọ tọ́ ní láàrin wọn tọ́ba fi ń lu ẹ wọ muhammad
3: sallallahu alayhi
4: wọn láwọ láàrin ara wọn wọn wá gbẹjọ wá fún ìwọlùmọ́ àwọn dájọ́ wọn láyé jùlọ fi ànfúsì mọ́kàrọ̀jàn wọn ò dẹ̀ nírò nǹkan gbogbo àwọn tó dájú fún yìí tó dájú yóò
3: dáná kò tẹ́mi lọ́rùn
4: kò dáná kò tẹ́mi lọ́rùn náà wọ́n yìí sẹ́lẹ̀ mú tẹ̀sílẹ̀mà wọ́n sì ju ọjọ́ ṣẹ̀ fún wa mọ́mọ́ni pé ntọ́ da àgbàgbọ́ ìtumọ̀ ni pé tọ́ bá pín gún kàn ntọ́ bá pín gbà bẹ́ẹ̀ ẹ̀tọ́ tiẹ̀ ni ẹ̀tọ́ ẹ̀ lọ fún ẹ̀ má ló kéré má ní àbọ̀dá mi ṣẹ́fọ́ ọmọ méjì lọ bí ìyàwó kan lọ́fẹ́ náà wọ́n ti máa fún mi ní mọ́tò kan
3: kò
4: tẹ́ ẹ̀ dúpọ́ pé ó kàn ẹ́ ká níbọ̀dé ọlọ́mọkùnrin ni ò ní gbà rárá ọmọ alágbó ọmọkùnrin tí ó sì ló fi kàn wọ kálọmọkùnrin wà ní ọmọ méjì síbọdà yìí tíbọdẹ fi ilẹ ni kò ní kẹ rárá ọmọkùnrin ti léwọ dànù àmọ alágbó ọmọkùnrin ò sí ń bẹ obìnrin méjì tó ní àbábóbìnrin kan tó ní àbí gbogbo ọmọ obìnrin gbogbo wọn ló fi kàn wọ àbúrò.
3: láàbúrò mi tó yẹ kí mo gba àrù náà
4: lé ìwé mi bẹẹni kò sí yẹn bẹẹ ọdẹlẹfọ àrù lẹ o gba àrù náà léwe jẹkọdọ sẹlẹsàn rẹ jẹkọdọ sẹ ẹ tó bá dijọ kí a mọ ẹ mọ yanjú àrò àrù kò sábà ọrọ ayé là ń sọ yìí
3: láàyè láàyè
4: lọlọ ìwòlò rán léwe yẹn kọ ọlọrun ló pin
5: elekeji shekini alimusara'atu ila taqsim at-tarka shekini ima tete ma nugun kia kia eyi ma abandu ogun kale
3: iyan gboro leko yen na
5: eyi yare kokoluwa
3: pe ko ti ya mi bayi
5: e ma ni
3: no fe la america osu mefa
5: ti ba e ma ni pa ati le pin sa she fe ki da di ku de tele ni o kia kia won ti sare ku e je npe loya wa won ti wa ka will
3: elo ni o ti wa bu ekun
5: elo ni o ti bu ekun
3: o se ba ile gbon mi ti eri lowo gbogbo
5: won ti sare ku won ti sare ku gun boda mi
3: ye
5: ko al musara'atu ala taqsim at-tarka e tete ma pin gun to lo gbo ba ti sara isi e ma le gbo pe bi ile osu kun osu meji e tete pin abi taw ya won ya ba duwa nu opo e tete pin telu ko mo ti e taw ya ba de meji meta merin to de merin a merin yen won lo ba itina ni won gba e fun won lo ba iti won
3: obirin mi leyin ku oko en tun rare
5: tun rare
3: awon mo ti rare
5: tori e fun leto e je ko mo take are
3: la ilaha illallah
5: togun ti ologun to ba fogun le to ba de ba gbugun won le ma yo nu ogun e bi toju e ko ni si pe dadi la gbodo won tun wa fun wa rice rice wa ti tan ale ba mo e ba gari wa ti tan
3: se de mo pe nu dan leko ta se koja e so wipe lesekere to ologbe ba ti lo koda gari je ko lo dawo
5: e ni
3: wo ko lo pin mo
5: gari to wa nle to wa nu store to wa nu store e gbodo pin mo o ti dogun rice te ba je ku rice ba di rice wa je ku laji de laji se rice ara ije gbo ko yen file be
3: lara e gita gbo lo ti te pin
5: be ni di dogun
3: Allahu akbar Allah
5: e ma ma stress ba won to ba wa nki be le bura e be le binu rice nle gbogbo en to ba je nu rice to pin fun ojo lo gbe file o je na ni o
3: la ilaha illallah
5: tori pe kini o ti don ja won mo urukan eh ni mo pa won mo urukan rari o di ti ti o ba se ti o moju ton wa be ti baba won ba tin kankan le emo bu won dari
3: la ilaha
5: illallah ki mo npe tete pin inu
3: ko le shanfani fa
5: won won mo yen fa won ti won lo
3: Allahu akbar
5: boya won be o wa school won je 2 je 3 won ma so won school ni baba ku e ma ma yo wo e tete pin ko ma ko ni ma continue education won ninu o ti baba won fi le e ma yin ati le pin sin o di ti le baba de e pe lo ya ku wa duko ko ka wili e ka ti baba ni e wa ka o ya eya fa ba mo de so mo so so ko ja mo ni afa o kin megun fun yan yo ti pe iwo ni ye bayi iwo ni ye bayi yo wa ko sinu re be envelope yo fi sinu office ni envelope yo wa fun e ma lo court court ni o mi court ni o fun kalogun ti e afa oko ni o fun kalogun ti e won ko no fi ni won ko no fi ni lowo
3: yo e jo ko salaye fun
5: be ni
3: ko pin te nkaluku
5: be ni
3: ki le jo wa lo fa won fun telu
5: be ni
3: Allahu akbar kabira
5: court ni o fun telu court ni o fun telu
3: ko mo ri wi wa lo dari yan di yan lo
5: jo wa ju be ni elegeta shekini tajnibul khusumat e sa fun wahala gbogbo nti o ba di wahala e sa fun ni bi gbogbo ti ba di wahala ti o ba di e kokko le kokko le mo na ni bi ogun pin ogun ton ba ti pin won de be ko da ko je wole giwa lori ebi ma ni e fun mi ki moto daddy yen say bi daddy o se wo gboro de be
3: e sa de fun mi lagu ologun fun fe wo
5: lo pa e sa de lagu won yen e sa de wo e sa fun mi ni pila won yen bi ta yi wo o gboro de be won ti pin to lo gbe ba te ma nde be
3: o wa ju epo nu mo
5: to wa
3: ju fi lo te generator
5: oun ni o se
3: la hakba
5: oun ni o dija laarin awon aburo to ku oun ti mo tejnibul khusumat e sa fun to le da wahala le laarin ogun pinpin e da le e jina si e ma je ki nti o to nkan
3: ko
5: da wahala le ko te bi ka e ba le ki nkan ti o to nkan iwo agba to je lori ebi duro gẹ́gẹ́ bí àgbà jẹ́ kó gba àwọ̀ àgbà lórí ẹbí ṣe déédé má ṣe ìsìlá kó má jẹ gàba lórí dúkìá
3: kò sí bá bẹ́ẹ̀ ni tó lè
5: bá mi sọ mo débẹ̀ ni má mi ẹgbẹ́ ọ̀dá sí ṣe bí mi first born first born ni kíni ṣe gbogbo báńkì ni wọ́n fi gbogbo báńkì ọlọ́gbé wọn náà síbẹ̀ ni bí the first one mímọ̀ ṣe tiẹ̀ náà kọ́
3: o ti mọ̀ pé wọ́n ni next of king
5: wọ́n ni o ti mọ̀ pé náà wọ́n ṣe tó wẹ̀
3: wọ́n dára tó wẹ̀ ọkọ̀
5: bẹ́ẹ̀ ni
3: sign document lákòókò
5: bẹ́ẹ̀ ni
3: la ilaha illallah
5: oti won ni tajnibul khusumat e sa fun ejo e sa fun ti o le di wahala ti ogun o ni se pin lasiko e pin ki kan ko mo pin e se kini elekerin raddul huquq ila ashabiha o ni gbogbo nti eto ba to si e fun leto e
3: e ma lo eto eleto lara
5: gbogbo nto en to ba leto ko da bo je bayro lo lo gbe pin le bayro yen pin o buje bata kan lo le gbe file bata yen pin o be se wa pin wa ku so won yi
3: so poro igbale jabe ni le ko ni
5: se mo e pin kaki e to ni e to o mi ni gbogbo ntiru ba file o ti di pin pin ko se gbere ko se ma pin la
3: ilaha illallah
5: buje file kan lo file e pin ni e gba lu file file yo tu elu e ta file pin wo
3: la ilaha illallah
5: buje le kan lo file e gba lu ti ni ba se pin e gba lu e ta e pin wo ko sin to gboro e gboro e gbe ayafi te ba panu po okay boda mi boda wa mo gbe yin dagba e ba fi awon ile e ba fi rent so iye ta ba ta ba lo le lododun ka ma pin e bi eto kaluku iyan si se gbo amon gbe ni o je ka se pin le ka mi ma sun be lo fe lo ye kon na ni ara e pin
3: la ilaha illallah
5: e pin ni ki kaluku gba ti e sheki wa ni elekarun شكني استشارة أهل العلم عند إشكال. شكني استشارة أهل العلم. إيوان وافعوني مما لو عند الإشكال.
3: تكاسي كبويا الإمام ولا ولا لدوبه وانكيه ونكو.
5: كم فدا الإمام ونكو. كدي بيا إيوان وانكيه ولا دوبه الإمام وان وانكيه ولا دوبه. أروقون ودي بيا هو. الإمام مي أول الإمام بني كيمو.
3: الله أكبر.
5: الإمام ويرك بيا الإمام ودي. أستاذ إيه زوفي.
3: نعم.
5: كوشي بوقوا فا لولي دايا كوجم كبين.
3: La hakba
5: o ya fi fe mo tin so yi ko se gbogbo afa lo le da ko ogun pin
3: oro kina so me mi laruba wa na ni e ko
5: o se wo oro kina so oro gbogbo lo so nbe ko ogun koja o koja o le ogun pin le
3: Allah hakbar
5: an gbe be pin bi olon so pe anabi so pe because afa kan o pin gun adu o to meji si meta tun o joko
3: tun o jo foju la me to
5: wo be ni
3: be le ba meri wa
5: ele o meri wa won joko le
3: won jo jo eri yen si ra won Allahu akbar
5: ntori nte e ba pin bi te e ba pin dada e tu pin lari kiyama o
3: Allahu akbar kabira
5: e tu pin lari kiyama o e tu pin o won ni anabi anabi mi so anabi so no hadis ti man bo ko di gba wa
3: sallallahu alaihi wasallam
5: anabi ni imo ti won ko gbe ko lori ile aye won ni mogun pin o oni imo ti won ko gbe ko lori ile aye ti won ko wa gbe ku o oni anabi ni ohun ni mo ogun pinpin ko se
3: madaru wa sele
5: be ni won ma be bo se wi igba ni o ma gbe idigi wole ati ori ojori
3: olori ebi o ma mu wa
5: ni
3: awon to ku ma pin bo
5: be ni bo kota
3: ori
5: ojori ati idigi
3: la ilaha illallah iya wa ni ya li won baba jiya
5: won baba jiya oro ya ko oro ya ko lo nbe nbe an mo ti so nbe gbe ile ni ya li ile ni ya what ti pe wo pe de mo ti ba fe bo ninu islam ninu ninu to olohun ko si ya ni ko si ya wo
3: oro be jina ta adamuru o wa gba bo wa o sele
5: ko foro be le foro be ko foro be sile oro en to lo be la n soro npa e ati to ati to ati obe gege fun e la n soro pa e yi ko foro po obe jina tan oro en to lo be ti o si mo ati obe fun ara re la fe yanju yi
3: adamu ka ko bula nbe
5: adamu ka ko bula
3: Allahu akbar
5: kiyan fe ya wole nsin kiyan ti kin ti ni ya wo nle at the 40 years padara wa 30 padara bo wa ni pe o do le 40 years mo se mo wa fe mo 15 years of 20 years kan woni omo ye wa se o wa se odun meji pelu mi abosu abodun kan emi wa je lo n pe se ri o ta di 40 years nle yen ateli ti o se dojo sodun kan pelu mi yen nkan kan ni wo gba
3: Allahu akbar kabira kanu eto olohun
5: ni kankan na ni wo gba
3: sunna na muhammad sallallahu alaihi wasallam
5: kankan na ni wo gba
3: allahu akbar
5: ikankan na ni wo gba islam wo iko ni pe o e jura yin lo iyawo lu wo iyawo lu mu na
3: eyin aye le n pe iyale le n pe
5: e ni mo islam
3: iyawo
5: ni iyawo
3: allahu akbar
5: iyawo ni iyawo ile eh oni yale eh ya awon yale ni yale ni o gbaju yale lo ma gbaju no ma ko si yen be se wa ni iskal al ilmi e bi awon alaf awon afa lere awon fo ni mimo in the iskal tin kan ba fe ruju ti o be clear mo ti ba fe ruju ba fe clear mo e gbe so ma pa ko ba yanju e e gbe le si ro ba yanju e ni pari
6: na
5: sheki wa ni kini nkan tolorun tun se nu kini nkan tolorun be kini nkan tolorun tun se ninu ito ogun aye kini nkan tolorun tun se nbe kini nkan tolorun tun se lapapo ninu ito ogun patapata ba yin so kini nkan tolorun tun se olorun so she ko summarize e sheki ni olorun tun kan merin se nbe sheki ni akoko olorun se pe kokunrin o mo ju ogun koda ko kere ju na ogun lo ko kere koda ko jo modu kan okun dokunrin je emi emi emi simule bi ya mo laburo mo tu 2 years abi 1 year yami bi modi mi neji ti mo wa yi mo laburo mo 2 years dadi wa wa ku ntun gbadu nu gba
6: ki se pe oro pe a lo mo wo
5: ko si pe omo ti mo bi ni na
6: elego je bi omo omo mi lo
5: se mo pe egbon babu egbon laburo gba mo pe aburo e o le bi lo mo
6: ai mo yore pete
5: gba aburo e o le bi to yudu e so ko si pe
6: emi ti mo joko le ti yin akobi ba mi bi ati bi abile omo re kerin lajo je sawa
5: se wo se
6: si karun
5: be ni so se gini je le rija na siwo mi na miras nbe omo kun ya ma jogun wale ni sai na siwo mi na mi be ni omo obirin na si ma jogun ba kan na
6: Allah akbar
5: e ma gba won segbe e ma ni won ni tumo okunrin nje obirin nje ni obirin koda obirin kan obirin tun gbadun oju ogun ju se mo pe ngba mi won ni pe obirin wo se pe won lo ba tu okunrin okunrin gba won ba tu to ni bi ogun gba mi obirin tun gbadun agbaje okunrin lo
6: Allah akbar
5: ngba mi
6: Allah akbar
5: obirin tun gbadun agbaje okunrin lo nigba mi won tun je se dede ninu ogun ogun to Allah na ni
6: to Allah ba la
5: nigba mi obirin tun gbadun okunrin lo
6: Allah akbar
5: awon yo ri e nigba mi yo tun je won gbo won se gbadun dede ni amo pupo pupo ni pe okunrin a ma gbadobirin lo amọ lawon nkan ko to ma to ba sele to okunrin obirin gbadokunrin lo
6: na
5: abi ko le gba nkan ko le gba kankan na
6: na
5: shekin elegeta wal atfal haqqu min al fiyam min al miras shekin be da won mo kuku awon ologun nusulam olohun awon ologun be won leto ti won e ma le ni fun won leto e fun won atfal awon mo kuku won ni because ni kislam to ninja yi ni won fun won fun won fun won logun won fa won kokoko won fun won fun won logun won ni wa se kere olodo ebi lo nla be lo nje gbogbo e sheki wa ni ni pari wa qasam la ansiba bi amri llahi ta'ala o de sheki ni olorun ba o de pin awon ansiba awon to awon olodo le je awon ni won le je o yo kaluku lo toto awon lo je atawon won ni le je sheki wa ni wala yajuzu li ahadin taghyiriha sheki ni o se wo fun enikeni lati yi ofin olohun oba pada tori olohun so pe wa tilka hududillahi fala tahtaduha olohun ni gbogbo nta so kale fun yin nipa ogun yu ila emi olohun ni e go da koja o wa tilka hududillahi olohun gbogbo nta so fun yin nipa ogun ita so fun yin nipa ogun lati kede le yin ninu basu qur'ani yi olohun ni pe ila emi olohun oba ni
6: e ma da koja Allahu akbar
5: e ma da ila emi olohun ko e da koja
6: o le tumo go lo
5: beni
6: la ilaha illallah
5: e je kali mo e te ba ngbo wa nle ogun olohun le seto e anabi lo salaye fun wa
6: sallallahu alaihi wasallam
5: awon pale salaye bo se ko yi wa mo e ma ja ma para dori nti o to nkan e ma ja ma yin odi lori nkan ti o to nkan e ma ja ma gbe oro court lori nkan ti o to nkan
6: elomi gan ti fi da jogun ti o je o ti fi sogun
5: o ti sogun
6: nitori ati le
5: jogun ya le jogun yin na ni kani ogun ije nkan ni en to ni oni file ko ni file lo kani ni tumo kan lo titi ni en to logun ohun
6: ko ni file lo
5: to si wahala to na wa wo ewo to si wa to sise owo to fi ko dukia ijo ko ni file lo n to file mu to mo fi file lo to iwo to fe jogun won o file lo na ni to ba jogun le mi wa da ba be a jogun de marun bo pe boya o file lo na ni kọlọrun ọba Allah subhanahu wa ta'ala ko siwọle nti o layo kan
6: Allahumma amin
5: ko siwọle nti o layo kan
6: Allahumma amin
5: kuma siwọle lu jukuru eda
6: Allahumma amin
5: ko siwọle nti o layo kan
6: wassalamu
5: alaykum wa rahmatullahi wa barakatuh
6: wa alaykum salam wa rahmatullahi wa barakatuh jazakumullahu khairan jazakumullahu khairan jazakumullahu khairan kọlọrun masalaba asan awon ustaz wa ali muhammad saleh ni esan layati jukuru kama kọlọrun ko je orire fun gbogbo eti to gbo ati ahan to wi kọlọmọjọ jẹ ìbàlẹjọ aburú fẹn kankan wa assembly travel and tours náà ni wọn jẹ kí a ṣalábàápin oríire yìí ẹbẹ iná bá fẹ lọ àjọ fẹ fẹ ṣe umura lóòrèkóòrè ẹ jẹ kí assembly travel and tours kí wọn máa wá sí ọkàn yín ìkẹjà plaza náà ni wọn kalẹ sí 337 ní ìkẹjà plaza mo bọlájí bank anthony way nílùú ìkẹjà bí tàbí 08023032496 náà ni ẹ lè pe iléeṣẹ assembly travel and tours ni ẹ lè pe wọn sí tó bá tún di ọjọ mẹjọ àwọn ṣèkọ àwọn òtún mú tuntun wá fún wa inshallah lórúkọ bọ́dàmù táwọn ńlá oyedokun sister blessing àlùkò tó jọlọ bọ́tìn àti orítọ́jú wọn bínú adẹ́lẹ́jì lórúkọ ìmọ̀ọ́mọ́ ali muhammadu sọ́ọ̀lẹ̀ abdulwasin solahudeen náà lórúkọ tẹ̀lé ìjọba yìí kúrò ní kànní bọ́ndẹ̀ fẹ́ mo inshallah ọjọ mẹjọ أتقبلي والسلام عليكم ورحمة الله وبركاته
1: أعوذ بالله من الشيطان الرجيم
2: ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا
0: السلام عليكم gbogbo muslimi ta ba fe rin ajo aja ti umra to lalafia o se pataki ka mo ile ise alalaji to ni iberu olohun to se fokan tan ta o ba lo assembly travels and tours limited gbonje fe gbegba wo bo ninu ka ba ni seto irin ajo lo si ile mimo holy land iwo to ba le rongba lati lo si hajj odun 2027 assembly travels and tours limited ti seto lejewon hajj visa flight ticket ile itura to sumo aramu pekipeki to fini loko bale onje ati gbadigba oko obokun oloye awon ebun loloko ojoko ziara lo si bi awon aye ami awon afa to dato ni won ma se wa ati fun wa ri gbogbo gba pa ba n ba ri e oni ti afani san die die hajj 2027 bakan na ni edinwo discount wa fe ni to ba tete sanwo o ye kan si ile ise assembly travels and tours limited ni suit 337 ikeja plaza mo bolaji bank anthony way ikeja ipinle eko hello book me down 08023032496 tabi 07088852341 www.assemblytravels.com lori takun agbaye assembly travels and tours limited your ultimate travel partner.

0: gẹ́rẹ́gẹ́ ní aago méje àṣálẹ́ lù ẹ kalẹ́ àsìkò iṣẹ́ àtàárọ̀ ìròyìn àgbáyé ló ń dé sí ti gbọ́ yín láti ìkànnì bon 92.9 FM léyìí tó fìdí kalẹ̀ sí onígbòǹgbò ìkẹjà GRA ìròyìn náà rèé lọ́kọ̀ọ̀kan ìjèjì ṣùgbọ́n ṣáájú ẹgbọ́ àwọn kókó eléyìí tó jẹyọ nínú àwọn ìròyìn náà gómìnà ìpínlẹ̀ èkó babájídé olúṣọlá sanwóolu ti rọ àwọn oníròyìn láti máa ṣiṣẹ́ wọn pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ wọn gẹ́gẹ́ bí akọ́ṣẹmọṣẹ́ àwọn òǹtajà lọ́jà amúṣin ti rawọ́ ẹ̀bẹ̀ síjọba láti ṣí ọjà náà padà àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga ìpínlẹ̀ ondo ti ṣe ìwọ́de lórí bí ilé ẹ̀kọ́ wọn ti ṣe wà ní títìpa láti bí ọjọ́ 18 sẹ́yìn nílẹ̀ òkèrè ààrẹ orílẹ̀-èdè kenya william ruto ti pa á láṣẹ wípé kí wọ́n máa fi ọwọ́ ṣìkún òfin mú àwọn àjòjì tí wọ́n ń ṣe okoòwò kéékèèké ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ àdúrà mọ́mi balógun lorúkọ mi gómìnà ìpínlẹ̀ èkó babájídé sanwó ìgbésí ayé wọn kí wọ́n sì máa hùwà pẹ̀lẹ́ pẹ̀lú ìbáwí àti òdodo fún àǹfààní ara wọn àwọn ọmọ wọn gba àwùjọ.
1: ìjọba ìpínlẹ̀ èkó lòdì sí kí a máa bára ẹni lò ní tipátipá lòdì sí ọ̀gbìn olóró ìjọba ìpínlẹ̀ èkó lòdì sí nínú ọmọ ẹni ní ọ̀nà àìtẹ́ àyájáde lọ sínú ọjà káàkiri a lọ sí ibùdókọ̀ káàkiri láti lọ bá àwọn ènìyàn sọ̀rọ̀ lórí wọ̀nyí a lọ bá wọn sọ̀rọ̀ nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ ìwà ìbàjẹ́ wọ̀nyí tí ilé ló ti bẹ̀rẹ̀ ẹ̀ má máa mójútó ọmọ tó torí mo gbàgbọ́ wípé àwa jẹ́ ọ̀rẹ́ àwọn ọmọ wa kì í ṣe

0: lásán.
1: Dojúkọ ìròyìn wa Tèmítọ́pẹ́ Ajayi jábọ̀ pé àwọn tó pa níbi ìpolongo náà ni olórí tẹ́ Ọ̀gbẹ́ni Akinyele Cornelius, igbákejì olórí ilé ìgbìmọ̀ aṣòfin, abilékọ Alice Ambe, alábòjútó ọ̀rọ̀ àwọn obìnrin àti àdínkù iṣẹ́ àti òṣì Yunwapa, Aladirat Okunade àti olórí ẹgbẹ́ tó pọ̀ jùlọ, Ọ̀gbẹ́ni Ewetan Ima.

0: Relax.
1: Yay! With fun, TV and Wi-Fi are back on.
0: Yes, thanks to B-powered portable solar charged battery. No noise, no maintenance.
1: See why I married you.
0: Rent power daily with B-powered from 1,500 Naira. Now available at 7 mobile filling stations, including Mobile Road, Apapa, Wuma Road, Kirikiri, Festac 23 Road, Festac Festgate, Jakonde Lekki, Abuleba, and Ogba.
2: On FM 92.9.
3: Fẹ́lá ni kẹ́ play.
4: O ti aso la fẹ.
3: Hip hop ni kẹ́ play jọ.
5: Ṣé yin le jo ni? En tiro, en tepa. E wa n da soro ijo.
4: Ah, de ro nke lenu e. Emi ti so kanu, ijo ale oni. E da yan mo.
3: O pele o, kilo fa to tonu.
5: Baba, eyin na ti so palu. Ohun ti awon eyan so ni pe ofo ara to ti pe lara yin ti ba isan, egungun ati eran ara yin je.
3: Baba agba te ni be gi loju ise o. Mo lu egbogi baba agba dura mi gba. Mo so panu.
4: To je polon lo yo mi, lo wa n te koluba. Mo bo lo wa ara tita. Oro si so mi jaga ara bayi. Atelese to mo mi le mo. Iye ti da fi seyin. Ewo ni kan yan ma gege bi keke mario olong bawa lo wa isan fini pamo awan finish esin ide mi ja oju to ba fakoko eni sofo ajegun wa lodo baba agba wa ni number 20 amoka street dele ara bus stop off abanoje road ikotun lagos state ero ba ni soro won 08068216859 le kan si 08068216859 de ronke o si regbon re lowo ko mu dodo baba agba ko na le so panu
6: gugu apata la mo wi pe alafia on lo se pataki lo se koko eda to wa laye ti o ni alafia ra bi eni ti o si laye na ni alejo pataki won ti wa lori eto leni baba wa e ba wa ki gbogbo awon ti won gbo wa ki e si daruko yin
4: oruko mi ni baba agba teni begi loju ilu maka onisegun bile to nfe we ate gbo so mara ilore mo ki gbogbo awon baba mama atawon aburo wi pe a o ni faisan lo gba
7: a wa ni number 20 amoka street Daily Arab bus stop off Abara Jerol Ikotun. Money ero ibani sorowani 08068216859. 08068216859.
4: Lodi awon aisan kan si keji ta man soro nipa eni aisan nu san tabi wo to ni awoka be aromolegun. Mo ni kin lopolopo to ma nfa. To di pa lomi o ma to ma nfa bo se rin ta tin rin dogun. Oni pe opolopo mi to ti suburi. Abẹn to ti ni jamba moto ri. Abẹn to ti sise boya na lo nda to ti faragba ina orisirisi awon nkan lo le se okun fa wahala to le fa pe ki ati rin ki o dogun ki ati bere sadua ko di oran mo ni wo to ba tin ri apere pe boya ara ro mi apariro ese kikan elomi o ma rin lo bayi ba to ma bo lese ti o fe jabo to ba tin ra awon apere tete ma wi pe aisan tabi arun lo nbo nu agbo ara re ni ati rin o dogun ibadi ko ma buo so ni gbogbo igba kati rin o dogun ke ti o ma pariwo kaya o ma lu pipipi elomi aye are o ma jani elomi apakara lati oke de sale ni okuta itai elomi gan gbogbo nkan no ma se pipipi inu agwa re to ba tin rawon kan bayi
7: a wa ni number 20 amoka street daily arab bus stop off abara jerol ikotun gbogbo bi te ba tin bo te ba ti de ikotun roundabout ewo marua to lo se abara jerol tabi te ba n gboko bo abara jerol ni ke bere e bo le ni daily arab bus stop apa tun ele yasi Number 20 Amoka Street Daily Arab bus stop off Abanaje Road ni Ikotun Lekun
4: Baba agba teni be di loju ni ke ma so pe Ikotun jina irewesi okan ni won pe be e koko toju rewesi okan yin na ke gbera faru bayi pe Ikotun ya lodo baba agba teni be di loju ni number 20 Amoka Street Daily Arab bus stop off Abanaje Road ni Ikotun e ba ti de Ikotun
3: ero bani soro te le fi pe mi 08068216859 08068216859.
4: Eyin na ma bo gan ni afiji iroyin o ta foju ba. Awon mi o ti e lawo fe logun bi le ma ma so be. E ma so be owo ti wo fi n gbale omo ye owo to san lodun ti ile to gba to dress inu e ndagu ara re njo toju e. Te ba wa de ma ni na laina. Ma ba so pe na la baba agba te ni be lo to ba ti de nta ko ma fun e to ba ti lonu agu ara mo logun ko ti se o si nbe. Iwo na danwo ko ma bo.
7: Awa ni number 20 Amoka Street. Daily Arab bus stop off Abara Jerol Ikotun. Mo ni ero ibani soro wa ni 08068216859. 08068216859.
4: Iwo dati ni dogun fun boya orin won ku won ku. Orin on te koluba. Elomi eti e ma ma pariwo ni. Elomi bi se rin lojo na ni o ma joko, bi se rin ni o ma joko. E wo gbogbo awon baba wa mama mi te wo to je pe ba se rin, e ma fe re rin, e ma re rin. Bo se se yan were were to fin di oni yen ti se pe ba se bi awon na niyan iwo to wo enku abegbe karanku to tete jade bayi ko ma bo wa fun ititoju ati mara nipa tewetegbo
7: ni number 20 Amoka Street Dele ara bus stop off Abara Jerol Ikotun.
4: Lodo baba agba teni be gloju wa fun itoju to peye orin wonku wonku orin onte koluba ati ni di oran fun wo iwo gan gbogbo obadi gbogbo eyin lo ti di wahala elomi ma nbo lo kan bo se nbere ni o ma kuru bo se nbere ni o ma je kiti e odi be to ba ti ra pere kekeke tete gbira bayi
7: ma bo sodo baba agba a wa ni number 20 Amoka Street Dele ara bus stop off Abara Jerol Ikotun.
8: Ero ibani soro wa
4: 08 216 8569 08 216 8569 afi orisi ko sin tani ko ra fun nawo ti oni se e ma fi ra yin sere agbo ara ise pataki lati toju e jade bayi jade ke ma bo gbogbo eyin de ro pe boya e mo ti lo eleko si se e ma so be gbogbo wa la logun ko te ti ologun sugbon olorun oba fe nikan si de nikan lo bo olorun se ma ti ko se ti ma nbo sodo wa olorun ti ngbadura a ti mo pe agbo an ti gba ko to gbera le ni to ba ti ra pere pe boya nrin bata nbo lese re e a se nkan paja paja lowo lese ati ni dogun apa romi egbe kara romi ati gbera gan baba ni party iwo le lo ogun lo ni ogun mo ni olorun bo ni ja rogun an gbe ni sugbe ni to ameri o an di magidi mo pe ka to rin olorun ni je keri sugbon adua la so ran ju ka gbe igbese ipo ton woju olorun ton be gbogbo ona ti so kan si keji ba fi wa lagu are ton furasi tete ma bo si
7: number 20 Amoka Street Dele ara bus stop off Abara Jerol Ikotun.
4: Lodo baba agba teni be gloju.
8: Ero ibani soro wa 08 06 8 216 8 59 08 06 8 216 8 59
4: e titi kole te ba ngbo lale e jide be ndaji te ba ngbo losan e ma ti je pari ke ti ma bo ke ma bo e wa fun imoran atalaye ati ona abayo lori tewe tegbo ti o mu kara yin o se kebe kebe sagbadewe marugo ta kebe lodo baba agba teni be gi loju ilu maka onisegun ibile to n fe we atebo so mara yin lori elomi ni mato ti o toju mato eyin lori bi o se ri gege be na loro ara wa ara da bi mato ni ta ba gbe mato so na ta ba nlo bada bibi ta ba nlo ta ba service e mo ko le taku soju ona odun wo ni wo ti wa laye to tin je to tin mu to n gbadun to ijo toju ara e ri tan ma wa soro pe bye bye le ra wa o ti wa judo iro na ma npa ma ba so be o baba agba teni be gbo gbogbo bi ti mo nde pata adua na ma se fe mi boya gbogbo ara lo nte ni ara yin eni owo kan mi ni egbe kan ara ro mi ni to ba ti wa nri awon apere kan ogbodo gbe igbese lati wa toju are
7: ni number 20 Amoka Street Dele ara bus stop off Abara Jerol Ikotun.
8: Ero ibani soro wa 08 06 8 216 8 59 08 06 8 216 8 59
9: baba agba teni be gi loju opo lo ti nawo nawo towo ti tan kele kini imoran yin fun won lati gbera gija ki won ma bo ni ilu Ikotun to re lomi ma so pe Ikotun jina o
10: baba agba teni be di loju ni ke ma so pe Ikotun jina irewesi okan ni won pe be e kokko toju rewesi okan yin na ke gbera faru bayi pe Ikotun ya lodo baba agba teni be di loju
4: kini ndo laamu kini won ti nawo nawo nawo lere aisa agban ni lowo olorun ma jaari ogun wahala ya n lu pipipi ayin to ejo birin lete n gbo gbogbo ti mo so pata wa ni abi won so ro gbo obirin ni gbogbo tokunrin to birin lo ni ta so yo sugba won to ba won wa woju olon to nbe lo na to light kan si keji nu agbara iwo kan si baba agba teni be gi loju ona abayo olon lo se to ba ti de lori gbogbo nkan ko la le ma fenu ba gbogbo ti won na ba joko to ri pe se olowo lowo bayi mo pa isa tarun ta ba ti bimo ma bo si
7: number 20 Amoka Street Dele ara bus stop off Abara Jerol Ikotun.
4: Tete ma bo ko ma bo bi mo se soro yi lokunrin lobirin lomode lagba olorun bo ni so wa den to ma tiro a to n se a ofi won se yeye sugbon kankan lo se okun fa e te ba tin ri papa nku ni ese nku ni abi won to ti sise agbara ri iwo to ti ba won se idana ri lori sirisi ti na ti gbogbo ara o ma fa kicha ara abi eja o ma nje ko wiki ojo ori ma nfa ale to ba ti fati ewo tete ma bo sagbade we marugo ta kebe lodo baba agba teni be lojo ba ti dege won na ah baba won ni itowo la ma du obe ah ki ngokere ma du obe teyan ba je obe labekuta loni to ba ngbelu eko abi badan njo keji o ran ma lo pe lo ba ara wa to ba ti dani re ba ti fowo roi oye ko ko loju eyin e gbianju mo ti wa bi tele mo ti e ma so be o be se ngbo mi bayi e dije fia e ma bo pe ah o de je nti e wa e mu gbagbo yin lowo te ba tin bo sọ́dọ̀ bàbá àgbà kẹ́ndẹ́gì lójú.
7: Ní nọmba 20 Amoka Street, Délé Ara Bus Stop off Abara Jerol Ikọ̀tún.
4: Ẹ̀wọ́ akẹ́wà jàǹfààní ewé àti gbogbo ẹni àfijì ẹ̀yìn náà dìdì kẹ́ máa bọ̀. Kí ló ń ṣe ọ́ kí ló yọ ẹ lẹ́nu? Wàhálà àti ìdààmú wo ló wà nínú àgọ́ rẹ̀ tó ti fa àìsàn bóyá àti ìnídogun àti gbẹ́sẹ̀ di wàhálà? Gbogbo ẹgbẹ́ kan ará kú tàìta jẹ̀ǹjẹ̀ níbí ni ẹ̀yìn ilé ìwọ síbí ni Ọlọ́ọ̀bọ ò ní jẹ́ ká wá rogun ọfà. Ọfà burúkú ò ní bá wa afẹ́fẹ́ burúkú ò ní fẹ́ lù wá. Oríṣiríṣi ọ̀nà ló ń gbà wọ́n ẹlòmíì afẹ́fẹ́ ni tiẹ̀ ẹlòmíì ọfà ló fà ẹlòmíì kò sí ń dáàtì ẹ̀ chairman tó bá ti dé ẹ̀yìn náà ó mọ̀ lórí bá ṣe ń bí àti àyẹ̀wò àti tó bá yẹ ká ṣe pé kí ló fà ti lé yìí sójú oorun ló ti ṣẹlẹ̀ ni àbí ńgbà tẹ́ ẹ̀ lọ ní kankan bá ẹ pì tẹ́ ẹ mọ̀ bóyá bóyá àwọn tẹ́ ẹ̀ ní mọ̀ tó wá ti dàgbò ara tó wá ń bara jẹ́ àwọn àrùn kan wà tó jẹ́ pé ó máa ń bara jẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ tí ó máa bá lómi ara inú ẹ̀jẹ̀ inú egungun ọlọ́ọ̀ni jẹ́ ká rí ṣùgbọ́n téèyàn bá ti wá rí ẹ̀jẹ̀ ká tètè gbé ìgbésẹ̀ ká mọ̀ pé ọ̀dọ́ bàbá àgbà tẹ́ gbẹ́gi lójú.
7: Ní nọmba 20 Amoka Street, Délé Ara Bus Stop off Abara Jerol Ikọ̀tún.
11: Bẹ́ẹ̀ ni bàbá àgbà tẹ́ gbẹ́gi lójú wa.
12: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa is 08068216859 08068216859.
4: Ẹ má lẹ̀ ti náwó àbẹ̀ ti dé nìkan rí ẹ̀yìn ẹ̀ mú gbàgbọ́ yín dání. Ẹ wọ́n ní bí náà ò bá tán láṣọ ẹ̀jẹ̀ ìtàn lè kanna ẹ gbà pé bẹ́ẹ̀ bá ti rí mi lélẹ̀ tẹ́ ẹ bá ti dé báyìí ogun àti wàhálà àtàìsàn tó ń láìláàmù kò ti ṣẹ́ lórí àwọn nǹkan tá à ń pariwo náà ni àti sọ bóyá àwọn ti ṣiṣẹ́ gidi ọjàbọ lókè bóyá àwọn kọ̀ pẹ̀lú ọjàbọ ẹlòmíì máa lásìdẹ̀ǹt fún mọ́tò bí ọdún mẹ́rin márùn kò ní mọ̀ bóyá òun forí àbí fi nǹkan kan gbábì kan a máa wá fa wàhálà àti ìdààmú inú àgọ́ ara nígbà tó bá dọjọ́ iwájú bí ẹ tó ń ráyàn bó ṣe máa rí ni téèyàn ò bá wá mọ̀ a wá di àrùn sínú iṣan sínú egungun sínú omi ara sínú ẹ̀jẹ̀ ara a máa wọ́ká a máa rìn ká èmi wà tó jẹ́ pé kì í dẹ̀ tó ń ṣe tó bá nu tó lè jẹ́ pé ọfà ó lè jẹ́ tala fẹ́fẹ́ afẹ́fẹ́ burúkú ò ní fẹ́ lù wá.
7: A wà ní nọmba 20 Amoka Street, Délé Ara Bus Stop off Abara Jerol Ikọ̀tún. Gbogbo ibi tẹ́ bá ti ń bọ̀ tẹ́ bá ti dé Kọ̀tún roundabout ẹ̀wọ̀ márùn-ún tó ń lọ sí Abara Jerol tàbí tẹ́ bá ń gbọ́kọ̀ bọ̀ Abara Jerol ní kẹ́ bèrè ẹ̀ bọ́lẹ̀ ní Délé Ara Bus Stop apá ọ̀tún yẹn lẹ́ yá sí. Nọmba 20 Amoka Street, Délé Ara Bus Stop off Abara Jerol ní ìlú Ikọ̀tún lẹ́kọ̀ọ́.
4: Ibẹ̀ bàbá àgbà wa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè fi pè mí.
12: 08068216859
10: ẹ̀yin tẹ́ bá sọ pé kọ̀tún jìnnà àwọn tó wá wà lájà àwọn tó wà káàkiri tó wà ń jẹ̀bú rẹ̀ tán gbéra tán yí ojú sí ìkọ̀tún. Ìdí náà la fi sọ fún pé ẹ mọ jẹ ká fi àkókò yín náà la ẹ dìde ńlẹ̀ báyìí ẹ máa bọ̀ nílùú Ikọ̀tún bí bàbá àgbà tẹ̀ ló sí bẹ́ẹ̀ nọmba 20 Amoka Street, Délé Ara Bus Stop off Abara Jerol nílùú Ikọ̀tún. Ìkọ̀tún ò jìnnà o.
13: Ha, ragbero wawara ali e.
14: Ame bona profession.
13: Oda, se won lo ri bo se rin ni. Ori ton te koloba. O tun rin wonku.
14: Ijo olu wa da bayi. Ah, nkan kan ma n ba eni yi fa.
15: Ma je ki ofo ojo pipe tabi awon isan. To le fa ki ati gba pagbe se odi ni raja owo le. Ori keri ki ara nro ni. Abo nwu, ara tita, ara njani je. Kori o ma gbaye, o le ruku. Ati bere mu nkan nile di ni ra. Bo si se eyin didun. Abi egbe ka ara re nkuta ita lato ke dele. Ke yo ma rin ko da bi pe nkan ra lese. Bata ti bo lese elomi ko ni mo. Elomi a ma rin a ma ta gege bi keke Mario. A lo ra isan. Ti gbọ́n ni lówó ti ń dáni wólẹ̀ ti fi ni ṣẹ̀sìn. Bàbá àgbàtẹ́ ní bẹ́gi lójú. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 08068216859 àbí kó o lọ kàn sí wọn.
16: Bàbá àgbà wà ní nọmba 20 Amoka Street, Délé Ara Bus Stop off Abara Jerol Ikọ̀tún Lagos State.
15: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá àgbà 08068216859 08068216859 wá kájọ fojú inú wo ká sì fi tìta wo.
3: Bàbá àgbàtẹ́ ní bẹ́gi lójú ṣe o wọ́n yóò gbógi bàbá àgbàdúrà nígbà.
2: On FM 92.9.
17: Iná lílá wa iná ilé ìrọ̀jì hùn. À ń sàsìkò ìkéde ikú ìyá wa. Alájà sára kálí ti kẹ́hìndé àjọkẹ́. Ìyá Wàsíù Àmàlà Junction Àbúrò Ẹ̀gbá tí wọ́n jáde láyé ní 29 August 2026 tí a sì ti sin wọ́n nílànà Mùsùlùmí. Àdúrà ọjọ́ mẹ́jọ wọn yóò wáyé ní ọjọ́ Sunday 6 September 2026 ní nọmba 122 Ọdẹ́túndé Street, Balẹ̀ Adéṣọlá off Pópó Ọ̀ṣọlá Railway Lagos. Bẹ̀rẹ̀ láti aago méjìlá ọ̀sán. Ọ̀pọ̀ ọmọ àti ọmọ ọmọ ló gbẹ̀yìn màmá onínúure yìí. Àjọ náà onídẹ̀ra fún màmá wa Alhaji Atara Kálítù Kẹ́hìndé Àjọkẹ́ Ìyá Wàsíù Àmàlà Junction Sanwó-Olùkéde àfi Sùúrù Bond FM fún gbogbo ẹbí.

ṣe bọ́n fm 92.9 láti kí yín níbi gbogbo tó ẹ ti ń gbọ́ wa wípé ẹ ṣe gan níbi ẹ ṣe ń tẹ́tí sí wa lágbára lọ́wọ́ náà ààbò ìdùnnú àti orí ọ̀fẹ́ ọlọ́run ẹ á wà lórí yín àti lórí gbogbo wa ní báyìí wípé kò ní jìnà a máa gbéjò kúnlẹ̀ fún mr pilot láti máa gbé yín títí dìgbà tí aago méjìlá bá ti lọ ní orúkọ orí tókè adéníjì náà ni blessing àlùkùn kì í wípé ẹkú iṣẹ́ níbi gbogbo tẹ ẹ ti ń gbọ́ wa ẹkú àtàárọ̀ ẹkú gbogbo ẹ̀ láti àárọ̀ ẹkú afẹ́rẹ́ yìí náà agbára ọlọ́run ààbò ọlọ́run adájú lórí àti lórí gbogbo wa ẹ jẹ́ ká rí fàbúra o ká tọ́jú ara wa dáadáa ààbò ọlọ́run adájú lórí gbogbo wa lápapọ̀ akínyìn pọ̀ dàárọ̀ níbi gbogbo tẹ ẹ ti ń gbọ́ wa ṣùgbọ́n ní bond fm kò ì dàárọ̀ torí títí dàgo méjìlá lẹ́jọ́ máa wà pẹ̀lú mr pilot kásùn láyọ̀ délé bá rí o àrùn kúrí.

0: Ìṣẹ́lẹ̀ Muhammad ká máa ṣe múra lórí Umrah a máa pa ìṣẹ̀lẹ̀ ní ìdí ní ti iléeṣẹ́ tó ní ọkọ̀ níbi ká kọ́ni ṣe àjà tí Umrah pẹ̀lú rọrùn. Al-Firas Ajan Umrah Services Limited fi ṣe àgbékalẹ̀ September Special Umrah tó fún wọn láǹfààní láti dé tán ìfẹ́ àkànṣe Umrah lápapọ̀ December náà gbẹ̀yìn yóò fún gbogbo àwọn tó jẹ́ pé àlàǹfààní àti lọ Hajj 2026 láti lọ gánilé Olúwa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹfààní lẹ́jẹ̀ tẹ́ bábá lè ṣe Al-Firas Ajan Umrah Services ṣe ìrìnàjò September Special Umrah àti Umrah December fún 2026. Ẹkún ti mọ̀ pé àwọn àfáà tọ́mọ̀ nípa Súnà yóò máa kọ iṣẹ́ ìrìnàjò sí gbogbo àwọn àyà àmì láti láǹfààní àti ṣiṣẹ́ àṣepẹ́ pẹ̀lú wá àṣẹ ìgbàlépà àwọn oúnjẹ ilẹ̀ wa tó wù ní ẹlẹ́mọ̀ ẹ̀dẹ̀ tẹ́ fi lọ tẹ́ fi dé. Ṣé ẹ máa kọ ọlọ́yẹ tí wọ́n máa kọ yín ṣẹlẹ̀ àti bàálù tó gbẹgbẹ̀lẹ́gbẹ̀ ni. Àyè ti sẹ́ láti máa sanwó September Special Umrah kalẹ̀ tàbí Umrah December fún 2026. Ẹ sọ ti máa kà sí olùlẹ́ṣẹ́ lè fún ẹ̀sìkọ́ wà ní number 92 Ìkòdúró Fadé bus stop nílùú Èkó. Ẹ pé 08034105710 tàbí 08024717601 nílùú lọ ni. Ẹ kàn sí wọn ní ìdojúkọ Kiddies Hospital Olóńsogbo lọ ni. Tẹlifọ̀n 08032479451 Sakẹ́ àti gbogbo òkè ògùn ẹ máa pèlè ẹgbẹ́ náà lá Al-Firdaus Ajan Umrah Services Limited. Àwọn ni wọ́n fún lọ sí àjà tí wọ́n pẹ̀lú rọrùn.
1: Ǹjẹ́ irúfẹ́ àìsàn kan ń bẹ bí tó ń dà yín láàmú? Tó bá rí bẹ́ẹ̀, ìròyìn ayọ̀ kan rèé fún yín. Yẹn nípa ilé ìwòsàn kan tó yà lára ọ̀tọ̀ IA&S National Medical International Limited lábẹ́ àkóso Dr. Idris Ajibade PhD tí wọ́n tún jẹ́ olùdásílẹ̀ ilé ìwòsàn IA&S yìí. Oríṣiríṣi àìsàn ara ni wọ́n ń tọ́jú pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ tí ò mú oògùn lílò dání rárá, ìyẹn non-medication therapy gẹ́gẹ́ bí Chinese acupuncture tó jẹ́ ìlànà ìtọ́jú tí àwọn China tí wọ́n lò lórílẹ̀ èdè China tí wọ́n fi máa ń tọ́jú oríṣiríṣi àìsàn lọ́dọ̀ wọn. Bẹ́ẹ̀ ni wọ́n tún máa ń lo àwọn ìlànà ìtọ́jú mìíràn bí cupping, ìjàmà, physiotherapy, heat therapy àtàwọn machines lóríṣiríṣi tí wọ́n fi ń ṣe ìwòsàn ara. Bẹ́ẹ̀ náà ni àyẹ̀wò gbogbo ara láti irun orí títí dé èékánná ẹsẹ̀ ògbẹ́yìn àtàwọn ọ̀nà ìtọ́jú mẹ́rẹ̀ẹ̀rin mìíràn. Nǹkan tẹ̀ ń wá lọ sí Sokoto àti ọ̀nà jíjìn lókè òkun lọ́hún òun gan rèé lápò Ṣòkò tó yín o, ìyẹn ní bí lábúlé ẹ̀gbá ní True Test Medical Diagnosis Building lẹ́gbẹ̀ẹ́ Jendo U-turn bus stop Abúlé Ẹ̀gbá Lagos. Ẹ lè pè tàbí kí ẹ WhatsApp wọn lórí 08038690104 lẹ́ẹ̀kan sí 08038690104. Ẹ̀ka ilé ìwòsàn wọn wà nílùú Ìkòròdú ní number 2 Daniel Sunmoni Street off High School Road, Sabo, Ìkòròdú, Lagos. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tàbí WhatsApp wọn ni 08165858582 lẹ́ẹ̀kan sí 08165858582. A kì í gbókèrè ká mọ dídùn ọbẹ̀. Ẹ̀yin náà ẹ darapọ̀ mọ́ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n ti ní àlàáfíà láti ilé ìwòsàn IA&S National Medical International Limited. Ìjáfara léwu o, a máa retí yín.
0: Ìṣẹ́lẹ̀ Muhammad ní ká máa ṣe múra lórí Umrah a máa pa ìṣẹ̀lẹ̀ ní ìdí ní ti iléeṣẹ́ tó ní ọkọ̀ níbi ká kọ́ni ṣe àjà tí Umrah pẹ̀lú rọrùn. Al-Firdaus Ajan Umrah Services Limited fi ṣe àgbékalẹ̀ September Special Umrah tó fún wọn láǹfààní láti dé tán ìfẹ́ àkànṣe Umrah lápapọ̀ December náà gbẹ̀yìn yóò fún gbogbo àwọn tó jẹ́ pé àlàǹfààní àti lọ Hajj 2026 láti lọ gánilé Olúwa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹfààní lẹ́jẹ̀ tẹ́ bábá lè ṣe Al-Firdaus Ajan Umrah Services ṣe ìrìnàjò September Special Umrah àti Umrah December fún 2026. Ẹkún ti mọ̀ pé àwọn àfáà tọ́mọ̀ nípa Súnà yóò máa kọ iṣẹ́ ìrìnàjò sí gbogbo àwọn àyà àmì láti láǹfààní àti ṣiṣẹ́ àṣepẹ́ pẹ̀lú wá àṣẹ ìgbàlépà àwọn oúnjẹ ilẹ̀ wa tó wù ní ẹlẹ́mọ̀ ẹ̀dẹ̀ tẹ́ fi lọ tẹ́ fi dé. Ṣé ẹ máa kọ ọlọ́yẹ tí wọ́n máa kọ yín ṣẹlẹ̀ àti bàálù tó gbẹgbẹ̀lẹ́gbẹ̀ ni. Àyè ti sẹ́ láti máa sanwó September Special Umrah kalẹ̀ tàbí Umrah December fún 2026. Ẹ sọ ti máa kà sí olùlẹ́ṣẹ́ lè fún ẹ̀sìkọ́ wà ní number 92 Ìkòdúró Fadé bus stop nílùú Èkó. Ẹ pé 08034105710 tàbí 08024717601 nílùú lọ ni. Ẹ kàn sí wọn ní ìdojúkọ Kiddies Hospital Olóńsogbo lọ ni. Tẹlifọ̀n 08032479451 Sakẹ́ àti gbogbo òkè ògùn ẹ máa pèlè ẹgbẹ́ náà lápò sórí 08038307824 Al-Firdaus Ajan Umrah Services Limited. Àwọn ni wọ́n fún lọ sí àjà tí wọ́n pẹ̀lú rọrùn.
2: Lọ́dẹ tó rojú kòkó báyìí.
3: Ojú náà ṣì rí. Ṣé àwọn tí màá bọ́ ẹ́dẹ?
2: Èmi ni mo ṣe.
3: Ẹni bá yẹ bó ṣe ní fùrùkọ̀kọ̀ kọ̀kọ̀. Bí ẹni pé o lè sọ kìdílẹ̀ ká tó wọ̀ bùsùn. Yóò rò pé iléeṣẹ́ kìdílẹ̀ ń kọ́ lásẹ̀ ìdẹ́rẹ́ lánàá. Bẹ́ẹ̀kẹ̀, òkè tẹ̀yẹ̀ ò ní ti tọ́sà dé dájú ọ̀nà. Tí o ti kárí wọnú bí èkó ló tó fẹnu kan yàn.
2: Àìsàn àtàrùn yóò máa ṣe nǹkan o. Èmi wá ní ṣíṣe báyìí olólùfẹ́ mi.
3: Ṣé èmi ni màá ṣàlọ́ sọ fún yín pé kẹ́ ẹ lọ mójútó ara yín? Bàdá táwọn fẹ́ ká máa kárí o. Lọ́wọ́ egbògi bàbá òkè ehò.
2: Iwọ na soro soke, saraye bo se se fun baba oke o. Ko mara yo to gunja le re fun logo je. Ope yin to ro ni gorogo, ara tita je, ara tita ara yin ti ba ta ma bo le so me eniyan ko sun o. Ke do ma se lo sere sere tabi ko po la poju. Isara to gun ni so, baba oke o le ni go ja tura. Lori yi ke ya isan tabi arun to fe danu gule. Baba oke o kale si Shop 10A, Oyekola Shopping Complex, la dojuko Deeper Life Church, Jakonde Gate, Egboro, Isolo Ipinle Eko, e pe 08094471143. 08094471143 Baba oke o elegbogi debede ebe
4: eku dede woyi ni gbogbo ibi ti owoja ile ise radio te tin gbe wa ide yoruba ni igba to tun gba bayi ohun lo nso ba gbon mi gbon mi koko to tun koko ohun lo nje balẹ lodo ta ba ri ogbon tarigi to mo nipa ewe ise ti ewe nse egbo ati ojegi ise to nse ati mo yipe onito ni won pe ni ogbon tarigi onisegun bile e ma wo pe mo npa asamo kini di asamo mi mo tun ti ni alejo pataki gege bi ise wa baba e ba mi ki ara ile kesi daruko yin
5: e seun atokun oruko temi ni Taufik Ajiboro eni ti gbogbo aye mo si baba oke o o na lo nki wa pe ni alaafi olohun oba koni fi gbogbo asile
4: e ja asami witi witi
5: amen
4: eh baba oke o a ma tun ri yin
5: ese un atokun be na la bi ni bo se je pe bile ba tin su be na ne le mo o na lo fa te fi tun ri baba oke o la ko tun nipa ilera ara wa ntori pe e mo pe nipa ilera eda o je baba oke o logun pupo e si mo baba oke o lori pe baba oke o kin se amolumola o lori nkan yo kan soso o na ni sara
4: gege bi ibere ti a ma nbi ni gbogbo igba kini awon nkan to ma nfa ipenija isara
5: ese un atokun la kayin o ni daru
4: ase
5: nipa ipenija to ma fa isan inu ara akoko nbe o ni pe teyan ba ni arun ta npe ni arun gbajumo ri ta npe ni atosi a ma sakoba fun isan inu ara elekeji o ni kenu to nba obirin sere lasiko to nse alada re lowo a ma sakoba fun isan inu ara eleketa o ni ka ma seyo bi e meji bi e meta kile to mo abika yo ti wa ko te ma jade dada ku ma

0: obìnrin rẹ sílé lẹ́ẹ̀mejì bí ẹ̀mẹta kílẹ̀ tó mọ́ àbí ìwọ tó tiẹ̀ jẹ́ pé ní ara tí ò tiẹ̀ ní gbéra dáadáa dépò pé ọ lè ṣe ojúṣe rẹ mo nítọ bá ti nípa ìníjà nípa iṣan ara tí máa fa ìdákọ́lẹ̀ fún ọmọkùnrin dìde lẹ̀ máa bọ̀ wá bàbà bókè o ní shop number 10A Oyekola Plaza opposite Deeper Life Church ní Jákàndé Ìsọlọ̀ Road ibẹ̀ ni bàbá òkè wà báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó lè pe bàbá òkè ò sí 08094471143 lẹ́ẹ̀kan sí 08094471143 08022613442 08022613442 ọmọ ọdún mélòó ni wọ o ti ju ọmọ 40 years lọ o ti ju ọmọ 50 years lọ o ti ju ọmọ 70 years lọ tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì ọ ti da tọwọ́ ẹlẹ̀ mo nítọ bá wá bàbá òkè o ìwọ gan mọ̀ pé ní ọlọ́run bẹ lẹ́yìn bàbá òkè o àwa ò mọ nǹkan méje o ju iṣan ara tí máa fa ìdákọ́lẹ̀ fún ọmọkùnrin tí kì í jẹ́ kí ọmọkùnrin lè sojú sí ẹ̀ déédé lọ́dọ̀ aya rẹ̀ lórí iṣan ara tí bàbá òkè o ń sọ̀rọ̀ nípa yìí nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́mi gan fúnra mi rí ni tí mo sì lo oríṣiríṣi oògùn lórí nǹkan yìí tí nǹkan yóò lọ yóò tún padà wá nígbà tó yá ni mo pàdé bàbá kan bàbá yìí ló ṣètọ́jú àrùn ìdákọ́lẹ̀ ìfun mi òun ló fi já sí pé ní gbogbo èèyàn tó ń wá sọ́dọ̀ bàbá òkè o lórí ìdákọ́lẹ̀ tí mo sọ ọmọkùnrin dọ̀lẹ́ àwọn náà gbà pé ọlọ́run bẹ lẹ́yìn bàbá òkè o pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run ọba tó mú ti wá tó mú kó ń bẹ̀ tọba dọdọ bàbá òkè o ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jákàndé Gate ti Ìsọlọ̀ Road ibẹ̀ ni bàbá òkè o bàbá yìí pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run tiẹ̀ náà ní sọ̀rọ̀ sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá òkè o 08094471143 lẹ́ẹ̀kan sí 08094471143 àbí 08022613442 08022613442
1: ǹlẹ̀ ti gbọ́ yẹn ṣe mọ̀ wípé yorùbá bọ̀ wọ́n ní ìrírí lágbà ohun tí ò bá tí ì ṣe ni rí kí a wòsàn a ò lè sọ pé báyìí ni wọ́n ṣe ń ṣe ìwòsàn rẹ̀ ǹlẹ̀ ti gbọ́ lẹ́nu bàbá òkè òyì ohun tó ti ṣe wọ́n fúnra wọn rí ni kí ọlọ́run tó lo èèyàn fún wọn ẹni tọ́lọ́run wá lò fún wọn yìí ó tún wá jẹ́ kí bàbá òkè òyì náà tún lọ wá ìmọ̀ kún ìmọ̀ láti mọ̀ nípa ìtọ́jú àìsàn iṣan ara bàbá òkè o nípa àìsàn oníbẹ̀ẹ̀ta tó máa ń bára wọn rìn ojora arábẹ́kú àti ìdákọ́lẹ̀ kí ni ìyàtọ̀ tó wà láàrin mẹ́tẹ̀ẹ̀ta.
0: ẹ ṣeun atọ́kùn ìdákọ́lẹ̀ ẹni tí ń bá obìnrin rẹ̀ ṣeré tó jájú pé ní yóò lè ṣe ń dèdè bó sì yẹ kó ṣe ṣùgbọ́n kò ní lágbára láti ṣe ẹlẹ́ẹ̀kejì arábẹ́kú ara ó dìde láàrin ìṣẹ́jú kan sí méjì ara ti wálẹ̀ ojora ń titẹ̀ ara ó dìde kéèyàn fẹ́ bá obìnrin rẹ̀ ṣeré yóò da ìgbà tó rántí nǹkan kan ara rẹ̀ ó bá wálẹ̀ tí ó bá ti rí bẹ́ẹ̀ ǹdẹ́lẹ̀kọ́ máa bọ̀ wá kàn sí bàbá òkè o láṣẹ lọ́dọ̀ ọlọ́run lágbára lọ́dọ̀ ọlọ́run tọba dọ́dọ̀ bàbá òkè o ọgbà pọ́lọ̀ ń bẹ lọ́dọ̀ wa ọlọ́run sì ń bá wa ṣe.
1: bàbá òkè o ká máa tẹ̀síwájú yàtọ̀ sí pé nǹkan lọ́mọkùnrin àìsàn iṣan ara yìí ṣé ó níbi tó ti ń kó ìpalára bá obìnrin àtọkùnrin lápapọ̀.
0: ẹ ṣeun atọ́kùn bẹ́ẹ̀ ni gbogbo wa la mọ̀ pé iṣan ni wáyà nínú ara nígbà tí ẹ̀jẹ̀ ò bá ti ríbi lọ bó sì yẹ kó mọ lọ tó nínú iṣan inú ara yóò bẹ̀rẹ̀ mọ mú àwọn ìpèníjà kọ̀ọ̀kan wá àkọ́kọ́ nínú ìpèníjà ó ṣeéṣe kọjá sí kwárìn láàrin ìṣẹ́jú kan sí méjì ká bẹ̀rẹ̀ sí mọ̀ mí ẹlẹ́ẹ̀lẹ́ ẹlòmíì yóò máa rìn gégé bí ẹni tí bàtà fẹ́ bọ́yọ nínú ẹsẹ̀ rẹ̀ kárìn ká máa tẹ̀rìn ẹlòmíì yóò dàbí ìgbà tó tẹ ìgò mọ́lẹ̀ nítorí pé àtẹlẹsẹ ó máa kan gorogoro ẹlòmíì pajápajá lọ́wọ́ pajápajá lẹ́sẹ̀ ẹlòmíì ọwọ́ ò máa gbọ̀n bẹ́ẹ̀ ni gbogbo ara ó bẹ̀rẹ̀ sí máa gbọ̀n ẹlòmíì bẹ́ẹ̀ kó máa rìn káàkiri inú ara títí ẹni àbí kí inú ara bẹ̀rẹ̀ sí tàyàn ẹlòmíì bẹ́ẹ̀ ò tiẹ̀ nílé rórun sùn déédé kórìí máa fún ẹlòmíì ẹlòmíì ẹsẹ̀ rẹ̀ yóò bẹ̀rẹ̀ sí wú ni ká tẹ̀ báyìí àbẹ́kẹ́lòmíì ò tiẹ̀ ní rígbẹ̀nsẹ̀ sí déédé dáadáa ẹ̀yìn yóò máa fa ẹlòmíì so iṣẹ́ ẹsẹ̀ kó máa fa ẹlòmíì so ìsapá kó máa fàyàn so àwọn nǹkan yìí ìpèníjà iṣan inú ara tí ẹ̀jẹ̀ ò rí bí wọlé tó nínú àwọn iṣan ni àwọn yìí ló ń ṣàkóbá fún àwọn iṣan yìí pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run tọ bá dọdọ bàbá òkè o ìwọ gan ó gbà pé ní ọlọ́run bẹ lẹ́yìn bàbá òkè o nítorí bàbá òkè o mọ nǹkan méjì ju iṣan ara yìí tí máa sọ ọmọkùnrin di ọ̀lẹ́ tí kò ní jẹ́ kí ọmọkùnrin lè sojú sí ẹ̀ déédé àbí tó máa sọ ara di ọ̀lẹ́ tí kò ní jẹ́ kéèyàn rìn déédé dáadáa tí kò ní jẹ́ kéèyàn lè gbẹ́sẹ̀.

0: Welcome to Al-Madinah International College, Nigeria, where educational, moral, and physical development of your children now, KG, Nursery, primary, and secondary classes are given special attention. A fit-based college training, Arabic and Islamic readings, skillful citation and memorization of the Holy Quran with the best of every week. Al-Madinah International College, Nigeria is funded by Dr. Fordin Abdullah Uddin Al-Imam. A subsidiary of Center for Ahlus Sunnah Wal Jamaah, our primary school section is situated at White Mosque in Ludu area of Ushubu, while our secondary school section also in Ushubu is situated behind the Warundi Middle School Iludin Community Testing Ground area, Ushubu. Our Iwosu Study Center is located at Al-Madina area, Old Ushubu Express Road Testing Ground, Iwo. Contact us on info at almadinainternationalcollege.com or www.almadinainternationalcollege.com, 0814-133-3731 or 0806-289-6625. Al-Madina International College, Nigeria. This is the gap between knowledge and faith.
1: الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل فاطر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اهدنا لما اختلف فيه من الحق بإذنك إنك تهدي من تشاء إلى صراط مستقيم آمين. السلام عليكم ورحمة الله وبركاته.
2: وعليكم السلام ورحمة الله وبركاته.
1: إيرغو مي ني اپملي بيتي اوا اونو ني امومي اوغبان تي ايمان لاتي بي او تي اوديزنا النبي محمد صلى الله عليه وسلم اورولو يبي تي مو بي كان فوا اما اورو تو جيسي بي kíkà lásán láì tí gbọ́ tó máa rẹ̀ fẹ́ oríire lọ́jọ́ fẹ́ni tó ń kà á gbígbọ́ lásán láì tí má bí tó máa rẹ̀ dórí kọ ìbùkún lọ́jọ́ fẹ́ni tó ń gbọ́ nínátọ́rọ bá wá rí báwọn fẹ́ni tó ń kà á àtẹni tí ń gbọ́ báwo wá ni ọ̀rẹ́ ni tó gbọ́ yé tí tó ń gbọ́ àlàyé ẹlẹ́kùnrẹ́rẹ́ báwo ni oríire rẹ̀ yóò sì tó ń tiẹ̀ ọ̀rọ̀ náà ni ẹ̀rí tí wọ́n mú wá fún wa láti fi ṣàlàyé fún wa yí pé ọdọ ayàn fún gbogbo mọ́mìnì pé ká máa ní àtẹ̀mọ́ra tí àmì wò bá bá wa òun náà ni ọ̀rọ̀ tí ànábì gbé kalẹ̀ pé ìsìnàtáàni fi náà sí ọmọ abihim kúfúr
2: الطعن في النسب
1: والنياحة على الميت
2: إمام
1: ومسلم أنا وقبع حديثي ربوا ما علاقوا لي أري تما مواين تاتي تما رليري في فواني جاكتوري قوجا òun náà la fẹ́ wọnú àwọn ìdókí àwọn àǹfààní tí ń bẹ ní abẹ́ ọ̀rọ̀ náà kí ó lè bá jẹ́ sí pé àǹfààní táàjì lára ìmọ́lẹ̀ tí ọjọ́ àti látẹnu ànábọ̀ muhammad kí àǹfààní náà kó lè bá jẹ́ ní tó pé pérépéré fún wa dìsọ́lọ́ ní àwọn àṣẹsí méjì ọ wà lára àwọn mùsùlùmí bẹ́ẹ̀ sì ni ṣíṣí méjèèjì yìí àbúrò méjèèjì yìí àwọn akẹfìdí ni wọ́n nu ìròyìn náà ṣùgbọ́n àwọn mùsùlùmí wọn máa máa kórira wọn sì máa kó kọ́ra wọn sì máa sọ́jọ́ ọ̀sọ́ fúnra wọn àwọn náà wọn ò ní lè fi ìròyìn náà sílẹ̀ wọn á níbẹ̀ yìí náà ni àtọ́ànú fi nẹ́sẹ̀.
2: àtọ́ànú fi nẹ́sẹ̀.
1: kí ni àwọn máa fi àléébù kan ìdílé kan àbí ẹbí kan àbí ìran kan àbí fámìlì kan wọn ni yá àtọ́ àlẹ́ ìmọ̀ yìí. kí ni àwọn máa ké nígbà tí àdánwò bá dé kí ni ọmọ sọ rárá nígbà tí òkú bá kú fún kí ni ọmọ gbára dálẹ̀ nígbà tí mo sì bàbá ṣẹlẹ̀ sí tàbáwò yìí síbí ànábì sí gbé ọ̀rọ̀ yìí kalẹ̀ sọ́nà ọlọ́run àlẹ́ ọ̀sùn á máa wò yí pé wọ́n kọ́kọ́ sọ nǹkan méjì náà àti àdánwò tí dára nǹkan méjì náà kán tó wá sọ nǹkan méjì ìjọ ọ̀hún a rí gan ni ìtìnàtáàni fi náà sí húmà bíi ní kúfù wọ́n kọ́kọ́ ti gbé kalẹ̀ yí pé nǹkan méjì tí mo fẹ́ sọ fún yìí o àgbákò ló kọ rẹ̀ ń jẹ́ wọn ò tí wàá sọ kí ni nǹkan tí ó mú yàn kọlu àgbákò náà wọn ò tí sọ tí a fi ń sọ fún wọn wọn ni àgbékalẹ̀ yìí tó sì jẹ́ pé táwọn èèyàn mọ̀ náà ni pé ká kọ́kọ́ sọ nǹkan tá a fẹ́ ṣèdájọ́ lórí ẹ̀ a rí pé lábájá tàmàdò àdánwò ni wọn ìgbìlẹ̀ ní kíkà sọ yìí pé kí ni wọn máa fabuku kán bí tàbí kọ́ máa jẹ́ sí pé kọ́ máa sunkún kọ́ máa ké kọ́ máa sun rárá nígbà tí àdánwò bá ká wá sọ pé méjèèjì ká gbé ìròyìn àwọn kẹfìrí ni ìpìlẹ̀ ọ̀rọ̀ ni ṣùgbọ́n àbí òsè bẹ́ẹ̀
2: sọ́nà
1: wọn ní ti àbí ṣe báwọn ni pé tí wọ́n kọ́kọ́ fi sọ àdánwò ati bi ti kini mejeji oko to le ebi to le drive yan lo to le wa yan lo adan o to le lo mo yan ba bi ti na fi kokko so oni na ni bi pe won ve ti ki gbogbo en to ba kokko gbo adan o ti o sele lara re mejeji kaluku le ba mura sile pe eh ti won ba ti so adan o mejeji ki ya to ba ko ba sele lara mi tele tele ki ya bole won ni le tanfiri wa tahwif won fi deru ba wa eyin si ni o ma ju pe anabi na lo ko agba
2: sallallahu alaihi wasallam
1: me ti ba n pere lo ko agba kekere lo je nnu je lo ko agba anabi muhammad
2: sallallahu alaihi wasallam
1: so lo ko agba kankan ni sharia islam ju anabi muhammad lo
2: sallallahu alaihi wasallam
1: la tara eleyin won eleyin o ma ju pe oluko to ma ni ko ju lo ona ni anabi muhammad
2: sallallahu alaihi wasallam
1: ni la fi je pe awon ni mi ma sa bi ama so pe awon oluko to da to look to ko yan leko to to bi anabi si ma nko yan
2: sallallahu alaihi wasallam
1: eleyin sai bi kan ya won ni abala keji won ni o ma so fun ayi pe bi ti won fi ti awon adanwo ti o sele si isesi mejeji ti won fi ti sewaju won ni pe won ni awon ro mejeji o ti gbaligoko laarin awon muslimi ofen si muslimi ti o fe wa so iwe mejeji mi ya koko ni bi ka ma ta si idile ni dile ni bi ta si idare ko ni ka ma sa idile ni dile ka ma sa logbe ka ma sa lada ka ma ruru kuro si yawo ni yawo ka ma ruru kuro se bi elebi ka ma ruru kuro so mo olomo ibi a iwa ma le ni wo ma le ni iya re na ese ri dunle won gbogbo sisi o wa lara awon muslimi
2: wa lara awon muslimi
1: won to ba doja ale yoruba nisin ka ma se so to le hausa o ri pe nte fin panu loja na
2: be
1: gbe ya ten gbo mi na oro pe ha obirin yen ha ma le ni mo ti gbo tan re be na ni iwo baba ni se owo na ni se civil servant ebi nte fin panu ni won tori pe kini yen ti gbe ni gboko laara awon muslimi lo fata ni bi fi deru ba wa nbe
2: sallallahu
1: alaihi wasallam te o ba ti egbo tori pe to ba ti egbo pe kini yen ho ma bi hin kufu to ba mo pe kini yen o mo lo si oko awon kefiri to ba ti n gbo tan ba o se kini o ma jule oko nbe won ni dine ta na bi so pe isin tani
2: fin nas hu ma bi hin kufu at-ta'nu fin nasab
1: والنياحة على الميت نعم اولغو مي علاكم ان كان ميجي جي جان نبي بكان لا رين صلى الله عليه وسلم انا طعن في النسب فجسي بي ان يوم ما فالي بو كان ابي الابي طعن بولون تي وان لو ني ما يوم طعن انو دي اسلام وان طعن اوغون لوكو طعن اوغون لوبه طعن اوكن سوملا be gbogbo n to ba ti le je se bi ta ba ki bo yen lara ije o jade nbe won ma n pe toan won wa n lo fun nkan ti o je ma ọgbẹ ada ọkọ won n lo fun pe ọrọ miin wa ti ma n gun yen ju ki ọbi o gun yen lara kejo jade nbe lọ ninu ọrọ to gun yen ju kọbi ọwọ yen lara kejo jade nbe lọ ọrọ to dun yen ju nkan yen lọ naa ni kiniyan o ma sọ pe lẹgbẹja mo n dáwọ ti bóyá bàbá rẹ kò bí fún ìyá rẹ ò bí fún bàbá rẹ wọn ló ó dùn yẹn ju kí wọn fi ọbẹ gún yẹn kẹjọ jáde bẹ ìdí yẹn lọ́fẹ́ ní àpánú
2: fìnnà
1: ẹlẹ́mìí máa wá wí pé kí ni tí wọ́n pè ní ká pè èèyàn fi àléébù kan ẹbí ẹlẹ́bí ọ̀pọ̀ oríṣiríṣi ọ̀nà làwọn yàn gbà sí ó lè jẹ́ sí pé ẹbí tòsí ni ọkọ̀ àti ìyàwó àtọmọ o lè ṣe tánù fìnnà sábẹ̀ o lè sọ̀sọ̀kúsọ̀ ń pẹ́ bí wọn bẹ́ẹ̀ obìnrin yẹn rẹ̀ ń dín dọ́gbọ́n sí àtọ́nùfinnásàbẹ̀ kò rí àwọ̀ rẹ̀ bàbá àti àdúdú ọmọ tí wọ́n á bí wà púpà ó sì ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ níbi àkú mọ́ bí tó ti lọ gbélé ìwá ọkọ̀ náà lè sọ̀rọ̀ ìyàwó ẹ̀ bọ́n níbo ló ti gbé ọmọ níbo ló ti gbé ìwà gan kò yé wa àwọn ìyá ọkọ àwọn ìyá ẹbí náà máa dá sí pé bọ̀dá kí ẹfúra o ẹyin dúdú bí kóró sí ìyàwó yín náà bí ìdí ìsàsùn ló dúdú àìbò wa lè bó ti wá èsì kìí ṣe pé kọ̀rọ̀ àkábáyé tí tọ́kọ̀ọ́kùnrin yẹn tóbìnrin yẹn lọ sọ́spítù rẹ̀ tọ́lọ tọ́jú ara rẹ̀ kọ́ ẹ̀ fún iná lọ́bọ̀ dá sí o ẹfúra o ìwọ́ tó sọ̀rọ̀ ọ̀rọ̀ báhùn ìwọ́ làná ibi sọ fún ọ pé o ti ń lo okó anu àwọn kẹfìrí.
2: ẹlẹ́wọ̀n
1: nídìílé tòsínú ẹlòmíín lè lọ jìnà kọ́ lọ ti bi tribe ìran àtọ́nùfin nasa Kobu Awusa.
3: Kobu
1: Awusa ba Gambari. Awusa ni sanu. To ba ti wi ban wonan lo kokeno ke ti. Be na le buyoba. Yoruba berebe. Ya Yoruba wa berebe. To ba ti wi ban wonan ti lo kokene ke ti.
3: Ta'anu fi
1: nasab. Elomi abula ruba wa. Wa ti bula ruba wa elomi ah subhanallah. Ah, I'm Muslim. I never think about Sallallahu Alaihi Wasallam. What is Natani
3: fi Nasi? Huma bihim kufr.
1: At-ta'anu fi Nasab.
3: At-ta'anu fi Nasab.
1: Wal-niyahatu ala al-mayyit.
3: Sadaqa
1: al-Rasul Sallallahu Alaihi Wasallam. O tiniro yinyini, kei woni wabbo tala resile. Elmi bula al-bawa. Oma kutaba ti bula al-bawa. O ti bua nebwa
3: Muhammad. Sallallahu Alaihi Wasallam.
1: Lai ma yi gbara ma gbo pelu ti wa lodo awon mi ko elu mi o tupe afalo ah laruba wa go ah to ba to pe laruba wa go o ti din so fin tan so laarin
3: to ba so ti din so fin tan so laarin
1: ah bene to ba si ni fulani fulani fulata fulani dana dana te mo ba awon so ku so na nbe ni sin
3: e
1: ba ni fulani dana dana o wa so di kini
3: dana
1: dana one hadith in bawi current example and for Muslim ni abola ma so pe fulani kan dana dana ni to ba ti lo so ba awon anabi so pe isnatani
3: isnatani fi nasi huma bihim kufr at-ta'anu fi nasab wa an-niyahatu 'ala al-mayyit
1: ah be na ni elomi o ma buluka emi o le fe jesa o ah ijesa ai abe egba eh mo ya be o ti bu ah mo bu na ka
3: Mo buna kaka.
1: Ah, Ibadan. Eh, alo ma jen. Eh, alo ma. Ah, Ibadan. Ma so ba ma. Elo mi abwede. Abwede bunya. Ibe di yin gen ma li mi ala kukwa. Atanu fi nasab.
3: Atanu fi nasab.
1: Oti mbu wana ni ye. Elo mi abulu. Ibe lu yin. Ah, alo ma jen. Ah, ma bu ma. Elo mi abu awo. Ah, dudu. Alo ma jen. Wọ́n náà sí ìsọ pé ẹ́ alámọ́jẹ́ ní àfin lárúbá wá ní ń pè láfihàn àbí èèbò ní ń pè ní àfihàn lọ́wọ́ ti pè láfihàn ó ti bù pèlé èèbò tàbí kò pè ní lárúbá àbí funfun mọ́kọ́ pé àfin ti ń bọ̀ àfin ti ń bọ̀ lọ́wọ́ ti wíwà ó ti bù ní tí wọ́n náà bá sì bù dúdú náà pé káyì ti ń bọ̀ ìtumọ̀ káyì ní kíni dúdú Baba ti le gbedudu ni kai kai laruba wa ni kai edu won fi lo yan ti to fi dudu won ayo ayo kai ni kwat n to ma te fi dudu ni pe won ba da yin tan won wa lo ni mo ba yan dudu lo yan wa dudu ke to ba gbedudu na ni kai aha won na o to tin bu o ti din so fun tan won na now ma pe islam o so fun ayi bi ka jina se ma pe inna akramakum indallahi atqakum
3: inna akramakum indallahi atqakum
1: ibi awan lo gan olugbo mi alapon ile ibe gan ni abalele keji ati so pe alakoko ni pe atanu fi nasab ai so fun ani ko tori ko da pe mo pe yan lo ma le ma iwo to ba pe yan lo ma iwo gan lo ti so fun kini ju lo ten wi ki se pe bo ba to so jade lenu gan to ba ro gan pe mo nda ti
3: Ma le na ko ni o ma le bi re e de si man wi jade lenu na te so da sa yin to advance yin conductor yin ba yala yala ta yin ni ba e bugbe yin to je si bi local yin se lensi ki se awon se to je wa to advance be ma bura ni pe o ma le o ma ke e jinasi e je ki ogun dile o ma pe yan lo ma ke
1: ìdílé tí wọ́n bí ẹ́ ti ń se ní ẹ̀sìn tí wọ́n nù ṣùgbọ́n ní ẹ̀sìn àwọn atáni masalasi àwọn mùsùlùmí àgbọ́dọ̀ máa pẹ́ nìkan lọ́mọ àlè eléyìí ń bá nù ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tán náà bí sọ fún wa sọ̀rọ̀
3: náà
1: òun gan lóko tá à ń lọ jù náà àníyá hàtú àlẹ́lìmọ̀yì
3: òun
1: náà ni kí èèyàn ọmọ ké nígbà tó kù bá kú fún kọ́ máa gbára dálẹ̀ nígbà tó kù bá kú fún kọ́ máa gbóhùn arò jáde pé ó ti lọ ọmọ mà ti lọ ohun ó tún dojú àlá àrìnàkò àtúntò pàdé gbogbo àwọn ọgbọ́n ọ̀rọ̀ báyìí tó bá sọ jáde wọn náà ti wà nú àwọn tí a nẹ́bẹ̀ sọ̀rọ̀ wọn
3: sọ̀rọ̀ wọn níyà ha tó àlàyé
1: ma yé ti wọn ní kíkéèyàn máa kùn wọn ní níyà ha wọn pè ní níyà ha yígbà tí odiri abi koko abi koko ni ba se ndun won en ti ba ndun ba na won ni ya ha ibena ti mo won ni no fil hammam ye diri ye to ba dun adaba ni to ba dun won won ti on so ko won na jo ofo won jo ndun ofo won je ye ni won agun so ki won atike won ka won daada tun tun ti se bi ah no ko le fun o won lo se bi na awon sunara yi ti ori awon yan bi nwu ti ka ro ko en to ti pa suru mara tele tele enu po so bi ah na baja to ala nu re ti lo o tun se pe fun ara bi ala nu ti lo ala awon yan ti wa le mo bi ah o to mo ni ah la ro la ro ni mo gbe nkan fa won lo so su ni mo fa won ni nkan ah lo do dun bayi awon ni se ka mo janfani so ta ba ti wi ba ni o ti wo be na ni olowo na ara kun le iya to nbe laarin tori pe lemi yo mo lo ti pe eh sa wa bo do sunkun ni ti yan ba ku
4: sa bo do sunkun ni bi de yan ba ku
1: eh abi aba lost nkan kan ba lose nkan kan ti a ni nkan kan ta wa to wa ba wa lokan je to mi wa n bo lu bi yan sa tun ti se lo ni ese ti yan wa le po o
4: farabale
1: ya halana bi pe
4: sallallahu
1: alaihi wasallam al bukau al bukau ala al mayit ki yese wo kin on sokun to ku ba ku abi kin on sokun ti ba ni le ba be ni ki yese wo nu sharia islam so when you tell me wo nbe o na ni an ya ha
4: ya
1: eh to ka di se le ka ki kon ton be sin
3: tan ni fin nas huma bihim kufr at'an fi nas ab
1: wa niyahatu ala al mayyit ya tun bela niyahatu al buka yani pe ke yan sunkun nigba to ku ba ku ko si life nbe
4: ko si life nbe
1: sugba ke yan o si on aro ko ma pariwo ko ma don on si
4: ko ma paro
1: ko ma don on si ele ni iwo na niyaha
4: iwo
1: ona na bi niyama si
4: sallallahu alaihi wasallam
1: ele mo awo pe a ti si a dupe fọlọrun aye igba kan ah tene kan ba kun bi kan ba o ma re ton lo nijo nijo awon ni bori awon ni borun sonu kan o be
4: awon
1: ni borun sonu eh o ti tan ba go sonu ikan ikan bo wa leju kan ko ni si o ni si dede ara won wa kese lese won wa gbura nle nma tan ba fe dede jan lo tan o ba ma so ko won ma so ro gbo awon lo tan so yen ina na nabi
4: sallallahu alaihi wasallam
1: naam be na ni tawon yen nu o to ku atanago awon kan be to je si be ohun won teni kan ba ku won mo bien se si awon afa lele
4: won afa lele
1: won je won ka wole sada awon afa awon lala afa ti won ma n wa to ku ba ku eyin na wa nu wan niyahat ala al mayyit
3: wan niyahat ala al mayyit
1: eyin ti e so kun loju ba yin ti
4: e so kun loju ti yin
1: sugbon oro te n so jade oro ekun
4: oro
1: niyaha
4: niyaha
1: ma sa la yin fun ni to ba ya ni sin pe yato ti me laarin niyaha ni bi kin yan ma bo e ko ma sun aro ko ma saro ko ma daro ati kin yan ma sunkun eyin afa e n daro foku
4: darufu
1: o nsi la nabi so pe e ma se ma
4: sallallahu alaihi
1: wasallam to la ma kefiri ni won ni aro sisi bo la won afa ti darufu ku won ma darufu ku ka to sin won ma darufu ku nigba ti won ba nsin lowo en si ni ya tan ba tun wa sin tan won tun wa fi ti ojo sojo tan wa darufu ku o gba o ka ri na e wa di darufu ku kan to sin
4: kan to sin
1: òun náà ni àwọn ẹni tẹ́ ẹ̀ máa ń ṣe sókù lára kẹ tó sin wọn náà máa fókù ẹ̀ ń gbà tó kú wọn wọlé sí láàrí àwọn afáyá dá fi òun yá máa ní òun yá sàlámù láìláìláìlá wọn a máa wíra ẹ̀yìn náà ẹ̀ ń ṣe kínú ẹ̀ ń ṣe nìyáhà nù nìyáhà kẹ́ tó sínú ara nìyáhà yín náà ni sọ́dọ̀ tó yàtí tẹ̀ máa ń ké ẹ̀ ń ṣe nìyáhà tó ilé òun nigbati won ba wa to wa je si pe won ba fe sin na
4: to
1: ba gboku leji ka ta bayi tan to n gbe lo sa yo n pe la ilaha illallah la ilaha illallah la ilaha illallah e se zikiri
4: la ilaha illallah
1: mo ba ibanfu
4: mo
1: ba ibanfu ni ya halen si
4: ni ya
1: mi ba gboku lowo kaluku pa keke ni enikan o gbo lo so nkan kan jade sugbeyin e tun se ni ya hamu Eh, ri nkan ba da mo si wole ton ya. Anabi si ni isnatani fin nasi.
3: Isnatani fin nasi huma bihim kufr. At-ta'nu fin nasab wal niyahatu 'ala al-mariyid.
1: Wo ton gbo mi tan ba fe dawo wo fo ku re abi fun kan dede ko fun.
4: O yari mo
1: wala. Eh, yari pe awo kini so. O te da ba mo to ba be si rara lo si rara won ju ta ba ba re oku emi mu ni oku ti mi eyan mi eh be na ni nigba ti won ba kirun soku lowo eh won ba kirun ta
4: e
1: ri pe won ni telu ku lo bi sare nti won awon wa bere ni ya ha ti won
4: won bere ti won
1: eh eh o risi si won ni ma come be
4: be
1: and then now we need to do this for one. Oh, you know, you have an idea. I don't believe I'm going to call. You know, it's your dad. You have an idea. And then I know what I said, I'm going to go to the first move out. Are you? I'm going to go to the local. But you could take, I have a bad dinner, what do I work in it? Niahana, Tigan Lagbara, Genetin Sora Lassan, two Benton Sora and Banu Gentian, and you don't know if we ask it different anyway. So, lay here, number T, Okubara Kutana, Edward Jocketa. Abijo meje
4: Abijo
1: meje Abijo meje Abijo meje Abijo meje Ewa atun akura anijo Eni ti mak pamem bi joku ele ene pi Mwa asaku
4: Mwa
1: joku Asa afunla ugon Ewa ba ti kwa bian se stik faru Mwa ti makwini ya ha man si
4: Mwa
1: ti nyoti ma Ayaba bian se we
3: Azagabula Azagabula
1: Azagabula Azagabula
3: Azagabula
1: Ah, okay, ti mara danje. Beni. Ah, every bit yin gan lagbara je tin so ara lo.
4: Beni.
1: Ah, mo ba tun se azagabula. Ozon de otun de la ilaha illallah la ilaha illallah. Na ba tun se ban ta otun a won se wa bo si bi kuro ala, abi?
4: Beni.
1: Mi an sa na o kokan. Tell you how to look at one is one was Fida. Fida will tell you the kilo quit in Yaha.
4: Yaha,
1: my love, my little mother, she could see the video cool.
4: Why don't
1: you can keep one and if we into one queen, Niaha, Koma, Sierra, Koma, Daru, Ni Batoku Bakuta, or Wally Mosher Islam.
4: Wally Mosheria,
1: so Ali Sukum Toku Bakufu,
4: Ali Sukum Toku Bakufu,
1: Niaha, ni Didaru, you must Sora, and you want to call that. So my cat so put up about cooking caca. When the mother came at the similar, King also put up about at the King of say Rara, the common say Daru, Emma took any authority at Trempo, or calling it. Tell one so cool, Ojuni,
4: Ojuni,
1: Oma, my daddy, my
4: daddy,
1: or Rosin in Daddy Len,
4: or Rosin in Daddy Len.
1: Oh, I hear anything so rare and
4: Bamijin.
1: Tawọn alaafa ọmbẹ tawọn eti alaafa nambẹ awọn alaafa ọrọ ni o ma jade omi ni jade loju ori awọn ara ti binti han omi o ma jade loju ọrọ osu to ma jade ni ẹrun bakan naa nti o n pe ni buka ti a ba sọ pé tó kò bá kú wọn ni àánú lọ jẹ tọlọrun ti dá mọ wa.
4: Ah,
1: no tolong jamo wani. Entu je ba le ko ngba to kuku fun. E suspect e pe ori e yi. Kan si. Won la nu lo je. O wa ri kini yan ma so lara ko ma gbolohun rere yi. Won ni o ntun ma si pe yan binu so Olorun. O yari.
4: O yari mo
1: Olorun. Entu pe kini to ba je pe ah kini kan ni gba Olorun tin so na ni gbe Olorun. O gba. O yari fo Olorun. Elimin so pe ah unti so pe o yari fo Olorun. Isi si re na ni juma si pe o ya. Won na ma ma re nse ni sin ko wa gbara jade ko ma yi ran le. Ko so fo fun Olorun abi. Sugbo ti gbara dale on sokun. Kini tumare.
4: Oh
1: Olorun ni itumare na. Ka wa sokun nu sere asina. abasa fe ko eyan wa consulence da nabi muhammad
5: sallallahu alaihi wasallam
1: on so kon ba ti eyan ku fun won ko da omo won ku so kon sallallahu alaihi wasallam omo won be na to ku omo to ma be ni won bi to ku anabi to so kon be
5: sallallahu alaihi
1: ko da ibe agbo yin na wa si kan na ron sabi to wa ko la nabi jo na ha wo ji so lohun ah wo na lo ko si wa wo na na so kon anabi ni be hadith yin bo ku sta no abi ya ka pare eh anabi wa so kun ba ti zainab ona re kekere ko ku ko ti gbon mi o wa ran se si anabi pe wa anabi sallallahu alaihi wasallam o ma re fe ku wa anabi wa wo mi anabi wa yin asi pe so fun pe inna lillahi ma akhad wa lahu ma ata
5: wa kullu shay'in indahu bi ajalin musamma
1: anabi wa yin so fun pe ko se suru be ran se anabi ran si ona re be obere wa ni a iwo ti olohun mo fọlo n bura o wa ba mi o ma yari fun baba ni ayonu ani bo yari ayo si baba e
5: lo
1: o ni ladi mi n fe ke na yan baba nabi ya rasulullah iwo gangan na mo fe ko wa ani wa de be sallallahu alaihi wasallam o do wa ko la nabi de sa'd ibn ubada wa ma'az ibn jabal mo do do ma re bi zainab yi ha zainab ti gbe o ma gbe o na re bangba mata na bi gba omo na lo wa nafsuhu taqaqa
5: wa nafsuhu taqaqa
1: emire si tupe taqaqa ni si tupe lo wa ni pe o ti fe gbe ni wa na ma bi to ku o ba ku lo wa pari e yo ma sikin ba na ni o don te kiti wa na o dan ba ti o ba ya ko se nji mbo ati o ni sele se o si mo bu nje o se ri nje na ni ko ma wo o don jo izi ko wa na wa ni emire taqaqa o wa si tupe won ani bi ba gba sallallahu alaihi wasallam ni ba gbo mo ba láàrin ibi bá ń wà ní poro láìsọ nkankan jáde fọkọ́lá láwọ́ sáàdùn ní sáàdùn ní wà á wọ́n tó fà ní nẹ́bí ọdí aláwọ̀ tààrà ánìhù ó ní yárọ̀súnláwà òjìjọ́ ọlọ́mọ àádá wọ́lú ní máa ní wọ́lú ní ká máa ní máa ní sùúrù kí lè lè tó ọmọ nsọkún òṣìṣẹ́ rẹ̀ ان هذه رحمه جعلها الله
5: في قلوب عباده
1: الينا نطلوا في سكان بغورو سين ربي كان الله ان تاري نكان تي اودا كما بانو جنب وانما
5: يرحم الله من عباده الرحماء
1: الواصف بي او ما بان نتي مولوم ني انوني انبي انو لمي ني سي سوجا سوجا بما سوجا كان كومو ما سوكون ابي ayo ni se soja omo omo loku da na bi sukun
5: sallallahu
1: alaihi wasallam ayo si sukun sunna nabi ga
5: sallallahu
1: alaihi wasallam sunna re ni ye bi yan ba je pe ja so se akoko ko bi na ki to no won ni sukun to e so bi ta lo fe fijo en ti oja nabi ki ni ojo se ton eleyin ni awon eko olowo yi bi tin be ran hadith an nabi sallallahu alaihi wasallam
5: ithnatan fi nnas huma bihim kufr الطعن في النسب والنياحة على المريض.
1: السلام عليكم ورحمة الله.
6: عاد أهل السنة والجماعة.
7: بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق.
6: أريد تدا متمادة تدا. تروني لي أقوى تتا تيمو تيم كوني نبا يما يجلا أقوى إسلام. بدوي جلا براو توي كورو. يسوس أف أهل السنة والجماعة. أنكي أجاك داري لو. أيك أوان دوو أمكي أكوني. أوان لكو أوان دانتو. أيه وا أوان ما مهاد أهل السنة والجماعة بيموس fi ede larawa dara to si yo kululu lenu wa ile eko yi yato sawon gba ki ayo ile eko asa ajan apoti la fi njoko na to gbagboro kan ni madu ahlus sunna wal jamaa anfani wa fun awa asese ki o nipele bi tamhidi ibtidai aidadi risalawi na wa lodo won be na ni sanawi ogbeye ile eko yi anfani wa fun awa to se wi pe saturday and sunday ni kan la aye wa fa wa e kan si won ni madu ahlus sunna wal jamaa madina area testing ground nípínlẹ̀ ọ̀sùn.
8: bẹ́ẹ̀ ka àwọn tún wà ní white mosque ìlúdùn area testing ground òṣogbo.
6: tàbí kí ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí.
9: iléeṣẹ́ the big four ló mú àǹfààní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ fóònù kààrà ọ̀tọ̀ wá fún gbogbo ènìyàn tó nílò smartphone tó kún fún àwọn àkóónú pàtàkì special features bíi WhatsApp, Facebook, àwọn application ìkànsíra ẹni ọlọ́kanòjọ̀kan. Ẹ̀kẹ́ agbára bátìrì fóònù yìí jẹ́ alálòpẹ́ display tó ṣojú lọ́yìn. Ọ̀fẹ́ sì ni wọ́n mú wá fún yín. Free delivery fast and reliable. Bá bá ń bárí rẹ̀ wá ní ti promo tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Ra fóònù yìí ní ẹ̀dínwó 95,000 naira. Kó o sì tún gba ènì power bank ọ̀fẹ́ tó lè charge ẹ̀kẹ́ agbára fóònù yìí ní ìlọ́po mẹ́ta 3-time charges. Àǹfààní yìí ò ní pẹ́ kásẹ̀ ńlẹ̀. Ẹ tètè kàn sí ilé-iṣẹ́ The Big Four Agric Bus Stop Ìkòròdú ìpínlẹ̀ Èkó lábẹ́ aláṣẹ àtolùdarí Prince Adéfọlájú Samuel. Hello, book for your phone now 08059714390. Lẹ́ẹ̀kan sí 08059714390 àti 08141648401. Lẹ́ẹ̀kan sí 08141648401. The Big Phone. Lọ̀rẹ́ mẹ̀kúnù tó ń ta fóònù pẹ̀lú Free Power Bank promo.
10: A ní mo káyé àgbà tẹ́ra bí tó dé jọjọ́ tó bẹ tó má pa ìṣàn mú rẹ ìdí kan má tọ́jú ara rẹ nílé iṣẹ́ wọn.
11: A ní mo káyé Abba spiritual therapy ti gbogbo aye mo si Papa Tapa Worldwide won kale si 61 Santo Avenue Abule Egba Bus Stop ni ipinle Eko won ni ara rile logun oro ede to ba wa lalafia ohun gbogbo lo ni agbo to ba si gba ni lowo abiku omi ni re ko gbodo gbe siwaju ohun gbogbo e koju opo isile yo se yin lanfani 0803 373 5570 0803 373 5570 tabi 0708927444 0708927444. Ohun ti agba fi n jẹko abe ewe bayi lo wa adara masa iseke ko si bi sheria ba je ajaneku fere ohun kan agbede ile aye eda to porukuru musu be ni olorun ko se bi eyan ni ka be ara aye ko le pakadarada ni toto sugbon won le fowo ago seyin oro yo pe si omo alarubarika fún gbogbo ẹ̀yin tẹ́ ń sunkún àìrí bí ọmọ ṣọ́ṣọ́ṣọ́ báyìí nílé àtàrí kún àtàrí kẹ́kì di tiẹ̀ láàbọ̀ fún àṣírí gbígbàdúrà kálámù àdúrà bàbá tápà wọ́ọ̀dùà ẹni kẹ́kẹ́ sí wọ́n wà ní santos avenue abúlé ẹ̀gbà bus stop lẹ́kọ̀ọ́ iléeṣẹ́ bàbá tápà wọ́ọ̀dùà ní ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé àìsí alálọ́bọ̀ tàbí àrùndínlé ló ń bá wọn fínra àwọn kòkòrò àìfojúrí májèlé oúnjẹ ìmọ́tótó ara ẹni náà má ṣe pàtàkì gbogbo ẹ̀yin obìnrin tó jẹ́ pé ẹ wà nípasẹ̀ oyún níní Bàbá Tápà Wọ́ọ̀dù àìṣàdúrà pé ẹ ò jáwé àbíwẹ́rẹ́ lágbára Ọlọ́run ọba ẹ̀yin àgàn ẹ ò tọwọ́ àlàbòsùn ẹ ò fi pamọ́ lára lórí èyíkéyìí àìsàn àrùn alálọ̀bọ̀ àìróorunsùn àrùn pọ́júpọ́tọ̀ àrùn ọmọléegun ni tàbí fòníkúfọ̀ládìde kí gbèsè ayé ẹ̀dá kó wà pa kó rí ìkẹmú lórí ìpẹ́ ẹ pè sójú òpó Bàbá Tápà Wọ́ọ̀dù 0803 373 5570 tàbí 0708927444 0708927444 wọ́n kalẹ̀ sí 61 Santo Avenue Abule Egba Bus Stop nípínlẹ̀ Èkó a ní mo káyé Bàbá Tápà Worldwide wọ́n ní mo tètè dé mo ríre mo pẹ́ lẹ́yìn àánú ṣe mí Ọlọ́run kò ní fi iṣẹ́ ara wa gbé wa dé o Bàbá Tápà ló sọ bẹ́ẹ̀.
10: A ní mo káyé àgbà tẹ́ra bí ló dé jọjọ́.
12: Bimbo, ọ̀rẹ́ ẹ̀kọ́ láńkọ̀.
13: Ó ló mọ́ máa jẹ́ kí n fẹ́ ni tí ó wá ayé wà lára rẹ̀ ṣe.
12: Bí ti báwo?
13: Ojoojúmọ́ ló ń pín sí ibùdó ìgbà tí mẹ́sẹ́ńjà bá ń pín lẹ́tà iléeṣẹ́. Ó ṣòwò, ó fìdí rẹmi. Bó ṣe ń ṣe ájò ló ń jò dànù.
12: Tí ó ti wá gbìyànjú àní mọ̀káyé Bàbá Tápà. Anímọ̀káyé Bàbá Tápà. Sàpànà gbóná ẹlẹ́gbọ́n rẹ̀ gbógbóná. Ó gbóró jù gbóná ẹnu jẹjẹrẹ bí ajẹrẹ. Ẹ̀wẹ́ ń bẹ ẹgbòó wà. Gbóró wà dúrà tó ń rún ogun ayé pa ń bẹ lọ́dọ̀ Anímọ̀káyé Bàbá Tápà. Gbogbo ẹni tó ń bẹ náà fún ọkọ, aya, ọmọ rere, ẹni tó ń ṣòwò tó fẹ́ jèrè. O wáṣẹ́wáṣẹ́ ò iṣẹ́. Jẹ́ ká Anímọ̀káyé bẹ lọ́hùn fún ẹ. Gbogbo ayé bá sọ̀rọ̀ rẹ̀ dọ̀rọ̀ mọ̀dìmọ̀dì tó sopọ̀ ẹ̀ lọ́rùn tó lóṣòro bàdájá. Ewé tó ń tẹ̀ gbà tẹ̀bẹ̀ àdúrà Anímọ̀káyé ò fi jáde-ànù. Number 61 Santos Avenue Abule Ẹ̀dá la Anímọ̀káyé Bàbá Tápà fi dí kalẹ̀ sí o. Bó ti ń fi wí àtẹ̀gbò ṣe bẹ́bẹ́ 08433735570 08433735570.
14: Ẹ̀ló Fọlá, kú oríire o, mo ti fẹ́ wọ́n náà báyọ̀.
10: Ìkú wọ́n tójú ọ̀rọ̀ rẹ̀, ilé iṣẹ́
15: ẹ̀ máa sọ pé ẹ̀ ti kéwù.

0: kò sí gbogbo ayé ṣe lè lé tó agbára àdúrà ká kò sí bí ìjì ṣe lè jà tó ọlọ́run ọba ló kápá ẹ̀ èyíkéyìí ìṣòro tó bá ń dojúkọ ni ìgbàgbọ́ nínú ìgbìyànjú ohun ìbẹ́lọ́run gan-an làṣírí tó ń tú ogun ayé palẹ̀ tá a bá wá ń sọ̀rọ̀ nípa ẹni tọ́lọ́run ọba mi gbà fún lọ́wọ́lọ́wọ́ tí yóò sì máa gbà fún títí láéláé a nímọ̀ káyé bàbá tápà ọkọ̀ gbòógì nínú àfàdúrà jagun láti tú ogun ayé tó ń dani láàmú kalẹ̀ náà ni bàbá tápà jẹ́ síwájú ohunkóhun ẹ̀kọ́ àdírẹ́sì àti nọ́mbà yìí sílẹ̀ nọ́mbà 61 santos avenue abúlé ẹ̀gbá nípínlẹ̀ èkó ni a nímọ̀ káyé bàbá tápà wà 080-33-73-5570 080-33-73-5570 nọ́mbà a nímọ̀ káyé bàbá tápà nìyẹn kí ni nǹkan ọ̀hún tó ń dojúkọ ó fẹ́ mú ayé sú ọ àwọn ìṣẹ̀lẹ̀ wo ló ń jẹ́ kó o máa kọ́ mi lójú wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ bí ìgbà tó jò bá máa fún lóòótọ́ ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mù ọ̀pọ̀ ìjì ló ti jà tó sì ti káni lórùlé àmọ́ tòun ti bẹ́ẹ̀ má sọrùn kọ́ ẹni tó mọ̀ nípa bá a ti ń bẹ lọ́hùn fún ni tí àdúrà ó sì máa gbà ní mọ́nà wà lèyàn gbúdọ̀ kàn sí i torí wípé ọwọ́ ti bá ń dunni ìyẹn kì í kìbọnú aṣọ o ẹni tó sì lè sọ àṣírí ogun tó ń dani láàmú gan-an lèyàn ń kọ́lẹ̀kùn ọdún ẹ̀ fún ìbéèrè àti àlàyé nọ́mbà 61 santos avenue abúlé ẹ̀gbá nípínlẹ̀ èkó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 080-33-73-5570 080-33-73-5570 anímọ̀ káyé bàbá tápà ọlọ́run fẹ́ nìkan ṣe jẹ́ nìkan lọ.
1: A ní mọ̀ káyé àgbà tẹ́rọ̀pì ló kí jọjọ́ nígbà tó mọ̀ pa ìṣàn mú rẹ̀.
2: Bímbọ̀ ọ̀rẹ́ ẹ̀kọ́ la ń kọ́.
3: Ó ló mọ́ máa jẹ́ kí n fẹ́ni tí ó wá ayé wà lára rẹ̀ ṣe.
2: Bí ti báwo.
3: Ojoojúmọ́ ló ń pín sí bíbí ìgbà tí mẹ́sẹ́ńjà bá ń pín lẹ́tà iléeṣẹ́. Ó ṣòwò ó fìdí rẹmi. Bó ṣe ń ṣe àjò ló ń jò dànù.
2: Ṣó ti wá gbìyànjú ànímọ̀ káyé bàbá tápà. Anímọ̀káyé bàbá tápà sàpànà gbóná ẹlẹ́gbọ́ rẹ̀ ló gbóná ó gbóná ojú gbóná ẹnu tẹ̀tẹ̀ ń jẹ bí ajẹrẹ ẹ̀wé ń bẹ ẹgbòwà gbólóhùn àdúrà tó ń rún ogun ayé pa ń bẹ lọ́dọ̀ anímọ̀káyé bàbá tápà gbogbo ẹni tó ń bẹ náà fọ ọkọ aya ọmọ rere ẹni tó ń ṣòwò tó fẹ́ jèrè ó wáṣẹwáṣẹ ò ní ṣẹ jẹ kí anímọ̀káyé bẹ lọ́hùn fún ẹ gbogbo ayé bá sọ rẹ dọ̀rọ̀ mọ̀dìmọ̀dì tó so pẹ́ bẹ́ẹ̀ 08433753570 08433753570
4: ẹ̀rọ fọlá fún oríire o mo ti fẹ́ ẹ̀rọ náà báyọ.

báyìí kúkú ní bàbá ara yín ọ̀rọ̀ kò tó bàbá àwọn ọ̀lẹ́gẹ̀. Ẹ̀kú lé níbi gbogbo tẹ́ ti láǹfààní láti máa gbọ́mi lálẹ́ tò ní ṣàlàáfíà ni mo bá yín o. Ojú ní gbayì lọ́wọ́ orí àtẹ́lẹsàn sì mọ gbayì láàrin ọ̀nà. Omi ní gbayì láàrin ìlú lágbára ọlọ́run ẹ̀ á máa gbayì ni a ò ní tẹ́wọ̀n. Ẹ̀tẹ́ kì í ṣe ti wà a ní tẹ́ láṣẹ ọlọ́run ọba Abedumare. Ẹ̀kú lé o. Ẹ̀kú àjálẹ̀ ẹ̀kú iṣẹ́ òní. Ẹ̀kú àfọmọnìyàn ṣe. Làálàáwa ọmọ ní jásásán. Ẹ káàbọ̀ sórí ètò. Ètò wa ìtóyìn ìtọ́ ọlọ́run ọba Abedumare. Tàpì ní àràgbé láyé. Àràgbé láyé o. Ẹ̀kú lílẹ̀ kan sí. Táíwò sàlámì lórúkọ tìmí. Ẹ̀ní ká dúpẹ́ lọ́wọ́ òṣùpá. Ta níkọ̀ràn tọrọ àràmọ́jú kádúpẹ́lẹ́wọ́ ẹni tí sùn nígbọ̀wọ́ ètò yìí alhaji kozim anemakaye àwọn náà sùn nígbọ̀wọ́ ètò lálàáyé òní jásánsán ẹṣẹ́ o tí yín òní ta pẹ̀lú àṣẹ ọlọ́run ọba Abedumare. Níbi kan tí mo fẹ́ gbé yín lọ lálẹ́ ètò ní àmọ́ ẹjẹ́ ni dúpẹ́ lọ́wọ́ ẹni sùn nígbọ̀wọ́ ètò náà torí tí yorùbá ti ṣerú wọn. Gbogbo àwọn ọ̀rọ̀ jàǹkàn-jàǹkàn tá a mọ̀ gbọ́ lórí ètò yìí àní láǹfààní àti gbọ̀ láàfin ní ká kọdù pẹ̀lú wọn náà. Bí wọ́n bá gbọ́ báyìí tí wọ́n bá fi ti gbọ̀n dànù ṣùgbọ́n wọ́n mọ̀ pé nǹkan kan bẹ lódò okùn tí ò wúlò fẹ́yàn mẹ̀ dáadáa mọ̀ pàápàá jùlọ ọmọ Yorùbá lápapọ̀ adúpẹ́ lọ́wọ́ wọn o. Iléeṣẹ́ Anímọ̀káyé wà ní Santos Avenue number 61 Santos Avenue. Gbogbo ẹni tó bá ti dé ibi ilé epo yẹn mbẹ̀nu bíríjì ẹ ti rọ́nà kan ti mbẹ̀ lápọ̀ ọ̀tún ẹ yà á bẹ̀ ẹ ráwọn ọlọ́kadà lọ́wọ́ ọ̀sàlẹ̀ ẹ sọ pé ń lọ sọ́dọ̀ Anímọ̀káyé gbogbo wọn ní àmọ̀bẹ̀ wọn gbìyìn débẹ̀ láì fọ̀rọ̀gùn láì fàkókò ṣòfò. Nọ́mbà bàbá Anímọ̀káyé kò yí padà 0803373 5570 0803373 5570. Ẹ̀múkalẹ̀ tówó tọmọ tó ta ẹ̀kú tí ṣe báàlẹ̀ ọ̀rọ̀ ẹja àjọ gbádùn ta bàrà wa sọ lálẹ́ tó ní. Mo fẹ́ pè yín ṣáàkíyèsí ni o yọ̀ọ̀dà kò ní bàjẹ́ ẹjẹ́ dé ọ̀dọ̀ wọn náà pa.

0: ṣiṣiri ń bẹ lọ́wọ́ àwọn bàbá wa tó mú wọn gbégbé ayé ìrọ̀rùn tí wọ́n tó fi bọ́ lọ́wọ́ ilà ìlú ayé ewé àtẹ̀gbò ni olódùmarè wa fẹ́nìkan jẹ̀kan lọ àgbà ìṣègùn tí wọ́n mọ̀ nínú ewé àtẹ̀gbò tí ọlọ́run fún ṣe ni bàbá tápà anímọ̀káyé ọ̀kan pàtàkì ni wọ́n kí ni wọ́n là kọjá kí ló dojúkọ kí ló dojúkọ ọlọ́run fúnra rẹ̀ ti lànà àbáyọ fún gbogbo ènìyàn láti bọ́ lọ́wọ́ ìdojúkọ ayé ìwọ ṣàtìkọ sí bàbá tápà anímọ̀káyé lónìí ní nọmba 61 santos avenue abúlé ẹgbà lẹ́gà tàbí kẹ́ ẹ máa pe 08033735570 lẹ́ẹ̀kan sí 08033735570 anímọ̀káyé bàbá tápà òkú méjì
1: ṣe dáadáa ló dé.
2: Adúpẹ́ ọlọ́dọ̀ ọlọ́run adúpẹ́ pé okun àkókò ti kó omi pàpà mọ́ra. Ọ̀dà wọ́n bá nǹkan nínú ewúrẹ́ tí wọ́n bá nínú ewúrẹ́ làdó kí làdó ń ṣe kí làdó fi jọ yàn wọ́n yà á bí ọmọ ìgbà ló ṣeré o. Àṣírí ogun yóò tù ú nù ayé yín o. Wọ́n á máa gbéṣẹ́ ẹni kọ́ wọ́n á máa gbégbéyàwó ẹni kọ́ ìrìn àjò ẹyẹ ẹni ọ̀la ẹni wọn á máa gbé kọ́ ìyá dìde o nítorí ọ̀rọ̀ ọmọ rẹ̀ bàbá dìde ẹ lákíyèsí síra yín ẹ kíyèsí àbí àìlákíyèsí lọ́jọ́ kí gbogbo ọ̀rọ̀ yìí rí báyìí iṣẹ́ báyìí ló ṣeré tẹ́lẹ̀ ara gbé láyé ẹ kíyèsí ọ̀rọ̀ ara yín. Ajá àdúpẹ́ lọ́wọ́ anímọ̀káyé bàbá chapa ìyá ìmọ̀ náà lálẹ́ yìí náà lé yìí 08033735570 08033735570 nọ́mbà bàbá anímọ̀káyé bàbá chapa nìyẹn. Ìbí afàdàgbọ́ ètò ìrọ̀ sí alẹ́ yìí ni jọ́mẹ́jọ lágbára ọlọ́run àtúnpàdé lórí ètò yìí àìmọ́rẹ́lẹ́ wa o agbé ṣetán rèdè dàrú alùpùpù méjì ṣetán mú rèdè mú rèdè kò sùn jọ́mẹ́jọ àtún láǹfààní àti bara wa sọ̀rọ̀ dáadáa máa rántí gbogbo gbà wípé àràgbélayé o táíwò sàlámì lọ́pọ̀ mi ọ̀dà àárọ̀ o orun ayọ̀ lásùn òdì jọ́mẹ́jọ ó di wọ̀ bí ọjọ́rọ̀.
3: Ọ̀rọ̀ ìyànjú yìí wá láti ọ̀dọ̀ Alhaji Musbaudeen Ogunbọ́nà Baobab.
4: Bàbá Àdínì Aisha Ọlálópé Mosque.
3: Tí wọ́n wà ní títí Layọ̀ Egbè nípínlẹ̀ Èkó ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú
5: Imam Sulaiman Musbaudeen Akànní lágbàgbé Míṣẹ́là Aji Ashiru Ganiyu Oríyọmí.
3: Ni wọ́n sọ wípé iná lọ àtọ̀yíbà lámìyà balùṣẹ́ ilé àtọ̀yíbà ọlọ́run ọba ọba tó mọ̀ ni bẹ́ẹ̀ wọn ò ní gbà kankan lọ́wọ́ èmi àtẹ̀yìn. Àfi nǹkan tó mọ́ ẹ jẹ́ káwa náà gbìyànjú ká máa wà ní mímọ́ láyìíká àti láwùjọ wà torí wípé ìmọ́tótó ó borí àrùn mọ́lẹ̀ bọ́yẹ ṣe ń borí ooru. Ká tó lọ sin lọ́hun a gbúdọ̀ wà ní ìmọ́tótó tá a bá tún sin lọ́hun tán a wà ní ìmọ́tótó ká jẹ́ káwùjọ wa wà ní mímọ́. Ẹ má jẹ́ a ṣèbàjẹ́ àbí ṣe ẹ̀gbìn sí àwùjọ nítorí wípé àjàkálẹ̀ àrùn a máa tàn látara àìsí ìmọ́tótó láwùjọ. Ìmọ́tótó ló lè borí àrùn gbogbo. Ọ̀rọ̀ ìyànjú yìí wá láti ọ̀dọ̀ Alhaji Musbaudeen Ogunbọ́nà Baobab.
4: Bàbá Àdínì Aisha Ọlálópé Mosque.
3: Egbè nípínlẹ̀ Èkó.
6: Èyí ni láti sọ fún gbogbo onímọ́tò pátápátá lójú pópó pé níbi gbogbo tí ẹ bá ti rí àmì sí caution ìtọ́ka sí pé mọ́tò bàjẹ́ ni o. Nítorí náà ẹ jẹ́ ká rí i dájú pé a fi mítà mẹ́wàá sílẹ̀.
7: Bold FM 92.2 ọ̀rẹ́ aráàlú ṣe ládùúgbò fún gbogbo onímọ́tò pé àdílé bá rẹ̀ ẹ̀nà kórè àkòyá bí kí àwọn onímọ́tò jẹ́ kí sí kọsàn méjì máa wà lẹ́yìn púùtù wọn torí gbàkígbà ni mọ́tò lè bàjẹ́ lókòkónà ẹgbẹ́ kìlọ̀.
8: Kéèrè o ìyẹn ẹgbẹ́ àpèdè Yorùbá ẹgbẹ́ gbọ́ba ní ìmẹ̀ràn àti Happy People's Club Alájàgbẹ́misọ́lá Ọláanú kan aláṣẹ Twins Mother Food Canteen akówọnjọ ṣàṣálẹ́kọ̀ kí gbogbo oníbàárà wọn tí wọ́n bá wọn ra oúnjẹ àpamọ́wọ́ owó àtàjèrè ọjà. Bákan náà ni wọ́n kí gbogbo ọmọ ẹgbẹ́ gbọ́ba ní ìmẹ̀ràn Land láìgbàgbé Ìbàdàn Pillars Club lọ́mọdé lágbà Happy People's Club ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá tòótọ́ àti ẹgbẹ́ àpèdè Akúṣe Ọpọlọ. A ò ní tọ́ sájò a ó kó èrè òkò délé ẹgbẹ́ yóò máa lékún a ò ní tọrọ jẹ a ó máa ríná rílò a ó tayọ nínú ẹgbẹ́ pẹ̀lú ẹ̀mí gígùn àlàáfíà la ó fi lògbà o àmì.

àwa kí ọ àwa polówó àwa ṣe kankan jí pé kí làwọn òfin ọlọ́run kí ó gbé kalẹ̀ fẹni tó bá mọ̀ pé ọlọ́run bá ń bẹ ìṣòro sí ń bẹ láti bí ọ̀sẹ̀ márùn-ún láti yànnàná ìdápọ̀ tí àwọn èèyàn ń ṣe tí ò sí ẹ̀tọ́ ọlọ́run bá ń bẹ tàmọ̀ sí zina a sọ pé tó ń pè ní zina náà ni ó dín kó ló ṣe fi ṣe kí nǹkan kan wọnú nǹkan kan ní tí ò lẹ́tọ̀ọ́ nítumọ̀ kọmọkùnrin kí nǹkan ọkùnrin rẹ̀ sínú tóbìnrin nígbà tí wọ́n pé àwọn ẹ̀tọ́ abẹ́rẹ́ pẹ̀lú kí ni àwọn ẹ̀tọ́ aṣàlàyé kí ni àwọn ọ̀nà tá a lè gbà bí kárẹjú ńlẹ̀ ká má wà pẹ̀lú obìnrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a sọ̀rọ̀ nípa àwọn tó ń jẹ́ kékeré kó tún máa gbinlẹ̀ sí àwọn olórin àwọn onítíátà àwọn oníwé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a wá sọ̀rọ̀ débi pé ọlọ́ba pàápàá gbé òfin kalẹ̀ náà tó bá ṣerú ẹ̀ kí ni àwọn ẹ̀tọ́ ìyá tó tọ́ sí abẹ́lé ni lórí ẹ̀ náà láyé wà anábì kọ́ alẹ́ kọ́ ó ní máa lámì àṣùkùrù náà sá lámì àṣùkùrù la ètò yìí ò dédé máa wà lórí afẹ́fẹ́ bí ó ṣe pé sábà bíi alhaj muhammad saheed owolabi tí ó jẹ́ bàbá àbèjì tí wọ́n ní same brothers event ní 17 campbell street nínú ìkùnbí wọn ni wọ́n bá wa gbẹ́tò yìí lárugẹ tí wọ́n ń gbé owó ribiribi tí wọ́n ń gbé kalẹ̀ wàràfánáwó mọ́kànà àlíyá ìlàlẹ̀ àmọ́ mi ìṣà ọ̀rọ̀ jẹ́mọ́ ọlọ́kùnrin àti lóbìnrin bàbá àti màmá ẹtú fàpótí lédi kẹfìdílé àpótí a fẹ́ ka àwọn ẹ̀ṣẹ̀ míì tọ́lọ́ bá fi ṣe déédéé ìsìná kẹ́rì bàmọ̀ kò í ṣìná náà kàbáhìrì àkàbàrò ìsinmi lòun náà ohun tó tóbi nínú ẹ̀ṣẹ̀ ni ó sì yára láti kó sínú ẹ̀ ó yára láti ṣe abẹ́ ọlọ́run kò má jẹ́ ká jìyà láyé má jẹ́ jìyà ní sọ̀rẹ́ má jẹ́ jìyà nínú gbangba alkiyama àwọn tí wọ́n dáa jù nínú àwọn ẹ̀dá lẹ́yìn anábì wa muhammad onára tó bá anábì lògbà àsọ̀kọ̀ lọ́gbọ̀n orí kò sáàfáà tó máa mọ̀ tó lè bá wọn nínú dáadáa kò sí amir kò sí wòlíì kò sí mudir kò sí mufasir tó lè bá wọn nínú dáadáa nítorí pé fúnra ara ọlọ́gàn ló pè wọ́n lónìí dáadáa fúnra ara ọlọ́gàn ló pè wọ́n lónìí dáadáa pé àwọn eléyìí o aṣíwájú nù dáadáa ni wọ́n asàbíkúnlẹ̀ àwọn lónìí

Pẹ̀lú answer. Nínú àwọn tó bá ànábì kó ní Mẹ́ka lọ sí Mẹ̀dínà tán tí wọ́n gbà ànábì lálejò. Àtàwọn ọmọ wọn bí inside. Àwọn tàbí àti tàbí tàbí. Ọlọ́ba ni mo yọnu sí wọn, mo yọnu, mo yọnu. Àwọn náà wọ́n yọnu sí ti máa pèsè fún Ọlọ́hagbọ̀rọ̀ kẹ̀bí rẹ̀. Quran. Ìgbà mi ò máa yọ láti fún yàn lẹ́bùn. Ẹ tó fún lẹ́bùn yẹn kò yọnu sí tó fún. Tó pé tó bùkátà lọ́dọ̀ ẹ̀kọ́ yẹn. Àwọn ọlọ́ba ni tẹ̀mí máa fún wọn, mo yọnu láti fún wọn. Àwọn náà sì yọnu sí kí ni nǹkan náà. Àgbà ìjọ́nà ni tẹ́jì mi ń ta ìjàlá ni àá. Àwọn sàábà yìí ni wọ́n ń banú jẹ́. Ilé àwa, àníyá rùsùn lọ́lọ́. Mo mà ti ṣẹbọrí. Sọ̀rọ̀ máa foríjì mi. Ilé adé, ìyá rùsùn lọ́lọ́. Mo ti rí ọmọ mi mọ́lẹ̀ lóye nítorí pójóbìnrin. Sọ̀rọ̀ máa foríjì mi. Ilé àwa, àníyá rùsùn lọ́lọ́. Mo ti ṣe ṣínà. Sọ̀rọ̀ máa foríjì mi. Àwọn òun yọ̀ tán bá rántí aburú. Nígbà tí mo ń ṣọgbóde, obìnrin mẹ́ta tó lò lójúmọ́. Àwọn ẹni rẹ̀ kì í yọ̀ lórí aburú. Tó bá rántí aburú, wọ́n máa ń banújẹ ni. Lọ́dọ̀tàn sábẹ́ àrẹ́bí wa máa fi dájú àwọn ẹ̀dá lọ nìyẹn. Wọ́n máa ń kẹ́kọ̀ọ́ lójoojúmọ́ lọ́dọ̀ ẹni tó dájú àrẹ́bí wa Màhámà. Wọ́n á lọ bó ṣe ọlọ́run. Wọ́n béèrè àwọn ìbéèrè. Àwọn ìbéèrè wọn náà ló jẹ́ ká mọ mẹ́sìlì jẹ́ léèrè. Àbọ̀ lọ́dọ̀ àwọn oníkùrì ni. Wọ́n ní ìbéèrè ọlọ́rọ̀ ṣéwù orí ibú ni. Nígbà tá a bá béèrè ọlọ́wọ́ ṣéwù, bóòrí ṣéwù ṣe ní ṣe mistake. Àwọn sábẹ́ ni wọ́n ń béèrè. Àwọn nǹkan tó ti sẹ́yìn. Bí Sọlọ́ba lè foríjà wọn. Ọlọ́ba sọ àìkalẹ̀ sọ́tò fún rẹ̀kọ́dù.

0: kó bá wọn lòpọ̀ kó bá wọn lòpọ̀ àwọn lẹni rí wọn pé ẹlòmíì mọ́lọ́hún wọn kò ṣàmọ́lọ́hún wọn pẹ̀mí tọ́lọ́hún bá ṣe ní èèwọ̀ wọn tún wá ṣe ṣìná o.
1: wàlá yẹsùnú.
0: bàbá tí o gbọ́ ìyá tí o gbọ́ tó tó tó yẹ pé ojú kòkòrò jẹ́ o gbádùn ẹlòmíì lóbìnrin tó rẹwà yóò tún máa lé ọmọ ọ̀dọ̀ káàkiri ni ẹlòmíì lọ́kùnrin tó wà very very handsome yóò tún máa lé ọmọ gáràjì káàkiri ni gbogbo àwọn tí ò tó ọkọ rẹ ni ó máa ná nǹkan sí ẹsẹ ńlá ni mẹtẹẹta yìí méje lẹsẹ náà ara rẹ náà ni ká kọ tòbí àbí ara náà ni ká sá lójú ogun ẹsìn ara rẹ náà ni ká parọ ṣìná mọbìnrin ò ti ṣìná ara náà ni ká wá gbàgbọ nínú dán méjèèje nìyẹn mẹtàlá kan bí ní musulmati for the court wọn bí tí ọlọrun bá so ṣìná mọ olùbá ni wọn pe nǹkan míì lẹyìn ní ọlọrun tó máa wà lọwọ tán bá wọn àdáàbòbò tán bá wọn àránṣe wọn sì pa ẹmí asọ débi pé wọn ní olè bọ òmò tó lè náà ṣe wọn bá ju táyà sí lọrùn òmò ada petros la wàá rojọ lọdọ èèyàn ló pa òpólè kò sẹnìkan tó lọtọ láti gbẹmí èèyàn kankan wọn táyà fi sọpọtì ẹyin odua gbàtẹ bẹrẹ nìyẹn torípé ẹyin odua náà ń pa ayẹyẹ ẹdẹ kì í ṣèjọba ìjọba fẹ sọ pé kí yorùbá dá dúró ọtọlọ ọnà táyà fi gbà àti ṣàlàyé èyí àti sọrọ àti ṣàlàyé èyí láì mọ iye gbà ìjàkọlà àfi dá dúró ọ̀nà tá a fi máa ń béèrè fún referendum wà kalẹ̀ ó gbọ́dọ̀ pa àyàn ìwọ ni tó bá pa ìwà wọ ná ó dẹ̀ níjáde ńbẹ tó gbé ẹ̀ṣẹ̀ ńlá ni bẹ́ẹ̀ náà ló gbọ́dọ̀ pé obìnrin lò pọ̀ tó so igi fún ọkùnrin kò gbọ́dọ̀ bẹ́ẹ̀ lò pọ̀ tó so igi fún ẹ ọlọ́ba ní kí ló tẹ̀lé ilé ọmọ ntaba.
1: wà mẹ́yìnyẹ fọ́nzálíkà.
0: ẹ tó bá wá ṣàwọn nǹkan wọ̀nyí o.
1: yẹ́nìkọ́ àfáàmà.
0: yóò pàdé ìyá rẹ̀ yóò pàdé ẹ̀ṣẹ̀ rẹ̀ ó pe nǹkan mi lẹ́yìn ọlọ́run ó pẹ̀mí tí ò yẹ kó o pa ó ṣe ṣe wọn bá ní wàá pàdé ẹ̀ṣẹ̀ rẹ̀ kò ní í parẹ́.
1: yòdọ́ afúláhùnlá azábù
0: yà ó mọ̀lẹ́kì àmà ìbí ọlọ́run máa ṣe ìyà máa ṣe ìyà ní ìlọ́po méjì fún ẹ. wà á máa wá bẹnu lọ gbérégbére fi àmà fi muhammad kò ní jáde kó bẹ́ẹ̀ ìgbádùn ìṣẹ́jú mélòó ló fẹ́ lọ wọná nítorí rẹ̀ ìgbádùn ìṣẹ́jú mélòó ló fẹ́ lọ wọná nítorí ẹ̀ ó wá bóbìnrin lò pọ̀ gbọ́dọ̀ lọ́dọ̀ àwọn tó jẹ́ medical expert wọ́n ní ìmọ̀ bóbìnrin lò pọ̀ ó pẹ́ jù ìṣẹ́jú méje ni àwọn akpolówó ẹ̀fọ́ lórí social media tó lọ́wọ́ fi mọ gbogbo omi kẹ́míkà bíi méje kó ń dàpọ̀ wọ́n náà ó fẹ́ gbé mu díjú mọ́ ní kó tó gbé mu bí a ti bá gbé abúlé kó máa gbé kí ló ń gbé ó fẹ́ gbọ́ olówó ẹ̀rí kí ló ń gbé ṣé yìí bàbá rẹ̀ sọ fẹ́ pé olómi ló máa rẹ̀ ni ṣé wọ́n sọ fẹ́ pé olómi ló máa rẹ̀ torí ṣìnà ló wà ń lo kẹ́míkà ló wá fi ń ba kidney àti liver ẹ̀ jẹ́ ojú ó jẹ́ kó pẹ́ láyé wọ́n mú mu kú mu òun fi tí ò da sára kára rẹ̀ lè ba lé yá ó dà wákàtí ọgbọ̀n ṣẹ́jú wákàtí kan àìwà lẹ́nu kí lórí ìkíni lórí ìkíni.
1: yòdọ́ àfúláhùnlá àbù yàwó
0: kìyàmẹ́tì ọlọ́ba ni màá ṣe ìyọ ní ìlọ́po méjì fóníṣì náà o.

0: ẹ má ṣe tó wá ṣiṣẹ́ dáadáa
1: aláwọ̀ àwọn ọ̀la ìka
0: ìwà
1: nínú lọ
0: máa yí aburú wọn máa yí padà sí dáadáa jáwọ́ bẹ́ bàbá jáwọ́ nù ṣìná ìyá jáwọ́ nù ṣìná jẹ́ kọkọ rẹ tú ẹ̀ yòókì gbábẹ́ ọkọ fọ́kọ.

0: otutu ki parin ida ko se e gududunu boya titi ko lo mo pa ko re odode oba lu aye gbohun mi sase lale temi o gbogbo tin ba wi eledua mo lo sile ase e wi aye bayi o le gba orun e ku le omo ba ni adamo Otimo kadaga kadogo ka peto nile aye awon ye tempele ma lati ma so wipe otimo ye wa yo poju to ye wa lo oma ya men lagbaja ko ni ona gbabode tini oko mi la ka sebe oyo mo ran yan ni aja lo de yawo men lagbaja oma mi so ni si o wa ye ko lobo Aba mi si gbogbo eda to ngbo mi bi to mo tin seto lale kini mo pe Emi ati yin oni ba mo tele nbi o ti loju lasi o loju mare Eto mi ire aye iwasu mi wa si ni Ora isi ti mi gbogbo eni ni mo se fi so enu mi pe wi pe mo gbogbo ona pete mi fi stand out Ko to do pe a kan gba gba mi to talent ni. Mo koko ki emi mo mi ka gbo jeme. Mo se gbo bile to mo to lowo ni. Baba foro lagba kale. Awa la se ku ni pada leyin yin baba elegba o ni pada leyin yin. To ba ja su pe ilu oyinbo tabi odo awa alawo funfun iru an baba foro lagba wa olohun da won sibe pelu tolohun jogun fun wa awon oyinbo won mo riri eni tolohun ba da lona oto to gbe nkan oto le lowo mo ti so iru an baba foro lagba de won ri sakunle bo mo ti so mo do lohun keke tori wipe mo to legit ti nbe lowo baba yi o ku n bayi lomo baba foro lagba Mo tan se ladua lekun si lori eto fun tale eto ni anise apa woriwo kan ke ka joko apa yi o ni ka yin bo si tin mule ke da sare to nile aye e ba jiboko lori gejo oko la ma ba kokote iwaju waju mo pe buti yan ma resi baba o eroku ero osa o le si ni deje butu e lori eto fun tale eto ni Gbogbo ẹ̀yà tí mo bá wọn pa lóde ìdájí rẹ̀ mo dé mo fẹ́ tú fún rẹ̀ lẹ̀ lórí ètò talẹ̀ jòní. Ọkùnrin kan ni o, ọ̀rọ̀ ìsẹ̀mí ayé rẹ̀ ó ṣe ní kàyéfì. Bí èèyàn bá gbọ́, àyà ó sì tún pààyàn nínú ayé wípé tàwa lókùn tá a tó fọkàn tán, ta láti máa fọ̀rọ̀ lọ. Ṣùgbọ́n tí inú ṣe ni wípé ọ̀rọ̀ alàgbà yìí ti débi tán lápẹẹrẹ. Àwọn ọjọ́ kí n gbé ọgbọ̀ngàn wá sórí rédíò fún tala ẹ̀tọ́ ní ẹjá bẹ̀rẹ̀ tàkùn ọ̀rọ̀ sọ àwọn àti ẹ̀yìn ìyẹn wálé ẹ̀rọ tẹ̀lé wa kà lọ.
1: Mo fẹ́jọ́ bẹ̀rẹ̀ mi yé dáadáa àgbọ̀ ẹ̀ mú gbọ́ ẹ̀ mo kàwé dáadáa gbogbo bí tí wọ́n bá sì kọ ìwọ́dọ̀ pé mò ń wa iṣẹ́ máa ń yìn kú bẹ́ẹ̀ mọ́ àwọn tí wọ́n bá fún mi ní rìsọ́ọ̀tì máa ń mú ìfọkànyìn ayé mi ni
2: èyí ti jẹ́
1: kò yé mi kò lè tù. Ọwọ́ adijọ́ kan gbà tọ́rọ̀ yóò yé mi mọ́ gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn ọ̀rẹ́ mi tá a jọ jáde ẹni tó ti wà nílùú ọba ti wà nílùú ọba ẹni tó wà ní nàìjíríà tó ti gbé nǹkan dáadáa sí ó ti wà.
2: Ẹni tó ti wà lábọ̀
1: wà lábọ̀. Ó wà lábọ̀ ìyẹn wá sán ní káàkiri tó jẹ́ ń pé ń gbà first class ni mo bá jáde first class ni mo bá jáde mo jẹ yàrá yàrá níbi ní ẹsùn ìyẹn tí mo wá dé yàrá fẹ́ kí inú ẹjọ́ rẹ̀ ìyẹn wá sán ní káàkiri.
2: BSUDA masters wà lọ́wọ́ yín ẹ ṣì láwọn ọ̀rẹ́ tó wà lábẹ́ rẹ̀ ṣe wí
1: bẹ́ẹ̀ ni
2: olóòtú tó ti rí ṣe
1: bẹ́ẹ̀ ni olóòtú
2: kí wọ́n àmì ń tọ́ sun yín débi pàǹsì sí iṣẹ́ ọlọ́dẹ àtọ̀kadà.
1: Ìyàwó kan ọmọ méjì á sá jẹun kéèyàn ṣerú ìyá ibi kéèyàn lọ jalè lọ òyìnbó bọmọjẹ.
2: Obìnrin tí wọ́n ń pè ní Asunkẹ́ Adédọ̀yìn báwo ló ṣe jẹ́ sí yín sá.
1: Ìyàwó tí mo fẹ́ ni mo sì nífẹ̀ẹ́ rẹ̀ dáradára
3: wo si bi meji fun ni asuke
2: agboye
3: eni kan lo wa fun ni sakiyesi o ni se ni bi sisi olode o ni lati bi si olode lo di security
2: lo di security
3: be ni sa o wa nti ba wa di security ni lati be lo to ma fe gba yan ni le ti be disturb ibe ni yi ti wa ye ni pe ah oro to ni so ah
2: gbogbo e ti be wole.

0: 0-0 ọ̀rọ̀ ogun ayé kankan ò ṣe é mú ní tábẹ́lú ẹni tó mojú ewé tó tún mojú egbò lásàtọ̀.
1: Mo lọ fẹ́ kẹ́ gbọ́ ètò talẹ̀ tù mí lágbègbè tí mo lọ fẹ́ kẹ́ kọ́gbọ́n nínú ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ayé alàgbà kẹ́ ń gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ yìí ni ìdí ìjẹ́ orí ẹni tó jẹ́ mi ló pinnu wípé kó wọ́n kàwé ó sì sàn ní ìlú ọ̀pá rí ọ̀dà rí dé àwọn tí wọ́n jọ kàwé ọ̀gọ̀ọ̀rọ̀ wọn ń bẹ nílùú ọba àwọn tó wà nàìjíríà wà láwọn ilé iṣẹ́ ńláńlá tí wọ́n ti rọ́wọ́ mú àwọn gbogbo ìlàkàkà tiẹ̀ lórí wípé wọ́n fi sàtífíkẹ́ẹ̀tì rẹ̀ ṣiṣẹ́ white collar job pàbó ní padà kúlé lórí ẹnìkan wá gbà mọ́ra pétọ̀ ibì kan láti bẹ̀rẹ̀ àti ibi pẹlẹbẹ mọ́ọ̀rẹ̀ yẹ ni ẹ fi iṣẹ́ ọlọ́dẹ bẹ̀rẹ̀ ní ọ̀bá yá wọn promote yẹn sí security láti ibẹ̀ tá bá fẹ́ gba àwọn sáfù ẹ lè tẹ́ndà sí fi ló fi gbọ́ràn ṣẹ́ni lẹ́nu ẹni lọ́ba wá iṣẹ́ sílé iṣẹ́ ńlá kan tó bá ṣe sí ọlọ́dẹ lálẹ́ mọ́júmọ́ nílẹ̀ bá má yóò tún fi sí ọ̀ka dalẹ̀ wọ́n bá ti ń dalẹ̀ tó ń padà síbi iṣẹ́ ọlọ́dẹ ni ìyàwó àtọ́nà ṣàṣejẹun ìbò dẹ́kun ríta kan ló wò wípé ohun ọ̀kan ló máa bá lọ báyìí àwọn ọ̀rẹ́ òun tó ń mọ̀ wọ́n kọ́ yusuf lọ́wọ́ wá kankan náà wá wọ́n gbàgbé èmi ẹ ti panú ti ẹni wá ni a kì í jẹ́ pé òun ọ̀fẹ́ ràn lọ́wọ́ àmọ́ àkókò tó ń bá ti ní ládìí ọkàn wípé òun ràn lọ́wọ́ òun gan náà máa ní ìdojúkọ kábíyèsí olódùmarè àdúrà mi sí olùgbé ètò ìlálẹ́ òní ni wípé òun ràn lọ́wọ́ rẹ ò ní kàyọnu nínú ayé láṣìṣe olódùmarè àtẹ̀mí náà bẹ́ẹ̀ ni wọ́n ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ ẹ̀dá nílé ayé ẹ̀yin wọ́n fẹ́ ràn lọ́wọ́ òun gbé kàgbákò ayé òṣùwọ̀n ẹni tó fẹ́ ràn lọ́wọ́ láti má ràn lọ́wọ́ àmọ́ ayé a máa bínú ẹni nígbà míì láti má jẹ́ kéèyàn gòkè nínú ayé gbogbo ẹni tó bá fẹ́ dìde àlọ́ fún yàn wọ́n sì máa gbé àgbákò kan nítọ̀hún kó má bàa rójú ayé kéèyàn má bàa kúrò níbi tí wọ́n béèyàn mọ́ ohun tí wọ́n ń pè láyé nù sọ ọ̀gbà gbogbo tálàgbà yìí bọ́rọ̀ dé á tẹ̀wájú kí n tó yí ohun rẹ̀ lẹ̀ àmọ́ ẹ jẹ́ ìyọ̀ǹde ẹ̀rọ ìmúléwọ́ bàbá fọ̀rọ̀ làgbà fún yìí ṣé rí àwọn ìrìn àjò kan bẹ nínú ayé nígbà míì tó dá sí wípé bí wọn bá wù bí ìṣòro ayé èèyàn tí gbòǹgbò yóò tún máa rúwé sí ni lórí fáfú àìṣe ẹlòmíì tí ń ṣe tó bá lọ yọ padà ẹlòmíì ó ti lé lọ́dún márùn-ún tó ti wúlọ́wọ́ wúlẹ́sẹ̀ òkú kò sì gbádùn wọn pinnu sẹ́lòmíì mọ́ ni bí ṣe ń gbé káàkiri ni ẹlòmíì ọfà àìsàn wọn jù sí i lára ò ní fi ṣàgbàná fún ẹlòmíì orí àárẹ̀ ni ìyàwó ń tẹlòmíì ọkọ ń tẹlòmíì ọmọ ni wọn ṣe lọ́wọ́ àrùkà fẹlòmíì ẹlòmíì sì wà tọ́jà sí wípé kò ṣàìsàn kò sàárẹ̀ àwọn gbogbo tó bá dáwọ́lé nílé ayé kì í láṣeyọrí lórí rẹ̀ ẹlòmíì láwọn èèyàn láńlá lẹ́gbẹ̀ẹ́ kódà mílíọ̀nù àbílíọ̀nù àgbẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹlòmíì ṣùgbọ́n tí wọ́n fi ràn án lọ́wọ́ ará àta ni wọ́n ń ṣàánú fún máa ràn án lọ́wọ́ wọn sí ẹ̀rí ìnárì òun náà kọ́ àwọn ayé máa ń ṣe gbẹ̀ngbà mí tí wọ́n àmì jẹ́ kí olórí àtàláàánú èèyàn tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí orí ìnárì èèyàn yóò sì máa ṣàǹfààní fárata tó bá rí ọwọ́ ayé tí ń bẹ lára ẹ làáwọ̀ ẹ̀dánú èrí ayé tí ń bẹ lára èèyàn láṣùmọ́ àwọn àgbà tí wọ́n bá ní wẹ̀ dànù sí wọn náà ti ṣàbẹ̀wò sọ́dọ̀ bàbá fọ̀rọ̀ làgbà bíi

0: pàtàkì tó yẹ fún ọmọ ẹ̀dá ènìyàn ni kí àlàáfíà rẹ̀ pé pẹ́lẹ́pẹ́lẹ́ kó bá kúrò lọ́wọ́ fòní kúfọ̀ ládìde. Agbára wa kalẹ̀ lọ́wọ́ ìṣòro ẹsẹ̀, orúkún èjìká ìbàdí àti ẹ̀yìn, kíkákú àbí ríro. Gbogbo ohun tó bá lè máa mú ni pẹ̀lú ẹ̀mẹrún ẹ̀mẹfà kí lè tó mọ́ léwu díẹ̀. A ò sì gbọdọ̀ fojú ṣe wa lọ́dọ̀ olólùfẹ́ jáfara o. Bá ti rí tàgétàgé bí ẹni fẹ́ ṣubú máa rìn ká máa mí gúlegúle. Ó ń bẹ bí ìtàtijọ́ ìgbò náà ń dàbí ti gbà ní. Bàbá ewégbè mi 08062 72 95 75. Ìsàn ara ló ń gbé ẹ̀dá dúró. Nọ́ọ̀sì ni ọkùnrin fi ń jọ́kùnrin o. Gba ìsàn ọwọ́ kíkú ẹsẹ̀ kúkú ta ìta iláàyè. Má sì jẹ́ kí apá tẹ ẹsẹ̀ kan rẹ di ọ̀tá rẹ o. Ọ̀rọ̀ àrùn ni kì í jẹ́ kí ìsàn ó gbádùn. Ewé àtẹ̀gbò sì lọ́kọ́ wọn. Bàbá ewégbè mi sì mọ̀ dájúdájú. 08062 72 95 75.
1: Iléeṣẹ́ bàbá ewégbè mi wà ní Ketu bus stop ládojúkọ bíríìjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní Ketu.
0: 08062 72 95 75. Láfíà rẹ̀ ṣe pàtàkì fún wọn àti gbogbo ẹbí rẹ̀ pátápátá.
2: Ẹ kú ilé làkàrà lé o. Mo ní ẹ̀rìn wọ́n là ń kúrò ọ̀nà kábíyèsí láti ọba Ládìlá ọ̀tún. Mo ní àlejò kan ní agbára kò dún ni wọ́n èèyàn ńlá ni wọ́n. Wọ́n ń bẹ pẹ̀lú mi ní agbára ń bí. Ṣùgbọ́n ó tó ipẹ́ gbogbo ọ̀rọ̀ orí ètò. Orúkọ tèmi ni Olúmìde Ọlálérè bẹ̀pẹ̀ ní Olúmáìtì omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni.
3: Lẹ́ni ṣẹ́ńjẹ́ ìjù mi, lẹ́mi yọ eyẹ àti gbọ́ra bẹ́ẹ̀rì èyí tí mo tún gbèdé.
2: Bàbá ewégbè mi, bàbá ń sọ̀rọ̀ oníṣègùn ìbílẹ̀ tó dáńtọ́ dáadáa. Ó mọ̀ nípa ewé àti egbò ká fi ṣọmọ ara ilóore. Ó jẹ́ pé tí àwọn tó ní àìsàn kan sì ní tó bá fi pè wọ́n àbí wọ́n pọ̀ sí wọn ní ilé iṣẹ́ wọn kó tàn wọ́n máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. Ṣùgbọ́n ẹni oníkànnà tí ń gbọ́ pọ̀n wọ́n ẹni ọlọ́fọ̀nà tí ń gbọ́ mọ̀tá bàbá ewégbè mi kò bá àdéhùn gbà.
1: Ẹ gbà.
2: Ẹ kí ara lẹ́sà.
1: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi nílé. Ọlọ́run kò ní gbà àlàáfíà lára wa. Orúkọ èmi tẹ́ ń gbọ́ ìní gbajúgbajà oníṣègùn ìbílẹ̀ tí gbogbo ayé mọ̀ sí bàbá ewégbè mi tí mo wá láti ìpínlẹ̀ Ọ̀sun.
2: Ọdún kẹlò yìí rèé tí ẹ ti mọ̀ nípa ewé àti egbò ká máa lo nǹkan ìṣègùn ìbílẹ̀.
1: Bàbá tá a bá ní fi kún 25 years ní rè ọdún 25 nínú iṣẹ́ ewé àti egbò.
2: Bàbá ewégbè mi ẹ máa ń sọ fún mi pé àwọn ọ̀rọ̀ sì mọ̀ yín. Bóyá ẹ ti wá yí padà àbí ó sì wà bẹ́ẹ̀ náà nípa iṣan ara pé à ń tọ́jú iṣan ara ni ẹ mọ̀ ń pa ẹ̀ dáadáa. Ẹ bá nlé ẹ tún kọ ẹ tún lo òkè òkun ẹ tún lọ gba ẹ̀kọ́ sí i. Ṣé bẹ́ẹ̀ náà sì ní sà.
1: Ẹ ṣe atọ́kùn mi ò tí ì yí padà mi ì sì ní yí padà láéláé torí tí mo mọ̀ ń pa ẹ̀ tó sì dá mi lójú. Òun náà ni ká ṣe ìtọ́jú iṣan ara yálà ọkùnrin àbóbìnrin.
2: Nípa iṣan ara yìí sà kí ló ń fà gan-an ọkọ̀ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀.
1: Ẹ ṣe atọ́kùn ohun tó lè mú àdínkù bá agbára tí iṣan fi ń ṣiṣẹ́ lára ó poríṣiríṣi ṣùgbọ́n ẹ jẹ́ ká mẹ́nu bá díẹ̀ ń bẹ̀. Àkọ́kọ́ ni téèyàn bá ti ní ìtọ̀ ṣúgà. Bẹ́ẹ̀ni ẹ̀kejì téèyàn bá ti ní òkú àtọ̀sí. Ẹ̀kẹta téèyàn bá ti ní àìsàn ìbálòpọ̀ ọlọ́jọ́ tó ti pẹ́. Ẹ tó tún fara pẹ́ ni fún àwọn tí wọ́n bá ní ọ̀rá lára tí wọ́n bá sanra ó ṣeéṣe kí wọ́n nípèníjà nípa àìsàn ara.
2: Àwọn tó bá ní ikùn bóyá.
1: Bẹ́ẹ̀ni bóyá wọ́n sanra.
2: Ṣé ọkùnrin nìkan ni ó ní iṣan ara yìí ni àbí ó ṣe bẹ́ẹ̀ fún obìnrin náà.
1: Bí ìsanra ṣe ń dọkùnrin láàmú bẹ́ẹ̀ náà ló ń da obìnrin láàmú.
2: Bàbá ewégbè mi ẹ bá mi tu fẹ́lẹ́fẹ́lẹ́ kí à ń pè ní iṣan ara gan sà.
1: Ẹ ṣe atọ́kùn iṣan ara dàbí òpó tó pé ilé dúró ni. Tí òpó yóò bá ti dúró dáadáa ilé ò ní dúró dáadáa. Gbogbo ara tí iṣan ò bá ti dúró dáadáa ń bẹ̀ atọ́kùn ara náà ò ní àlàáfíà.
2: Àwọn tó bá ní ìpèníjà yìí lórí iṣan ara yìí báwo lèèyàn ti lè mọ̀ pé mo mà ti ń mú kùdìẹ̀kùdìẹ lẹ́gbọ̀n ara.
1: Ẹ ṣe atọ́kùn ìwọ tí òun gbọ́ mi nílé yálà àgbàlagbà ní ẹni àbí ọmọ kékeré tó jẹ́ pé tó bá ti jí láàárọ̀ gbogbo ara bẹ̀rẹ̀ sí ní ọ̀rọ̀ ẹ. Ìwọ tó jẹ́ pé ọwọ́ rẹ ń kú tàìtàì ẹsẹ̀ rẹ ń kú tàìtàì.
2: Ọwọ́ máa gbọ́n báyìí.
1: Bẹ́ẹ̀ni àbí ìwọ tó jẹ́ pé tó bá ti rin òpó náà kan sí kejì á ti máa rẹ̀ wá ti máa mí gbọ́lọ́gbọ́lọ́. Àbí ìwọ tó jẹ́ pé àti bẹ̀rẹ̀ mú nǹkan ńlẹ̀ odògùn fún ẹ. Ẹlòmíì tó bá ní kó bẹ̀rẹ̀ báyìí ẹ̀yìn yẹn máa bú soru. Ẹlòmíì á ní ìbádígbùn so. Ẹlòmíì á ní ẹ̀wọ́ àdí méjèèjì báyìí ń ro.
2: Bàbá ewégbè mi, ẹ má bínú sá. Ṣé àwọn tó bá ń rìn tó ń fọwọ́ mú bàbá àdí báyìí tó ń bẹ̀rẹ̀ àbí tó ń rìn tó ń pé ó ń ta gèégèégèé ṣé ká tún ní pé iṣan ara ló ń ṣe ń
1: tọ̀. Ẹ ṣe àtọ́kùn iṣan ara wọn ti ń daṣẹ́ sílẹ̀ nìyẹn.
2: Tó bá ti wá rí báyìí sá pé wọ́n ti ń kẹ́fì àwọn nǹkan báyìí ní àgọ́ ara kí ni kí wọ́n ṣe.
1: Ìwọ tó bá ti ń rírò àwọn àpẹẹrẹ tí a dárúkọ yìí má fi ìgbàlá rẹ dọ́là yọjú sí bàbá ewégbè mi k adoso ti e ba ti koko de ile ise ti wa leyin te ba ti gba card 1000 a wa se ayewo fun lona ti gba lode ati ti ibile ta fi mo kini se yin gan igba wo ni kini yi ti bere ibo lo de bu ka to mo ogun ta wa fi se wo san fun
2: ṣugbọn mi gbọ pe na so fun mi pe ofe le nse ayewo
1: ben ofe layewo amọ te ba ti di e gba card 1000
2: lo ti po Bàbá ẹgbẹ́ mi kó tó di pé ẹgbẹ́ ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ yà ti ibi tí olùlẹ̀ṣẹ̀ ní ọ̀sán. Àwọn kan máa ń sábà sọ wípé àwọn òru òru sùn orí a máa lágbó. Ẹlòmíì a máa ní ara máa ń rú ohun òun ò lè sùn sí gbogbo eléyìí náà níṣe pẹ̀lú iṣu ara.
1: Bẹ́ẹ̀ni, ó ní ṣe pẹ̀lú ìsan ara. Ṣùgbọ́n ètò tó fara pẹ́ kinní kan wà tá bàbá máa ń pè ní ọ̀fà. Ṣẹ̀dí ọ̀fà kan wà tá ń pè ní ọ̀fà sàkàtú. Tí ọ̀fà yìí bá wọlé sí yàn lára, á bẹ̀rẹ̀ sí ní ba omi ara. Isan ara ẹjẹ ara egungun ara jẹ ni so ti ọfà yìí bá ti wá pẹ lára ó ṣe é ṣe kí ara máa ta ni kí nǹkan máa sọ kúlúkúlú káàkiri ara ẹni àbí àwọn kan wà wọn láwọn ti lọ sí gbá àwọn ti lọ sáwo àwọn ti lọ sí kòkò bàbà sásùn ó ṣe é ṣe kó má jẹ san ara ni kó dé ọfà ara ọlọ́run ò ní fẹ́ àìsàn tí ò gbógun kò ní fi dè wá mọ́lẹ̀ kò sí ti ń ṣe ní atọ́kùn tí ò níwó sàn orí mi kó gbé wa pàdé aláwo rè àmọ́ téèyàn bá lọ́dọ̀ bàbá ewé gbè mí pẹ̀lú òwú ọlọ́run ọba tó dá ewé àti egbò yóò rí ó sàn àwa kì í ṣe ọlọ́run o ṣùgbọ́n àfitọ́ ọlọ́run síwájú ọlọ́run lẹ́hìn fún wa sí.
0: ohun pàtàkì tó yẹ fún ọmọ ẹ̀dá ènìyàn ni kí àlàáfíà rẹ̀ pé pérépéré kó bọ́ kúrò lọ́wọ́ fòníkúfọ̀ ládìde ó gbára wa kalẹ̀ lọ́wọ́ ìṣòro ẹsẹ̀ orúkún èjìká ìbàdí àti ẹ̀yìn ìjákú àbíríro gbogbo ohun tó bá lè máa mú ni tọ̀lẹ́ ẹ̀mẹrún ẹ̀mẹfà kí lè tó mọ́ léwu díẹ̀ a ò sì gbọdọ̀ fojú ṣe wa lọ́dọ̀ olólùfẹ́ jáfara o bá ti rí tàgétàgé bí ẹni fẹ́ ṣubú máa rìn ká máa mí gúlegúle ó ń bẹ bí ìtàtijọ́ ìgbò náà dàbí ti gbà ní ọkùnrin ó gba ìsàn ọwọ́ kíkú ẹsẹ̀ kúkú ta ìta iláàyè má sì jẹ́ kí apá tẹsẹ̀ kan rẹ di ọ̀tá rẹ ooru àrùn ni kì í jẹ́ kí ìṣòro gbádùn ewé àtẹ̀gbò sì lọ́kọ́ wọn àti ewébè mi sì mọ̀ dájúdájú.
1: iléeṣẹ́ bàbá ewébè mi wà ní ketu bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní ketu.
0: 08062729575 lápẹ́ rẹ̀ ṣe pàtàkì fún wọn àti gbogbo ẹbí rẹ̀ pátápátá.
2: Òhun náà lè ń gbọ́ bàbá wégbè mí láti ìpínlẹ̀ Ọ̀ṣun. Àwọn ọmọ mọ̀ nípa ewé àti egbò dáadáa. Bàbá wégbè mí, ṣíká ni pé iṣu ara yìí òun gọ́gọ́gọ́ ló gbìyànjú ni.
1: Ẹ̀sìn iṣan ara gangan la ń pè ní ìdọ́mẹ́nìyàn. Òun ló gbé ara wa dúró. Tí iṣan yìí bá ti ní àkùdé, ara ò ní dúró bó ṣe yẹ kó dúró. Ẹ rẹ̀ lómi tó bá bẹ̀rẹ̀ báyìí, ẹ̀yin á dún ká. Iṣan ara ti dàṣẹ sílẹ̀ nìyẹn. Tó bá ti dé pẹ́ ẹ̀jẹ̀ orí bí lọ bó ṣe yẹ kó lọ. Omi orí bí lọ bó ṣe yẹ kó lọ lórí iṣan. Ẹni ìyẹn ò ní pè mí dà. Ìwọ́ lọmọkùnrin tó ń gbọ́ mi nílé. Tó jẹ́ pé àti ṣe ojúṣe rẹ nínú ilé. Ó gbógun fún ọ. Iṣan ara rẹ ti ń dàṣẹ sílẹ̀ nìyẹn. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé n tá ń pè ní ọlọ́mọkùnrin gan. Iṣan ló gbé dúró. Ṣé wá rí atọ́kùn? Àwọn nǹkan kan mí wà tó lè ṣe àkóbá fún iṣan ara. Ìwọ́ lọmọkùnrin tó bá ti ní àìsàn ìbálòpọ̀ lọ́jọ́ tó ti pẹ́ lè tàn bá wá ń pè ní òkú àtòsí. Ó ṣe é ṣe kó ṣe àkóbá fún ọlọ́mọkùnrin náà. Tó bá ti pẹ́ lára yóò ti kó ba iṣan. Kò wá ní jẹ́ kí iṣan yìí ní agbára àti gbé ní táǹpẹ̀ ní nǹkan ọlọ́mọkùnrin dúró.
2: Àwọn ọlọ́mọkùnrin ló yẹ pé nǹkan ọmọkùnrin wọn kéré ju ọjọ́ orí wọn lọ́kọ̀.
1: Iṣan kan wà níbi nǹkan ọlọ́mọkùnrin tó jẹ́ pé orí ẹ̀ ni ẹ̀jẹ̀ ń gbà kọjá. Tẹ́jọ́ bá ti lọ bó ṣe yẹ kó lọ. Bí ọmọkùnrin yẹn bá ti ń dàgbà sókè nǹkan ọmọkùnrin ó máa máa sókè ni. Eléyìí ni bàbá wa ń pè ní àsókè.
2: Àyẹ̀wò fínífíní ń bẹ tẹ́sí fún
1: un. Bàbá àyẹ̀wò fínífíní wà. A ti ní àwọn ẹ̀rọ ìgbàlódé tá fi ṣe àyẹ̀wò. Tá a mọ ibi tí àìsàn lúgọ sí lágọ̀ ara. Bá a ṣe ní ti ìgbàlódé bẹ́ẹ̀ náà la ní ti ìbílẹ̀ tá bàbá wa ń la lè jọun.
2: Dúpẹ́ lọ́wọ́ lọ. Bá mi farabalẹ̀ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ní kíláà pé ibi tí ilé iṣẹ́ yín wà sàn.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá ewégbè mi rè 08062729575 ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí 08062729575 iléeṣẹ́ bàbá ewégbè mi wà ní ketu bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní ketu. Iléeṣẹ́ bàbá ewégbè mi wà ní ketu bus stop ládojúkọ bíríjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ Nikitu. Ero ibani soro baba ewe gbe mire. Le kansi. 080-62-72-9575.
2: Baba ewe gbe mire. Ashiwa kuluwa. Yede agbara. Bori iswara olomo kune. Lasi so tori pe opolopo awon omo bi to wa nta nsin won fun omo kun ni o le se dede lodo won o so fun omo ekan ni awon to mo pa daada ti won fi se yin won ri won si wa lati ipinle osun ni osun state baba rede mi kini nkan mi ti o tun le se akoba fun le se dede omo kun
1: ese atokun iwo to n gbo mi ni ile eleyi ko ma laarin an baba mi ti won gbo mi ni ile okunrin to ba ti ni ifo suga o ni le se daada okunrin to n gbo mi ni ile to n to bi eme ta bi eme ile to mo
2: isara
1: yo se akoba lati se oju si ile pelu olorun fere ni ile akoko ni ile en ti ba tin to le meji le meta ki le to mo o tin to alaafia ara danu ba se n to yi ni san ara mama da se sile awon mi ti won ba ji laaro atokun ese won awu de ba fowo jire a di lonu aisa kan ni abi eyin ya me te ngbo mi nile ati baba mi to je pe odun ori lo fa isan ara ti yin ati ni awon egboji to da fun agbalagba
2: be
1: ni ba se larugbo nile
2: odun ori na ni se pelu isan ara
1: be ni odun ori ni se pelu isan ara tori baba se ndagba si be na ni ara o se mo da se sile si sugbon ati ni awon egboji to da fun ipele da bayi eyin te ngbo mi nile mo support lo gba o ti lo awo o ti lo koko baba sasun aisa nebo mi mara ki n pa loruko to n je to mi se ta ki n fi esile gbogbo wa la mo bi mo se ri atokun nile se baba ewe gbe mi a fi ara niyan te ba ti koko dodo wa anfaje koko de ni pe e koko de anfani etuwo
2: discount ma ti se ayewo professional
1: ni lana ti baba wa ati ti
2: gbogbo ni baba ewe mi mo so le kan mo ni ah kin ira ti o lo mo nu o mo npa idada oro re tin gba nte ni mo ra da so ni se ti ma ti dele se yin en so fun mi ba en fo gbe pe gbo to se olagbara
1: atokun pele ogbo olohun te ba ti dele se wa eni ka ba ma pa se wa ile se baba ewe gbe mi wa ni ketu bus stop ladoju ko bridge elese ni bi ti won tin wo moto alapere ni ketu ile se baba ewe gbe mi wa ni ketu bus stop ladoju ko bridge elese nibi ti won tin wo moto alapere ni ketu
2: e ma nfura bale pe ero ibani soro yin
1: ero ibani soro baba ewe gbe mi re o 080-62-72-9575 e gbo le kan si 080-62-72-9575
2: o ni gba kan to adupe lowo alejo wa baba ewe gbe mi oruko ti mo ti ipara le kan si oni mi de olalere ni oruko temi re pelu olumaiti oni eko ni ese o
0: on pataki to ye fun me de ni yen ki alaafia re pepelepele ko gba kuro lowo foni ku fora dide agbara wa kale lowo isoro ese oruku ejika ibade ati eyin titaku abiriro gbo on to ba le ma mu ni kon le merun e mepa kilo o to mo lewu die a o si gbono foju se wa lodo ololufe japara o ba tin ri tage tage bi eni fe subu ma ni ka ma mi gule gule o nbe bi tatijo egbo na ndan bi ti gba ni abe we gbe mi 0862-72-9575 isara lo ngbe da duro nurse ni okunrin fin jokunrin o ba isan owo kiku ese kuku tai tai laye ma ti je ki apa pe ese kan re bi ota re o aro ni ki je ki so gbadde wi ase gbo si loko won se ewegbe mi si mo daju daju
1: ile se baba ewegbe mi wa ni ketu bus stop ladoju ko bridge elese nibi ti won tin wo moto alapere ni ketu
0: 0862-72-9575 la pia re se pataki fun won ati gbogbo ebi re patapata

0: CCS dupe ijowa Celestial Church of Christ CCC Orisun Ayo Parish Idimu 4 elekeji dilogoji re 38 adult harvest and thanksgiving service sodun itiko hallelujah hallelujah ọ̀sẹ̀ kan gbáko la máa fi ṣéò ọjọ́ Monday August 31 2026 ni àṣálẹ̀ àwọn oníbodè by province C bẹ̀rẹ̀ láago mẹ́wàá lẹ́mọ́júmọ́ 10 p.m. ti dawn ìsọjí alágbára lọ́jọ́ mẹ́ta máa tẹ̀lé láti ọjọ́ Tuesday September 1 sí Thursday September 3 2026 bẹ̀rẹ̀ láago mẹ́fà ìrọ̀lẹ́ sí mẹ́jọ àṣálẹ́ 6 p.m. to 8 p.m. ọjọ́ Friday September 4 ni Earth Outreach bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ sí mẹ́ta ọ̀sán 10 a.m. to 3 p.m. tó bá wá di ọjọ́ Sunday September 6 2026 gangan ni àjọ̀dún ìkórè àti ẹ̀sìn ìdúpẹ́ bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ 10 a.m. àkòrí ni Ìkórè Ògólá Harvest of Greater Glory Job chapter 1 verse 1 to 11 Gbọ̀ngàn ìjọwà tó wà ní 18 Shaki Street off Arobaba Street Ìdímù Lagos láti máa ṣe ò gbogbo ènìyàn lápè kájọ jó kájọ yọ kájọ dáwọ́ ọ̀dùnnú níwájú Ọlọ́run SBJ Ọ̀ṣọ́fà Venerable Superior Prophet TAO Adeyelu Head of Circuit tí wọ́n tún jẹ́ Regional General Secretary lólùgbàlejò fún ẹ̀bí àdúrà àti ìtọ́ni ẹ̀pẹ́ 08023148363 Olú Ìkórè Àkórè Ayọ̀ fún gbogbo wa o
1: Ìtọ́lọ́run pè ọkọ̀ arúgbó bà bá olóòtú ọfà ara.
2: Tí ọlọ́run kó bẹ̀ ọlọ́wọ́ ogun ọfà ara ni.
1: Bí àràbá ti ń tàlẹ̀ lọ́nà àbáàdì.
2: Tí ọwọ́ àfiẹsẹ̀ ní ń gbọ̀ ju bó ti yẹ.
1: Ká máa rìn sóṣooṣo bí ẹni tẹ ẹ̀gún mọ́lẹ̀.
2: Ká má lè rìn dáadáa tàbí bẹ̀rẹ̀ mú nǹkan.
1: Bàbá rẹlẹ̀ mú tàbí ra ògiri mú.
2: Àwọn àpẹẹrẹ wọ̀nyí kì í ṣe tó bójú mu. Gbogbo ẹ gbọdọ̀ dàfí ẹyìn.
1: Fún àwọn ká lagunlagun sọ́gun sọ́gun tó lè máa ba omi tàbí ẹ̀jẹ̀ ara jẹ́.
2: Ìyẹn yọjú sí wa àyẹ̀wò fínífíní lọ́nà ti gbàlódé tó ń tìbílẹ̀ làkọ́kọ́.
1: Ká tó wá fi wí àtẹ̀gbò tó ń gbọ́dọ̀ bí mọ̀nà wà kojú ẹ̀.
2: Pè wá kájọ ṣe mọ̀nà papọ̀ 08054
1: máa sùn.
3: Ẹkùn dédé ìwò yìí gbogbo ẹni tó láǹfààní láti máa gbọ́ mi àkànṣe ètò lélẹ̀ èyí tó ní ṣe pẹ̀lú ìlera. Oore tẹ́nìkan lè ṣe ẹnìkan ni pé kẹ́nìkan sọ fẹ́lòmíì pé kó jẹ́ ká jọ jàǹfààní ìwọ̀nba ìṣẹ́jú tí mo ní pẹ̀lú yín. Bàbá ẹ̀dákọ̀ ẹ bá ń dakọ̀ yín fáwọn aráalé ká mọ̀ pé lóòótọ́ ilẹ̀ wà nínú okulo pẹ̀lú mi.
4: Ẹkún kalẹ̀ gbogbo etí tó láǹfààní àti gbọ́ mi lórí ètò yìí bí ti ń lọ lákòókò yìí àìrẹ́fọ̀n ta lẹ́ẹ̀mejì o èmi ni bàbá agitọ́ lọ́hùn gbìn olóòtú ọfà ara ẹ̀yẹ méjì yìí sì jáde ẹ bí n bá jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan báyìí lórí ìwòsàn ọmọ ẹ̀dá èèyàn àti gbogbo ohun tó ní ṣe pẹ̀lú bá ṣe gbáyé pẹ̀lú àlàáfíà pàápàá jùlọ bárò bá dọ̀rọ̀ ewé àtẹ̀wò bá a ti lò ó ti ṣe rí bó ṣe yẹ orí báwọn bàbá wa ti lò kí o tó fi lé àwa náà lọ́wọ́ bó ṣe jẹ́ pé ayé náà dayé òyìnbó tó kò dé agbára ewé àtẹ̀wò kù ó ń ṣiṣẹ́ bí ìmọ̀nà wà láti ìgbà pípẹ́ wá ó ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú àṣeyẹlẹ́dùà tó darí ayé yóò tó mọ ṣiṣẹ́ títí ayérayé ni.
3: Bàbá ọjọ́ ti pẹ́ tá a ti máa ń gbọ́ ọfà ara ṣé ayé àtijọ́ nìkan lọ ọfà ara wà bó sì ń wà nísìnyí àti pé kí ni ọfà ara gan.
4: Olóòtú ọfà ara nǹkan tó lágbára pọ̀ ni ó ti wà tipẹ́tipẹ́ orúkọ tí kálukú fún lójú ó yàtọ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ ò mọ ohun tí ẹ̀ ń pè bẹ́ẹ̀ wọ́n wà mọ́ fún lórúkọ mi ṣùgbọ́n ẹ dé ń fún aláwọn àpẹẹrẹ tó ṣe kó ṣeé ṣe kí a fi fura pé ọfà ara rèé alákọ̀ọ́kọ́ ó ní pé yóò mọ dàbí pé nǹkan rìn kiri ara ẹ̀dá èèyàn ibi tó bá sì rìn déhùn kì í ṣe pé yóò mọ dùn mọ́ o ìnira ni ó mọ jẹ́ ńbẹ̀ nígbà míì wà bónítọ̀ ń bá ní kóhun ó fẹsẹ̀ tẹlẹ̀ kí ni ó dàbí kó fẹsẹ̀ lérí ẹ̀gún ó fẹsẹ̀ lérí ìgò àbí wọ́n da ta sí lára nítorí ọfà ara yìí ìmọ̀ wọ́nà láti ba inú ẹ̀jẹ̀ jẹ́ àtinú ara ni kò wá síbi tí ó lè rìn dé nínú ara bó bá ń ṣèyàn lọ́wọ́lọ́wọ́ a máa fẹ̀fọ́ rí a sì máa fakójú oṣù wíì bí kókò kòkó fẹ́ sún gbà míì nígbà míì sì rí a máa ṣeni láyà tí ó mọ̀ ṣọni láyà kìkìkì táyà ó ṣàdédé mọ̀ já pàpàpàpà ẹ sì rí kí wọ́n bá ti rí báyìí wàhálà ti bá ń ti bí ọkàn nu ọ̀fà ara nu kò sẹ́ni tí ò lè ṣe àmọ́ ṣọkùnrin àmọ́ ṣobìnrin àmọ́ ṣọmọdé àṣìmọ́ ṣàgbàlagbà jẹ́jẹ́ mi mo jókòó kò sí inú ọ̀rọ̀ ọ̀fà ara o bó bá wọ́dẹ́ ṣe ò lè wọ́ dápa kò sì ní wá pẹ̀lú ìrọ̀rùn ìmọ̀ jẹ́ kára ó ní ẹni tó bá ṣe ni ṣùgbọ́n pẹ̀lú ewé àtẹ̀gbò gbogbo ẹ̀ pátápátá ní òdòǹgbàgbé tẹ́ni tí ń sì ń ṣeun ti o pada de to la laafia
3: pe ti e foju kan ta bayi awon doju ko inu ara wo ne ka gba e pe yo do afseyin tegun fisho
4: e je n kokko so ero ba ni soro na
5: ero ba ni soro mi 07031445626 07031445626
4: elomi a mo fe bayan soro asiri lori telefone ngbo ba si gba laye to da to fokan re bale yo mo pe ko n gbera ko n wa loku tori o le ba mi soro lori telefone ko le gbogun latori telefone o se ri nti je kokoro nu eje nkan to buru gba ni bi kokoro ba wo nu eje yo ba se omo lu abije e si ran ti pe se ara wa dabi waya ti muna lati bi kan si bi kan ni o bi se o ba ti si eda o ni le re gerege bi se o ba ti si eda o ni le gba pa gbe se daada bo se ye ogbe bi se o ba si si eda o ni le se loko laya lodo obirin eyin o ni fa telomi fi mo wo yawo re bi aburo re ti o bodo fowo kan yo si mo ri nkan eto gege bi nkan ewo to reru o mo ba ni ewe atebo tan baba wa lo ti an fi ni yawo kan ni meji ni meta ti an si soju se bo ba ti e lagbara ti ni yawo meji meta ikan to ba ni na ogbodo ji o mo pe okoloko ohun le yoruba ta wa yi aroba alade to ti le leni 70 odun to si ni yawo merin marun mefa ta si gbo ri pe ko se dede se ri aile se dede omokunrin nkan aburu ni aile ni daada nkan aburu ni a si mo fa ti kokoro nu eje iba gbina ya tan ohun ato fa ara a mo je ko ju o fe mo wo bayi bayi a si mo fa ki apa kan ori ko mo fe foyan ye ngba mi si wa to se pe lomi bayi ko ni rorun su owo re kan ni kokoko ku ririri bi ko se je nbe elomi si re ese re kan ni ku ririri bi ko se je nbe elomi ese mejeje atowo mejeje ni ku ririri bi ko se je nbe se mo pa wa godo da keka mo wo wo eyun niran ita si se loro iwe ategbo mi se pa se lo lu oyinbo lo re iwe ategbo wa ibi ta ti mi iwe ategbo na la wa si se re ati lilo re lo se pataki ngba ba sayewo tan ta yewo du ta wo tin se yan a wa se kini a wa gbegbe se lori e beyan ba ti lu ogun bi e se ni olu ko ni suru dada ni ko sise bo se ye ko sise baba gbe tolohun gbe olootu ofa ara ti an fi pe mi olootu ofa ara nu mo bo bayi
5: Lagos Abeokuta expressway ile epo oja bus stop legbe ile epo MRS filling station ni Victory Plaza ni waju bridge elese
4: ibenu kale si si mo gba mi lago opolopo eyan oju amoti soro lori telefone ngba ba soro ti n ba bi olorisirisi ibere oro iwo na ori pe rere loluwa
5: 07031445626 07031445626 baba wa ni Lagos Abeokuta expressway ile epo oja bus stop legbe ile epo MRS filling station ni Victory Plaza ni waju bridge elese gbogbo bi to ba tin bo sa ti pe phone number won
4: awon nkan ti mu ko mokunrin o mo le gbe papapa laarin awon egbe re awon ti mu ki oko laye o mo jija ile isota ko mokunrin o mo le se bi okunrin ati awon ti so ni darugbo kange kange elomi won fa wo danfo won gbe kokada won gbe sokale ni elomi ba gbese kan won se ba gbe keji ni won fa ara mo sise kise lara a si mo da igbese aye omokunrin atomo bere laamu olotu o tetile
2: o de baba igi tolorun gbe oko arugbo baba olotu ofa ara
6: ti olohun ku gbe olohun ogun ofa ara mi
2: ya rapati n tare lona abaji
6: ti owo afi ese ni ngbo ti bo ti ye
2: ka ma rin soso so bi eni te gumole
6: ka ma le ri daada tabi bere mu nkan
2: baba rale mu tabi ra ogiri mu
6: awon apere woyi ki se to boju mu gbogbo egbodo da fi eyin
2: mu awon ka lagun lagun sogun sogun to le ma ba omi tabi ege ara je
6: ye yoju si wa ayewo fini fini lona ti gbalode to n ti bile la koko tu wa fi wi ati ko tun gbono bi mona wa ko ju e pe wa ka jo se mona papo 08054700401 da da o 08054700401 ofara o se duro wo iwo na ma su
3: baba mu gbo te menu ba iṣan ara ni isin opolopo eda lo ti gbianju ṣugbọn gbo igbianju won na ko so ni nbo si bo lo ti ri baba
4: Ah, eh, olotu, opolopo eyan ti o ba gbiyanju ogbo ni won ni aye ikala se kuku ise. En ba se ku ti o se tan aye ikiku ise. Eyan se ti fi debi apere ni. So ri be eyan ba damu loko damu lodo. Ori ti o gbe ni a ma gba wo re ko ni. Wo elomi n gbo ba lo n fe kirun abo fe gbadua n le josin. Won gbaga fun loto ni. Omo odun melo ni o te n gbaga fun? Bo ba ti e fe te pa n bo si te opa afa ri le eyan te. O ba ti dopa apo n figisi keta ise lai ti ipo mo goji odun ipo mo adota odun nbi wo na re mi ngba kon fe wonu kulu ni ayin o ri pe fun ra mi nu bo le nu moto ki sa imo moto wa ola ni mo fi se ti mo fi ni dereba to wa mi asi bo le awa na awonu ayin ngba ade to ni ki o ra ilerin dodo ni un mo re ilerin dodo o mi ni obuwa ngba bere ise so ri ba na fun ra mi nu oduo si di kini gbongbo oro to ya so po sugbon fe gba wa laye ni won ba bo ba telephone mi won o gbo isan la fi se le aye bi o ba sisan la re deyin abi se o ba se n to ye o se oni to n wo kan da bi oku bi te gbe ti se gbe kan ni kokoro nu e ja si mo ba san je gbo n ti ga elomi o mo wo kan ko bi ki bi kurukuru ko boju ojo ara n ti je kokoro nu eje ni elomi sire ji dara je ni ni gbogbo igba ko mo nu oko ko mo bi ipade ko mo le banki yo mo da gbogbo ara je ni belo me ba we bayi wahala ni bi o we na wahala ni awon ti kokoro na eje nse o po ayewo la kokoko se awa na lo gba lo de mo ti ana a fi bere bi aisan lugo si ewo to ba taye mu le mo ba kan ide mu ogbo awon baba wa ni o asa ni o je lubulubu oju ologun ni je be agbo isegun ibile iwe ategbo ateso atepogi ba ti n fa wo yebo je nbo lati bi ogoji odun o le pese pese ta ti wa lenu e ati gbawo san lodo wa mo awa ko eledu oke lo fase se nta se sugbon wa di ise iwe ategbo bi an ti lu gele ewe ta wa fun ra wa ra le ta gbe ta ni se mo fowo ra ewe te eyan fi bi odidi eka le kan gbo lorisirisi ewe en ta gbo se ti omi en ta gbo sinu ibi yen en ta gbo si ibi bojiwa lorisirisi to je pe a ni mo se wa kaakiri mo en ta ti se le wa nbe iwo ni ojara re para o wa laafia funra re bo ba ti laafia en ti o ti ku lo ni gboke lo ni gboke ona number mi re
7: 07031445626 07031445626
8: ke wa ba emi baba gi tolorun gbe oko arugbo olootu ofara
5: baba wa ni Lagos Abeokuta Expressway ile epo oja bus stop legbe ile epo MRS filling station ni Victory Plaza ni waju bridge elese gbogbo bigi to ba tin bo sa ti pe phone number won
4: ofara lare ede eyan ki ba ni ware o iwo lo ni gba agbara ojo pohun oni lewo eni to ni le ni oni gba fun awon apere to ba wa ri to mo tumo re to mu ko re iwo pe mi lori telephone alaafia ara wa ko ni gbadanugu bi elubo o
3: ha baba e ku atotonu era ko ba n pe phone number yi le kan sise mo pe elomi o le ma raye sugbon pe won ti mu phone number yi elomi ati e le lati mo pato ngbo le wa gan ati bo ni ati le ba yin soro
5: baba wa ni Lagos Abeokuta Expressway ile epo oja bus stop legbe ile epo MRS filling station ni waju bridge elese gbogbo bigi to ba tin bo sa ti pe phone number won 07031445626 gbo mi dada o 07031445626 baba wa ni Lagos Abeokuta Expressway ile epo oja bus stop legbe ile epo MRS filling station ni Victory Plaza ni waju bridge elese
4: ibenu kale si gbo mi dada o
8: ke jade wa o ke wa ba emi baba gi tolorun gbin oko arugbo olootu ofara
5: baba wa ni Lagos Abeokuta Expressway ile epo oja bus stop legbe ile epo MRS filling station ni Victory Plaza ni waju
8: bridge elese gbogbo bigi to ba tin bo sa ti pe phone number won
4: ibi gbogbo ni sokan kan osupa idojumo onile molotun
8: 07031445626 07031445626
4: Ama reti yin
3: oro leti gbo yen eyin eyan se mo pe orire yi fe ke yan se un bayi iwo na jara re gba loni alaafia wa koni di fiafia
2: o de baba igi tolorun gbi oko arugbo baba olootu ofa ara
3: ti olohun ku gbe olohun ogun ofa ara ni ile
2: arapati n dare lona abadi
3: ti owo afi ese ni gbo ti bo ti ye
2: ka ma rin soso so bi eni te egun mole
3: ka ma le rin daada tabi bere mu nko
2: baba rele mu tabi ra ogiri mu
3: awon apere woyi ki se to boju mu gbogbo egbodo da fi eyin
2: fun awon ka lagun lagun sogun sogun to le ma ba omi tabi ege ara
3: ye yoju si wa aye o fini fini lona ti da lode to nti bile la kokko
2: ta tu wa fi wi ati ko to ngbono bi mona wa ko ju e be wa ka jo se mona papo 08054700401
3: ba da da o 08054700401
2: o fa ara o se duro wo yi wo na ma su
7: aye mo to mo ti le poro o ti ta
9: ko to kin bi so bi adodagba ologun sese ni so bi eni fi yun meji kara won lori ikoni yi eto aye ko to ni o ma fa loro itaniji to na ni leti pe idajo wa lorun lori gbogbo nta ba gbele aye se latenu baba wa miracle akande oba olomi tutu oludasile ijo miracle olomi tutu traditional prayer temple international aye ko to ijo miracle olomi tutu traditional prayer temple international lo so ni bo we
7: aye ko to mo ti le poro
10: o si ta la o so mo ra ki yo oba omi yo o moju ba o iba mi nse mo se tutu o etutu ngbo mo rubo o ye o gbogbo bi erin o emi orin lo gbogbo tan ni ase o ni mo nse o lo fin ri bi se nri intan ni aki je o mi o je intan ni aki mu emi o mu intan ni aki rin mi orin o mo so gbogbo ni mure mure mojubo olodumare o ngbo mojuba awon agbagba o won ngbo mojuba awon agbagba ti mu mi ni kalo kalo mojuba ko o elegbe mojuba bo elegbe mojuba gbogbo awon agbagba yen to so le o ti fi njaye mo so fun yin o e ma ma se aise o ka de se ledumare oba lorun oba to ni le aye o to le di orun abebe to tin be o keni keni o to be o oba wa to ti wa o keni keni o to wa o pitan to mo de aye to mo de orun iji baba fefe ti soye ti soru o yigigi to je gbogbo imo kabesi olodumare eka lele gbogbo aye eku dede woye o gbogbo eyan mo kokunrin mo kobinrin mo ki omo kekere mo ki eyin agbalagba eku ko le da ti gbogbo wa n ba kiri eku rin keni du aye eku bi o se da bo ni se ri lodo ti yin se olodumare je ri ara re ninu aye yin e ri gboke gbodo aye bo se le to e ri gbogbo nta ndoju ko e ri opolopo aisan ti o fe gbogun e ri opolopo sise ise to nda bi ole e ri opolopo iyawo gidi ti o gba nle oko ti o ro mo bi e wo gbogbo awon onisowo to da ti won ojere naja kilo wa de ti gbogbo lore ti won ku sipo ika kabiyesi ledumare oba lorun iwo ni mo fe yin miti lori ti mo fe so yi to tobi mo tun fe soro la le oni lo na kan to lagbara to ye pe nti mo fe wi nkan ni nla ni mo fe soro pataki fe yin eyan pataki mo fe so n to tobi ti yo mu ki awon logba aye ki won sori kodo ki won mo ri pe aye pe gba aye si ni koro inu laye gbe inu laye wa ilu yowu to e ba ti ma gbo mi lale yi ibudo yowu te e ba ti ma gbo mi lale yi bi ilu ijelu olaju aboje ilu alariwo ilu awon gbajumo ilu awon alagbara tabi agbe ile awon loge tabi ilu awon korin korin ilu awon soro soro ibi yowu te e ba ti ma gbo mi lale yi oro to tobi ni morakin yo akani to fe wi mo ti fi olodumare si apata itin mi ki n to so oro nla ni enu eyan nla na lati le gbo se olodumare lo kuku gbe se nla le mi lowo to ni ma je o lo ni mi ogbodo beru lati soro kankan nipa lagbara ika o ni mi gbodo doju ko eni ti o ran mi nse ni kin beru ki ma beru en tin jise fun mo beru olodumare to ran mi nse mo si beru eyan ti mo nje fun sugbon mo beru olodumare ju eyin eyan lo tori pe nlo da mi nlo da eyin na e ka le ohun ti mo fe ba yin soro loni lagbara ologbon ni mo ba wi o si leru die mo soro fun yin loni nipa ti mo pe ni aginju
7: aye mo to o ti le poro o ti to la so
11: saje wa ma o
12: adupe o ki le fe we wo le fe ba ara o
11: ejo ma binu baba kan ni mo nbere baba aye
12: baba aye ko to le nso pe yen obo lomi tutu
11: exactly awon gangan ni
12: odu ni won isa imo foloko
11: ejo madam e le so die nipa baba yen fun mi
12: ojise eledumare ni won lana tese bile nijo ti denu ru eledumare tin gbowo won sise iyanu fun gbogbo ara ilu
11: en lati bi bayi nisin bawo mi se wa fe dile odo won
12: e wa won lokara to so kan yen e kan mo kan lara won ko saju moto yin
13: abun lomi tutu desi bi ba fun tori leta lejo lo ndupe fe eledumare fun se iyanu to n gbo baba aye ko to se gbogbo ojo abe meta saturday atojo aiku sunday ni baba wa moraki yo akan ni obun lomi tutu ya soto fun gbogbo eni to ba fe ri won laarin ago mewa aro si mefa irole 10 a.m. to 6 p.m.
12: e ma gba kaadi
13: fun ba kokon te ba wa nile adura moraki olomi tutu traditional prayer temple international ibavo branch so wa ni
14: number 7a obo olomi tutu house
13: loja so pe totoro street off toyin street ore meji bus stop lagos ibadan expressway ibafo nipele ogun 0803 914 7266 ati 0807 877 4484 nile adura moraki olomi tutu traditional prayer temple international olodumare obadeda nlanke pe

0: àkànṣe ìyanu. Kìlómítà 128 olómi tútù compound ládojúkọ yanaji framail bọ́lúwa jí ń bàdàn la ó ti pàdé. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹgbẹ́ olórí Adẹ́nìkẹ́ 08060412413 tàbí ọmọbàdé omi 07088321255 ìpàdé àtúndé ẹ má ṣàì wá ló jẹ́ máa pariwo ẹ̀sẹ̀ tí ayé tàntàn.
1: Ayé kò tán ó tilẹ̀ kóró ó ti tán lọ́sọ.
2: Kí ni jẹ́ aginjù? Odidi ìlú laginjù, ìlú ìkórípọ̀, nǹkan olóró àti alágbára àti àwọn nǹkan abìjà. Ìlú ọ̀dájú ni, ìlú tí ẹja ti ń jẹja sanra, ìlú tí ẹranko ti ń jẹ ẹranko ẹgbẹ́ rẹ̀ títí fi ẹranko ẹgbẹ́ rẹ̀ nàkànàkàn. Ìlú ojú kan ṣoṣo tí ò sí ojú ọ̀nà tó já ibì kan ju ojú kan lọ. Ìlú ìdákẹ́rọ́rọ́ níbi tí igúnugún títí ń yojú ọmọ ọlọ́mọ, tí àkàlàngbò tó ti ń yojú òkú jẹ, ibi tí wọ́n ti ń fi ojoojúmọ́ ayé pa dìdàdìdà. Ìlú ojú kan ṣoṣo òun ni aginjù ayé jẹ́. Ìlú tí àwọn alágbára ayé ti ń ṣe bó ṣe wù wọ́n. Ìlú tí bàbá ò ti dọ́mọ mọ̀. Ìlú tí ìyá ti ń fi ojú oró bọ́mọ èlùgbà. Ìlú tí bàbá ọmọ tó ti ń fi ẹlẹ́dàá ọmọ rẹ̀ tó fi ń lówó lọ́wọ́ tó sì fi ń gbayé, òun ni aginjù. Àwọn wo ní ṣèjọba aginjù gan? Àwọn alaginjù òun náà ni wọ́n ń ṣèjọba aginjù. Àwọn ọ̀dájú àti òdóró, àwọn atọ́jú aládìẹ kì í ná, àwọn ẹ̀bìtì pẹ́kú tìyètìyè, àwọn alágbára ayé dúdú, àwọn olùdarí aginjù pàápàá, wọ́n jẹ́ àwọn tí ń gbé ìgbé ayé ojú kan tí àwọn náà ń gbé ní aginjù ayé. Gbogbo àwọn tí ń darí ìlú aginjù alágbára ojú kan ni wọ́n. Ojú kan ni wọ́n wà. Àwọn tí ń fi èkúrú gàrí sóúnjẹ àárọ̀, àwọn tí ń wa gàrí mu lọ́sàn-án, àwọn tí wọ́n sì ń jẹ gàrí tí wọ́n ń jẹ ẹ̀bà tí wọ́n fi ń jẹ ewédú tí ò láta tí ò lépo lálẹ́, àwọn èèyàn tí ojú àánú wọn ti fọ́, àwọn èèyàn títí wọn ti jóná, àwọn náà ni olùdarí ìlú aginjù. Aginjù kì í ṣe ilé èèyàn kankan, ilé ẹbọra ni àti iwin. Aginjù ó jẹ́ ilé ẹ̀fọn ńláńlá, ilé ìjọ apanirun, ilé ọ̀rọ̀ igi àti àwọn eṣẹ́kù àti àlùjọ̀nú, ibùpẹ́ àwọn àgbà amúnimúni, òun ni aginjù jẹ́. Ikú, àrùn, ẹkún àti ọ̀fọ̀, gbèsè àti àìtẹ̀síwájú, òun ni alásọmọgbè tí wọ́n jọ ń gbé nínú aginjù. Wọn kì í bímọ gidi. Ọmọ ìbànújẹ́ tá a mọ kábàámọ̀ pé ìbá fi oyún ọmọ yìí ṣe nǹkan àlejò dànù, ni wọ́n ń bí láginjù. Wọn kì í sì ṣe nǹkan re láginjù. Bí wọ́n bá ṣiṣẹ́ láginjù kì í lérè. Níbi tí wọ́n ti ń fi ní dán agbára oró, níbi tí wọ́n ti ń fi ní dán agbára wò, ebi, ọfà olóró, àìsàn àti àìkúrò lójú kan, ó ní wọ́n ń lo ayé wọn láginjù. Ìlú ìbànújẹ́, ìlú tó le tó léwu, ó ní ìlú aginjù jẹ́. Oríta kan ṣoṣo tó wà láginjù, ó ní oríta kò yé mi mọ́. Ibùdó àti ibùgbé àwọn tí ń lo òdì kejì ayé burúkú ni, òun ni aginjù jẹ́. Aginjù, aginjù, aginjù kò sì fún èèyàn gidi. Ayé máa ń fọ́ sí èèyàn lọ síbẹ̀ ni, nítorí wọn kì í lọ sóde ńbẹ̀. Ewéko ni aṣọ ara wọn láginjù, igi rẹ̀gẹ̀dì òun sì ní òrùlé ilé wọn. Ọtẹ Ọlọ́run kan tí Ọlọ́run sọ láginjù ní ọ̀rọ̀ aginjù jẹ́. Kìí ṣe bí tí ẹnikẹ́ni sọ pé mo fẹ́ lọ gbé láginjù. Ìlú líle, ìlú ìbànújẹ́ láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́, ìlú tí èèyàn kì í fi ìgbà kankan nídùnnú, ìlú tí ó ti máa sọ́fà téèyàn ti máa jìyà tí ó sì máa rẹ́rìn, ìlú tí wọ́n ti lànyàn ní kùmọ̀ mẹ́fà tí ọmọ ṣe bí ìgbà tí kankan bá níbẹ̀, ó ní àlú aginjù. Aginjù ìlú ìṣòro ayé gbogbo. Àwọn tí a ti fi sí aginjù, wọ́n ń lo òdi ayé. Gbogbo ibi tí ẹgbẹ́ wọn bá ti ń dunnú, ìbànújẹ́ ni tiwọn láginjù. Wọ́n ń bímọ ní aginjù, ṣùgbọ́n ọmọ ìdùnnú kan

0: jẹ́ o kúkú ní sọ ajé mo pé lakori ìpàdé àtúndé tó sù yìí ìpàdé ìlànà ẹ̀sìn ìbílẹ̀ olóṣù mẹ́ta mẹ́ta bàbá wa mo rákìlọ àkànní ọba olómi tútù ló ń pè wá lọ́jọ́ kẹrìnlélógún oṣù ìkẹsàn-án september 24 nípàdé àtúndé ó wáyé tẹ́ ẹ bá bọ̀ aṣọ funfun báláwo ni ẹ wọ pẹ̀lú ohun èlò irinṣẹ́ kóńgò òṣùwọ̀n ọjà àpamọ́wọ́ kọ́kọ́rọ́ mọ́tò àti bẹ́ẹ̀ lọ àkànṣe oyin atomi ń bẹ fún títà fún àkànṣe ìyanu kìlómítà 128 olómi tútù compound ládojúkọ yanaji frame olúwajì ńbàdàn la ó ti pàdé fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹgbẹ́ olórí adéríkẹ̀ 0806041243 tàbí ọmọọba adéomi 0708832155 ìpàdé àtúndé ẹ má ṣàì wá ló jẹ́ máa pariwo ẹ̀sẹ̀ tí ayé tán.
1: Ayé mò ń tán ó tilẹ̀ kóró òtítọ́ ló sọ.
2: Aginjù ìlú ìdákẹ́rọ́rọ́ ó ní ọ̀nà àbáyọ ẹ ti mọ̀ mí. Ẹ mọ̀ pé bí mo ṣe wù kí mẹ́sẹ́jì tí ń bá sọ fún yín kó lóòrìn kó lágbára tó kò sí bí kò ṣe ní ọ̀nà àbáyọ. Nítorí pé ọ̀nà àbáyọ tó tóbi jù nínú ìgbésí ayé ẹ̀dá nígbà tí o bá ti láǹfààní àti jí láyé tó jí sáyé bí èèyàn tó létí láti gbọ́ ohùn tó yajú rẹ tó ríran tí ẹsẹ̀ rẹ ń ṣiṣẹ́ láti rìn tí làákà rẹ sì ń ṣiṣẹ́ láti ronú ó ṣeéṣe kí ọmọ wípé ọ̀nà àbáyọ ó ń bẹ fún gbogbo ìṣòro yòówù tí ẹ̀dá ìbáàní. Ohun tí ò ní ọ̀nà àbáyọ tí ò ní solution ò ní kú tó bá tí kú ọ̀nà àbáyọ wà. Bí aginjù ṣe burú tó bí aginjù ṣe jẹ́ ohun ìbànújẹ́ tó bí aginjù ṣe mọ́gẹ́jì láfi èèyàn tó ti já ìgbésí ayé èèyàn gbà lọ́wọ́ èèyàn téèyàn wá di akérèmọdò lókun rẹ̀ tó bí aginjù ṣe burú tó ń sọ bàbá dọ́mọ́ bí aginjù ṣe lágbára tó ń sọ ọmọ di bàbá bí aginjù ṣe lágbára tó ń sọ ìyàwó èèyàn di aya aláya lójú ẹni bí aginjù ṣe bàjẹ́ tó jẹ́ pé èèyàn ò lè wọṣọ tuntun àfi aṣọ pààrọ̀ bí aginjù ṣe lágbára tó tí ọmọ pé oúnjẹ ọ̀tá mi ni kò yẹ kí n jẹ ó sì ní ọ̀nà àbáyọ o lè máa bá lọ bẹ́ẹ̀ yẹn olódùmarè wà pẹ̀lú rẹ jù bẹ́ẹ̀ lọ o lè kú sínú ìṣòro o lè rà sí aginjù ọ̀nà àbáyọ wà tó fi lè jáde kúò nínú aginjù aginjù ìlú alágbára líle ìlú tó lóòrìn ìlú tó burú ìlú tí ò ṣe fi gbogbo ẹnu sọ pé èèyàn fẹ́ gbé bẹ̀ ṣùgbọ́n tí wọ́n fi agídí àti ìtinilọ́pọ̀pọ̀ wọ̀ àwọn wo làwọn ti ń gbé ní ṣàgìnjù gan àwọn wo lèèyàn ò fún lówó mọ́tò tó ò fún lówó ọ̀kadà tá a fún lówó pléènì àti ṣíìpù ṣùgbọ́n tí ń gbé ni lọ́fẹ̀ẹ́ lọ sí aginjù àní àwọn wo lẹni tí ń gbé ni láti ilé ìdùnnú lọ sí ilé ìbànújẹ́ nínú ayé àwọn àgbà dúdú àwọn alágbára ayé dúdú the black powers wọ́n jẹ́ ẹni tó jẹ́ abàyàgbàǹgbà tó tóbi tí wọ́n ń gbẹ̀yàn lọ sílùú aginjù nílùú kò yé mi mọ́ mọ̀lẹ́bí àpawọ́pọ̀ ẹbí níbi tí kò ti sí ìfẹ́ àti ìfọ́sowọ́pọ̀ níbi tí wọ́n ti ń bínú ẹni tó ń dára fún wọn a sì pawọ́pọ̀ wọn a sì lé kúò nílé ọlá àtọ́là wọn a sì ní kọ́ lọ mọ́ gbé lágìjù ẹni títí ń jẹ kò sì ní rí jẹ mọ́ ẹni títí mu kò sì ní rí mu mọ́ ẹni tó ti níṣẹ́ yóò sì dá láì níṣẹ́ aya tó ti ń gbádùn yóò sì sàkólé ọkọ yóò sì lọ dẹni tí ń gbé yàrá kan padà ó yẹ kó rò jinlẹ̀ ìwọ obìnrin yìí ìwọ ọkùnrin yìí pé gbogbo ìgbésí ayé tó ń gbé tó rò pé ó tẹ ọlọ́run tó rò pé kọ́rọ̀ ayé kan sàn ju kọ̀rọ̀ ọ̀run lọ tí ló dé tó fẹnu ara rẹ pé ìgbésí ayé rẹ ní kọ̀rọ̀ ayé tó sàn ju kọ̀rọ̀ ọ̀run lọ kí ló dé èyí ò ní wípé ayé tí ọlọ́pọ̀pọ̀ kúrò níbi ìgbádùn àti ibi tó ti lè sinmi wọ́n sì lọ gbé ọ sí ìlú aginjù ìlú ìdákẹ́rọ́rọ́ ìlú àdàgbé àdàfà ìlú tó ti lè jámọ́ nǹkan kan àwọn wo ló ń gbéni lọ ságinjù ojú kòkòrò àìnítẹ́lọ́rùn àti kéèyàn mú ìgbé ayé rẹ̀ kékeré kó jẹ́ pé gbogbo nǹkan ló ń fọwọ́ bí ń ti mú ó lè lé ọ lọ sílùú aginjù ìlú tó ti máa pòyì lójú kan bí omi ẹkù ìlú tí ò ti ní sí àṣeyọrí ìlú tó ti fi gbogbo ìgbésí ayé rẹ̀ máa jẹun nìkan oúnjẹ nìkan ní bẹ́ẹ̀lú aginjù ìlú tá a ti ń fi kádàrá ẹ ní dáná ìlú tí wọ́n ti ń fi téèyàn jẹ láyé tí wọ́n fi ń koná ọbẹ̀ wo ni ọbẹ̀ tí kò dùn tí kò níyọ̀ obe ti ko lena asan ati gbogbo igbesi aya inede idunun on lo nbe nilu aginju awon ni won si gbe ni lo silu aginju orita kan soso ni nbe nilu aginju oruko orita na ni won pe ni orita ko ye mi mo teyan yipo yipo fun gbogbo ojo aye re gbogbo fun gbogbo igba to fi wa nle oko o ti gbianju oju kan na ni nja si gbogbo ete gbogbo connections gbogbo eyan to mo gbogbo experience gbogbo bo se mo se to gbogbo bo se kawe to gbogbo bo se lawyer ya to o tori eri le oko gbe o tori enise gbogbo bo se ngbianju to lati te omo araye lorun o nte omo araye lorun lo to sugbon jojumo lo nte lo wa ara re omo se o nitori eleyi ko si nkan ti o ni ona bayo te n ba ti wa nilu aginju eyi ni ona bayo ti o wa fun ilu aginju e kuku mo gbe ko si nkan ti mora kin ya kan ni le so bo ti wo ko ba ni leru to bo ti wo ko buru to bo ti wo ko le to ma ri ona bayo fun dandan ni o nkan soso ni oni ona bayo ninu aye o na ni iku eni to ba ti ku o ni ko si solution fun mo leyin iku idajo ni yoku fun meda ni irin ajo aimo irin ajo teni kan ko deri ti okunrin nigba to ba ti ku laarin awon eyan re ona bayo wa fun soro re bo ti wo ko gbona to bo ti wo ko lagbara to bo ti wo ko gbianju tin saki to o to orita ko ye mi mo ni ilu aginju je sugbon olodumare le gbe ojade ko nbe ti o ba le faramo awon igbesi aye kan ati awon irin kan ati awon ise kan o jade ko ninu aginju o ni ewule di baba eko o ni diye eko o ni diya abadan o ni di sise sise nikan ise lari arowo o le ni iyanju lati jade ko nilu aginju pelu awon ona bayo won yi alakoko ogbodo je tin wure tin se adura laisimi ati laisare ogbodo le ma wure ogbodo le ma sa adura ni ona yowu to ba faramo mo ti so fun yin ti pe bi pe mo ra ki ya kan ni oba olomi tutu iranse olodumare ise to olodumare na emi ko so fun mi nijo kan ri wi pe esin kan be ti o da tabi esin kan lo won faramo tabi esin kan lo won kuku fe nitori pe adaye se ni gbogbo esin ko se esin teni keni mo wa lati di orun ile aye lati ba esin ile aye la fesin si igba ta ba dodi orun pelu ilana esin yowu ta ba gba dodi orun oni o bi wa lere ba se lo ilu aye ti saye mo wure ni ilana esin yowu to ba ni gbagbo ninu e bi pe olodumare ti le gbo ti e eji o mo jijagbara ni pati emi laisimi ati laisare o mo jijagbara ke se po joko tetere o pe bo se yan ni lati mo lowo nigbo bari egbe re tin lowo ke se po joko tetere o ni bo lodumare se ko fun won ni ki wo mo bimo o wa mo wo ke se po joko tetere o wa mo wo rare lati fi aisan logba lati igbesi aye re ogun odun re to ti le rin to ti le soro o ti n gbo mo kiri ti wa lo orisisi tin sele nipa ti alafia subtoro na bayo ke se po gba wi pe kadara ti e oni ko mo la lafia o jijagbara nipa ti emi laisimi ati laisare o je ki wa re ko je wa rere eketa niyan o mo se dada somo ni keji o mo se wi pe nto wo ko sele si o n lo pada jabo folodumare lorun o ni jologun ka o ni jalaroka o ni je tin ba tomo ni keji je o je ni tin ro dada ro mo ni keji re ero rere ngba lo gbadọ je si omo ni keji re o mo ro dada ro omo ni keji re o ni ro benikan kan se ku o ni ro benikan kan se subu to ba nse gbogbo nkan yi to ro benikan se je gbese ti o ku o laarin ja o ti mo wi pe agiju yi ni wo fun rara re in lo ra si ona bayo mi o ni keyan ma se je ki gbigbe agiju ko so iwo papa jo daju ati odoro o to loro re oto o to loro re ori bo se fe kori sugbon ma tori e lo gbagbara buruku lati ba to mo ni keji je akani ade mo n pariwo gbogbo n to wu ko sele si on to je negative of life ma tori e di ka ma tori e di odaju ma tori e di odoro ma tori e lo gbagbara buruku temporary o ni gbesi aye to n gbe lagiju ki si aye re ki se le re o pe o ya olodumare yo gbe o jade ku o ni agiju sugbon ma di odoro ma si di odaju ti o fi wa di ota olorun olodumare fun rara re tori ti o ba ti doju ko aseyori enikan o ti mo wi pe o ti fi okun irin di aseyori ti wo papa o si je ota olorun ti o ba lo fi aye gba ati je ikapere o di gbere niyan nilu aginju ti o ba ti je ika to n fojojuma ye ro rere ro omo ni keji re o daju wi pe o papa jade ma di ole nitori ailowo aba inise ma di ika ma di apayan ma di oni jibiti ma di odaju nitori po raye lo mo ni igbagbo pe gbogbe ni keni tin be laginju e o jade laginju mo palase mo ni mo palase loni ona to koje oye da teyan fi jade ko nude ki olodumare ko la kan e lo nisimi e lo jade laginju alaanu to ja alagbara ti yo gbe oko onu aginju lenu awon odoro ati odaju ati awon kinun ati awon ejonu aginju odumare yo gbe dide si o e nisimi gbogbe to fe lowo yo lowo e fe bimo e bimo e fe lalafia e lalafia e fe ni fokan bale e ni fokan bale yo se be yo ri be lola olodumare oba lorun emi te tin gbo mi ni morakin yakani oba lomi tutu oludari ijo morakin lomi tutu traditional prayer temple international ni le badan ati ni ilu eko gbogbo n te fe olodumare o se fun yin lati ba mi soro e le ba mi soro sori 08039147266 baba si se whatsapp number na ni 08039147266 tabi 08078774484 00787744 ranti o n to ba je fe keyin o je fun o ma se je fun omo ni keji re titi ojo mejo ti a to ma pade lori eto yin eto wa aye ko to ile oni le yin oni ni na yin e ni ri gbe sonu bi o se bi omo o da ro o
1: aye ko to o ti le poro
3: o ti ta la yomi oruko mi ni Mrs. Abikia Mowo lati le ise Ambi Jewelries and Accessories oro yoruba ni mo tun wa fun wa to ni pe irini sini so ni lojo ba de se rin la nko ni iyen tun mo si pe you are what you wear papa julo awo obirin we have to look good always we must dazzle either married or single. You may never tell what your husband or boyfriend falls for. Awon okunrin kan wa to je pe won like waist chain, leg chain, body earring and the likes. Fa won yawo won at awon girlfriends won. Awon okunrin kan wa to je pe won ko ri right. Please don't try to look like anyone but create your own fashion style. Awon jewelry wa ti mo den so nipa yi e le lo won lo church, asala too, party awon wa nbe. E le lo won lo sofis, e le lo won lo soja. E le lo won lo si awon shops yin awon store e le lo won ke look good ke ma dazzle e le pe Ambi Jewelries and Accessories sorry 08023496546 08023496546 e de le tun ba wa soro lori WhatsApp bakan na lori number 08023496546 and awon Jerry's Rani gold replica to pe e ma lo la lope to we o de to gara e ma re won lori sirisi ni Ambi Jewelries and Accessories e ma ra lowo perete a de ma deliver e fun yin lowo perete e le pe Ambi Jewelries and Accessories sorry 08023496546 08023496546 e de le tun ba wa soro lori WhatsApp bakan na lori number 08023496546 e se gan
4: mo kiyin pe e ko asiko yi mo gbe le do ka bi ti wa ni ile agbara won be pelu mi mo ti o si se wa lanfani o na ni won mu fun wa kabo sa
5: e ku dede asiko gbe tin to ngbo mi o oruko emi te ngbo ni gbaju gbada onisegun ibile ti gbogbo aye mo si baba ewegbe mi ti mo wa lati ipinle osun
4: baba ewegbe mi baba ewegbe mi oruko yin o gbale o gbagboro nipa lilo ewe ati ebo ki se wa ile ore ona wo ni isora ngba se akoba fun agbara
5: ese atokun isan ara dabi oko to gbe ile duro ti oko yo ba ti duro dada ile oni duro dada gbogbo ara ti san ba ti duro nbe dada ara na oni alaafia
4: kabisi o ara wo alaafia iru esan mi wo ni o le ma se yan to le mu akuba wa fun isora
5: ese atokun eni to ba ti ni aisan ti a pe ni osuga
4: osuga
5: ben o sese ko se akuba fun isan ara abi ti eyan ba ti ni asan ibalopo lodo to ti pe ele kan baba wa n pe ni oku atosi abi kokoro ifojuri
4: ki la tun pe ni kokoro ifojuri sa
5: be ni kokoro yi o ma nko ba isan ara ni gegege ba se ma pe inu isan ni eje ati o me ngba koda ti awon kokoro yi ba ti wa le kolu isan yi o se se ki eje ma le koda ko mera ma le koda ninu isan yi bo si to ati ko se ye
4: baba iwe gbe mi o se ni ti o fe mo pe nipa iso ara o ni e moju
5: e
4: se ko se e mo se e tun ba nle
5: ben
4: e lo soke okun e tun mo pa daada iwo apere wo wa ni eyan le ma ri lagbara
5: iwo to ngbo mi ni to ba ti di pe ati gbe apadi ogun ati gbe ese o di ogun ti owo ba ti nku tai tai tese nku tai tai lati bere mu nkan le o lagbara abi iwo to ba ji laaro to je pe gbogbo ara bere si ni ru e o ye ko ti ma pe isan ara re ti ni pe ni dani yen
4: awon to ma nbere ni ti won o le ti de elemi a ma rin so se ka ni pe iso ara tun dan nam
5: ese atokun iwo to ba ti nbere rin to je pe o le na ro lati rin daada abi iwo to je pe to ba rin oko na meji si meta wa ti ma mi kule kule elomi a ma pariwo badile ni a ma pari etika lola a ma pariwo ese
4: lo mi a ma joko die
5: beni beni elomi arin bi a joko die elomi arin a ma mi kule kule baba isan ara won tin da se sile ni
4: ah sojo ori ni nkan se pelu isan ara yi
5: ojo ori ni se pelu isan ara sugbon gbogbo awon ti isan ara yin da lamu na ko lojo ori elomi aiki isara ni
4: e ba npe ero ibanisoro baba ewegbe mi gogo
5: ero ibanisoro baba ewegbe mi re 08062729575 egbo lekan si 08062729575 office baba ewegbe mi wa ni K2 bus stop ladoju ko bridge elese ninu alapere park K2 nilu Eko
4: awon mi won ma nso wi pe awon ori orun sun ori won ma lago ara ma ta won fo bi ere pe won fi atapara abi ara ma ru won se le na so ni nkan se pelu isan ara
5: iwo to ba tin riru apere ti e daruko yi na isan ara tin da se sile niyan ele to tun wa fara pe ni pe ofara ya wa loto isan ara wa loto awon mi ma nfi ogun ofa lati fi wo isan ara ami a ma fi ogun isan ara wo ofara amon ni le se baba ewegbe mi ati ni ero igbalode ta fi se ayewo ta fi mo pe nkan bayi ni se yin ta fi ni ma fi ogun ete wo lapalapa
4: ori ero fi mi e mo npa daada
5: be ka
4: to ti isan ara yi o na lo ma se akoba fun olomokunrin ti o fi nle se dede
5: ese atokun gege ba se mo pe ntan pe ni olomokunrin gan isan lo gbe duro ti awon nkan kan ba ti wa le kolu isan yi o se se kokunrin na ma le se ojuse re bo ti to ati ko se ye
4: elomi a se ko adaku
5: beni elomi to ba tete gbedo pe ko se be to ba ide be la ru kan wa le wesi abi wo to tin se bi e meta bi e merin tele to je pe ati si e kan nisin odogun fun abi wo lo ma kunrin to je pe nkan ti e kere soju ori e
4: ojo ma ti ati
5: beni beni ko si nti se ni ti o se wo san atokun ama mu nfi asiko so gbe ti to ngbo mi ni le pe te ba dodo baba ewe gbe mi e ni ka ba mo pe se wa gbogbo wa la mo bi lu se ri a fi ara niyan te ba ko dele se wa e kokko de anfani e
4: wa
5: si sayewo
4: fun
5: won lona ti gba lode ati ti bile 08062729575 egbo lekan si 08062729575 ile se baba ewe gbe mi wa ni K2 bus stop ladoju ko bridge elese inu alapere park K2
6: Liverpool's master blaster DJ Harry
7: Tom O Supa Wani Kilori O Supa Wani Kilori
8: Wani Kilori
7: Sari Gomba Pa Wani Kilori
8: Wani Kilori
7: Wani Kilori
8: Tofu Aru Sawa Kilori Love and Answer for Ashalaye Kilori Love and Answer for Ashalaye
9: Your number one DJ
7: O Supa Wani Saboda
8: Walola Giri

money.

No haya su correcto sol.

0: ẹni tó ṣeré yẹn o. Èmi gangan lèmi wọn nífẹ̀ẹ́ lómi ṣe mí. Èmi gangan lèmi wọn nífẹ̀ẹ́ lómi ṣe mí. Èmi gangan lèmi wọn nífẹ̀ẹ́ lómi ṣe mí.
1: Ati ma ṣeré mi, ati ma ṣeré. Yé ti ma ṣeré mi tọmọdé dàgbà wọn sọ pé ẹni tó ṣeré yẹn o.

Wani la pa jada gon, amo shukosha.

FM 92.9

Chegou a produção, a gente vai ver.